0: sí ìgbésí ayé rẹ o rí wípé gbogbo ìdí tí ó dì ọ ó bẹ̀rẹ̀ sí ní tú o rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ ó bẹ̀rẹ̀ sí ní já o rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè ó lọ sílẹ̀ o rí wípé ó ṣe ohun gbogbo dáradára àìsàn ńkọ́ ó jẹ́ kí ó lọ inú ìbàjẹ́ inú ńkọ́ ó jẹ́ kí ó lọ ìbànújẹ́ ẹkún àsunrìn nígbà gbogbo ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹkún àsunrìn wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà ni wọ́n sọ pé mo bá jésù pàdé o mo ti rí jésù ó ṣe ohun gbogbo dáradára o ṣe ó rántí òṣì tó wà ní ìgbésí ayé mi ṣe ó rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa ṣe ó rántí àwọn ohun tí ó wà èpè tí wọ́n ti ṣiṣẹ́ fún mi láti ayé àtijọ́ bí mo ṣe bá jésù kristo pàdé ó ká gbogbo rẹ̀ kúrò pátápátá ṣe ó rántí bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbésẹ̀ kúrò lọ́rùn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni wọ́n ń pè ní ayáwó má san tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo ti bá jésù kristo pàdé gbogbo nǹkan ló ti yí padà ní ìgbésí ayé mi wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí ni àwọn èèyàn ń bèrè wípé báwo ni mo lè ṣe rí i báwo ni irú nǹkan wọ̀nyí báwo ló ṣe lè jẹ́ tèmi pẹ̀lú èyí ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ bí ìwọ pàápàá bí o bá jẹ́ agbẹnusọ bí ìwọ pàápàá bí o bá jẹ́ alóore ẹni tí ó lè ṣe ìpolongo tí ó lè sọ fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí mo ti bá jésù kristo pàdé ó ṣe ohun gbogbo dáradára ó ṣe é ṣe kí o máa wípé wọ́n ti mọ̀ nípa jésù ṣé o rò wípé wọ́n mọ̀ nípa jésù ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé ní àsìkò kérésìmesì ìdí ọtí ni wọ́n á máa jókòó sí o mọ̀ wípé àwọn tí wọ́n rò wípé wọ́n ń ṣe àjọ̀dún wọ́n ń yọ ayọ̀ kérésìmesì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn eegun ni wọ́n máa gbé ìgbà mìíràn bí mo bá ní àǹfààní láti jáde ní Èkó láti lọ sí ibì kan ní àkókò kérésìmesì nítorí bí a bá ń ṣe ìpàgọ́ báyìí ìgbà mìíràn ní ọdún tí ó kọjá sẹ́yìn ni máa ń lọ láti ibì kan dé ibì kan ní àkókò yìí ohun tí mo máa ń bá pàdé lójú ọ̀nà kò ṣe é fẹnu sọ ohun tí mo ń sọ ni wípé ìgbà mìíràn irú àwọn ènìyàn tí a rò pé mọ̀ nípa ìbí jésù tí wọ́n ń ṣe àjọ̀dún jésù ó jẹ́ mọ̀ wípé nípa gbígbé eégún ẹkù nípa bẹ́ẹ̀ ni wọ́n fi ń rò wípé wọ́n ń ṣe àjọ̀dún jésù ṣé àwọn tí a rò pé mọ̀ jésù nìyẹn ní ọ̀pọ̀ ìgbà mìíràn bí mo bá ń lọ láàrin Èkó níhìn-ín ní àsìkò kérésìmesì máa rí wípé wọ́n á ti pa títì rẹ pátápátá máa rí wípé àwọn ọ̀mùtí àwọn oníjó wọ́n á bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀ wọ́n á ní wọ́n ti bí jésù ṣé ìbí jésù ṣé ó sọ ní di ọ̀mùtí ni ìwọ rò wípé wọ́n mọ̀ nípa jésù wípé wọ́n ti bí jésù ṣùgbọ́n wọn kò mọ̀ nípa bí a ó ti di àtúnbí wọn kò mọ̀ nípa ìgbàlà jésù wọn kò mọ̀ nípa ìmọ́lẹ̀ tí jésù kristi wá láti tàn sí ìgbésí ayé wa èyí ni a fi jẹ́ ajígbèsè láti sọ fún àwọn aládùúgbò wa láti sọ fún àwọn tí ó wà nítòsí wa wípé a bí jésù fún wa kí a ba lè ní ìgbàlà òun ni ó fi jẹ́ wípé a fi àkókò yìí sílẹ̀ láti ọjọ́ kọkànlélógún oṣù bó o mọ̀ wé kọ sọ fún aládùúgbò rẹ wípé rán mi létí o a kì í bámọ̀ tí bá gbàgbé nítorí ọjọ́ yìí gan-an ni ìpàgọ́ ńláńlá ní ti deeper life ni ó ń ṣẹlẹ̀ nítorí bẹ́ẹ̀ mo ní láti wà níbẹ̀ bí ẹnikẹ́ni bá wá láti pè ọ́ síbì kan bí ẹnikẹ́ni bá láti sọ pé ó yẹ ká lọ síbi ó yẹ ká lọ sọ́hun sọ fún ọmọ rẹ wípé rán mi létí o àwọn ọjọ́ yìí ó di ọjọ́ ìpàgọ́ rán mi létí wípé mi ò gbọ́dọ̀ ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni láti ọjọ́ yìí sí ọjọ́ yìí kí n lè wà ní ìpàgọ́ nítorí níbẹ̀ mo ń sọ fún ọ ọlọ́run wa yóò dábìrà mi ò gbọ́ kí o ṣe àmì o mo ní níbẹ̀ ọlọ́run wa yóò dábìrà nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́ rí wípé àwọn ọjọ́ yìí ọjọ́ kọkànlélógún títí dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí wípé o wà pẹ̀lú wa ní àkókò ìpàgọ́ náà yóò wà láti ẹkùn kan sí ẹkùn mìíràn èyí ni pé nínú ẹkùn rẹ àwọn elédè gẹ̀ẹ́sì àwọn elédè yorùbá àwọn elédè ibo àti àwọn elédè mìíràn tí ó wà nínú ẹkùn rẹ gbogbo wa a ó wà ní ibì kan náà a ó lè ní ìmọ́lẹ̀ tí jésù kristi tí ó mú wá wo ẹsẹ̀ ìkẹsàn-án lórí máàkù nínú máàkù orí kẹjọ Marko ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eni pe awon ti o je onje ti a pese ni akoko ipago ti won wonyi won je bi egbaji eniyan bi aban so nipa egbaji o sese ki o ma ye elomiran je kin se apejowe o dabi ki a so wipe 100 lona ogoji tabi ki a so wipe 100 lona ogun tabi 400 lona mewa moro wipe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lona ogoji ki a wo daradara wipe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli mejila a le fi awon omo ehin bi 70 ti aran lo ni meji meji ni igbese aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wipe o se mi lore o mu mi larada o gba mi la o ton imole si igbese aye mi o yi mi pada patapata awon wonyi ni won ko awon eyan wonyi to je wipe won wa pe awon eyan won ijo won pe won jo titi won fi to 400 lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wipe ni akoko ipago yi a fe kura wa jo lati je ki imole Jesu Kristi ki o tan ni okan wa ni igbese aye wa je ki a wo Romu ori kedogun an so nipa idi ti a fi n se ipago yi ete ipago na Romu ori kedogun lati ese ogun titi de ese ikokanlelogun mo duro lati ma waasu irere na ki n se nibi ti agbe ti da oruko Jesu Kristi ri ki emi ki o ma se mo amole lori ipile elomiran sugbon gege bi ati ko pe awon eni ti a ko ti soro re fun won o ri ati awon ti ko ti gbo oye yo ye won awon ti a ko ti soro re fun tele tele won o ri awon ti ko ti imo Jesu o ye ki a pe won si ibi ipago yi awon ti ko ti ri imole ninu Kristi awon ti ko ti imo nipa oro ijoba Olorun awon ti ko ti ni igbala Olorun awon ti ko ti ni iyipada okan nipa iwaasu ihirere o ye ki a pe won ki won ki o le wa nitori be o je ojuse wa o je aigbodo ma se fun wa lati wa ni ibi ipago yi fun ara wa ati lati pe awon elomiran wa mo ti je ki o ye onisinsin wo pe bi o ti le je pe opolopo ni a le ma ro wi pe won mo nipa ibi Jesu sugbon iye ni pe kun ko ti je ti won opolopo ogoro eniyan ni o dabi eni wi pe a le ro pe won mo wi pe Kristi wa lati odo Olorun opolopo o si mo won o ti di atun bi awon miran pelu bi o ti le je wi pe won mo wi pe Kristi wa ninu ara sugbon a ko ti so won di eda titun nitori be a n kora wa jo papo si ibi ipago yi lati je ki o ye gbogbo awa ti a wa nibe wi pe a bi Jesu Kristi lati fun wa ni igbala je ki a wo Luko ori keji Luko ori keji lati ese ikejo awon oluso agutan be ni ilu na won so agbo agutan won li oru ni papa ti won gbe sa se kiyesi angeli oluwa na yo si won ogo oluwa siran yi won ka eru si ba won gidigidi angeli na si we fun won pe ma beru sa wo mo mu ihirere ayo nla fun yin wa ti yo se ti eniyan gbogbo nitori abi olugbala fun yin loni ni ilu Dafidi ti se ti Kristi oluwa je ki a wo awon esoro Olorun ti a ka yi ni igba ti a bi Jesu Kristi o je ohun ti o se pataki to be ti awon angeli ti won fi ite orun sile ti awon angeli ti won fi isin ati bibo Olorun oga ogo ti won fi sile Lorun ti won wa sinu aye ti won so fun awon wonyi ba oni won se le mo nitori won ko si ni Jerusalem laarin igboro won ko si ni Bethlehem laarin ilu won ko si ni bi ti won ti le mo ni kia kia sugbon bi o ti le je wi pe won ko si ni bi ti won ti le mo awon angeli ni o wa so fun won je oro wi pe ohun ti o se pataki to be ti awon angeli ti won lati fi orun sile lati wa so fun awon eniyan wonyi oro wi pe bi iwo ba ni anfani o ye ki iwo na ki o gbenu so ki o so fun awon elomiran ti ko ni anfani ati mo wi pe a bi olugbala fun wa ni ilu Dafidi eni ti se Kristi Oluwa bi o ba je ise ti o se pataki to be ti angeli le se bawo ni iwo ti o so pe o je omo Olorun bawo ni iwo ti o je ara ijo Kristi bawo ni o se menu dake to ka o gbera ti o ni so fun awon eniyan ni arowo to re wi pe ati bi Kristi fun wa eredi ti a se fi bi Kristi ni wi pe o wa lati se wa lore o wa lati tan mole si okunkun wa o wa lati gba okan wa la o wa lati pa wa si odo Olorun o wa lati mura wa sile fun ijoba Olorun o nigbati awon angeli wonyi so fun won won so fun won ni ona to jagara ona to ye ni ti awon wonyi ti won si mura sile we pe won o lo wese kedogun o si se nigbati awon angeli na pada kuro lodo won lo si orun awon okunrin oluso agutan na ba ara won so pe eje ki a lo taara si Bethlehem ki a le ri ohun ti o se ohun ti o se ti Oluwa fi han fun wa won si wa logan won si ri Maria ati Joseph ati omo owo na o dubule ninu ibuje eran nigbati abi Jesu Christi olugbala ara aye ni angeli ni won se ifilo ni won se ipolongo ni won so fun awon eniyan wonyi wi pe ati bi Christi fun wa o ki awa ti ati nsunkun asun dekun tele tele awa ti ati ni ibanuje ati ori buburu tele tele awa ti o je wi pe ese de agbewo bi ewo ti o sin je gaba lori wa awa ti o je pe ansi esu awa ni abe isin roshu wi pe ki atujuka wi pe ati bi olugbala ati bi oludande ati bi eni ti o da wa sile Kristi olurapada ati olugbala wa logan ti awon eniyan wonyi gbo ni won ni eje ki a lo taara mo gbagbo wi pe eyi ni o ye ki iwo paapaa ki o se awon oluso agutan wonyi won ki ba mo bi ki ba se pe awon angeli wonyi wa so fun won awon aladugbo re bawo ni won se mo eredi ti a fi bi Jesu bawo ni won se mo nipa igbala Jesu Kristi afi bi o ba so fun won ni ona ti o ye ni so fun won ni ona ti o mu ni lokan so fun won ni ona ti yo je onfa fun won lati le wa si ipago yi ti won fi so wi pe eje ki a lo taara eje ki a pa ise ti eje ki a lo taara eje ki a pa awon ojuse miran eje ki a pa won ti eje ki a lo taara eje ki a pa awon nkan miran bi ka ma rinrin ajo bi ka ma lo lati oju lede ile bi ka ma mu emu kaakiri bi ka ma je ounje kaakiri eje ki a lo taara si ibi ti a o ti mo ohun ti Oluwa n fi han wa je ki a wo ese ketadinlogun nigba ti won si ti ri won si so ohun ti a ti wi fun won nipa ti omo yi awon paapa gege bi won ti gbo be na ni awon na di alore agbenuso fun Olorun wi pe ati bi Jesu Kristi ohun ti awon paapa ti ri ogo itanshan imole ti won ti ri ati oro ti won ti gbo eyi ni awon pelu tun fi han awon ti won ba pade o ye ki awa paapa ki a se be ki a mo wi pe gba ti a ti mo nipa Kristi ti a si mo wi pe ipago yi wa fun wa bi o ba je omuleyin Kristi ni tooto kini o miran ti o se pataki fun o ni akoko Keresimesi yi ju lati so ati lati gbo ju be lo nipa Jesu Kristi eni o mu mi lo si akori keji ipolongo ipago na ipolongo ipago na se o mo wi pe ni ayika wa ni awon eniyan ma polongo ohun ti o je pataki fun won bi o ba lo legbe titi o ri awon ti o je wipe boya ose ifoso ni o se pataki fun won nitori ibi ti won ti n sise ni nítorí bẹ́ẹ̀ wọ́n máa kọ́ sí ara pátákó tó pọ̀. Àwọn mìíràn ó ṣe é ṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn. Ó rí ẹni tí a yà tí ó gbé ìlú lọ́wọ́ tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá. Ó rí àwọn ẹlòmíràn nípa ole ó ṣe é ṣe kí ó jẹ́ níbi ìfowópamọ́sí ni wọ́n yà gàdàgbà sí ara pátákó tí wọ́n máa sọ wípé kí wọn kí ó wá fi ìfowópamọ́sí bìkan. Ó sì ṣe é ṣe nígbà tí ẹnìkan tí ìlú wa tí ó rò pé ó ṣe pàtàkì, ó ṣe é ṣe ìgbà mìíràn o lè rí i nígbà tí Mandela tí ó fẹ́ wá sí orílẹ̀-èdè wa níhìn-ín. Ó rí ní gbogbo òpópónà níbikíbi tí ó bá ń lọ pàtàkì láti ibi ọkọ̀ òfurufú dé Èkó. Ó rí tí a ó to àwòrán Mandela, tí a ó sì to àwòrán olórí orílẹ̀-èdè wa, olórí orílẹ̀-èdè wa, tí a ó sọ pé ó ń bọ̀ bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo Mandela, bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo àwọn ènìyàn tí àwọn rò pé ó jẹ́ pàtàkì nínú àwùjọ. Báwo ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́, ìwọ tí ó mọ iṣẹ́ tí Jésù Kristì wá ṣe, ìwọ tí ó mọ irú ohun tí a sọ nípa Jésù Kristì olùgbàlà wa, báwo ni a ṣe lè káwọ́ gbéra kí a má lè sọ nípa Jésù Kristì ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ? Ó yẹ kí a sọ, ó yẹ kí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run tí yóò ṣe ìpolongo ohun tí ó ń bọ̀ wá ṣe, ìpolongo ohun tí Jésù Kristì tí ó wá láti ṣe fún wa, títí ìpàgọ́ náà yóò fi kún fún àwọn èrò. Mo gbẹ̀rí yín jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Jésù Kristì, wípé ẹ ó ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là sílẹ̀ fún wa yìí. Jẹ́ kí a wò ó láti Jòhánù orí keje, Jòhánù orí keje ẹsẹ̀ ìkẹrin, nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun ti kára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Ohun tí a sọ níyìí ni pé bí a bá ṣe ìpàgọ́ tí ń bọ̀ yìí, bí a bá ṣe ní ìkọ̀kọ̀ ní ìdákọ́ńkọ́, tí a kò jẹ́ kí ìyàwó kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí ọkọ mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn alábàágbé wa mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn aládùúgbò mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí ń rajà lọ́dọ̀ wa, àwọn tí a ń rajà lọ́dọ̀ rẹ̀, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí wọ́n wà ní ibi ọkọ̀ èrò, àwọn tí wọ́n wà ní ibi èbúté, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí a bá pàdé nínú ọkọ̀ èrò, nínú mọ́tò, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà. Ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun ti kára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa Jésù, kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀, ó yẹ kí a sọ, kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀. Ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a fún àwọn ènìyàn, nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri, àti nípa ìwé ọwọ́ bíi lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn, àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bíi káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́ dé, ìmọ́lẹ̀ dé, ìgbàlá dé, ìwòsàn dé. Àǹfààní bàtàm láti òkè wá wípé ó dé, ó yẹ kí a sọ fún àwọn ènìyàn, kí a má ṣe jẹ́ kí ìpàgọ́ yìí àti ibi tí a ti ń ṣe ìpàgọ́ náà, kí a má ṣe jẹ́ kí ó jẹ́ ohun ìkọ̀kọ̀. Ó ní bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, bí ara rẹ hàn fún ara ayé. Èyí ni Aísáyà ń sọ fún wa. Jẹ́ kí a tún wo Aísáyà lẹ́ẹ̀kan sí i. Aísáyà orí 24 ẹsẹ̀ 1, súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde, jẹ́ kí wọn kí ó gbọ́. Èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí. Ìpàgọ́ kì í ṣe nípa ènìyàn, ìpàgọ́ kì í ṣe nípa àlùfáà, ìpàgọ́ kì í ṣe nípa ti ara wa, ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run, ó jẹ́ nípa Jésù Kristì, ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ará ayé. Bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ, ní ìpàgọ́ wa ni a ti rí ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì tí a ti gba ọkàn wọn là. Ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà. Ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó, gba to ya a lo si enugun gba to tun ya a lo si onija ni igba miran ati lo si ilorin ni igba miran ati lo si kaduna ni igba miran ati lo si oweri bi o ti le je wi pe ona jin nigba na ti o je wi pe awon eniyan ma wo oko lati ihin lo si onija lati ihin lo si oweri lati ihin lo si ilorin sibe a ri ogoro awon eniyan ti won tele wa lo bi o ba je eni ti o ti pe ninu ijo deeper life o ri boya ewo na papa o ti je eni ti o je alajo pin pelu wa ninu ipago ti a ti man se sugbon wo e ti a fe ni nisisin yi ki se wo pe a ni oya mura ki a lo si ilorin mura ki a lo si oweri e ti a fe ni nisisin yi o wa leti odo re ba ni o se je wo pe ipago yo sumo be ipago yo wa leti ile re be sibe sibe o ni ni itara lati le ba wa pejo mo gbagbo wi pe o je okan ninu wa mo gbagbo wi pe anfani ati ore ofe ti olorun fe fun wa ni akoko ipago yi wi pe ki o ku oru wi pe o ni padanu re je ki a wo ori dafidi ori ikeji din ni adorin efa ejo ori dafidi ori ikeji din ni adorin ese ikewa ati ese ikokanla ijo eniyan re le o tedo sinu re iwo olorun ninu ore re li o ti pese fun awon talaka ese ikokanla oluwa ti soro opolopo li ogun awon eni ti nfi ayorohin re bi o ba wo awon ese meji won yi papo o ri wi pe olorun pese fun awon talaka o mo wi pe ngba ti aran jesu kristi wa si aye o je ipese fun awon talaka o je ore ofe fun awon ti ko lolorun o je ore ofe fun awon alaimokan o je ore ofe fun awon ti o wa ninu okunkun awon ti o wa labe ojiji iku o je ipese olorun ipese igbala fun awon alai lolorun fun awon talaka e ba so nipa talaka awon ti ko ni ohunkohun lati fi se irapada emi won awon la pe ni talaka gbogbo eniyan ni waju olorun ni aje talaka ati asan sugbon jesu kristi ni o wa lati wa so wa di oloro nipa ti emi bi a ba so nipa talaka owo naira ko se nkankan ni waju olorun bi eniyan ba lowo ti o lolorun bi eniyan ba lowo ti o lalaafia bi eniyan ba lowo ti o ni iye ni pekun bi eniyan ba lowo sugbon ti ko ni agbara lati bori ese ni waju olorun ko ni nkankan o je talaka sugbon aso fun wa wi pe olorun ninu ore re o pese fun awon talaka o fun ani jesu kristi o ni oro o ni gbagbo ninu ese ikokan la wa so wi pe oluwa ti soro oro wo ni oluwa nso oro ti oluwa nso ni wi pe wo ipese ti mo fun gbogbo aye wo igbala ti mo fun gbogbo aye wo ipese ti mo fun awon ti ko lolorun awon talaka awon ti ko je nkankan ni waju oluwa o ni oluwa ti soro opolopo se li ogun awon eni ti nfi ayo rohin re mo gbadura wi pe o je okan ninu won lati asale yi ni o ye ki o ma so fun awon aladugbo re ko ye ki o duro de ola lati asale yi ni o ye ki o ma so fun awon aladugbo re wi pe ani ipago wi pe olorun yo se won lori je ki a wo kikopa ni kikun nibi ipago na kikopa ni kikun nipa ipago na ni akoko kérésìmesì yi o se pataki fun wa lati wa ni ibi ti olorun fe ki a wa nitori ogunlogo ni o ma n lo si orun airotele ni akoko kérésìmesì nitori opolopo ijamba moto ati iku aitojo ni o ma n wa o ti o ma n fa ni wipe awon eniyan irinkurindo o ma n poju fun won ni akoko kérésìmesì ati je ati mu imotipara o ma n po fun opolopo ni akoko kérésìmesì sugbon bi a ba je ologbon o ti o ye ki a se ni pe ki a se bi awon ologbon awon amoye ti o wa lati ila orun wipe a n fe lati ri jesu eni ti a bi gege bi oba eni ti a bi gege bi olugbala lati ko ese ara aye lo nitori be o ye ki a nipa ninu ohun ti olorun fe se ni akoko yi mo so tele wipe mo gbagbo ohun ti mo si n so o dro lori ohun ti mo mo lati odo Olorun wipe mo gbagbo wipe Olorun yo dabira ni igbese aye wa ni akoko ipago yi ni pa be o ye ki eyi je ipinu re wo Joshua ori 24 Joshua ori 24 ese 15 bi o ba se se boboro le oju yin lati sin Oluwa eyan eni ti eyin o ma sin le oni bi orisa won ni ni ti awon baba yin ti o wa ni hakeji odo ti sin tabi awon orisa awon amori ni ile eni ti eyin gbe sugbon bi o se ti emi ati ile emi ni Oluwa li a o ma sin eyi ni ipinu Joshua wepe owo ma sin Oluwa pelu ile ohun o ye ki eyi je ipinu re na wepe ipago ti o nbo yi o sin Oluwa o sin Oluwa wepe bi o se ti ewo ni ati ile re wepe Oluwa ni wo ma sin bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo Oluwa ki abali niye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada wepe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti wepe lati ojo kokanlelogun titi di ojo 24 osu kejila odun ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti Oluwa n pese fun o je ki a diduro lori ese wa ki a so fun Olorun wepe a o ni je aladanu a o ni padanu ohun ti Olorun pese fun wa ni akoko ipago ti n bo yi diduro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura didi lati mu ipinu didi lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa nibi ipago nipa wipe ani lati jo wa akoko wa ohun ni wa ise owo wa ohun gbogbo ti a ni lati je ki ipago na ti n so nipa Jesu Kristi ki o je ohun ti a o se ti ko ni ni ijakule kankan ki a so fun Olorun ki Olorun ki o le ran wa lowo so fun Olorun wipe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun Olorun wepe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki a gbadura je ki a gbadura ki a mu ipinu ti enikeni ti o le yi pada
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
0: Eje ki a gbadura. Baba wa ti nbe le orun. A dupe loni wepe a tun pejopo. Lese Jesu Kristi, oluko nla ati olugbala wa. A nbebe wepe bi a ti pejo loni, emi atorun wa fun ara re. Ti se emi mimo ti Olorun yo ko wa. Yo la wa loju lati je ke ri ohun ijile ninu oro Olorun ti anka ati wipe ki owo Olorun ika Olorun ki o ko nkan won yi si o kan aya wa
2: ki a ba le gbe igbe aye ti yo te olorun lorun ki a ba le gbe igbe aye ti o fi wa han gege bi eni bi ti inu olorun adupe wi pe e ti gbo ti wa loruko Jesu Christi oluwa wa loni ante se waju ninu eko wa lati iwe Kolose eyi ni epistle ti Paul apostle si awon ara Kolose ori keta ese ikejo si ese ikokanla lanka ti a se fe keko ninu re mo beyin wo pe ki olukuluku wa ki o ma si bibeli wa bi ati npe awon ori ati ese bibeli ti o ma ka mo si gbadura wo pe ki olorun emi ti kara re ki o salaye awon nkan wonyi fun wa ni kikun ki igbesi aye wa ki o ba le ba eri ti a nje ninu Kristi ki o ba le ba mu o je eko ti o se pataki fun wa lopo lopo nitori be o ye ki a fiye si awon nkan ti a ngbo ki a ma ba gba wa lo kuro ninu wa nigba kan Kolose ori keta lati ese ikejo sugbon nisisiyi e fi gbogbo won yi sile pelu ibinu irunu arankan oro odi ati oro itiju kuro li enu yin e ma se seporo fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re e si ti gbe okunrin titun ni wo eyi ti aso di titun ni imo gege bi aworan eni ti o da nibi ti ko le si heleni ati Jew ikola ati aikola alai gbede ara skitia eru ati ominira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo bi mo se so tele tele awon oro ti a ka won yi won je oro ti o jinle popo won si je oro ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo o fi eto igbala ti olorun se ti o si se asekun re ni ori oke Calvary nigbati akan Jesu Christi ma gbelebo o fi kan won yi han fun wa o si je ke amo wi pe bi abati di ti olorun wi pe a o di eni titun awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni wi pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe a bo ogbologbo sile a si gbe titun wo Paul apostle bi emi olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa o nse apejuwe gege bi ati ma nwoso lararo wi pe bi a ba ti ji wi pe ohun kan lani lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi a ba ti we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi a ba jade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o sese bi a ba ri omo ogun omo ogun yo bo aso ti awon eniyan ma wo yo bo sile yo gbe aso omo ogun wo tabi eni ti nse olopa bi abari olopa ni gboro ohun ti a fi n da mo bi a o ti e pade e ri bi a o ti e moruko e bi a o ti e mo ile iwe to lo bi a o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi a ba ti ri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je asesho tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita unje ni ita ni won tin sise awon ti won

di ẹni ìgbàlà ó ní ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa yìí àti ẹ̀rí tí a ń jẹ́ tí a ń sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí wọn kí ó lè mọ̀ wá nípa ohun tí a ti bọ́ kúrò àti èyí tí a tún gbé wọ̀ èyí ò sọ nípa ti aṣọ èyí tí a ń hun tàbí èyí tí a rán tí a ń gbé wọ̀ èyí ò sọ nípa àwọn àkọlé tí àwọn èèyàn máa ń kọ sórí àwọn kádà àwọn kékèké tí a máa ń lẹ̀ mọ́ àyà àwọn nǹkan tí a ń sọ nípa rẹ̀ wọ́n jẹ́ àwọn ìwà tuntun èyí tí ó jẹ́ wípé agbéwọ̀ kí a tó máa tẹ̀síwájú jẹ́ kí n fi hàn ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé bí a bá ń sọ nípa ìgbàlà bí a bá ń sọ nípa ìwà títún ìwà mímọ́ bí a bá ń sọ nípa wípé a ti bá ọlọ́run lájà àti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni bíbélì máa ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó gbé aṣọ wọ̀ nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìgbàlà gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìwà mímọ́ ó dàbí ẹni wípé a gbé aṣọ tuntun wọ̀ bí a bá ń sọ nípa ìwà tí kò dára àti ìwà tí ẹni tí kò mọ ọlọ́run ohun tí a ń sọ náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti ní aṣọ tí kò dára gbà tí ó bá tọ ọlọ́run wá a bọ́ aṣọ yìí a bọ́ sílẹ̀ a wá gbé aṣọ mìíràn wọ̀ jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú ìwé wòlíì Aesaiah orí kẹrìnlélọ́gọ́ta ẹsẹ̀ ìkẹfà fiyèsí dáradára o gbogbo wa sì dàbí ohun àìmọ́ gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin gbogbo wa sì rẹ̀ bí ewé àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́ níhìn-ín ni a ń sọ nípa ìwà àwọn tí kò lọ́lọ́run ìwà àwọn tí kò tí ní ìgbàlà ìwà àwọn tí a kò tí wẹ̀nù mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ó ń sọ wípé òdodo tí wọ́n ń ṣògo nínú rẹ̀ òdodo tí wọ́n ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ti ọwọ́ wọn tí wọ́n ń sinmi lé wípé yóò gbà wọ́n là ó dàbí àkísà ẹlẹ́gbin ṣé oyè ọ̀nì sísìn wípé bí a bá jẹ́ ẹni tí kò mọ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìwà tí a hù wọ́n dàbí àkísà ẹlẹ́gbin níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ni a fi ń sọ wípé bí a bá bá jésù pàdé àkísà tí a gbé wá kí a tó wọnú ìrere a ó bọ́ àwọn nǹkan wọ̀nyí bí ẹlẹ́gbin a ó bọ́ wọn kúrò a ó jù wọ́n sọnù a ó gbé ohun titun ẹ̀wù titun a ó gbé wọn wọ̀ yẹ kí a tún wo àpèjúwe mìíràn nínú Luke orí kẹẹ̀ẹ́dógún a ń wò ó láti ẹsẹ̀ ìkọkànlélógún ọmọ náà sì wí fún un pé bàbá èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti ní iwájú rẹ èmi kò sì yẹ lé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ mọ́ ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé ẹ mú ààyò aṣọ wá kánkán kí ẹ sì fi wọ̀ ọ́ ṣe orí ohun tí ó ń sọ ẹ mú ààyò aṣọ wá kánkán kí ẹ sì fi wọ̀ ọ́ ṣe ọmọ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni a ń pè ní ọmọ onínàkúnà nígbà tí ó dé aṣọ ẹ̀gbin ló wà lára rẹ̀ àwọn aṣọ ẹ̀gbin wọ̀nyí ni wọ́n ń ṣe àpèjúwe ìbínú ìjà ìrunú àrankan àti wípé irú ẹni yìí ó kún fún ẹ̀ṣẹ̀ púpọ̀ ṣùgbọ́n bí ó ti wá sọ́dọ̀ ọlọ́run a bọ́ aṣọ ẹ̀gbin a bọ́ kúrò a wá fi aṣọ ààyò aṣọ tuntun a gbé wọ̀ ọ́ jẹ́ kí a padà sí Aesaiah orí ìkọkànléníọgọ́ta ẹsẹ̀ ìkẹwàá èmi ó yọ̀ gidigidi nínú olúwa ọkàn mi yóò yọ̀ nínú ọlọ́run mi nítorí ó ti fi agbádá wọ̀ mí ó ti fi aṣọ òdodo bò mí ṣe orí nísinsìnyí òkè níhìn ohun tí ọlọ́run bá wa sọ òun ni wípé bí àbátọ ọlọ́run wá aṣọ ògbólógbò aṣọ ìwà àtijọ́ aṣọ ìrìn àtijọ́ aṣọ ìjẹun àtijọ́ aṣọ ìṣe àtijọ́ a ó bọ́ wọn kúrò

nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú bíbélì bí a bá sọ ìtàn inú bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa a ò tí wàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ ó ṣeéṣe kí a ka bíbélì kí a sọ wípé ọlọ́run dá ènìyàn wípé agbára ọlọ́run tóbi púpọ̀ agbára ọlọ́run yìí ó sì dá ènìyàn ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára ọlọ́run kì í bàá tì wípé bí ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sóhun tó ṣòro fún ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà ṣóró ń ta pé ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpa ni ènìyàn ṣùgbọ́n Jésù Kristì wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wàhálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa bí a bá sọ wípé ọlọ́run dá ènìyàn òótọ́ ni ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà ídẹ́nì láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí ó yẹ ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ kí ó ba tún lè tún wa dá kí ó ba tún lè tún wa ṣe kí ó ba lè yí ìgbésí ayé wa padà kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì èyí ẹ pé à ń wàásù ìhìnrere a ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìnrere kí a ba lè ní ìgbàlà ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè èyí kì í ṣe wàásù ìhìnrere bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ ọlọ́run ó sọ̀rọ̀ ìdáríjì ó sọ fún ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n nínú àánú rẹ nu ìrékọjá mi nù kúrò dá àyà titun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣinṣe sí inú mi jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá bí a bá wàásù bẹ́ẹ̀ tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀ bí a bá wá sọ̀dọ̀ ọlọ́run nísinsìnyí ọjọ́run di aláàánú kò ní tawánù bí ó ti wù kí ó rí wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún wa wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ èyí jẹ́ wípé à ń wàásù ìhìnrere òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ kì í ṣe ní orúkọ ìjọ o kì í ṣe ní orúkọ àlùfáà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ Jésù Kristì lọ àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù orúkọ Jésù gbọ́dọ̀ kúrò lẹ́nu wa ẹlòmíràn olùṣọ́àgùtàn ò gbọ́ nǹkan tí Paul apostle sọ ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín tàbí àpólò ni a kàn máa gbélébò fún yín ó ní Jésù Kristì ni a wàásù rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní orí ọ̀fẹ́ láti òkè wá kí a bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bí a bá ń sọ wípé ajẹ́ ajíhìn rere ajẹ́ ẹlẹ́rìí Jésù a jẹ́ agbẹnusọ fún ọlọ́run wípé a ti fún wa ní olùgbàlà èyí jẹ́ wípé kíyèsí dáadáa o a ń wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri wọn a máa lọ bá àwọn àlùfáà wọn àwọn bàbá àṣàlẹ̀ nínú ìjọ wọn láti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n wọn a sọ wípé àwọn ti lọ ní ọjọ́ sátidé láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún lágbájá tàbí làkásògbè ṣùgbọ́n àwa kì í jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ènìyàn ṣùgbọ́n o jẹ́ kí ó yí o bí o bá ṣẹ̀mí ó ṣeéṣe kí o wá sọ̀rọ̀ mi pé arákùnrin ẹ má bínú o kí n tó mọ Jésù.
tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo ja para ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabo ba je ya awa la se eniyan ki a so fun pe ah dariji mi o a si dariji wa yi la npe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa nba mi lati jewo ese re fun mi olorun la njewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko jesu bi e ba kepe oluwa bi e ba so fun wi pe anfe igbala anfe ki o dariji wa nipase jesu kristi ni ati le ni igbala gba ti o ba wa su be gba ti o ba so fun awon eniyan be wi pe nipase jesu kristi ni ati le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi aba wa su be emi olorun lati nu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idale bi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se pasaga eni to n kaakiri gege bi eni tin ja gege bi eni tin jale gege bi eni tin ja ile onile bo ti re leyin eni tin kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni be ni idale bi okan a fun iru eni be ni idalebi fun awon ese ti o tin da yo si ronu pada yo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi aba nso nipa ogbon eyi nso bi a se gbe oro kale se o mo we pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomu o n letiro o n da ikana si o seese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti waasu oro olorun a n so pe ah mama gbogbo nkan tan se ise esu patapata gba orun apade ojina si yin iwa su ko yin eni to ndi adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni gba to ba nso be o se se elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni on ba so pe iwe kika o ti e ti itasiko baba mo fe waasu nitori mo fe se eleri ninu ile yi olorun ti gbe mi dide gege bi eleri oti te mu yi igo kan sojo yo mu lo si orun apadi ti ti ayeraye iru eni be ki se eleri olooto nitori iru eni be o fe so nipa jesu iru eni be o nle awon eniyan jina si ihin rere tabi o seese boya se la nlo loju titi a si ri enikan o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo jesu oni itara sugbon itara odi ni o ba duro lo so pe iwo omo obirin ki lo n wa legbe titi lo so pe bo to ba fe pe mi kin ba o lo le mo fe mo le ba o lo o wa so pe emi omo olorun lemi bipa lemi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo waasu re loni pelu igboya mo waasu fun odo omobirin yen o da mi loju pe to wa je to ma ni igbala ni o ye ko ni igbala loni o waasu ihin rere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kookan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kookan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won ta si egypti won ta fun awon ara ismaili nipasẹ be o wa tun lo si egypti iya popo ni o je josefu gba to ya
àwọn arákùnrin rẹ̀ wọ̀nyí wọ́n wá sí Egypt láti ra oúnjẹ. Wọ́n ti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó rí nígbà tí wọ́n débẹ̀. Joseph mọ̀ wọ́n. Ó fẹ́ kí àwọn wọ̀nyí kí wọ́n kí ó ronú padà. Ó fẹ́ kí wọ́n kí ó ní oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n kò gbé kàwọn láyà, kò gbé kàwọn lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ ni yín o. Èèyàn búburú ni yín. Nítorí wípé ẹni tí kò láàánú, ẹ rí àbúrò yín tí ẹ tàsókò ẹrú, ẹ rò wípé ẹ fẹ́ bá tèmi jẹ́ ni, ẹ wò bí mo ṣe wà ń sìn, kò sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ó ṣoore fún wọn, ó fún wọn lóúnjẹ. Gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà, ó fún wọn. Ó tún fi owó wọn, ó tún fi padà sínú àpò wọn. Bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà, tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀. Wọ́n fẹ́ fún àwọn ìbákasí ẹ, àwọn ẹranko wọ́n fẹ́ fún ọ lóúnjẹ, ni wọ́n rí oníkàlùkù rí owó rẹ̀ nínú àpò rẹ̀. Wọ́n á sì ṣe wọ́n wípé kí ni a ti rí èyí sí. Ìgbà tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì, ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Àbúrò yín ńkọ́, Benjamin ńkọ́, báyìí ńkọ́, bàbá ńkọ́, báwo leléyìí ṣe rí. Ibi tó ti bá wọn sọ̀rọ̀ ni àwọn fúnra wọn ni ọkàn wọn ń gbọ́gbẹ́ wípé ó dàbí ẹni wípé a ò ṣe dáadáa. Ní ti àbúrò wa tí a tà sí oko ẹrú, wọn mọ̀ wípé Joseph ń gbọ́ ní gbòóṣe. Bí ó bá ka ìtàn yìí dáadáa ní Genesis, a rí wípé àwọn wọ̀nyí wọ́n tẹrí ba, wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Orí ọgbọ́n tí Joseph lò níbẹ̀ kò gbé kà wọ́n láyà lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni yo, ẹ lọ sọ́nà àpáàdì. Rárá, bí a bá fẹ́ wàásù ìhìn rere, ó yẹ kí a mọ̀ wípé ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Yẹ kí n bí ọ ní ìbéèrè kan. Ìwọ tó ń wá sílé ìsìn tó jẹ́ wípé bóyá o ti ṣe àṣìṣe kan nílé, bóyá ọ̀nà ẹ ò gún dáadáa nílé. Bó bá wá sílé ìsìn ọjọ́ kan tí olùṣọ́ àgùntàn wá sí ẹkùn rẹ, tí ó yọwọ́ sí ọ wípé ìwọ èèyàn burúkú ni ọ, ọ̀run àpáàdì ò jìnnà sí ọ, ǹjẹ́ wàá wá ṣọ́ọ̀ṣì mọ́? Tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ, ó ṣòro láti wá sí ṣọ́ọ̀ṣì. Bí n bá lé ọ káàkiri pé lágbájá o, ẹlẹ́ṣẹ̀ ni o, lágbájá o, ẹlẹ́ṣẹ̀. Bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni o, tí mo dójú tì ẹ́, ṣé wàá lè ronú pòádà? Rárá. Ṣùgbọ́n bí a bá fẹ́ wàásù, yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run. Ṣé mo ti sọ ti Joseph fún ọ nísinsìnyí? Ṣé rán ti Nathani? Dáfídì, ó ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè. Nathani wá sí ọ̀dọ̀ Dáfídì, ó sọ ìtàn kan, ó sọ, ó pa ní bí òwe. Ṣùgbọ́n Dáfídì ò mọ̀. Dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́, ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ni Dáfídì wá sọ, ni Nathani wá sọ fún pé ìwọ ni ẹni náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ló tún bá níwájú Olúwa, ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà. Ọlọ́run dáríjì mí, pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Bí o bá wo Pọ́ọ̀lù níwájú ọba Àgírípà, ó ń sọ̀rọ̀, ó wá sọ fún pé ọba Àgírípà, mo mọ̀ pé o gba nǹkan wọ̀nyí gbọ́, nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀. Ìgbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà, ni ọba Àgírípà wá sọ wípé díẹ̀ ló kù kí o sọ mí di onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn. Àwa náà ó yẹ kí a kún fún ọgbọ́n Ọlọ́run. Ṣòro ti Jésù Kristì nígbà tí ó rí obìnrin ní etí kànga, obìnrin ará Samaria tí ó fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀, tí ó ń sọ fún lẹ́sẹ̀. Ìgbà tó yá ó ní lọ pé ọkọ rẹ̀ wá, èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn, ìwọ tó jẹ́ wípé àgbèrè ò kúrò ní ìgbésí ayé rẹ, ìwọ tó jẹ́ wípé ìrìnkurìn ló rìn káàkiri, Jésù ò jẹ́ sọ bẹ́ẹ̀. Ó ní lọ pé ọkọ rẹ̀ wá, ni obìnrin sọ pé báwo ló ṣe mọ̀, mi ò sí nílé ọkọ. Ni Jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún, ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o, tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi, ǹjẹ́ èyí kọ́ ha ni Kristì náà? Ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run. Pẹ̀lú ọgbọ́n Ọlọ́run, a lè sọ ẹ̀rí wa. A lè sọ wípé a jẹ́ ọ̀mùtí tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ọ̀mùsìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ oníkùpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n àti bá Jésù pàdé, Jésù ti yí wa padà. Kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi, ó lè ṣe tiẹ̀ náà, ó lè yí ọ padà, ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun, di ènìyàn rere, ó lè fi ìyẹ́ Ọlọ́run sí ìgbésí ayé rẹ. A lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Jésù nípa sísọ ẹ̀rí wa, ẹ̀rí ìgbàlà, tàbí a lè ṣí Bíbélì kí a sọ fún àwọn ènìyàn
wo pe Jesu Kristi ku fun wa lati ku ese wa lo ke asi je ki won ki o wo odo agutan Olorun ki o ku ese araye lo abi awon iwe ipolongo ihirere ti a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon cassette ti a ti wa su si a le fun awon eniyan pelu ogbon Olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki Olorun ki o si oju emi won ki won ki o ba de bodo wo ese ki won ki o le wa si odo Olorun iketa ki ni agbara ti nti wa su eleri olooto ti nti leyin ki si ni eredi ti a fin wa su agbara ti nti wa su wa leyin je ki a wo Johanu ori keta dilogun ese ikokan le logun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le oran mi agbara tin ti iwa su wa leyin ni wo pe a je okan bi iwo ti on dari idapo oju ole bi o ba ti di duro ti o nsoro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluṣagutan ti o n so pe emi ni adari idapoju ile yi nitori be mo fe ki o ye yin en se wa ni idapoju ile pe e ti oluṣagutan wa so ni ojo isinmi mi o faramo e ti won so ni ojo aje okan mi o si nbe e ti won so ni ojo bo mi o gba be e ti mo gba niyi gba ton ba ti ri pe ni daru dapo ni o ko si okan ti o ni gbala o ni gba ti a ba je okan o ni gba yi gan ni awon eniyan yo gba Jesu Kristi gbo wi pe baba mi o ran mi nitori be bi a ba je eni ti o ni emi isokan pelu awon ara emi isokan ninu ijo ti o je wi pe bi oluso agutan tin so be la nti leyin bi adari ekun bi o tin so be ni a nti leyin bi awon ti a joje ara ninu oluwa bi won tin gbe soke be la jo n gbe soke bi won tin gbe sile be ni a jo n gbe sile eko kan iwoso kan irin kan ti o je pe amoran kan na ni a n gba awon ti a n gba ni imoran gba ti awon eniyan ti won ba ri isokan wa ti won ba ri pe a jo ni idapo a si ni irepo igbesi aye wa ti o wa ni isokan pelu awon eniyan mimo yo ma je ki won ki o le gbagbo bi a ba n wa su si won eyi ni agbara ti n ti iwaasu wa leyin kese be nikan je ki a wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin eyin o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ti a ba gba emi Olorun laaye ni igbesi aye wa ti a fi emi Olorun kun wa ti a ti ni emi Olorun ninu ati lode ti o je pe oro ti a n so iro ti a n ro lati odo emi Olorun wa ni ti o je pe agbara emi orun agbara ina ti jo awon nkan ti ko dara ni igbesi aye eniyan emi Olorun ina Olorun ti n jorun o ti wa ni igbesi aye wa bi a ba n soro emi Olorun yo ma ti nkan wonyi leyin yóò jẹ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ nínú ìwé ìṣe àwọn apóstélì orí kẹrin ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì gbogbo wọ́n sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run ẹni tí o bá fẹ́ kí ìwàásù òun kí o ní agbára agbára tí yí ọkàn padà agbára tó ń sí tún ìgbésí ayé ẹni ṣe agbára tí sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ agbára tí fún yín ní ìgbàgbọ́ nínú Jésù Kristì agbára tí jẹ́ kí a lè tẹríba kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀ ó yẹ kí ó kún fún àdúrà ó ní nígbà tí wọ́n gbàdúrà tán èyí kìí ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà èyí kìí ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹ jẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn-ún wọ́n ti dá sí àdúrà èyí kìí ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe èsì tán
ti aso wo pe e je ki adide e je ki agbadura won ba ti wuye wuye won iseju kan won mo kini won so mo awon won yi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura aso fun wa pe ibi ti won ti gbadura o mi titi bi o ba je pe adura adake je ni adura ki a ma le so sita adura ki a ma ti re le mo ki awon ti o nlo nitosi ki won ma mo wi pe an gbadura ile ibi ti won wa ko le mi titi sugbon won gbadura ibi ti won pejo si o mi titi yeyi ni adura ti an gba ti an lagun adura ti an gba ti an soro soke adura ti an gba ti an mi owo olorun o wa so fun awu pe won kun fun emi mimo won kun fun emo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun wo so iketa le logbon agbara nla ni awon aposteli fi jeri ajinde Jesu Olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi wa sun on ti a fi wa sun ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba Jesu Kristi bo ki je ki won ki o le ma wa si ile isin ni kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ki o bori ese wo Johanu ori ogun Johanu ori ogun ese ogbon ati ese ikokan le logbon opolopo ise ami miran le Jesu se ni waju awon omo ehin re ti akoko sinu iwe yi sugbon won yi le ako ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ti o le ni iye le oruko re nitori be eredi iwa so wa ni we pe ki se pe ki a je alatako awon eniyan ki se pe ki a ma le won sa fun olorun ki se we pe ki a ma so we pe ah lagbaja eyan buburu ni lagbaja iwa so ko yen eredi iwa so wa ni we pe ki won ki o le wa sodo Jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun Jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye aini pekun loni ni Jesu Kristi ni o n pe o gege bi eni kookan gege bi eni ti o mo Olorun gege bi eni ti o ti ni ore ofe wi pe o ye ki o je eleri eleri otito eleri ti o mo wi pe a le ni igbala se iwo fun ara re ti o ti ni igbala bi o ba ti ni igbala o ti di eleri o ti di agbenuso fun Olorun ije duro lori ese re ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbesi aye re ki igboya ki o sokale si igbesi aye re ki ogbon bi ati gbe iwasu ire kale ki o sokale si igbesi aye re ki itara fun ise Olorun ki o sokale si igbesi aye re dide ki o gbadura soke so fun Olorun wi pe o fe je eleri olooto eleri ki gba okan la eleri ki so fun awon eniyan wi pe Jesu Kristi o ni ona Jesu Kristi o ni iye ati wi pe Jesu Kristi ni eni na ti a fi fun wa ki o ba le gba wa la kuro ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni otito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re so fun Olorun wi pe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wiwa ati fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogun Olorun wipe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura titi agbara Olorun ogbon Olorun iye Olorun ore ofe Olorun itara Olorun ina ti funi ni itara ti gbogbo irewesi yoo kuro ni igbesi aye re gbadura ati ti awon nkan wonyi yoo ti sele ni igbesi aye re to fi le je eleri ojo ooto fun Jesu Kristi.

ó wà nínú ènìyàn, ẹni ẹ̀mí ẹni tí ó wà ní ihò imú rẹ̀. Nítorí nínú kíni a lè ká sí? Ó ń sọ fún àwe pé ìgbà òdúró lọpẹ́ títí fún ènìyàn ẹlẹ́ran ara. Gẹ́gẹ́ bí Bíbélì pàápàá ti sọ wípé ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin ẹnì kọ̀ọ̀kan àti ikú, ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin èmi àti ikú. Nítorí bẹ́ẹ̀, kẹ́ má gbẹ́kẹ̀lé ènìyàn, Ọlọ́run tí kì í yípo padà, Ọlọ́run tí ó jẹ́ wípé ó wà títí láé, òun ni ó yẹ kí a gbẹ́kẹ̀lé. Nínú Jeremiah ni a rí ègún Ọlọ́run lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn, àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe apá wọn tàbí ìgbẹ́kẹ̀lé wọn. Jeremiah orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkarùn-ún, báyìí lè Olúwa wí: ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Olúwa. Èyí kì í ṣe ọ̀rọ̀ Jeremiah, ó jẹ́ ọ̀rọ̀ Olúwa. Èyí kì í ṣe ọ̀rọ̀ oníwàásù kan, ó jẹ́ ọ̀rọ̀ Olúwa. Ó ní báyìí lè Olúwa wí. A sì mọ̀ wípé ohun tí Olúwa bá wí, ayé àti ọ̀run wọ́n lè ré kọjá lọ, ṣùgbọ́n kíkíní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò kọjá lọ láìṣẹ. Ó ní ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn. Ńbo ni ìgbẹ́kẹ̀lé tìrẹ wà? Ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí wàhálà bá dé, nígbà tí inú nibini bá dé, nígbà tí àwọn ọ̀tá bá kọjú ìjà sí ọ, nígbà tí ó dàbí ẹni pé ìrúmi dé sí ìgbésí ayé rẹ, ní àkókò náà ni a máa ń fi ìgbẹ́kẹ̀lé wa hàn. Ẹni tí kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run kò mọ̀ wípé inú ìbọ̀rìṣà ni òun wà. Jẹ́ kí n ṣe àlàyé ní kíkún fún ọ. Bí a bá gbẹ́kẹ̀lé ènìyàn, èyí jẹ́ wípé a fi ènìyàn yìí a fi dípò Ọlọ́run. Ó ṣeéṣe kí a rò wípé ènìyàn yìí ó ní owó. Ohun tí a ń rò ni wípé owó tí ẹni yìí ní ó ju àwọn ohun ìní tí Ọlọ́run ní. Nítorí bẹ́ẹ̀, nítorí ìwà ọmọgọ wa àti ọkàn ìṣìná wa, a fi ẹni yìí a fi dípò Ọlọ́run. Òun ni ìgbẹ́kẹ̀lé ènìyàn, òun ni ó fi jẹ́ ìbọ̀rìṣà. Nítorí pé irú ènìyàn bẹ́ẹ̀ ó di òrìṣà fún wa, ó di Ọlọ́run fún wa. Ẹlòmíràn kò mọ̀ wípé nígbà tí a bá gbẹ́kẹ̀lé ènìyàn, ìgbẹ́kẹ̀lé ènìyàn ó máa ń fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Òun ni ẹsẹ̀ ìkarùn-ún yìí ni ó fi wípé ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ a máa sin ẹ̀dá ju ẹlẹ́dá lọ. Irú ẹni bẹ́ẹ̀ bó lọ síbi iṣẹ́, àwa tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run a máa sọ wípé a fẹ́ lọ sí ilé ìsìn, nítorí wípé èní jẹ́ ọjọ́ tí a ń sin Olúwa. A fẹ́ lọ gbàdúrà, a fẹ́ lọ mú àwọn ìbéèrè ọkàn wa àti àwọn ẹ̀dùn ọkàn wa, a fẹ́ lọ tú wọn payá níwájú Ọlọ́run. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ẹ̀kọ́ Bíbélì, irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí àkókò ìsọjí, irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ìsìn ọjọ́ ìsinmi. Yóò máa wí pé òun fẹ́ lọ bá bàbá àṣàlẹ̀, òun fẹ́ lọ bá lágbájá, nítorí pé ẹ̀bí bá tiri, bí lágbájá bá wà láàyè kò séwu. Ó ti fi ẹni yìí dípò Ọlọ́run, ó ń sin ẹ̀dá ju ẹlẹ́dá lọ. Irú ẹni bẹ́ẹ̀, ìgbẹ́kẹ̀lé ènìyàn a máa mú kí ìdánwò ti ara kí ó wá sí ìgbésí ayé ẹni bẹ́ẹ̀. Ọmọbìnrin tí ó jẹ́ wípé ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó jẹ́ pé bó jí láàárọ̀, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀, bó lọ lọ́sàn-án, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀, bó lọ síbi iṣẹ́, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Lágbájá sọ wípé òun á bá mi wáṣẹ́, lágbájá ti sọ wípé òun á jẹ́ kí n jókòó sí ibòjókòó rere, lágbájá ti sọ wípé ohunkóhun tí n bá nílò kí n máa wá láti rí òun. Irú ẹni bẹ́ẹ̀ a máa pààrà ilé ọkùnrin kan. Ọkùnrin yìí jẹ́ ẹni tí ó gbẹ́kẹ̀lé. Irú ẹni bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà kò jìnnà sírú ẹni bẹ́ẹ̀. Tàbí obìnrin tó lọ́kọ nílé ṣùgbọ́n tí kò lè jókòó ti àwọn ọmọ nílé, tí ọkùnrin kan níta tí ó ti sọ wípé ẹ̀yẹn tó lóòótọ́ ló lọ́kọ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ìbùkún Ọlọ́run ò pọ̀ púpọ̀ lọ́wọ́ ọkọ ẹ. Nítorí bẹ́ẹ̀, bí má fi ara ẹ jìyà, má fi ara ẹ ṣiṣẹ́ o. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti nílò nǹkan kan nínú ilé, ẹbọ́kọ̀ ò tiẹ̀ lè pèsè, tó bá wá bá mi màá fún ẹ. Irú ẹni bẹ́ẹ̀ a máa fi ọkọ sílẹ̀ nínú ilé, a máa lọ bá ọkùnrin kan níta. Ó ti sọ ọkùnrin yìí di Ọlọ́run, ó ti sọ di ẹni tó gbẹ́kẹ̀lé, ó ti mú ọkàn rẹ kúrò nínú ilé lọ́dọ̀ ọkọ àti lọ́dọ̀ Ọlọ́run.

olódodo sílẹ̀ tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Aláàánú lè òun nígbà gbogbo. A máa wín ni, a sì máa bù sí i fún irú ọmọ rẹ̀. Orí níhìn-ín, ó ní aláàánú lè òun nígbà gbogbo. Kí ni àwọn àǹfààní àwọn ìbùkún tí ó wà fún ẹni tí ó jẹ́ aláàánú nígbà gbogbo? Aláàánú nínú ilé, aláàánú sí ọkọ, aláàánú sí aya, aláàánú sí ọmọ, aláàánú sí òbí, aláàánú sí alábàágbé, aláàánú sí àwọn ibi iṣẹ́, aláàánú sí àwọn tí a bá pàdé, aláàánú sí àwọn àlejò. Aláàánú lè òun nígbà gbogbo. Kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀? Òun ló sọ fún aniẹsẹ̀ 25 wípé irú ẹni bẹ́ẹ̀ a kò lè kọ́ sílẹ̀ láti ọ̀run wá, àti wípé kò ní jẹ agbe, àti pé ọmọ rẹ̀ kì yóò ṣagbe oúnjẹ. Wo ìwé òwe orí kẹta, ìwé òwe orí kẹta, ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 4. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Rántí o, nígbà gbogbo ènìyàn ṣe ọ́ ni. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Ó dàbí ẹni pé ara ọ̀jẹ. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Ó dàbí ẹni pé ìyàwó rẹ ṣe nǹkan tí ó dùn ọ́. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Ó dàbí ẹni pé ọmọ ló ṣe nǹkan tó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n bí o ṣe fẹ́ bá ọmọ yìí sọ̀rọ̀ àti ohunkóhun tó fẹ́ ṣe fún ọmọ yìí, má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Ó ṣeéṣe kí ohun kan kí ó ṣẹlẹ̀ láàrin ìwọ àti arábìnrin nínú ìjọ, láàrin ìwọ àti arákùnrin nínú ìjọ, láàrin ìwọ àti adarí, láàrin àti àwọn ẹlòmíràn tí ó wà lábẹ́ ìtọ́jú rẹ. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. So wọ́n mọ ọrùn rẹ, kọ wọ́n sí wàhálà àyà rẹ. Kí ni àǹfààní àti ìbùkún tí yóò tibẹ̀ jáde? Ẹsẹ̀ 4, bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere. Bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn. Bí a bá ń wá ojú rere, àwọn ẹlòmíràn tí òye ò yé, wọ́n máa ń lọ ṣe oògùn, wọ́n máa ń lọ ṣe nǹkan, bóyá wọ́n sin gbẹ́rẹ́ ni àbí wọ́n fi nǹkan pajú. Wọ́n á ní kí àwọn kí ó ba lè rí ojú rere, kí àwọn kí ó ba lè rí ọ̀nà rere lójú àwọn ènìyàn tí àwọn ń bá pàdé, bóyá àwọn ń wáṣẹ́ ni, bóyá àwọn ń wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ẹlòmíràn. Wọ́n pé bí àwọn bá fi nǹkan yìí wẹjú, bí àwọn bá fi omi àdúrà wẹ̀, bí àwọn bá fi tọ̀hún wẹ̀, wípé àwọn ènìyàn ó máa ṣojú rere fún un. Ó rárá. Ohun tí Ọlọ́run béè lọ wà ni wípé bí o bá fẹ́ rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn, wípé kí àánú àti òtítọ́ kí ó má ṣe fi ọ́ sílẹ̀. Bí o bá ti dúró ti òtítọ́ ìhìn rere, ẹ̀kọ́ ìhìn rere, ẹ̀kọ́ tí a ti kọ́ nínú Bíbélì, tí o sì fi àánú Ọlọ́run pẹ̀lú rẹ̀, ó ní àánú àti ojú rere àti ọ̀nà rere kò ní fi ọ́ sílẹ̀. Nínú òwe orí ogún, òwe orí ogún, ẹsẹ̀ 28, àánú àti òtítọ́ pa ọba mọ́. Àánú lè a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú. Àánú àti òtítọ́ pa ọba mọ́. Bí a bá ń sọ nípa ti ọba, ó yẹ kí ó yé wa wípé gbogbo ẹni tí ó di àtúnbí ni ọba àti àlùfáà níwájú Ọlọ́run. Yàtọ̀ sí èyí ni, ó yẹ kí a mọ̀ wípé ọkọ tí ó jẹ́ orí aya, ó jẹ́ bí ọba nínú ilé rẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀gá ní ibi iṣẹ́, ó jẹ́ bí ọba níbi iṣẹ́ rẹ̀. Ẹlòmíràn máa ń sọ wípé ìgbà tí àwọn jẹ́ ọ̀gá, ìgbà tí àwọn jẹ́ adarí, tàbí bí adarí nínú ìjọ, tàbí bí ọ̀gá níbi iṣẹ́, ìgbà tí àwọn jẹ́ ọkọ nínú ilé, bàbá àwọn ọmọ tí ó wà nínú ilé, wípé bí àwọn bá dẹ ojú sílẹ̀, bí àwọn ò bá mú nǹkan le fún aya àti fún ọmọ, wípé àwọn ọ̀rọ̀ bí wọ̀nyí wọn ò ní lè mọ ẹ̀tọ́ òun àti ipò òun. Ó ní ṣùgbọ́n àánú àti òtítọ́ ní pa ọba mọ́. Àánú nísìnyí fi di ìtẹ́ rẹ̀ mú. Bí a bá fẹ́ pa ipò wa mọ́, bí a bá fẹ́ pa ojú rere Ọlọ́run mọ́, bí a bá fẹ́ pa àǹfààní tí a ní nínú ìjọ, tí a ní ní ibi iṣẹ́, bí a bá fẹ́ pa mọ́, ó yẹ kí a mọ̀ wípé a ní láti jẹ́ aláàánú. Nínú ìwé òwe orí 21, ẹsẹ̀ 21, ẹni tí ó bá tẹ̀lé òdodo àti àánú, àrí ìyè, àrí òdodo, àrí ọ̀la. Bí a bá ń fẹ́ ìyè, òdodo àti ọ̀la, ó yẹ kí a tẹ̀lé òdodo àti àánú. Nítorí bẹ́ẹ̀ a ti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí n fi nǹkan kan hàn ọ́ kí a tó gbàdúrà. Nínú Jákọ́bù orí 2, ẹsẹ̀ 13, nítorí ẹni tí kò ṣàánú lè a ó ṣe ìdájọ́ fún láì sí àánú. Àánú ń ṣògo.

lórí ìdájọ́. Nítorí ẹni tí kò ṣàánú lẹ ó ṣe ìdájọ́ fún láìsí àánú. Ó yẹ kí a mọ̀ wípé ọjọ́ ìdájọ́ ń súré bọ̀. Ọjọ́ ìdájọ́ kò jìnà sí wa. Lójoojúmọ́, lọ́jọ́ọjọ́, ní àlàálẹ́ ni a ń fi ọjọ́ kan ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé. Ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ọjọ́ ìdájọ́. Ó ní bí a bá ṣe ṣe àánú nísinsìnyí, a ṣe àánú fún àwọn ará nínú Olúwa. A ṣe àánú fún àwọn àlejò, àwọn tí kò mọ Ọlọ́run. A ṣe àánú fún àwọn tí a ò bá pàdé rí. A ṣe àánú fún àwọn tó wà nítòsí àti àwọn tí ó jìnà réré. Bí a bá ti ń ṣe àánú nísinsìnyí, èyí ni ó mú kí Ọlọ́run kí ó ṣàánú fún wa ní ọjọ́ ìdájọ́. A ti gba àánú Ọlọ́run, a ti gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó yẹ kí àwa pàápàá kí a fi ọkàn ìmoore hàn, kí a máa ṣàánú fún àwọn ẹlòmíràn bí a bá ń fi àánú nísinsìnyí láti ọ̀dọ̀ Ọlọ́run. Kí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fi ojú àánú wò wá ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́. Ó yẹ kí a béèrè fún oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Kí àwa pàápàá kí a ba lè ní àánú ní ìgbà gbogbo, kí ó jẹ́ wípé ojoojúmọ́ tí a bá jí, a ó máa di aláàánú. Ibikíbi tí a bá ń lọ, a ó máa di aláàánú. Ẹnikẹ́ni tí a bá ń bá pàdé, a ó máa di aláàánú. Bí a bá di aláàánú bẹ́ẹ̀, kí a sì gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó dájú pé nígbà tí ìpè bá dún, a ó jí àwọn òkú dìde nínú Kristi. Àwa tí a sì wà láàyè, a ó pa wá láradà, a ó sì gbé wa sókè pẹ̀lú àwọn àyànfẹ́. Ó ní nítorí bẹ́ẹ̀, bí a bá ń retí oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, bí a bá ń retí ìyọnu Ọlọ́run ní irú ọjọ́ bẹ́ẹ̀, ní ọjọ́ ìdájọ́, ó yẹ kí àwa pàápàá kí a fi àánú hàn. Nísinsìnyí, ṣé a ń fi àánú hàn fún ìyàwó wa, fún ọkọ wa, fún àwọn ọmọ wa? Ṣé a ń dáríjì? Ṣé a ní àánú gẹ́gẹ́ bí bàbá ti ní àánú sí wa? Ṣé a ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ àbí a ń bínú ni, àbí a dánilẹ́jọ́ ni, àbí a ń kẹ́gàn àwọn ẹlòmíràn? Ṣé a ń ṣoore fún àwọn ẹlòmíràn? Ṣé a ń fún àwọn aláàárẹ̀ ní ohun tó lè sọ wọ́n di alágbára? Àwọn ẹni tí kò ní nǹkan, àwọn ẹni tó jẹ́ alágbe, ṣé a ń fún wọn ní nǹkan tí ó lè jẹ́ kí ìpèsè díẹ̀ kí ó wà ní ìgbésí ayé wọn? Àwọn tí ó sọnù nínú òkùnkùn ẹ̀ṣẹ̀, ṣé a ń pè wọ́n padà wá sílé? Àwọn tí a ń ni lára, ṣé a mú wọn wá sínú ìhìn rere? Jẹ́ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ aláàánú. Gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹlé ọ̀run bí ó ti di aláàánú, àti wípé kí Ọlọ́run kí ó ba lè fi àwọn ìbùkún láti àánú rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀, kí ó ba lè fi fún wa wípé àwa pàápàá a fẹ́ jẹ aláàánú. Dìde dúró láti sọ fún Ọlọ́run, láti gbàdúrà. Bí ò bá tí ní ìgbàlà, kí ló tún ń dúró dè? Ṣé o mọ̀ wípé àánú Ọlọ́run ni ó pèsè ìgbàlà fún wa? Nítorí bẹ́ẹ̀, sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà, pé kí ó dáríjì ọ́ nítorí àánú rẹ̀. Yóò mú àwọn ẹ̀ṣẹ̀ rẹ, yóò sọ wọ́n sí ọ̀gbun òkun, yóò já wọn kúrò lọ́rùn rẹ, yóò sọ di ẹni tí ó ní ìdáríjì. Sọ fún Ọlọ́run, gbàdúrà, a ó dáríjì ọ́, gbàdúrà, a ó gba ọkàn rẹ là. Bí a bá sì ti gba ọkàn rẹ là, sọ fún Ọlọ́run kí ó fún ní oore ọ̀fẹ́ láti di aláàánú bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti di aláàánú.

0: bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè a ní àǹfààní láti fi hàn nípa gbogbo ọwọ́ wa sókè láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè arákùnrin tí ó náwó sókè ní.
1: Ẹ káàrọ̀ sọ.
0: Ẹ káàrọ̀.
1: Ní ọ̀sán yàrá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́ nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan iṣẹ́ fridge and air condition ó máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé àti iṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer iṣẹ́ yìí tó bá níbẹ̀ kò ní ṣiṣẹ́ ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹ̀mọ́ ọ̀nà tá a lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials ta máa ń ra yẹn a máa ń fowó lé torí pé tó bá dé pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn so ibẹ̀ yẹn ò yé mi mọ́ ò tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wa bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí à ń ṣe yìí.
0: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí.
1: Ẹhun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakkuk yẹn orí kejì yẹn tí a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó jẹ́ pé àwa ń ṣiṣẹ́ bá ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀ràn ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́ ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa ṣe ń fún wa ní wàhálà a máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lé a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
0: Ẹ ṣe púpọ̀. Nínú Habakkuk orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹda wọ́n pọ̀ nígboro. Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà o mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn ìdá àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́ nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ Ọlọ́run kò sì sí níbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
1: Bẹ́ẹ̀ni ó yé mi sà.
0: Láàrin àwa àgbà ṣé a ní ìbéèrè? Arábìnrin Ṣèkíá.
2: Ẹ káàárọ̀. Ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀, tí ó sì fi ọtí líle fún un, tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú, kí ìwọ bá lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí, ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣáà ti lọ wàásù fún wọn ná? Wọ́n ti gba ìwàásù wọn ò ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀?
0: Bínà ọba jóni jẹ́ ọmọ ẹni, tara ni là á kọ́gbọ̀n. Nítorí bẹ́ẹ̀, ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà. Nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí, wọ́n nílò ìgbàlà, wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú pọ̀ọ̀dà. Nítòótọ́ ni àwọn wọ̀nyẹn, wọ́n nílò ìrònú pọ̀ọ̀dà. Òun pàápàá ti ń wàásù sí, ó yẹ kí òun náà kí ó ronú pọ̀ọ̀dà. Ṣùgbọ́n kí ó máa dẹ́jà, kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronú pọ̀ọ̀dà, àwọn tó ń ṣe ọtí náà ń kọ́. A ó sọ fún un wípé ìgbàlà tiẹ̀ ló jẹ ẹ́ lógún. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá ń ṣe ibi, kí a ti sọ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmọ tàbí kò dára, òun ni ó yẹ kí ó ronú pọ̀ọ̀dà. Nítorí bẹ́ẹ̀, ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún, kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé, yóò dé fún ẹnì kọ̀ọ̀kan. Olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ ẹlẹ́ṣẹ̀. Àwọn mìíràn náà tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ ń kọ́. Nínú ìwé Róòmù ni a ti rí ohun tí Ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fúnra rẹ̀ kí ó ronú pọ̀ọ̀dà. Bí ó bá sì ronú pọ̀ọ̀dà, agbẹ̀rí Ọlọ́run jẹ́ wípé Ọlọ́run yóò dáríjì, òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí òun bá ní ìgbàlà, òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún. Ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀ọ̀dà. Arábìnrin Ṣó ti yé yín.
2: Ó yé mi,
0: ẹ ṣé púpọ̀. Arákùnrin tí ó wà ńbẹ̀.
3: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
3: Ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ yẹn, wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu, tí ó sì jẹ́ pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn. Ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹbí rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀? Torí pé tá a bá wo nọ́ọ̀tì, a rí pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀, a rí pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ, ó gbé ó ń hùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Abrahamu. Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní ògbẹ́ kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi wúru ìwà báyìí?
0: Lọ́ọ̀tì ti kọjá lọ, àwọn ọmọ rẹ̀ ti kọjá lọ. Èyí tó wù á sọ nsìn, ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tí ẹnì kọ̀ọ̀kan wà? Ohunkóhun tí ó wù kí a sọ nísinsìnyí, ṣé ó yí ipò wọn padà lọ́hùn-ún? Arákùnrin.
3: Rárá sà.
0: Nítorí bẹ́ẹ̀, kí a máa béèrè ìbéèrè tí ò wúlò. Èyí tó kàn wá ni wípé àwa tí a ń gbé ìgbésí ayé wa nísinsìnyí, kí ni ohun tí ó yẹ kí a ṣe? Kí Ọlọ́run fún ara rẹ̀ kó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Kí a ju ti Lọ́ọ̀tì àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti kọjá lọ sí ayérayé. Nítorí pé ibi tí igi bá wó sí, ibẹ̀ ni yóò rà sí. Ibi tí wọ́n wà nísinsìnyí kò sí àtúnṣe fún wọn. Àwa tí a ní àtúnṣe ló yẹ ká bẹ Ọlọ́run wípé a ti rí ara wa gẹ́gẹ́ bí a ti rí. A sì ń bẹ Ọlọ́run fún àánú rẹ̀ àti fún oore ọ̀fẹ́ rẹ̀. Kí a ju ti àwọn tí ó ti kọjá, kí a jù ú sílẹ̀, kí a kára máìsì kí ìgbàlà ti wa. Arákùnrin Ṣó yé yín.
3: Ó yé mi.
0: Ẹ jẹ́ àdìdè dúró láti gbàdúrà. Ǹjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run lónìí, níbo la ó ti lo ayérayé? Kí a fi àwọn tó ti kọjá sílẹ̀, kí a fi Lọ́ọ̀tì àwọn ọmọ rẹ̀ tàbí Noa tàbí àwọn ẹlòmíràn tàbí Dáfídì tàbí Ábírahámù, kí a fi wọ́n sílẹ̀, kí a ronú ọ̀rọ̀ tara wa. Ǹjẹ́ a ti ní ìgbàlà? Ǹjẹ́ a ti ké pe Olúwa? nje aje ti olorun nje ati ronuko wada nje mi olorun sakoso igbesi aye wa

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin ogbon emi o ko kiki re oluwa nitori iwo le o gbe mi leke ti iwo ko si je ki awon ota mi ki o yo mi oluwa olorun mi emi ki gbe pe o iwo si ti mu mi larada oluwa iwo ti yo kan mi jade kuro ninu isa oku iwo si pa mi mo laye ki emi ki o ma ba lo sinu iho korin si oluwa eyin eniyan re mimo ke si ma dupe ni iranti iwa mimo re nitori pe ni iseju kan ni ibinu re ipe le oju rere re ni iye gbe wa bi ekun pe di ale kan sugbon ayo nbo le owuro ati ninu alaafia mi emi ni ipo mi ki yo pada lailai oluwa nipa oju rere re iwo ti mu oke mi duro sinsin nigbati iwo pa oju re mo enu yo mi emi ki gbe pe o oluwa ati si olugbala le emi nbebe gidigidi ere kini o wa ni eje mi nigbati mo ba lo sinu iho ero pe ni yo ma yin o bi oni yo ma soro otito re bi gbo oluwa ki o si saanu fun mi oluwa iwo ma se oluranlowo mi iwo ti so ikaanu mi di ijo fun mi iwo ti bo ase ofo mi kuro iwo si fi ayo di mi liamu re nitori idi eyi ni ki o go mi ki o le ma korin si o ki o ma si se dake oluwa olorun mi emi o ma fi eyin fun o lai lai orin ikokanlelogbon oluwa iwo ni mo gbeke mi le ma se je ki oju ki o ti mi gba mi ninu ododo re de ti re sile si mi gba mi ni isisin yi iwo ma se apata agbara mi ile abo lati gba mi si nitori iwo ni apata mi ati ode mi nitori na nitori oruko re ma se ito mi ki o si ma se amona mi yo mi jade ninu awon ti won na sile fun mi ni ikoko nitori iwo le abo mi bi owo re ni mo fi emi mi le iwo le o ti ra mi pada oluwa olorun otito emi ti korira awon eni ti n fiye si eke asan sugbon emi gbekele oluwa emi o yo inu mi yo si dun ninu anu re nitori ti iwo ti ro ti ise mi iwo ti mo kan mi ninu iponju iwo ko si se mi mo si owo ota ni iwo fi ese mi tele ni ibi aye nla saanu fun mi oluwa nitori ti emi wa ninu ise oju mi fi ibinu jerun okan mi ati inu mi emi fi ibinu je lu ojo mi ati odun mi ti o n ti mi edun agbara mi ku nitori ese mi awon egungun mi si run emi di eni egan laarin awon ota mi gbogbo pelu pelu laarin awon aladugbo mi mo si di eru fun awon ojulumo mi awon ti o ri mi lode n yera fun mi emi ti di eni igbagbe kuro ni iye bi oku emi dabi ohun elo fifo nitori ti emi ti n gbo egan opo eniyan eru wa niha gbogbo nigba ti won gbimo po si mi won gbero ati gba emi mi kuro sugbon emi gbekele o oluwa emi ni iwo ni olorun mi igba mi n be le owo re gba mi le owo awon ota mi ati ni owo awon ti n se inu nibi ni si mi se oju re ki o mole si iranse re lara gba mi nitori anu re ma se je ki oju ki o ti mi oluwa nitori ti emi n ke pe o eniyan buburu ni ki oju ki o ti awon ni ki a mu dake ni isa oku awon ete eke ni ki a mu dake ti n soro ohun buburu ni igberaga ati ni egan si awon olododo ore re ti tobi to ti iwo fi sora de awon ti o beru re ore ti iwo ti se fun awon ti o gbekele o niwaju awon omo eniyan iwo pa won mo ni ibi ikoko iwaju re kuro ninu idimolu awon eniyan iwo pa won mo ni ikoko ninu ago kan kuro ninu ija han olubukun ni oluwa nitori ti o ti fi ise ohun ife iyanu re han mi ni ilu olode nitori ti mo ti wu ni ikanju mi pe a ke mi kuro niwaju re sugbon iwo gbo ohun ebe mi nigba ti mo ke pe o efe oluwa gbogbo eyin eniyan re mimo oluwa n pa onigbagbo omo o si san ni opolopo fun eni ti n se igberaga etujuka yio si mu yin ile ayale gbogbo eyin ti o ni ireti ni ti oluwa
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin ikejilelogbon ibukun ni fun awon ti adari re koja awon jin ti abo ese won mole ibukun ni fun okunrin na eni ti oluwa ko ka ese si lorun ati ninu emi eni ti etan ko si nigbati mo dake egungun mi di gbigbo nitori igbe mi ni gbogbo ojo nitori ni osan ati le oru owo re wuwo si mi lara omi ara mi si dabi oda erun emi jewo ese mi fun o ati ese mi ni emi ko si fi pamo emi wipe emi o jewo ire koja mi fun oluwa iwo si dari ebi ese mi ji nitori eyi ni olukuluku eni iwa bi olorun yio ma gbadura si o ni igba ti a le ri o nitooto ninu isan omi nla won ki yio sunmo odo re iwo ni bi ipamọ mi, iwo pa mi mọ kuro ninu ise, iwo fi orin igbala yi mi kaakiri. Emi o fi ese re le ona, emi o si ko ni ona ti iwo rin, emi o ma fi oju mi to, ki eyin ki o ma se dabi esin tabi ibaka ti ko ni iye ninu, enu eni ti a ko le se aifi ijanu bo, ki won ki o ma ba sun mo. Opo ikaanu ni yo wa fun eniyan buburu, sugbon eni ti o ba gbekele Oluwa, anu ni yo yi kaakiri. Ki inu yin ki o dun ni ti Oluwa, e si ma yo eyin olododo, e si ma korin fun ayo, gbogbo eyin ti aya yin duro sinsin. Orin iketalelogbon, e ma yo ni ti Oluwa, eyin olododo, nitori ti yin ye fun eni diduro sinsin, e ma fi duro yin Oluwa, e ma fi ohun elo olokun mewa korin si. E ko orin titun si, e ma fi ogbogbon lu ohun ona orin pelu ariwo, nitori ti oro Oluwa to, ati gbogbo ise re ni a nse ninu otito, o fe otito ati idajo, ile aye kun fun anu Oluwa. Nipa oro Oluwa ni a da awon orun, ati gbogbo ogun won nipa emi enu re, o gba awon omi okun jo bi eni pe okiti kan, o to ebu jo ni ile isura. Ki gbogbo aye ki o beru Oluwa, ki gbogbo araye ki o ma wa ninu eru re, nitori ti o soro, o si ti se. O pàṣẹ, o si duro sinsin. Oluwa mu imọ awọn orilẹ-ede di asan, o mu arekereke awọn eniyan ṣaki, imọ Oluwa duro lailai, iro inu rẹ lati ranjiran, ibukun ni fun orilẹ-ede naa, Ọlọrun eni ti Oluwa ise, ati awọn eniyan naa ti o yan ṣe ini rẹ. Oluwa wo lati ọrun wa, o ri gbogbo ọmọ eniyan, lati ibujoko rẹ, o wo gbogbo araye, o ṣe aya wọn bakan naa, o kiyesi gbogbo iṣẹ wọn, ko si ọba kan ti a ti ọwọ ọpọ ogun gba silẹ. Kò sí alágbára kan tí a fi agbára púpọ̀ gbà sílẹ̀, ohun asán ni ẹ̀ṣin fún ìgbàlà, bẹ́ẹ̀ ni kì yóò fi agbára ńlá rẹ̀ gbani sílẹ̀. Kíyè sí, ojú Oluwa ń bẹ lára àwọn tí ó bẹ̀rù rẹ̀, lára àwọn tí ń retí nínú àánú rẹ̀, láti gba ọkàn wọn là lọ́wọ́ ikú, àti láti pa wọ́n mọ́ láàyè ní ìgbà èèyàn, ọkàn wa dúró de Oluwa, ó ní ìrànlọ́wọ́ wa àti àsà wa, nítorí tí ọkàn wa yóò yọ̀ ní tirẹ̀, nítorí tí àwa ti gbẹ́kẹ̀lé orúkọ rẹ̀ mímọ́, kí àánú rẹ̀ Oluwa kí ó wà lára wa. Gẹ́gẹ́ bí àwa ti ń ṣe ìrètí rẹ̀.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún mú wa wá síwájú yín lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe fún wa nípasẹ̀ Jésù Kristì tí ó kú fún wa ní orí igi àgbélébó. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ ni a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i wípé kẹ́ wa kọ́ wa. Wípé kẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ̀tọ́ wa lé ọ̀nà ìrere, ẹ ṣàánú fún wa pẹ̀lú, ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní Epístélè ti Pọ́ọ̀lù Apọ́stélè sí àwọn ará Kólósè. Lónìí a ń kẹ́kọ̀ọ́ nínú Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn-án sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́. ìṣepẹ̀ àti ọpẹ́ ni àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Paul gbà fún àwọn ará Kolose. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ bíbélì bí méjì fún ọ ní Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ohun tí ó ti ṣe fún wa ṣáájú. Nínú Timothy 1:2 láti ẹsẹ̀ ìkíní, nítorí náà mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí o ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa. Bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ bíbélì púpọ̀ ni wọ́n gbé lẹ́sẹ̀ fún wa wípé nígbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi ọkàn ìdúpẹ́ hàn fún Olúwa. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì 119. Orin Dáfídì 119, ẹsẹ̀ 30-31. Èmi ó fi orin yin orúkọ Ọlọ́run, èmi ó sì fi ọpẹ́ gbé orúkọ rẹ̀ ga. Èyí pẹ̀lú ni yóò wu Olúwa ju ọ̀dà màálù àti akọ màálù lọ tí ó ní ìwo àti bàtà ẹsẹ̀. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa ni wípé ọpẹ́ sí Ọlọ́run, ìyìn sí Ọlọ́run nípa gbígbé orúkọ rẹ̀ ga nínú orin ìyìn, wípé èyí ju ẹbọ tí àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n ń rú ní àkókò ayé wọn. Nínú Hebrews 13:15 lè àti ń gbà wá níyànjú wípé ó yẹ kí a máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu sí àwọn aládùúgbò wa. Hebrews 13:15. Ǹjẹ́ nípasẹ̀ rẹ̀, ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó mú dá wa lójú wípé àṣẹ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Bí a ṣe pa àṣẹ yìí fún wa, ó yẹ kí ó yé wa wípé àpẹẹrẹ tí a ní nínú Bíbélì ni wípé ọpẹ́ wa kò gbọ́dọ̀ mọ nínú ìjọ nìkan ṣoṣo. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀, kí a sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbangba. Wo Daniẹ́lì 4:11, kí a wo bí Daniẹ́lì yìí bí ó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀ nínú àdúrà rẹ̀. Daniẹ́lì 4:11, nígbà tí Daniẹ́lì sì ti mọ̀ pé a kọ ìwé náà tán, ó wọ ilé rẹ̀ lọ, ó sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀ sí ìhà Jerusalemu. Ó kúnlẹ̀ lé eékún rẹ̀ ní ìgbà mẹ́ta lóòjọ́, ó gbàdúrà. o si dupe ni waju Olorun re gege bi oyin ti se nigba ti jori eyi je iwa ati asha ti Daniel fi kora wipe nigba gbogbo lojojumo ni koko ninu yara re wipe oun yo ma dupe lowo Olorun nigba gbogbo eni o je apere fun awa pelu wipe bi a ba so wipe aje eni ti o gba Olorun gbo bi a ba so wipe aje eni ti o ri ore ofe ni waju Olorun o ye ki awa paapa ki a ma dupe lowo Olorun nigba gbogbo mo ti si eyi fun o ninu orin ninu Daniel wipe ni ikoko o ye ki a ma dupe lowo Olorun je ki a wo wipe ni gbangba pelu o ye ki a ma dupe lowo Olorun eyi ni ni ninu ijo awon eniyan mimo nigba ti a ba wa si ilesin ti a se fi akoko sile fun wa o ye ki a le duro ni waju awon eniyan Olorun lati dupe lowo Olorun ninu orin Dafidi ori 15 ese 18 orin Dafidi ori 15 ese 18 o we pe emi o sope fun o ninu ajo nla emi o ma yin o li awojo opo eniyan Dafidi so fun a wi pe ko si ohun ti o ti ohun loju lati jewo agbara Olorun lati so fun gbogbo awon ijo eniyan nla wi pe Olorun sore fun ohun wi pe ni gbangba ni ajo opolopo eniyan ohun a fi emi ore ati ope han si Olowa bi a tin so nipa pe ki a ma dupe lodo Olorun nigba gbogbo o ye ki a ma fi ope fun Olorun fun ohun marun ototo ikini o ye ki a ma dupe lowo Olorun fun eni ti Olorun se wi pe o je olooto wi pe o je alaanu wi pe o je eni mimo wi pe o je eni ti a le feyinti ti ki yo jani tile o ye ki a ma dupe lowo Olorun ikeji o ye ki a ma dupe nitori ise asepe ti Jesu Kristi se lori igi agbelebo lati fa wa sumo odo Olorun lati je ki awa ti a je ota Olorun tele tele ki a di eni ti o di omo Olorun lati je ki a ni ireti ayeraye o ye ki a le ma dupe lowo Olorun nigba gbogbo fun ise asepe yi ti Kristi ti se fun wa iketa fun igbala wa fun idariji ese wa fun alaafia ti o fi se wa le okan fun wipe o ti fun alagbara lati bori ese fun igbala pipe ati igbala kikun yi o ye ki a ma dupe lowo Olorun ikerin ni itesewaju awon elomiran yala nipa ti ara tabi nipa ti emi bi a ba ri awon elomiran ti won tesewaju nipa ti emi ti won goke agba nipa nkan ti emi tabi ti won ni ilosewaju nipa ti ara o ye ki a ma dupe lowo Olorun nitori ti won ikarun fun gbogbo ni igbese aye wa kekere tabi nla fun ounje ti a n je fun alaafia ti o fun wa fun igbe aye ti o fun wa fun ireti orun ti o fun wa fun ohun gbogbo o ye ki a ma dupe lowo Olorun je ki a wo nkan wonyi ni ikookan fun eni ti Olorun ise o ye ki a ma dupe lowo re ninu orin Dafidi ori 30 orin Dafidi ori 30 ese 4 korin si Olowa eyin eniyan re mimo ki esi ma dupe ni iranti iwa mimo re o wi pe bi a ba ti ranti iwa mimo Olorun bi a ba ti ranti wi pe ohun ki seke bi a ba ti ranti wi pe o je olooto si awon ileri ti o ti se fun wa o ye ki a ma fi ope fun Olorun ninu orin Dafidi ori 85 ori 85 ese ikini Olorun iwo li awa fi ope fun iwo li awa fi ope fun nitori oruko re somo to si ise iyanu re fi han bi a ti ri wipe bi a ti n pe Olorun wipe o n gbo ti wa eyi si fi han wipe ko jina rere si wa wipe o somo to si nitori wipe a ni idaniloju wipe Olorun somo to si wa ati nitori ise iyanu re ti o n fi han ni igba gbogbo laarin wa o ye ki a ma dupe lowo Olorun ikeji fun ise asepe ti Kristi se lori igi agbelebo wo Korinti kini ori 15 ese 67 sugbon ọpẹ ni fún Ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi èyí ń sọ fún wa wípé nítorí ohun tí Jésù ṣe fún wa lórí igi àgbélébò tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ìṣẹ́gun lórí èṣù ìṣẹ́gun lórí ayé ó yẹ kí a máa fi ọkàn ọpẹ àti ìmore hàn sí Ọlọ́run nígbà gbogbo nínú Kọ́rìntì kejì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ọpẹ ni fún Ọlọ́run ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo nínú Kọ́rìntì kejì yìí kan náà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ọpẹ ni fún Ọlọ́run nítorí àìlèsọ ẹ̀bùn rẹ̀ ọpẹ ni fún Ọlọ́run nítorí àwọn ẹ̀bùn rẹ̀ tí a kò lè fẹnu sọ tán nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa ìkẹta mo wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kìí kàn ṣe wípé Jésù Kristi kú lórí igi àgbélébò ṣùgbọ́n èrè àǹfààní ikú Jésù Kristi lórí igi àgbélébò yìí wípé ó jẹ́ tiwa nítorí wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà nítorí wípé a ti gba ọkàn wa là nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè lọ́run ó yẹ kí ìgbàlà tí a fún wa yìí ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a ní yìí ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú Ọlọ́run nínú Timoteo kínní orí kínní láti ẹsẹ̀ ìkejìlá Timoteo kínní orí kínní láti ẹsẹ̀ ìkejìlá èyí ni a kà nípa Paulu tí ó rántí ìgbàlà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún un tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára àní Kristi Jésù Olúwa Olúwa wa nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyan mí sí iṣẹ́ rẹ̀ bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí àti onínúnibíni àti eléwo ènìyàn ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́ oore ọ̀fẹ́ Olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù òtítọ́ lè ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun nítorí wípé a ti jẹ́ kí òun jẹ́ alábápín nínú ẹ̀bùn ọ̀run nínú ìdáríjì nínú ẹ̀jẹ̀ Jésù Kristi wípé òun fi ọpẹ́ àti ìmore hàn sí Ọlọ́run ní ìgbà gbogbo ìkẹrin fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí àwọn ẹlòmíràn fún ìtẹ̀síwájú nípa ti ara àwọn ẹlòmíràn ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Olúwa ní ìgbà gbogbo nínú Tesalonika kínní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá Tesalonika kínní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá nítorí èyí lí àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lí àìsimi pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa àní ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú nígbà tí Paulu apostoli tí ó rí bí àwọn wọ̀nyí ṣe ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́ ó wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìkarùn-ún ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo àti nínú ohun gbogbo Tesalonika kínní orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínlógún ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo bí a rí oúnjẹ ó yẹ kí a dúpẹ́ bí ó fún wa níṣẹ́ ó yẹ kí a dúpẹ́ bí ó sì dàbí ẹni wípé nǹkan kò tóra wọn ní ìgbésí ayé wa ó yẹ kí a wo àwọn oore tí Ọlọ́run ṣe fún wa ó yẹ kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ohun gbogbo àti fún ohun gbogbo ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín bí a bá wo Kólósè orí kínní èyí tí a ń kọ́ lónìí Paulu sọ nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó yẹ kí a fi máa dúpẹ́ bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dope ṣugbọn nigba ti o wo igbesi aye onigbagbọ ti awọn ara kolose wonyi nge ti o si wo awọn anfani ti ireti mo ba won o so ohun merin pataki ti o ye ki won ki o ma dope fun ton pada lo si kolose ori kini lati ese ikejila ki a ma dope lowo baba eni ti o mu waye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostle ti o nso fun awon eniyan wonyi pe o ye fun ope ikini nitori pe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti a nso fun ani we pe tele tele awon eniyan wonyi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese ketala ki owo idi keji ti o ye ki a fi ma dope lowo olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji we pe lese kese ti atiba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerinla ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni a fe soro le lori nisisiyi ikini awon ogun ini wa ikeji idande wa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji wa wo ikini ogun ini wa ranti wi pe ohun ti apostle Paul nso fun ani wi pe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun olowa ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mu wa ye o wi pe awon eniyan mimo le o ni ogun yi sugbon o mu wa ye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mu wa ye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole ranti wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo Efeso ori keji Efeso ori keji lati ese ikejila pe le akoko na eyin wa le aini Kristi e je ajiji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye eyi je wi pe tele tele ki a to mo Jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe a je alaini Kristi a je ajiji si awon ibukun ati awon anfani awon oloto Israeli a je alejo si awon majemu ileri a si je alaini ireti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni a wa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wipe awe wa nu ninu eje Jesu Kristi bi a se di eni ti o ye ni wipe Jesu Kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun Olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti Olorun ti pese sile fun awon eniyan mi mo nitori wi pe a je alaimo a je alaiye a je elegan a je eleri ni waju Olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wi pe a ko ye ṣugbọn nigba ti agba Jesu Kristi gbọ nigba ti a jẹwọ ṣe wa ti a ko sile nigba ti emi Olorun ba emi wa jere wi pe a di omo Olorun nigba yi gan ni o toka si wi pe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ṣe omo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun ṣugbọn a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo Olorun nitori pe bi o ba se wa ni ipo ota Olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o nse lodi si oro Olorun o ko ni ogun tabi ni lodo Olorun ṣugbọn nigba ti a dari ese re ji o ti a fa o sumo odo Olorun nipasẹ iku Jesu Kristi nigba yi gan li odi alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le an so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenu mo eje Jesu Kristi ranti we pe eje Jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo Johanu kini ori kini ese ikeje ṣugbọn bi awa ba rin ninu imole ṣe ranti wo pe awon eniyan mimo ti a n so nipa re won je awon eniyan mimo ninu imole ni ṣugbọn bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le ape ni eniyan mimo eniyan oto awon ti o je omo Olorun awon ti o rin ninu imole bi a ba nso nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi a ba si nso nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o n gbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esin ro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe ohun ti a n so ni wipe bi a ba so wipe a n rin ninu imole lakoko o je wipe otito ihinrere imole ihinrere eko ododo ihinrere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihinrere eyi ti tan imole si okan wa nitori wipe oro re ni fitila si ipa ese mi bi a ba ti gbo ihinrere ti a si ti jewo ihinrere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihinrere eyi je wipe a n rin ninu imole kii se bee nikan soso bi a ba n fi ese we okunkun a ni lati maa fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wipe o ti gba otito ododo ihinrere o si je wipe o n rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wipe yoo yi ojo bee lo nisisiyi ese ikejila ki a maa dupe lowo baba eni ti o mu wa ye aje alaiye tele tele nisisiyi o ti da oloju bi a se di eni ti o ye nitori iku Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo nitori wipe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo ṣugbọn eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo wonyi nikan soso le o je omo Olorun awon ti o rin ninu otito ihinrere ati ninu iwa mimo nipa ogun ti aje alabapin ninu re je ki a wo Romu ori kejo ese ikerin din logun si iketa din logun emi ti kara re le o ba emi wa jere pe omo olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jere wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibanu ibinuje eni wa bi olorun leyin igba ti a ti ronipo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Christi gege bi olowa ati olugba wa olugbala wa emi ti kara re le o ba emi wa jere lati igba na we pe omo olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketa dilogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun olorun ati ajumo jogun pelu Christi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bi ni ti yo dide se wa nitori we pe adi omo olorun oni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Christi nitori we pe ati di omo olorun ranti we pe gba ti a so pe adi omo olorun e je we pe ati rin ninu imole ehin rere ati n gbe igbesi aye wa mimo eyi ti o wu olorun ninu peteru kini ori kini lati ese iketa olobukun le olorun ati baba Jesu Christi olowa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Christi kuro ninu oku wo n so we pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese oni a n pe ni igbala bi ati tun wa bi bi ati dari ese wa je wa bi ati pa wa sumo odo olorun nipa iku Jesu Christi fun lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iye aini pekun pelu omo olorun ese ikerin oni atun wa bi sinu ogun aide baje ati ailabawon ati eyi ti ki sa ti ati fi pamo le orun deyin eyin ti an pamo ninu agbara olorun nipa igbagbo si igbala ti amura lati fihan ni igba ikehin a n so fun awe pe awon nkan wonyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikejilelogbon nje nisisiyi ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ilesin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won ye gbo sugbon ti a n so fun wa ninu awon oro olorun ti a n ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won kuro awon ti a ti yi igbesi aye won pada awon ti won ti di mimo o so wi pe ti o si le fun wa ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ilesin sugbon ti o dabi eni we pe a ko ti idari ese re jio o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wipe ki o sato olorun lo ki o so fun olorun wipe o n fe idariji awon ese re bi olorun ba ti n dariji o beni yio ma mu agbara ese kuro ni igbesi aye re yio si sese fun o lati rin ninu imole yio sese fun o lati wa ni mimo lati wa ni pepe niwaju olorun bi a ba n so nipa awon ogun ini bi a ba n so nipa awon anfani ti a ni lati odo olorun èyí tí Paulu ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogun wọ̀nyí nínú Kọ́ríntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án Kọ́ríntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ẹyin ko mọ wi pe awọn alaisoto won ki se omo Olorun nitori be awọn omo ki jogun lati odo baba awọn ti ki se omo ki jogun lati odo baba ẹyin ko ha mọ wi pe awọn alaisoto won je ajeji si Olorun nitori be awọn ajeji ki yo jogun ijoba Olorun ki a ma se tan yin je ki se awọn agbere tabi awọn aborisha tabi awọn panshaga tabi awọn alailera tabi awọn ti npi okunrin ba ara won je tabi awọn ole tabi awọn oloju kokoro tabi awọn omuti tabi awọn elegan tabi awọn aloni lowogba ni yo jogun ijoba Olorun awọn esan won yi ni o nso fun wa lese awọn ti ko ni ipin ninu ogun ini awọn omo Olorun awọn ti ko ni ipin ninu ogun ini awọn eniyan mimo ti rin ninu imole o so fun wa ni ikokan o so nipa awọn alaisoto awọn agbere awọn aborisha awọn panshaga mo gbagbo we pe awọn ede ti bibeli lo won yi pe o ye o daradara o so nipa awọn alailera eyi ko so nipa eni ti o ni aisan lara o so nipa awọn ti npi okunrin ba ara won je o so nipa awọn ti nrede oro o so nipa awọn ti won rin irin kunrin awọn ti won ni ife kufẹ ife gbogbona si awọn aya elomiran tabi si awọn odomobirin o so nipa awọn aloni lowogba pelu o so nipa awọn ole o so nipa awọn oloju kokoro awọn omuti ati awọn elegan ati opolopo bebe lo wipe awọn wonyi won ko ni ipin ninu awọn ogun awọn eniyan mimo kisi ni awọn ogun ti a nso nipa re kini ogun ini awọn ti yo wa pelu Olorun awọn ti won jogun pelu Jesu Christi nitori ise ti o se ni ori igi agbelebo ikini iya ni pekun ikeji gbogbo awọn ileri Olorun ti a se ninu bibeli iketa ohun gbogbo le aso fun awe pe won o jire re won o si jogun re lati odo Olorun e je ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo Olorun ki a pada si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo Olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awọn eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti Adamu ati Eva ti won ti se si Olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wipe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re eni a fi ma ri wipe gbogbo elese patapata ni won wa labe agbara isu agbara okunkun o seese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan wonyi ko ti iba Jesu Kristi pade awon eniyan wonyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan wonyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si seese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti ka re nikan bi ko se wipe Olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokanlelogbon ese ikokanla nitori Oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wipe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati a ti se wahala titi nigbati a ti gbiyanju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko se se fun wa nigbaye gan ni aran Jesu Christi eni ti o ku fun wa nigba yi gan le ran Jesu Christi eni ti o pi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani je ti wa nitori oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o le agbara ju o lo bi abawo Isaiah ori kokan dini adota Isaiah ori kokan dini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o baja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile ko lowo eni ti ato fun eni ti ato fun nitori ese wa ni esu eni ti ato fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Christi ti o ko fun wa nitori wi pe oni o ni agbara ju esu ju iku tabi onko nlo o gba

pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú Jésù, ìgbàgbọ́ nínú mi. Ó ń sọ fún wa níhìn wípé bí ìrètí ń wọlé, bẹ́ẹ̀ ni a ń là wá lójú, bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ, bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú Ọlọ́run. Ó ní kí a lè là wọ́n lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run. Ó yẹ kí ó yí ọ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ, wípé a ti dá ọ ní ìdè, a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára Sàtánì. Bí a bá wo Hebreu orí kejì, ó ń sọ nípa nǹkankan náà fún wa, nípa ìdáǹdè, nípa ìgbàlà, nípa ìtúsílẹ̀ tí a ní. Hebreu orí kejì láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, mo tún fẹ́ràn létí lẹ́ẹ̀kan sí i, èyí kò sí fún àwọn ẹrú ẹ̀ṣẹ̀, èyí kò sí fún àwọn àjèjì, àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristì, àjèjì sí Ọlọ́run, èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀. Síbẹ̀síbẹ̀, ó ń sọ àwọn ohun ìní, àwọn ogún ìní, àwọn ohun tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú ti ṣe alábápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run. Èyí ni èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébó, wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa. Ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn, wọ́n ti fi ara wọn di, wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù, nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù, pẹ̀lú àwọn agbára èṣù. Ṣùgbọ́n ó sọ wípé bí o bá sá sábẹ́ agbára Ọlọ́run, bí o bá sá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébó, wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́, wípé bóyá títí ayé, bóyá títí ikú, wípé o wà lábẹ́ agbára Sàtánì. Nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè, àwọn tí wọ́n ti ní ìgbàlà, àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu. Ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí, kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì. Nípa ìjìyà àti ikú Kristì, a ti já gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn, àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn. Nígbà tí a di àtúnbí, ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí. Báyìí, a ní láti mọ ẹ̀tọ́ wa, kí a sì dúró lórí ẹ̀tọ́ wa, kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun. A ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́. Ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jésù Kristì. Ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìkẹta, Kolose orí kìíní, apá kejì ẹsẹ̀ ìkẹtàlá, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù, wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, a wà nínú aginjù, a ń gbé nínú aginjù, a ń gbé nínú ibi tí Bíbélì pè ní ilẹ̀ iyọ̀, tí ẹnikẹ́ni kì í gbé. Nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀, a wà lábẹ́ Sàtánì. Ṣùgbọ́n nísinsìnyí, tí a ti mọ Ọlọ́run, a ṣe wà nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé, a mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré, ìlú tí a kò ti ní àlàáfíà, a mú wa

0: wá sínú ìjọba Ọlọ́run, ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. A mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀. A mú wa wá sí ọ̀dọ̀ Jésù Kristì, nítorí wípé a ti sọ wá di ọmọ. Èyí yẹ fún ìdúpẹ́. Nítorí náà ni Pọ́ọ̀lù apọ́sẹ̀lì fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá, nítorí wípé ó ti ṣí wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn, ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Nínú Tesalonika kíní orí kejì ẹsẹ̀ ìkejìlá, kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run, ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀. Nítorí kíni? Nítorí wípé a ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ṣe wà nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà, bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run àti àjèjì sí Kristì, a ti sọ wá di ọmọ Ọlọ́run, a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Ó ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún, èyí ni ojúṣe tiwa. Bí Ọlọ́run bá ti ṣe wa nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, kúrò nínú aginjù sí ilé, àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ Ọlọ́run, èyí ni ojúṣe wa. Kọ́rìntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà ẹ jáde kúrò láàrin wọn. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn abọ̀rìṣà. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀, láàrin àwọn ẹlẹ́ṣẹ̀, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀, ni Olúwa wí. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ò sì gbà yín, èmi ò sì jẹ́ baba fún yín, ẹ̀yin ò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, lé Olúwa Olódùmarè wí. Nínú Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run. Ẹ̀yin tí kò rí àánú gbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà. Olùfẹ́, mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Láti fà kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí a kì í ṣe ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí a kò rí àánú gbà, ṣùgbọ́n nísinsìnyí, nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣe wa nípò padà. Nísinsìnyí bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí, a ti rí àánú gbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run, wẹsẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Olúwalòfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá, ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́, tí Pọ́ọ̀lù apọ́sítélì tí ó fẹnukàn nínú ẹ̀kọ́ wa Kólósì orí kíní, wà ní Kólósì orí kíní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀, èyí ni a ń pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kíní. ẹsẹ̀ ìkeje nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bákan náà. Ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ìgbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn ohun tí a ṣe tí ó bí Ọlọ́run nínú. A ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojú kòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó ra, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀, síbẹ̀ a kò tí ì ṣínípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀, síbẹ̀ ó jẹ́ wípé a kò tí ì ṣínípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù, sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ìbá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan, ni ó máa ń sọ wípé òun dẹ̀ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbá jẹ́ àlùfáà tí ó ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan. Ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, tàbí òun tilẹ̀ ti di àtúnbí, lé ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ títa ni, tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ̀ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ ìṣòrun wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínápò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run òbí. Bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn. Lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá, nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá, nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ó bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni, lè Olúwa wí, èmi ó fi òfin mi sínú wọn, èmi ó sì kọ́ sí wọn lé ọkàn, èmi ó sì máa jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa, nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí èmi ó ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù Àpọ́sẹ́lì ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá, ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run, a ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́, a ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké, a ń dúpẹ́ wípé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀, a ń dúpẹ́ wípé Ọlọ́run kì í yí padà, a tún dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà, a sì tún dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo, ṣùgbọ́n o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé o yẹ kí a dúpẹ́ fún. Ìkíní, nítorí wípé o mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. O yẹ kí o ronú lónìí, o yẹ kí o wo àwọn oore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ, ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ó yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ó yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí a wà ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí í ṣe, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? ṣe o ti ni ogun ni pẹlu awọn eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo olorun ṣe ati da oni ide ṣe ati gba o kuro lowo agbara okunkun ṣe oluwa je oluwa fun o o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo olorun ṣe ati ṣe onipo pada kuro ninu aginju o ti wa sinu ile olorun o ti wa ninu ijoba olorun o ye ki a dupe lowo olorun ṣe ati ṣe onipo pada kuro ninu okunkun wa si imole o ye ki a dupe lowo olorun ṣe ati ṣe onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo olorun
1: orin ikerinlelogbon emi o ma fi ibukun fun oluwa nigba gbogbo eyin re yo ma wa le enu mi titi lai okan mi yo ma sogo re ni ti oluwa awon onirele yo gbo inu won yo si ma dun bi oluwa ga pelu mi ki a si jumo gbe oruko re leke emi se afere oluwa o si gbo mi o si gba mi kuro ninu gbogbo iberu mi won wo imole si mo won oju ko si ti won okunrin olupanju yi ki gbe pe oluwa si gbo ohun re o si gba ninu gbogbo iponju re angeli oluwa yi awon ti o beru re ka o si gba won to wo ki o si ri pe rere ni oluwa alabukun fun le okunrin na ti o gbekele e beru oluwa eyin eniyan re mimo nitori ti ko si aini fun awon ti o beru re awon omo kinu a ma se alaini ebi a si ma pa won sugbon awon ti n wa oluwa ki yo se alaini ohun ti o dara wa eyin omo fi eti si mi emi o ko yin ni eru oluwa okunrin wo ni o n fe iye ti o si n fe ojo pipo ki o le ma ri rere paran re mo kuro ninu ibi ati ete re kuro le etan siso lo kuro ninu ibi ki o si ma se rere ma wa alaafia ki o si le pa re oju oluwa nbe lara awon lododo eti re si si si igbe won oju oluwa kan si awon tin se buburu lati ke iranti won kuro lori ile awon lododo nke oluwa si gbo o si yo won jade ninu ise won gbogbo oluwa nbe leti odo awon ti se onirobinu je okan o si gba iru awon ti se onirora okan la ọpọlọpọ ni ìpọnjú olódodo ṣùgbọn olúwa gbà nínú wọn gbogbo ó pa gbogbo egungun rẹ mọ kò sí ọkan tí ó ṣẹ nínú wọn ibi ni yóò pa ènìyàn búburú àti àwọn tí ó kórira olódodo yóò jẹbi olúwa ra ọkàn àwọn ìránṣẹ rẹ ọkan nínú àwọn tí ó gbẹkẹlé kì yóò jẹbi.
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
3: E je ki a gbadura. A dupe iwo Olorun wi pe iwo li o ma fi esimi fun okan esimi. O si ma fun ni ni ifokan bale nigba ti a ba wa si odo re. A dupe fun oro re ati fun emi re ti ma tan ni sona. A nbe o wi pe nje bi o ba tin dari wa ti o si nto wa sona emi ti o ma gba si o lenu wa fi fun wa agbara ti o ma se ife re fi fun wa a se be o wepe gbogbo okan asako ati ti o ma rin kiri e ti o ma ko lodo iwo olorun alaaye je ki o jina si wa je ka le duro ti ode opin ni oruko Jesu Christ oluwa wa fun akoko kokoro ti ani ni aoye oro olorun wo nipa etoni olorun inu aye ti a wa o je aye ti a o ti wari awon oporo ati eletan ni won ma bimo ti won ma so pe baba tunde tabi iyabo iya ki pada wa bi baba ba si ti lo o lo na niyen ko si baba tunde ko si si iyabo bi a ba n pe obe ka le men to se la se n loruko won pe obe ni aye je ibi ti a o ti wari awon ti won ni ogbon die won ma nso wi pe ta lo mola nitori wi pe oju wa ko ri na ju igi mu wa lo asije ope to be to je wi pe eyi to nbo leyin ola ko la si wa loju ko si ye wa oni itoni olorun sese pataki ni gbogbo igbese ti a ba nfe gbe ni igbese aye wa awo itoni olorun ni exodus monka ese ti o gbeyin ninu ori ikejila exodus ori ikokan le ni aadota exodus ori ikejila mutografara ese ikokan le ni aadota o si se ile ojo na gan oluwa mu awon omo israeli jade kuro ni ile egypt gege bi ogun won mo fe ki o fiye si wi pe ki se mose le o mu awon omo israeli jade ki si se aroni ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade olorun fun rara re oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbesi aye wa eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo israeli ori wi pe bi won ti le ti je iran abrahamu sugbon gege bi eni to nka bibeli o ti mo wi pe joseph ni eni ti ata si egypt bi ojo tin gori ojo ti odun sin gori odun ni iyan bere si ni mu ni egypt iyan yi si mu de canaan ni bi ti jacob ati awon omo re ti won wa bi asin gbo iroyin wi pe opo ounje wa ni egypt be ni jacob ran awon omo wonyi ni won lo itana gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri wi pe won ni isoro pupo nitori joseph o n bi won leere oro o ro we o n so fun wi pe se ki se pe e wa se ami ni ile egypt e n fe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wi pe bi won ba fe ounje won lati mu benjamin e ti o je aburo won ikeyin ti o si je omo iya joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni joseph fi ara re han fun awon eniyan wonyi eyi ni o gbe jacob ati awon omo re ati awon ti awon eniyan wonyi ti bi pelu ni o mu owo si egypt gbati o ya jacob ku awon baba nla meji lawon yi pelu joseph awon na ku pelu awon omo jacob nigbati ati yi oruko jacob pada si israeli awon wonyi tedo ni ipinle gosheni ni ti ile orile ede egypt sugbon nigbati o ya iya nje won oju npon won won di eru ninu isiru yi ni won wa ni won fi kepe oluwa ni olorun ran mose si won o si so wi pe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni a wa nso fun anisinsin wi pe o si se le ojo na gan oluwa mu awon omo israeli jade kuro ni ile egypt ni afise ape ni afise apere fun wa wi pe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won ti nfe je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti asinsin oluwa ororo ni ti a pe ni satani sugbon nigba ti o wo oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo we pe ohun o fe ki a segbe nitori okan wa se ye biye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a ti fi han wi pe eyi yi ni odo agutan olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a ke pe oluwa ti a si jewo ese wonyi fun olorun ti o dariji wa a di eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa nisise ntele ni a ko gbogbo re patapata ni a ko le olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wi pe mo ti di onigbagbo e je wi pe mo n lo si ijoba orun sugbon nipa ipinu ishise ati eto igbesi aye mi iyen wa lowo temi ikan tin ba fe ma se ohun to ba wun mi ma dawo le sugbon gege bi eni ti o nfe mo kini inu olorun kini ife olorun bi a ba ti ni igbala ni a je ki olorun ki o di adari oko ti a wo ohun lo ma n fi eto si igbesi aye wa ohun lo ma n to wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa awon oluko wa n ko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a ki pe enikeni joko we pe bayi ni a se ngbeyawo ko si itoni oni isina pupo se wa ni igbeyawo awon opolopo to si nje wipe se awa na ti mo ni ile yoruba won so wipe iyawo ti a fi jo fe iran ni owo lo awon iyawo won yi ti a nfe ti a o si mona bi a ti nfe iyawo ile jo la ti ba won pade tabi idi tete ni a ti ba won pade o si se se ninu oja ki a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wipe awon paapa a o fi pa nitan fun won baba ati won o fe pupo ni iya ati won na o se se ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si tin dagba ni won wo arowo to won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori ire bi o ba wa ni bi ni asale yi ti o gbo awon eko won yi a o pa ni itan fun wa wi pe awon baba wa ki won ki o to gbe yawo wi pe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se ngbese ko ri be tabi ki a so fun wa wi pe gba ti an ka iwe iroyin ti awon orile ede ti won ma n te jade wi pe ah mo ma se alarin ba pade eto igbeyawo won si so fun ninu iwe iroyin wi pe ba se ngbeyawo niyi se e ma ri kan ninu iwe iroyin tabi ni itan alo ti a ma n pa ni asale eti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta a o pa ni itan fun a wi pe eni bi ti a ti nta ayo tabi ludo tabi ni bi ti a ti mu oti ni won wa nsi wa leti ti won so fun a wi pe bi a se ngbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun di idi joko ni o ko bibeli fun awa n se fun wa lati oju ewe kan de oju ewe miran wi pe ki a ma ba se ese gbe ki aye wa ki o ma ba daru ki o ma ba dabi eni wi pe a o le kese jari ni ona ti igbagbo Olorun wa so fun awe pe ito ni wa mo si ku oku rire ko wa lasale yi abi inu odun ba tun gbo eko oro Olorun awon ti Olorun dari ni afeka nipa won yi mo si nbe Olorun wi pe bi o se nje ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife Olorun ti te ofiri Jesu loju koju nigba ti a ba de orun awon wonyi leyin ti Olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni an so fun ani ori iketala Exodus ese iketa Mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni Egypt kuro li oko eru nitori owo agbara le Oluwa fi mu yin jade kuro nihin aki yo je akara wiwu o nso fun wa oni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje Jesu we ti o ti di eniyan otun eda titun oni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro Olorun ti o la oloye ti o je ki o mo we pe ona ba yo kuro ninu ese we pe o wa oni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa orikunkun ti atijo oni ani lati ranti eyi lo ye ki o ranti nigba ti o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti a gba okan re la oni ojo nla ni ojo na ti Jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo nla ni ojo na ko si ye ki o gbagbe o sese nibi ti o tin wa owo nibi ti o tin fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti a gba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbeyawo tire gege bi aye se ngbeyawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti a gba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo nfe ki o yi o ni wi pe gere ti a gba okan awon eniyan wonyi la ni ki se wi pe okan won nikan ni Olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won bere si ni se akoso won ni Exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati Sukoti lo won si do si Etamu leti Iju Oluwa si nlo ni waju won Oluwa si nlo ni waju won iwo to to saju Olorun nibo lo nsare lo bo ba sare saju Olorun wa popo gba to ba sare ibi t'Olorun o ba ede wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa kan apata báwo lo ṣe fẹ́ mu omi jáde nínú àpáta ìwọ tó fẹ́ gbéyàwó tó ti gbé kan rí tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run ẹni tó lágbára tó bẹ́ẹ̀ tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀ tó gbéyàwó fún Ádámù ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noah àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́ eni ti o ye ki agbekele ni bo lo nsare lo awon won yi gba ti won jade kuro ni Egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de oluwa won si so fun a wi pe oluwa si nlo ni waju won ninu owon awo somo le osan lati ma se amona won amona ni eni ti o mo ona ti o sin lo siwaju ti o so sun wa wi pe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lat ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin le osan ati le oru owon awosomo na ko kuro le osan tabi owon ina le oru ni waju awon eniyan na eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si man ko awon eran jetro to man ko won rin lati jeun lati momi iru oludari be alakoso be ti o ti wa ni agiju yi kan na fun ogoji odun olorun o se fi won sile ko so wi pe ah sebi mose ti mona awa ti a wa woli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu le ti e owo ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sinan niyan mose to ti lo ogoji odun ninu agiju Olorun o fi eto ati mo na mo Israeli le lowo Olorun fun ara re o tun saju won je ki bi o ninu igbeyawo ti re se Olorun saju e shon so ona shon so fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se Olorun saju re lo awon to nlo sile oti ti won gbe bibeli sile ti won sin ka bibeli won le ka samuju kini lo o ye ki a bi won se olorun lo se amona won lo sile oti awon ti won lo si ile sinima ti won lo nwo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati roni ife kunfe se olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo weyin omo mi e wa wo nkan aramanda lati india se olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se olorun lo se waju won lo to si nro ko sile to lana sile fun won wipe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti bolu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se olorun lo se amona ti e lo sibe to so pe o ya o kuri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo israeli ni won so fun a wi pe oluwa si nlo saju won e wo numeri ori ikewa numeri ori ikewa eje ki a wo asise ti amo israeli won yi ti won se nipa itoni olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon mose si we fun obabu omo ragueli ara midiani ana mose pe awan shilo si ibi ti oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe oluwa soro rere nipa israeli ran ti wi pe oluwa ni o ti ndari awon israeli o lo nsamona won owon ina ni oru ati ikuku ti awosomo gege bi owon pila ni a npe ni owon ni osan gangan o si nlo ni waju won angel oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan eto ni olorun da be ni wo pe o fe su awon eniyan won yi ka ma duro de olorun o fe su won ka so wi pe a o mona ki ka se ma so pe ko olorun sa mona wa o fe su won ni mose ba so fun o babo omo ragueli ana re wi pe wa ba wa lo a sanwo fun e e to ngba lofe bi owo nla ni won san ni tafun ewo san lofe to lohun wo wa san baba be ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wi pe lati igba ti o ti di onigbagbo atun bi ti olorun ti gba okan re la bi ori ba nfo jesu ori nfo mi o asimukuro binu run oni jesu ewo ni mo tun rin ba mukuro a mukuro bo dabi eni wi pe o wa ni po iloyun ni bo ba sa ti bo ti jeun e to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won isu a so pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni isu a so wi pe o gbodo je bo ba je ara ya funfun bi la jade ko gbodo je bo je ewa lo jade loko e ko gbodo je bo je osan ni a kan ma wo dan bo je ebepe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wi pe ara nilo ni ru ipo be bo ya bi eyin ni won ti ma ka ewo fun wi pe orisa eni o gbodo je yin o orisa o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e se kan won le so de bi wi pe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon ko si po tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona ko ni pe o nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti mose ati omo israel ti won tun fe wonu re lo won san fun o babo wi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani iwo fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to lohun tin to nko oran ti igba to fe sise ni se bi olorun lo dari re oran ti ko to wa se ko se bo olorun lo dari re oran ti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re sibi ti o ti ri se gba to da be ni wi pe eyin kan won ni ta se bi olorun lo ti ndari re o wa fi olorun isile o wa da be ni wi pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe e jowo eyi ni asise ti mose ati awon agba israel ti won se ni akoko yi sugbon o ba bu so wi pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o babu sugbon adupe lowo olorun wi pe o ri ija ti e lodo eniyan bo ba ri ija ti le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo ohun ni o se je ki iru eje kule be ki o wa aye ni ese kejile logbon ni ese iketalelogbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majemu oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbeyawo o n so pe mo ti e fe isimi bi nba bi yawo nsin ile eni tin ba wa ma le mo wi pe mo debi ti mo nlo olorun lo ma wa ibi nsin mi ori ti won so wi pe apoti majemu lo asi si waju won ni irin ojo meta lati wa lati se awari ibi nsin mi fun won olorun lo ma se awari ibi nsin mi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma nwa to si ma nri to si ma je ki o di mo fun wa pe ohun ti ri ni ese ekerin le logbon awo samo oluwa nbe lori won le osan nigba ti won ba si si kuro ni ibudo o nso fun wa ni exodus ori ekerin la igba miran a ma nse asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma so wi pe to ba je se wi pe olorun lo ndari mi ewo ni mo tun wa ba pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo israeli mo fe so fun o wi pe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wi pe wadi ara re bere lowo olorun wi pe eyi to de ba mi yi kini eredi re ohun kun lo le sele boya ni igbe bi ni igbeyawo re bere lowo olorun oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wi pe isoro yi de ki a le fi agbara olorun han ni igbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni igbesi aye re afihan o ba si je pe afowo fa re afihan o bo ba je wi pe o ye ki o ronu pe wada afihan o bakan na ranti wi pe olorun dari awon mo israeli o si nto won o si nto won won lo ni jesus entele won tele olorun won wo awon awon ikuku ni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro olorun ni olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro olorun yo ma dari re sugbon wa wo ibi ti olorun dari won lo ni exodus ori ikerin la lati ese ikewa nigba ti farao si sun moto si awon omo israeli gbe oju soke won si kiyesi awon ara egypt nbo leyin won eru si ba won gidigidi omo israeli si ki gbe pe oluwa o sese nigba ti o tin wa ti a tin to sona gege bi oro olorun ti a tin ko gege bi oro olorun ti a la aye o ni kini kini gege bi oro olorun o si bere si tele oro olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bele bo se n gbadura sugbon o sese gege bi a tin dari re ti a to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le jo lo tele o okun pa wa niwaju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si n so wipe se bi won so fun wa wipe baba gboto lohun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri to n tele mi abi ki se aisan to fi mi si e lojo ti mo ri gbala onko lo tun de yi kini ki se won ba ki gbe gba ti farao de ranti o baba so nkankan fun o gege bi oro olorun nipa igbe yawo re boya pe ko se atunse nta so fun e pe ori ofe olorun yo to fun o pe bo ba ti ni yawo meji dandan ni o nla ti se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan o lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si lati duro de itoni olorun o si je wi pe o tin gboran bo tin gboran yi tolorun si nto tinu re ndun to nkorin ayo to so pe gbangba ijoba olorun a jo debe ni bi non jo bojo nro a ma jo de ijoba olorun ni iso wa ni ko foko ni so pe so nkorin ni o so pe o bo lowo mi mi o ti ku mo lo sabule ni mo lo sise labule ni mo tun ti de nsin aya wa ja biru e ba sele lojo monday wa ma so pe nje ma le lo ni ojo isegun lojo tuesday ba je ma le lo seko beli yen pe awon so pe ah o se bere ni awon ara ile won so pe ah mi o so fun e igbagbo en to ko se en to ka bibeli bi ti eyi ti ki daran bibeli ah e tan woyin bo kakaka ti o gbe won iwo na wa gbe iwo eyan dudu ifa na fi ko wa ninu le ti wa oju orisa ti wa le o gbe bibeli ah o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye wa ja oni kini kin se eyi ni o de ba mo israeli ni won gboju soke na ri farao lo wa nbo na wa kigbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati kuni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun gba to ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won down o si n gbo radiogram o n ko ni ninu le o n gbo boya oko eni o n ko ni nti e o si pe awon mo ni e ma ju iya e ju iya were iya je ejule olowo nkan to wa kaki loru yi o tun kan lekun ko se n to down o pe omo e pe ade o to ba down to ba silekun ade na joko le abomo mi ko ini ijo ama so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe ensin igbagbo na o gbe daada o ti mo nkan oju a ri nkan aya be si ni ja amo israeli na ba be si ni kigbe na so pe mose se ko si isa oku ni ijiti e o ba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese ka kun lo sorun apadi ju eto mu wa jade wo eto wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun o yekeyeke èyí tí ó fi jẹ́ wípé ẹdúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹdúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín lé òní nítorí àwọn ara ejíptì tí ẹ̀yìn rí lé òní yìí ẹ̀yìn kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yìn kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ israeli kí o sì sọ fún ọmọ israeli kí wọn kí o dúró jẹ àbí kí wọn kí o ṣe kí ni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ò ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi amúdẹ ti gbéyàwó sàn ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ ọlọ́run ni kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin yan ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé jésù ń gbàlà jésù sọ di mímọ́ jésù fi agbára ẹ̀ mọ́kún ni jésù ń wòsàn jésù sì máa ń pèsè jésù máa ń fi ọmọ fún àgàn ìwọ ni tó sì yàgàn o sì tí ì bímọ èṣù a máa sọ pé dúró jẹ òye tó ti ń wàásù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn pànùmọ́ dúró jẹ ọlọ́run ní ó tì ọlọ́run ní bó tiẹ̀ tì bímọ tẹ̀síwájú láti máa sọ pé ọlọ́run máa ń fún àgàn ní ọmọ ìwọ tó ti gbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹná àwa padà kò sí ni o láti padà àbí òun náà ní nsìn ó ti tó ọmọ ọgbọ̀n ní òsì tí ìlọ́kọ òsì tí ìgbéyàwó àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ́jẹ́jẹ́ ti ẹyin náà ti pọ̀ ju ìwọ ló pa jésù ni ewo ni tiẹ báwo ni tiẹ ṣe wálé o ti ń gba wèrè mẹ́sìn o ti ẹyin ti pọ̀ jù wọ́n á máa sọ fún ẹ pé ẹdúró jẹ́ ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn ton se nunu bi ni ise si yen o ni ko tun tesi waju ko ma lo o si

ta se sibe da ko ni lo afara awon oko baalu to ma nfo lofuru to ma gbe wa koja okunda won ni ko ni lo won sa so pe e mura o e je ka tes waju o e je ka lo o iwo to nri isoro ni gbesi aye ta so pe o ya o e je tes waju afa ise fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a so pe o ya o e je ka tes waju o tun lati wa akorin ni ola e to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta sin ko ni ona olorun isoro si de mama kigbe mama sun ko mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon sepe lorun mama sepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesi waju ni tesi waju adura tẹsíwájú àti máa ka ọ̀rọ̀ ọlọ́run tẹsíwájú àti máa gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tẹsíwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ fi lé ọlọ́run lọ́wọ́ pátápátá bójú mójú kò ní ìṣòro tó ní tẹjú mọ́ jésù kò sì máa tẹ̀síwájú ìṣẹ́gun dájú mo sọ pé kí ni dájú ìṣẹ́gun dájú àwọn apadà sẹ́yìn àwọn ni wọ́n ń pàdánù àwa tá a fẹ́ tẹ̀síwájú ìṣẹ́gun ni fún wa lóòní ni ọlọ́run bèè lọ́wọ́ wa pé èwo ló fẹ́ ṣe òkun pa ló wà níwájú ẹ̀ yẹn fara ọ wà lẹ́yìn bó o bá padà ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o ọlọ́run ti bẹ́ẹ̀ kò ní bá ẹnikẹ́ni padà sí íjíbítì bó o bá padà ọwọ́ fara ò ní wàá kó sí ẹgbẹ́ ò ṣeé sá lọ òkè wà ń bẹ̀ tìbí ò ṣeé sá lọ òkè wà ń bẹ̀ iwájú nìkan ni ọlọ́run wà ó sì ń ṣíwájú wa lọ bọ́lọ́n bá wo òkun pa mo rò pé ó yẹ ká ní ìgbà láti wo òkun pa bọ́lọ́n wà nínú iná ṣé iná kì í ju ọlọ́run àbó máa ju ọlọ́run iná tí ò bá ju ọlọ́run kò gbọ́dọ̀ ju ọmọ ọlọ́run ṣe bí àwọn sedraki mesaki àti abednego àti ṣe ìfẹ́ ọlọ́run ni ó wà nínú ọkàn wọn ni nebukadnezari wá pè wọ́n pé ẹ tẹ̀ jẹ́jẹ́ o ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yìí kó di nǹkan míì mọ́ yín lọ́wọ́ bó bá jẹ́ wípé ẹ lè yí ọkàn padà nígbà tẹ bá ti ń gbọ́ fèrè àti dùrù àti gbogbo ohun èlò orin tẹ bá tẹríba díẹ̀ òtítọ́ àdá ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kọ̀ ta ni ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba èyí tó sọ yẹn ó ti sọ kọjá èyí téèyàn ń sọ bó bá jẹ́ bẹ́ẹ̀ nìṣó iná náà lọ́dà á lẹ̀ ọlọ́run yẹn àfẹ́sìn a sì ń fẹ́ kó yẹ ọba wípé ọlọ́run tí àwa ń sìn ó lè gbà wá inú bá bí nebukadnezari àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣègbàgbọ́ wọ́n á sọ pé má jẹ́ kí inú bí àwọn àgbà o gbàtẹ́lẹ́ṣẹ̀ ọba bínú ta ló máa bínú kán bínú dáadáa àwọn ìyá àgbà tó wà nílé àwọn bàbá àgbà tó wà nílé àwọn kò lọ́lọ́run fìkan ṣetán wà nílé ó yẹ kí inú bí wọn àbí ò yẹ bẹ́ẹ̀ inú bá bí nebukadnezari ó bá dáná òkun mẹ́ni tó ń dáná fún àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ ló dáná fún láti pa ọkùnrin sí mọ́ ó bá de àwọn ọmọ ọlọ́run a kì í de ọmọ ọlọ́run ọwọ́ tó bá fi de ọmọ ọlọ́run máa ń rọ ni ó bá de wọ́n wọ́n bá ní ó yá o wọ́n ní ta ló máa lè gbé àwọn èèyàn wọ́n jù sínú iná àwọn tí wọ́n mọ̀ wípé ọjọ́ tán máa lò kẹ́yìn lọ́jọ́ ayé wọn àwọn tán fẹ́ ṣiṣẹ́ fún èṣù fún nebukadnezari wọ́n bá bọ́ síwájú gbé àwọn èèyàn wọn bá jù wọn sínú iná iná tó ọwọ́ iná tó mì ó kọ pa àwọn rẹ pátápátá ná bọ́ ṣe lajú wọn bá iná ọ̀run àpáàdì iná tún jáde sí lọ́hùn àwọn sedraki mesaki àti abednego tán sọ pé bí iná ń jó màá débi tán ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run bójú ń rọ̀ bí ó sọ ọ̀mbrẹ́là màá débẹ̀ bó jẹ́ pé farao ń bọ̀ lẹ́yìn òkun pọ̀ wà wájú mo láti sin ọlọ́run tí wọ́n ṣe ìpinnu mẹ́ta ni wọ́n pọ̀ rárá gbàtán dénú iná okùn tá a fi dè wọ́n ó jó ráúráú irun wọn aṣọ wọn bàtà wọn kò sí nǹkan tó jó ni jésù látòkè ọ̀run lọ́run wá ló bá sọ pé àwọn ọmọ mi ni mo rí yẹn ó yẹ kí n lọ bá wọn ni wọ́n bá ń rìn káàkiri ní iná ni wọ́n bá ń sọ̀rọ̀ ó lè mọ nǹkan tán sọ ó lè mọ ìgbà tí wọ́n bá ṣe tán láti la iná tiẹ̀ kọjá ni wàá mọ nǹkan tí wọ́n ń sọ torí pé bàbá wà nínú iná bàbá wà nínú wàhálà ìgbani jésù máa ń wá irú ọ̀rọ̀ tó bá wọn sọ nínú iná yẹn àbá wọn sọrú ẹ̀ ìwọ táyà ń já tó débẹ̀ o lè gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a kì í kàn gbọ́ ní ara òfòṣá kákan máa lọ kò sí ìṣòro

ìtí kì í bínú ṣùgbọ́n nítòótọ́ ó ṣe jẹ́jẹ́ lóde ara ṣùgbọ́n paramọ́lẹ̀ ń bẹ lódò ikùn. Irú ẹni bẹ́ẹ̀ a ò lè sọ wípé ó ní ìgbàlà, èyí kì í ṣe ìgbàlà tí Jésù ń tẹnu mọ́ pé òun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìkeje kì í ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ bí i bàbá ẹgbẹ́, bí i díákónì, bí i lérídà láì di àtúnbí tàbí kí ènìyàn kí ó kọ́ ilé ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣeéṣe fún wọn láti kọ́ ilé ìsìn láì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, láì ní ìgbàlà. Àwọn mìíràn tilẹ̀ máa ń gbèjà ẹ̀sìn, wọ́n ní bí o bá bú ìgbàgbọ́ pẹ́rẹ́ o rí pupa ojú omi. Ìyẹn ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ohun tí a ń pè ní ìgbàlà ni wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Calvary, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, kí ó sọ ọ́ di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ẹ̀dá ọ̀tún. Yẹ kí a tún kà á lẹ́ẹ̀kan sí nínú Matthew orí kìíní ẹsẹ̀ 11. Matthew orí kìíní ẹsẹ̀ 11. Sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, a ó ti gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Èyí ni a ń pè ní ìgbàlà. Nígbà tí ènìyàn bá ní ìrírí ìdánilójú ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi, èyí ni a ń pè ní ìgbàlà. Bí o bá ti tọ Ọlọ́run wá, o ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, o ti kọ̀ wọ́n sílẹ̀, o sì ti bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó dáríjì ọ́. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, o ní ìdánilójú ìdáríjì ẹbí ẹ̀ṣẹ̀ kò tún ní sí ní ọkàn rẹ mọ́. Èyí ni wípé o ti di ẹni tí a dáríjì, nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ bí tí o bá ti ronú pọ̀wàdà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ nínú Kristi, Ọlọ́run yóò darí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ pátápátá ní ìṣẹ́jú àáyá. Yóò o sì wà ní àlàáfíà. Ohun tí a ń pè ní ayọ̀ ìgbàlà yóò jẹ́ tirẹ̀. Ìdánilójú wípé o ti bá Ọlọ́run lájà yóò sì jẹ́ tirẹ̀ pẹ̀lú. Nínú orin Dáfídì ni a ti ń rí tí olórin Dáfídì yìí tí ó ń gbàdúrà, tí ó sì ń sọ fún wa àbáyọrísí nígbà tí a bá bá Ọlọ́run lájà, àbáyọrísí nígbà tí ìgbàlà Ọlọ́run tí ó bá ti jẹ́ tiwa. Orin Dáfídì 151, orin Dáfídì orí 151 ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Bí ó bá jẹ́ tòótọ́ ni o ti ní ìgbàlà, ó rí wípé ayọ̀ ọ̀run, ayọ̀ wípé a ti dáríjì ọ́, yóò wà nínú ọkàn rẹ, ọkàn rẹ pàápàá yóò fòyẹ́. Gbogbo ẹ̀bi ìdálẹ́bi tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ó mú wọn kúrò. Ó ní ayọ̀ wípé nísinsìnyí o ti jẹ́ ti ọmọ Ọlọ́run. Èyí kì í ṣe ayọ̀ ti àwọn àgàbàgebè. Ayọ̀ ti àwọn àgàbàgebè kì í pẹ́, nítorí wípé ó ṣeéṣe bí wọ́n bá ní ohun kan nísinsìnyí wọ́n lè ṣọpẹ́, wọ́n lè dúpẹ́, wọ́n lè fọ̀fáyọ̀. Ṣùgbọ́n ní ìṣẹ́jú 25 tàbí 30 ìṣẹ́jú lẹ́yìn náà, ayọ̀ tí wọ́n rò pé wọ́n ní ó ti fò lọ. Nítorí èyí ni Job ṣe ń sọ fún wa. Wo Job orí ogún ẹsẹ̀ 5, pé orin ayọ̀ ènìyàn búburú ìgbà kúkúrú ni, àti pé ní ìṣẹ́jú kan ni ayọ̀ àgàbàgebè. Bí a bá jẹ́ ẹni tí ò tíì ní ìgbàlà, bí a bá jẹ́ ẹni tí kò tíì gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ó ṣeéṣe kí a kọrin fún ìgbà díẹ̀. Ó ṣeéṣe kí a ní ayọ̀ ọ̀sán kan tàbí òru kan. Ṣùgbọ́n ó sọ fún wa wípé orin ayọ̀ ènìyàn búburú fún ìgbà kúkúrú ni. Ó sì sọ fún wa wípé ayọ̀ àwọn àgàbàgebè ó jẹ́ fún ìṣẹ́jú kan. Ṣùgbọ́n ayọ̀ tí wà títí, ayọ̀ tí báni kálẹ́, ayọ̀ tí wà nínú ọkàn wa lóòrọ̀ lọ́sàn-án lálẹ́ láti ọjọ́ kan dé ọjọ́ mìíràn.

èyí ni ayọ̀ ìgbàlà tún kà á lẹ́ẹ̀kan sí nínú orin Dáfídì ìkọkànléníàádọ́ta ẹsẹ̀ ìkejìlá. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá. Dáfídì tí ó ń gbàdúrà níhìí, ó ti ní ayọ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó sọ ayọ̀ yìí nù nítorí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó padà sínú àgbèrè, ó padà sínú èké irọ́ pípa, ó padà sínú kí a máa bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. A sì sọ fún wa wípé ẹni tí ó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tó bá jẹ́wọ́, tó bá kọ̀ ọ́ sílẹ̀, ni yóò rí àánú gbà. Nítorí wípé ó ti di apẹ̀yìndà, ó ti pàdánù ayọ̀ ìgbàlà Ọlọ́run tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, òun ló ṣe wá ń gbàdúrà wípé Ọlọ́run ní tòótọ́ mo mọ̀ wípé mo ti ṣe kà á láti ẹsẹ̀ ìkíní Ọlọ́run, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ, nu ìrékọjá àìṣòdodo ẹ̀ṣẹ̀ ìdálẹ́bi mi nù ún kúrò. Ó ní wẹ̀ mí lé àwẹ̀mọ́ kúrò nínú àìṣedédé mi, kí o sì wẹ̀ mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Ó ní nítorí mo jẹ́wọ́ ìrékọjá mi o, nígbà gbogbo ni ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ ní iwájú mi, ìwọ ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí, tí mo sì ṣe búburú yìí níwájú rẹ. Ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ ẹni tí ó fẹ́ ní ìgbàlà tòótọ́ nìyí wípé o ní láti jẹ́wọ́, o ní láti kọ̀ sílẹ̀ láì bo ohunkóhun mọ́lẹ̀. Ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkeje, ó ní fi ewé ísòpù fọ̀ mí, èmi ó sì mọ́ wẹ̀mí, èmi ó sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ, mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀. Ó wá ń sọ fún wa wípé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá. Mo ti pàdánù rẹ̀, ṣùgbọ́n mú o padà tọ̀mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi ró. Ó ń bẹ̀bẹ̀ wípé kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tòun, kí òun má tún padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, kí òun lè jẹ́ ẹni tí ń dúró ṣinṣin. A ó fún wa ní ìṣẹ́gun lórí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ti kó wa lẹ́rú tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìgbàlà Ọlọ́run, a ó gbà wá sílẹ̀ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ti dè wá ní ìgbèkùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí ènìyàn kan bá wa kọ etí ikún sírú ìgbàlà ńlá bí èyí, onítọ̀hún jẹ́ aláìmoore, ó sì jẹ́ ènìyàn búburú, yóò sì gba ìdájọ́ ayérayé fún ẹ̀ṣẹ̀ rẹ̀. Nítorí ó ní àǹfààní àti gba ìdáríjì, ó ní àǹfààní àti ní ìgbàlà, ṣùgbọ́n nítorí wípé ó ń dímọ́, nítorí wípé ó ń ṣe àgàbàgebè, nítorí wípé ó ń dágunlá, èyí kò kàn mí, ó pàdánù ìgbàlà Ọlọ́run, yóò sì pàdánù ire àti ìbùkún ayérayé, yóò jìyà ní ọ̀run àpáàdì títí ayérayé. Èyí ni ẹni tí ó kọ epistle sí àwọn Hebrew ni ó fi ń bi wọ́n ní ìbéèrè kan tí ó ṣe pàtàkì tí ó láti dáhùn ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn rẹ. Nínú Hebrew orí kejì ẹsẹ̀ ìkẹta, ó ní àwa ó ti ṣe làá, bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí, àwa ó ṣe bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run, àwa ó ṣe bọ́ lọ́wọ́ ẹrù ẹ̀ṣẹ̀ tó ń pa wá lọ kú yìí, tó ń pa wá kú lọ yìí. Ó ní àwa ó ṣe bọ́, bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí. Ó ní ìgbàlà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ Olúwa, ó jẹ́ èyí tí Jésù Kristì Olúwa wa fúnrara rẹ̀ tí ó ti wàásù rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àti tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́, àwọn apostoli, àwọn ọmọlẹ́yìn Jésù, wọ́n fi múlẹ̀ fún wa wípé tòótọ́ ni ìgbàlà yìí, wípé bí o bá gbàgbọ́ ìgbàlà yìí yóò jẹ́ tirẹ̀. Mo sì gbàgbọ́ wípé o ní kúrò nínú àgọ́ yìí láì jẹ́ kí ìgbàlà Olúwa, ìtúsílẹ̀ ìdáǹdè Olúwa, ìràpadà Olúwa kí ó jẹ́ tirẹ̀, yóò jẹ́ tirẹ̀ lórúkọ Jésù. À ń wo nísinsìnyí kókó kẹta nínú ẹ̀kọ́ wa ti òórọ̀ yìí, ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú ètùtù ẹ̀jẹ̀ Kristi. Ẹ̀jẹ̀ Kristi ṣe iyebíye láti wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Èyí ni Jésù fúnra rẹ̀ ló sọ fún wa nínú Matthew
Matthew ori ikerin din logbon ese ikeje din logbon oni nitori eyi li eje mi ti maje mo titun ki se ti maje mo lai lai eje ti o fun oni idariji igbala idande ninu maje mo lai lai o je eje eranko eje wore tabi oboko ṣugbọn so wipe fun awon ti won gbe ni maje mo titun leyin ti Jesu Kristi ti o ti ko fun wa o ni eye le eje mi ti maje mo titun ti atasile fun opo eniyan fun imukuro ese se ranti wo pe ati so fun o igbala ni we pe amu ese re kuro o wa so we pe eje Jesu ni atasile fun imukuro ese wo ni lefitiko ori iketadinlogun ese ikokanla lefitiko ori iketadinlogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan bi o ba fe etutu toto ebo arukun aroda fun awon ese ti o ti da bi o ba nfe aropo ti o se itewogba lodo oluwa o nso fun o wi pe eje Jesu nikan sosho ni o le gba o kuro ninu idajo idalebi ti tori nitori ese re ninu Romo ori iketa Romo ori keta ese iketa le logun Romo ori keta ese iketa le logun gbogbo eniyan le o sa ti se ti won si kuna ogo olorun ko si eni ti o le wi awijare nitori gbogbo eniyan le o ti se won si ti kuna ogo olorun ese ikerin le logun awon eni ti an dalare lofe ki se wo pe an sanwo fun igbala lofe ki se wo pe abimi silesin lofe ki se wo pe mo nse ohun gbogbo ti mo le se awon rere ti mo nse won po ju gbogbo to wa lowo mi o ni awon eni ti an dalare lofe nipa ori ofe re nipa idande ti o wa ninu Jesu Kristi wo ese karundinlogbon eni ti olorun ti gbe kale Jesu Kristi ti olorun ti gbe kale lati je etutu nipa igbagbo ninu eje re igbagbo ninu eje re lati fi ododo re han nitori idariji awon ese ti o ti koja ninu ipamora olorun eje ki o ye wa nigba na we pe eje Jesu nikan soso ni o le se etutu fun ese re ati fun ese awon elomiran ninu Eberu ori kesan ese ikeji le logun Eberu ori kesan ese ikeji le logun o si fere je ohun gbogbo li a fi eje wenu gege bi ofin o nso fun ani we pe nigba aye ofin nigba aye majemo lai lai oni o fere je ohun gbogbo le a fi eje wenu ni akoko na ibaje olori alofa funra re ibaje awon omo lefi ibaje awon omo israeli bi won ba dese si olorun gbogbo won pata ni an bere lo won we pe ki won mu eje eran ti apa wa ti o je aropo won eje ti o fi se etutu fun won ati le so fun a wi pe ki se awon eniyan nikan sugbon awon ohun elo ti o wa ni ibi mimo tabi ibi mimo julo ni a fi eje eran ni a fi se iyasoto iwenumo won ki ohun ti a se lori awon pepe yi ki o le je itewogba lodo olorun eyi ni a fi so fun a wi pe o fere je ohun gbogbo ateniyan ati ohun elo ni a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji yi so fun a wi pe lai je wi pe agba eje Jesu agba agbo ohun ti Jesu se lori igi agbelebo agba agbo oni bi ki ba se be ki yo si idariji ese ti amanka lopo igba o ye ko ye wa ninu Johanu kini ori kini ese ikeje ati ikesan oni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu
Eje Jesu kusi nkan mi eje Jesu Kristi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo oni bi awa ba wa jewo ese wa olooto ati olodo doli ohun lati dari ese wa jiwa ati lati we wa nu kuro ninu aisododo gbogbo anfani wa fun eni kokan wa loni lati ni iwenumo kuro ninu ese gbogbo o daju we pe bi o ba wa sodo Oluwa yo se fun o loroko Jesu eje Jesu lagbara tobe lati pa gbogbo ese rere eje Jesu lagbara tobe lati se iwenumo imukuro gbogbo ese pelu gbogbo aba won gbogbo egbin gbogbo alebo gbogbo aboko to wa ni igbese aye re ko si ose abofo kan laye to lagbara to sin ni pato eje Jesu Christi pelu ibo won eje na le kan soso gbogbo ese re ni Olorun yo wenu Olorun yo da gbogbo ese re yo da won sinu oku igbagbe re je wa won ese na ki o se ko won sile iba se ese aigboran ese agbere ni tabi ese panshaga tabi ese ole jija tabi ese fayawo sise tabi ese jibiti tabi iwa ibaje gbogbo o sese ko je ija jija siga mimu igbo mimu oti mimu tabi tete tita ni tire o sese ko je iborisha o si sese ko je wipe orisha tire ni awon oku egbe ti o so wipe o ma yi eyin won pada o so agba ile ti o ti ku o so won di orisha ti ansin o so won di orisha akunlebo gbogbo awon ese won yi ni Olorun fe dariji o bi o ba le wa si ese agbelebo loni pelu igbagbo lo ti wipe o ti ku fun o ki o ba le ni iye ada lejo ki a le da olare akan omogi ki a le tu o sile o ta eje re sile lati gba ola lofe bi o ba wa bi o ba gbadura bi o ba toro idariji lowo Olorun yo fun o ni igbala yo si fun o ni isegun o si le wa pe titi pelu Olorun ni ayeraye nisisin bi o ti lo lati gbadura Olorun ran wa leti pe ki a wo odo agotan Olorun eni ti o ko ese aye lo bi o ba fe ki o ko ese re lo dide lori ese re ki o so fun Olorun we pe gbogbo awon ese to ti da gbogbo awon ese to ti ku o leru to ku o leru gbogbo awon ese ti o di eru wuwo sori re wi pe o n fe ki Olorun ki o mu kuro ran ti wi pe eje Jesu le ati tasile oni nigba ti mo ba ri eje na emi o re yin koja o so fun a wi pe bi ati gbe ejo soke ile aginju be ni a ko le sha lai gbe omo eniyan soke wi pe eni keni ti o ba gba gbo ki o ma ba se gbe sugbon ki o le ni iye aini pekun oni eyi ni eje mi ti atasile oni eje yi ni ti ma je mu ti tun fun imukuro epolo ese opolopo okan oni awa o se la awa o se bo awa o se kuro ninu idajo Olorun bi a ko ba na ni iru igbala nla bi eyi oni ki o ke pe Olorun o setan lati gba ola oni enikeni ti o ba wa sodo mi emi ki o taanu bi o ti wo ki o ri gbadura ke pe Oluwa awon ese ti o wa ni igbesi aye re omi oni bi aba dake tara wa ba wa dake bi a ba bo ese mole a o le se rere sugbon bi a ba jewo bi a ba ko sile oni nigba na ni a o le ri anu Olorun gba se o fe anu Olorun se o fe igbala tooto se o fe ki amu gba ese re kuro se o fe ayo igbala Olorun se o fe iwenumo lati oke wa oni ki o kekun Oluwa kekun Oluwa nitori wipe Jesu Kristi ti ku fun enikookan wa ki o ba le mu ese wa kuro jewo awon ese re ma bo won mole o je wa awon ese re o sese ko je ese agboran o sese ko je ti agbere o sese ko je ti ikobirin jo o sese ko je ti panshaga o sese ko je wipe ti rope pani o sese ko je ti ijajija tabi ole jija tabi fayawo o sese ko je wipe oni jibiti ni o iwa ibaje okuro ninu aye re o si n lo sile isin o n so fun a wi pe igbala Olorun o ma n gba ni kuro lowo ese o ni bi enikeni ba wa ninu Kristi o di eda titun ohun atijo won ti koja lo kiyesi gbogbo won di otun se igbesi aye re ti di otun abi o se wa ninu ese sibe sibe abi o je ikan ninu awon aborisa ikan ninu awon ti n ta tete ikan ninu awon ti o so oku agba ile di orisa se o je ikan ninu awon ti o je wipe o ma n je bo kaakiri
o nse sahara fun awon orisa o ni ki o jewo fun olorun ki o jewo fun olorun bo je siga bo je oti bo je awon nkan won lo ti ku oleru o ni ki o jewo fun olorun ki abale dariji o ki igbala olorun isodotun iwenu mo agbara ma lo ma se dese mo ki o le wo inu aye re gbadura lainu re ki o gbadura ki o so fun olorun we pe o nfe ki igbala to to igbala ti muni lati aye lo si orun ki o je ti re

pẹ̀lú gbogbo ènìyàn pẹ̀lú ènìyàn gbogbo àti wípé kí a sì máa lépa ìwà mímọ́ láìsí ìwà mímọ́ yìí kò sí ẹni tí yóò lè wu olúwa tí yóò lè rí olúwa sórí wípé láàrin wa ó jẹ́ ohun tí mo gbàgbọ́ wípé yóò máa ṣe jésù kristi láàánú yóò sì máa bà á nínú jẹ́ wípé a kò lépa ìwà mímọ́ ìwòsàn la ń lépa ẹ̀ a kò lépa ìwà mímọ́ bá ó ṣe jẹ bá ó ṣe mu la ń lépa ẹ̀ a kò lépa ìwà mímọ́ yẹ kí n bímọ yẹ kí n lọ́kọ yẹ kí n láya la ń lépa ẹ̀ a kò lépa wípé bí ìpè bá dún nígbàkigbà tàbí bí jésù kristi bí ó bá farahàn láwọ̀sánmọ̀ wípé ǹjẹ́ a ó lè rí olúwa a kò lépa ìwà mímọ́ àwọn nǹkan ayé yìí àwọn òmúlẹ̀ mọ́fọ ayé àwọn nǹkan àfọwọ́bà fílẹ̀ àwọn nǹkan tí ó jẹ́ wípé a ò lè mú lọ sọ́run ò bá ní gbogbo owó ayé yìí a ò lè kó o lọ sọ́run ò bá ra gbogbo mọ́tò ayé a ò lè kó wọn lọ sọ́run ò bá ní gbogbo àwọn ọ̀rẹ́ ayé a ò lè kó wọn lọ sọ́run ò bá di ẹni gbajúmọ̀ nínú ayé ò bá di òṣèlú pàtàkì nínú ayé a ò lè mú èyí lọ sí ọ̀run ò bá di ẹnikẹ́ni kíni ló lè jẹ́ nínú ìjọ a ò lè mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ọ̀run ohun kan ṣoṣo tí a lè mú lọ sí ọ̀run tí ó jẹ́ ìwé ìrìnà láti rìn nínú ayé yìí lọ sí ọ̀run rere òun ni ìwà mímọ́ ǹjẹ́ o jẹ́ mọ̀ ó ṣe wá láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ti di àtúnbí ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe borí àwọn ìdánwò tí ó ń kọlu ara wa tí ó ń wá sí àgọ́ ara wa ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe jẹ́ mímọ́ nínú mímọ́ lóde mímọ́ nínú ẹbí mímọ́ ní ìgboro mímọ́ ní ìletò mímọ́ nínú ilé mímọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa ìwà mímọ́ ìwà òdodo níbi iṣẹ́ ni ìwà òdodo níbi ọjà wa ni ìwà òdodo ìwà mímọ́ níbi kíbi tí a wà síbẹ̀síbẹ̀ a jẹ́ kí ó yé wa o wípé láìsí ìwà mímọ́ kò sí ẹni tí ò lè rí ọlọ́run sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló wà sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló parí eré ìje ìgbàgbọ́ rẹ níbo ló parí ẹ̀ sí ṣé o ti di olódodo ṣé o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣé o ti bọ́ lọ́wọ́ àwọn fàájì ayé yìí àwọn òmúlẹ̀mófo àfọwọ́bà fílẹ̀ ayé yìí ṣé o ti bọ́ lọ́wọ́ wọn àbí wọ́n dì ọ́ ní ìgbèkùn àgbèrè ẹ̀ṣẹ̀ irọ́ pípa olè jíjà ìbínú àbí àwọn nǹkan wọ̀nyí ni wọ́n dì ọ́ mọ́lẹ̀ tí wọn ò ní jẹ́ kí o lè bá jésù lọ ṣé o ti ní ìwà òdodo tí a ń sọ nípa rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí ṣé wọ́n ti jẹ́ tirẹ̀ dìde kí o gbàdúrà dìde kí o sọ fún ọlọ́run láìsí ìwà mímọ́ kò sẹ́ni tí o lè wọ ọlọ́run èyí ni ohun tí ó ga jùlọ ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ìgbésí ayé wa wípé kí a wẹ ẹ̀ṣẹ̀ wa nù pẹ̀lú ìgbàgbọ́ kí a sọ wá di olódodo nípa ìgbàgbọ́ kí a sọ wá di ẹni ìwà bí ọlọ́run nípa ìgbàgbọ́ kí a di ẹni tí ó ní ìwà mímọ́ nípa ìgbàgbọ́ sọ fún ọlọ́run wípé bí kì í bá ṣe pé o sọ mí di olódodo ni kì yóò kúrò níbí lónìí bí o bá sọ fún ọlọ́run bí o bá gbàgbọ́ yóò ṣe fún ọ yóò gba ọkàn rẹ là yóò tún ọ bí yóò wẹ ẹ̀ṣẹ̀ ẹ̀ nù yóò sọ ọ di olódodo àti ẹni mímọ́ Thank you.

Thank you.

I'm

0: orin ìkẹtàdínlógójì. Má ṣe ìkanra nítorí àwọn olùṣe búburú, kí ìwọ kí o má ṣe ìlara nítorí àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀, nítorí tí a ó ké wọn lulẹ̀ láìpẹ́ bí koríko, wọn ó sì rọ bí ewéko tútù. Gbẹ́kẹ̀lé Olúwa kí o sì máa ṣe rere, máa gbé ilẹ̀ náà kí o sì máa hùwà òtítọ́. Ṣe inú dídùn sí Olúwa pẹ̀lú, òun sì fi ìfẹ́ inú rẹ̀ fún ọ, fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́. Gbẹ́kẹ̀lé e pẹ̀lú, òun sì mú ṣe, yóò sì mú òdodo rẹ jáde bí ìmọ́lẹ̀ àti ìdájọ́ rẹ bí ọ̀sán gangan. Ìwọ sinmi nínú Olúwa kí o sì fi sùúrù dúró dè é. Má ṣe ìkanra nítorí ẹni tí ó ń rí rere ní ọ̀nà rẹ̀, nítorí ọkùnrin náà tí ó mú èrò búburú ṣe. Dákẹ́ inú bíbí kí o sì kọ ìkanú sílẹ̀. Má ṣe ìkanra kí o má bàa ṣe búburú pẹ̀lú, nítorí tí a ó kẹ́ àwọn olùṣe búburú kúrò, ṣùgbọ́n àwọn tí ó dúró de Olúwa ni yóò jogún ayé. Nítorí pé nígbà díẹ̀ àwọn ènìyàn búburú kì yóò sí, nítòótọ́ ìwọ fi ara balẹ̀ wo ipò rẹ̀ kì yóò sì sí, ṣùgbọ́n àwọn ọlọ́kàn tútù ni yóò jogún ayé, wọ́n sì máa ṣe inú dídùn nínú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Ènìyàn búburú di rìkíṣí sí olóòótọ́, ó sì pa eyín rẹ̀ keke sí i lára. Olúwa yóò rẹ́rìn rẹ̀ nítorí tí ó rí pé ọjọ́ rẹ̀ ń bọ̀. Àwọn ènìyàn búburú ti fa idà yọ, wọ́n sì ti fa ọrùn wọn le láti sọ tálákà àti aláìní kalẹ̀, àti láti pa irú àwọn tí ń rìn ní ọ̀nà títọ́. Idà wọn yóò wọ àyà wọn lọ, ọrùn wọn yóò sì ṣẹ́. Ohun díẹ̀ tí olódodo nísàn ju ọ̀rọ̀ ọ̀pọ̀ ènìyàn búburú, nítorí tí a ó ṣe apá àwọn ènìyàn búburú, ṣùgbọ́n Olúwa di olódodo mú. Olúwa mọ ọjọ́ ẹni ìdúró ṣinṣin, àti ilẹ̀ ìní wọn yóò wà láéláé. Ojú kì yóò tì wọ́n ní ìgbà ẹbí, àti ní ọjọ́ èèyàn a ó tẹ wọn lọ́rùn. Ṣùgbọ́n àwọn ènìyàn búburú yóò ṣègbé, àwọn ọ̀tá Olúwa yóò dàbí ẹwà oko tútù. Wọ́n ó run, ẹ̀ẹ́fín ni wọ́n ó run sí. Àwọn ènìyàn búburú ń wín, wọn kò sì padà san, ṣùgbọ́n olódodo a máa ṣàánú, a sì máa fi fúnni. Nítorí tí àwọn ẹni ìbùkún rẹ̀ ni yóò jogún ayé, àwọn ẹni ègún rẹ̀ lè ọ̀kẹ́ kúrò. A ṣe ìlànà ẹsẹ̀ ènìyàn láti ọwọ́ Olúwa wá, ó sì ṣe inú dídùn sí ọ̀nà rẹ̀. Bí ó tilẹ̀ ṣubú, a kì yóò tàánù kúrò pátápátá, nítorí tí Olúwa di ọwọ́ rẹ̀ mú. Èmi ti wà lé ewé, èmi sì dàgbà, èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀, tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Aláàánú lé òun nígbà gbogbo, a máa wín ni, a sì máa bù sí i fún irú ọmọ rẹ̀. Kúrò nínú ibi kí o sì máa ṣe rere, kí o sì máa jókòó láéláé, nítorí tí Olúwa fẹ́ ìdájọ́, kò sì kọ àwọn ènìyàn mímọ́ rẹ̀ sílẹ̀, a sì pa wọ́n mọ́ láéláé. Ṣùgbọ́n irú ọmọ àwọn ènìyàn búburú ni a ó ké kúrò, olódodo ni yóò jogún ayé, yóò sì máa gbé inú rẹ̀ láéláé. Ẹnu olódodo ni máa sọ̀rọ̀ ọgbọ́n, ahọ́n rẹ̀ a sì máa sọ̀rọ̀ ìdájọ́. Òfin Ọlọ́run rẹ̀ ń bẹ ní àyà rẹ̀, ọ̀kan nínú ìrìn rẹ̀ kì yóò yẹ. Ẹni búburú ń ṣọ́ olódodo, ó sì ń wá ọ̀nà láti pa á. Olúwa kì yóò fi ilé e lọ́wọ́, kì yóò sì dá a lẹ́bi nígbà tí a bá ń ṣe ìdájọ́ rẹ̀. Dúró de Olúwa kí o sì máa pa ọ̀nà rẹ̀ mọ́, yóò sì gbé ọ lékè láti jogún ayé. Nígbà tí a bá kí àwọn ènìyàn búburú kúrò, ìwọ ò rí. Èmi ti ń rí ènìyàn búburú, ẹni ìwà ìkà, ó sì fi ara rẹ̀ gbilẹ̀ bí igi tútù ńlá, ṣùgbọ́n ó kọjá lọ sí kíyèsí, kò sí mọ́. Lóòótọ́ èmi ń wá kiri, ṣùgbọ́n a kò lè rí. Máa kíyèsí ẹni pípé, kí o sì máa wo ẹni dídúró ṣinṣin, nítorí àlàáfíà lé òpin ọkùnrin náà. Ṣùgbọ́n àwọn alárékọjá ni a ó parun pọ̀, ìran àwọn ènìyàn búburú ni a ó ké kúrò. Ṣùgbọ́n láti ọwọ́ Olúwa wá ní ìgbàlà àwọn olódodo, ó ní ààbò wọn ní ìgbà ìpọ́njú. Olúwa yóò ràn wọ́n lọ́wọ́, yóò sì gbà wọ́n lọ́wọ́ ènìyàn búburú, yóò sì gbà wọ́n là nítorí tí wọ́n gbẹ́kẹ̀lé e.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
0: Orin ìkejìdínlógójì. Olúwa, má ṣe bá mi wé nínú ìbínú rẹ, bẹ́ẹ̀ ni kí o má ṣe nà mí ní gbígbóná ìbìnújẹ́ rẹ, nítorí tí ọfà rẹ kàn mọ́ mi ṣinṣin, ọwọ́ rẹ sì kì mí wọ̀ mọ́lẹ̀. Kò sí ibi yíyè ní ara mi nítorí ìbínú rẹ, bẹ́ẹ̀ ni kò sí àlàáfíà ní egungun mi nítorí ẹ̀ṣẹ̀ mi. Nítorí tí ẹ̀bi ẹ̀ṣẹ̀ mi borí mi mọ́lẹ̀ bí ẹrù wúwo, ó wúwo jù fún mi, ọgbẹ́ mi ń rùn, ó sì díbàjẹ́ nítorí wèrè mi. Èmi ń jó wèrè, orí mi tẹ̀ba gidigidi, èmi ń ṣọ̀fọ̀ kiri ní gbogbo ọjọ́, nítorí tí ìhà mi kún fún àrùn ẹ̀gbin, kò sì sí ibi yíyè ní ara mi. Ara mi hù, ó sì kan bàjẹ́, èmi ti ń kérora nítorí àìsinmi àyà mi. Olúwa, gbogbo ìfẹ́ mi ń bẹ níwájú rẹ, ìkérora mi kò sì pamọ́ kúrò lọ́dọ̀ rẹ. Àyà mi ń mí hẹlẹ, agbára mi yẹ̀ mí sílẹ̀, bí ó ṣe ti ìmọ́lẹ̀ ojú mi ni, kò sí lára mi. Àwọn olùfẹ́ àti àwọn ọ̀rẹ́ mi dúró lé òkèrè kúrò ní ìná mi, àti àwọn ìbátan mi dúró lé òkèrè réré. awon pelu tin wa okan mi dekun sile fun mi ati awon tin wa ifarapa mi soro ohun buburu won si n gbiro etan li gbogbo ojo sugbon emi bi aditi emi ko gbo ati bi odi ti ko ye enu re be ni mo dabi okunrin ti ko gboran ati li enu eni ti iyan ko si nitori oluwa iwo le mi duro de iwo gbo oluwa olorun mi nitori ti mo wi pe gbohun mi ki won ki o ma ba yo mi nigba ti ese mi ba yo won ma gbe ara won ga si mi emi ti mura ati subu ikaanu mi si nbe nigba gbogbo niwaju mi nitori ti emi o jewo ese mi emi o kaanu nitori ese mi sugbon ara ya awon ota mi ara won le awon ti o korira mi lodi npo si awon ti o si nfi buburu san rere ni ota mi nitori emi ntopa ohun ti se rere oluwa ma se ko mi sile olorun mi ma se jina si mi yara lati ran mi lowo oluwa igbala mi.

lọ́gbọ̀n, ó ní ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè, nítorí Ọlọ́run wa iná àjonirun ni. Ǹjẹ́ nígbà náà bí ó bá rí bẹ́ẹ̀, kí ni ohun tí ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣe? Lákọ̀ọ́kọ́, fún àwọn tí kò tíì ní ìgbàlà, fún àwọn tí wọ́n ti gbọ́ ṣùgbọ́n tí wọn ò tíì gbà, fún àwọn tí wọ́n ti mọ̀ wípé a ní láti ronú pọ̀àdà ẹ̀ṣẹ̀ wa, tí wọn kò sì tíì ronú pọ̀àdà ẹ̀ṣẹ̀ wọn, kí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn tí ó yẹ kí wọn kí ó ṣe ní kíákíá, láì falẹ̀, láì jáfara, láì dágun lámọ́ wípé kò séyí tó kàn mí, nítorí wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀. Isaiah orí 65, Isaiah orí 65, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje, ẹwà Olúwa. Nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí, ó ní nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí a ń gbọ́ ìpè, nísinsìnyí tí ẹ̀kọ́ ìrere tí ó tún jáde, tí a ń gbọ́ wípé ó yẹ kí a ronú pọ̀àdà, ó yẹ kí a gba Ọlọ́run gbọ́, ó yẹ kí a jẹ́ ti Ọlọ́run, ó ní kí a wá Olúwa. Nígbà tí a lè rí, nígbà tí ó wà nítòsí, báwo ni a ṣe ń wá Olúwa? Bí o bá fẹ́ ní ìgbàlà, ẹsẹ̀ ìkeje, yẹ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa, òun ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Bí ó bá jẹ́ wípé o fẹ́ bá Jésù pàdé, o fẹ́ láti bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run, ìdájọ́ tó ń bọ̀, ohun tí a ń sọ ni wípé o ní láti fi ọkàn rẹ fún Ọlọ́run, o ní láti ronú pọ̀àdà, láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Ǹjẹ́ bí ó bá jẹ́ pé o ti ronú pọ̀àdà, o jẹ́ ti Ọlọ́run nísinsìnyí, a ti gba ọkàn rẹ là, a ti tún òbí, kí ni ohun tí Ọlọ́run retí lọ́wọ́ rẹ kí o bá lè jogún iyè àìnípẹkun? Nínú ìwé òwe orí kẹrin ẹsẹ̀ ìkejìdínlógún, ìwé òwe orí kẹrin ẹsẹ̀ ìkejìdínlógún, ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú títí dé ọ̀sán gangan. Ó ń sọ fún awé pé bí o bá ti ní ìgbàlà kí o tẹ̀síwájú, bí o bá ti ní ìsọ̀rí mímọ́ yẹ kí a tẹ̀síwájú, bí a bá ti fi ẹ̀mí mímọ́ Ọlọ́run kún ọ yẹ kí a tẹ̀síwájú, bí o bá jẹ́ ti Ọlọ́run tí ẹ rí ẹ̀mí Ọlọ́run tó ń jẹ ọ lọ́kàn wípé o jẹ́ ti Ọlọ́run nítòótọ́, orúkọ rẹ wà nínú ìwé ìyè Ọlọ́run, ó ní ìtẹ̀síwájú ni ó yẹ kí o jẹ́ ohun tí ó farahàn nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Jóòbù orí 17, ẹsẹ̀ ìkẹsàn-án ni a tún ti ń sọ fún wa, ohun tí ó yẹ kó jẹ́ ìpinnu ìlépa àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ ti Ọlọ́run. Jóòbù orí 17, ẹsẹ̀ ìkẹsàn-án, olódodo pẹ̀lú yóò di ọ̀nà rẹ̀ mú, àti ọlọ́wọ́ mímọ́ yóò máa lera síwájú. Èyí jẹ́ wípé a kò gbọdọ̀ bojú wẹ̀yìn, ohun tí a ní ni kí a dì í mú ṣinṣin, ìgbàlà tí ó wà lọ́wọ́ wa kí a dì í mú ṣinṣin, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi ń kọ́ wa lójoojúmọ́ nígbà tí a wá sí yìí kí a dì í mú ṣinṣin, ìwà mímọ́ tí Jésù fún ara rẹ̀ tí ó ti fún wa lákòókò tí ó sọ wa di mímọ́, ó ní kí a dì í mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má bàa gba nǹkan wọ̀nyí lọ́wọ́ wa. Nínú orin Dáfídì 92:112, 1:1, orin Dáfídì 92 ni a ń kà ní ẹsẹ̀ ìkeje. Ó ní kì yóò bẹ̀rù ìhìn búburú, àyà rẹ̀ ti mú ọ̀nà kan, ó gbẹ́kẹ̀lé Olúwa. Èyí jẹ́ wípé a kò gbọdọ̀ jẹ́ ṣekúṣẹyẹ, a ní láti di ọ̀nà kan yìí ọ̀nà ìgbàlà, ọ̀nà ìhìn rere, ọ̀nà ìwà mímọ́, a ní láti dì í mú. Ó ní àyà rẹ̀ tàbí ọkàn rẹ̀ mú ọ̀nà kan, ó gbẹ́kẹ̀lé Olúwa. Èyí ni ohun tí a ní láti ṣe bí a bá fẹ́ dé ìjọba ọ̀run, bí a kò bá fẹ́ dàbí aya Lọ́ọ̀tì tí ó bojú wẹ̀yìn sí, tí ó sì di ọ̀wọ́n iyọ̀, tí ó ní ìdájọ́ Ọlọ́run tí ó débá nítorí ìfẹ́ ayé, nítorí a ti sọ fún wa wípé ẹni tí ó bá fẹ́ ayé dandan ni yóò bá ayé kọjá lọ. Nínú Filipi orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá, ara, èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná, ṣùgbọ́n ohun kan yìí lè mi ń ṣe, èmi gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn.

tẹsẹ̀ ìkíní lákòókò náà lé àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ ọ́ wá. Wọ́n bi í pé ta lé ẹni tí ó pọ̀ jù ní ìjọba ọ̀run? Ǹjẹ́ èyí kì í ṣe ìbéèrè ìgbéraga? Ìbéèrè mo ti tó tán? Ìbéèrè wí pé mo dára ju àwọn ẹlòmíràn lọ? Ta lé ó pọ̀ jù nínú ìjọba ọ̀run? Jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀, ó mú u dúró láàrin wọn. Ó sì wí pé, lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí àwọn ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń pe ènìyàn ní ọmọ Ọlọ́run. Ó gba oore ọ̀fẹ́ púpọ̀, ó gba àmì ọmọ Ọlọ́run ní ìgbésí ayé wa. Àmì ìrẹ̀lẹ̀, àmì ká wọṣọ bí onígbàgbọ́, ká rìn bí onígbàgbọ́, ká sọ̀rọ̀ bí onígbàgbọ́, ká ṣe gbogbo nǹkan gẹ́gẹ́ bí onígbàgbọ́, kí a padà láti ní ọkàn tó tẹ́, ọkàn tó rọ̀, ọkàn tó ṣe kọ́, ọkàn tó ṣe darí, ọkàn tó jẹ́ pé bí a tilẹ̀ bá ni wí, a ó gbà á gẹ́gẹ́ bí ọmọdé. Ìfẹ́ wa kò ní dínkù, ìjólóòtọ́ wa kò ní dínkù. Ẹlòmíràn bí a bá ti ba wí, ó di kí ó wú, ó di kí ó má lè bá ẹnikẹ́ni sọ̀rọ̀, ó di kí ó má lè wá sínú ìjọ. Kí á ní kí ló dé? Ká tún máa bẹ̀ẹ́ pé a fẹ́ kó wọ ìjọba Ọlọ́run, pé má gba nǹkan yìí sódi. Olùṣọ́ àgùntàn fẹ́ eré rẹ ni, àwọn adarí ń fẹ́ oore rẹ ni, wọ́n fẹ́ ṣe ọ́ lóore ni. Má gba nǹkan wọ̀nyí sódì. Bọ́n ṣe bá mi sọ̀rọ̀ yẹn kò tẹ́ mi lọ́rùn. Èwo ni ò tẹ́ Ọlọ́run? Ṣe bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ ni wá tọ́lọ́ mú a kúrò láti oko aginjù, tó sì mú a wá sí ìjọba Ọlọ́run, tó ń wẹ̀ wá mọ́ lójoojúmọ́, tó ń fọ̀ wá mọ́ lójoojúmọ́, tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀nyí, ọ̀rọ̀ ìjọba Ọlọ́run tó ń sọ́ sí wa lójoojúmọ́, ká ba lè ṣe wá pé má ṣe gba ọ̀rọ̀ Ọlọ́run sódì. Yẹ kí a dàbí ọmọ kékeré, ẹni tí ó ní ọkàn tí ó rẹlẹ̀, ẹni tí ó ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, ẹ jẹ́ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́. Bí ò bá tí ní ìdáríjì ẹ̀ṣẹ̀, a ti ń tẹnu mọ́ ọ lójoojúmọ́. Gbàdúrà títí ó fi rí pé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, sọ fún Ọlọ́run wípé ó fẹ́ jẹ ilé ti ọmọ, ó sì ń fẹ́ ní àmì àwọn ọmọ Ọlọ́run. Ó ń fẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí ní ìgbà gbogbo wípé ó ti di ọmọ Ọlọ́run. Dìde dúró láti gbàdúrà, má ṣe lọ sí láì rí wípé o ti ní oore ọ̀fẹ́, o ti di àtúnbí, o ti gba ìdáríjì, o ti di ọmọ Ọlọ́run, o sì ti ní agbára ìsọdọmọ, ẹ̀mí ìsọdọmọ ní ìgbésí ayé rẹ. Sọ fún Ọlọ́run kí o sì gbàdúrà títí ẹ̀mí Ọlọ́run yóò fi bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ sì ń gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ sì ń dá wa lóhùn. Àdúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí ayọ̀ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù. Kí ayọ̀ olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì olúwa wa. Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa.

ọ̀rọ̀ wa. Kò nílò ohunkóhun láti fi ṣẹ̀dá ohun gbogbo tí à ń rí lónìí. Èyí ni a fi ń sọ fún wa, tí a fi rán ara wa létí wípé Ọlọ́run wa àtòbí jù ni. Ó ní gbogbo agbára, ó ní alágbára ńlá, ó ní olùwòsàn, olódùmarè tó ní ohun gbogbo ní ìkáwọ́ rẹ̀. Olùpèsè ni pẹ̀lú, ó tó, ó tún ní àníṣẹ́kù, ó ní balógun lójú ogun tó ń pa gbogbo iṣẹ́ sàtánì run. Bí o bá fi ojú rí èyí tí a ń sọ yìí, tí o sì wo Ọlọ́run ọba lórí ohun gbogbo, o kò ní rí ohunkóhun ní ìgbésí ayé rẹ tí ó ṣòro jù fún Ọlọ́run láti ṣe. O sì rí wípé ní àṣálẹ́ yìí gbogbo kò ṣeé ṣe ní ìgbésí ayé rẹ, yóò di ṣíṣe é ṣe lórúkọ Jésù. Ní kíákíá a ó máa wo kókó mẹ́ta lórí ìwàásù ti alẹ́ yìí. Ìkíní, olúborí agbára ńlá ti Ọlọ́run wa. Olúborí agbára ńlá ti Ọlọ́run wa. Ìkejì, òkè ńlá ńlá tó ń ṣìdí nípasẹ̀ Ọlọ́run wa. Òkè ńlá ńlá tó ń ṣìdí nípasẹ̀ Ọlọ́run wa. Ìkẹta, onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wa. Ìkíní, olúborí agbára ńlá ti Ọlọ́run wa. Wo Exodus 15 láti ẹsẹ̀ ìkọkànlá ni a ti ń sọ fún wa bí Ọlọ́run wa ṣe lágbára tó. Tali ó dàbí ìwọ Olúwa nínú àwọn alágbára? Tali ó dàbí ìwọ ológo ní mímọ́, ẹlẹ́rù ní ìyìn, tí ń ṣe ohun ìyanu, tí ń ṣe ohun ìyanu? Ǹjẹ́ Ọlọ́run lè ṣe ohun ìyanu ní ìgbésí ayé rẹ lónìí? Yóò ṣe ohun ìyanu, nítorí wípé alágbára ni, ológo sì ni. À ń sọ fún wa nínú Chronicle 1 orí 29 láti ẹsẹ̀ 11 sí 12. Tirẹ̀ Olúwa ni títóbi àti agbára àti ògo àti ìṣẹ́gun àti ọlá ńlá. Nítorí ohun gbogbo lé ọ̀run àti lé ayé tirẹ̀ ni, ìjọba ni tirẹ̀ Olúwa. A sì gbé ọ lékè lé orí ohun gbogbo, lé orí fún gbogbo. Ọ̀rọ̀ pẹ̀lú ọlá ọ̀dọ̀ rẹ ní ti wá. Ìwọ sì jọba lórí ohun gbogbo. Lé ọwọ́ rẹ ní agbára àti pàwà, àti lé ọwọ́ rẹ ní sísọ ní di ńlá wà, àti fífi agbára fún ohun gbogbo. Agbára yìí yóò ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ lónìí. Àkàìkàtán ni àwọn ohun tí Ọlọ́run wa ti ṣe pẹ̀lú agbára ńlá rẹ̀. Nítorí àìlópin ni Ọlọ́run tí a ń sìn. Nígbà tí a bá mòye irú agbára ńlá tí Ọlọ́run wa ní, a ó dàbí òmìràn nínú ẹ̀mí wa. Ìbẹ̀rù, ìfòyà àti sísá kíjokíjo yóò di ohun ìgbàgbé àti ohun àjèjì lójú ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Àìgbàgbọ́ yóò di ohun ìgbàgbé nínú èdè ẹnu wa. Iyè méjì yóò kò dànù bí èlòbọ́ nínú igbá àyà wa. Bí o bá mọ ẹni tí a ń pè ní Ọlọ́run, tí o sì mọ̀ wípé òun ni a tóbi jù, òun ni ó ní agbára olúborí, o mọ̀ wípé kò sí ohun tó ṣòro láti ṣe, wípé ohun tí o pè ní òkè ní ìgbésí ayé rẹ, a ó sọ di pẹ̀tẹ́lẹ̀. Bí a bá ṣe ọ lójú nípa ti ẹ̀mí láti rí àṣírí ìjìnlẹ̀ àtòbí jù agbára Ọlọ́run, ayé rẹ kò ní rí bákan náà mọ́. Ọlọ́run àtòbí jù tó dá ayé àti ènìyàn láì nílò ìrànlọ́wọ́ ẹnikẹ́ni yóò ṣiṣẹ́, yóò dàbírà ní ìgbésí ayé rẹ. Nítorí wípé agbára Ọlọ́run kò ní àfiwé. Nínú Isaiah 40 láti ẹsẹ̀ 25. Ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé? Tàbí ta ni èmi ó ba dọ́gba li

0: gbé ojú yín sókè síbi gíga kí ẹ sì wò ta lè ó dá nǹkan wọ̀nyí ta lè ó dá wọn mo ní ta lè ó dá wọn tí mú ogun wọn jáde wá ní iye ó ń pe gbogbo wọn yí orúkọ nípa títóbi ipá rẹ nítorí pé òun le ní ipá kò sí ọ̀kan tí ó kù ẹsẹ ìkejìdínlọ́gbọ̀n ìwọ kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé ọlọ́run ayérayé olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀ mo ní kì í ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mú un kò sí àwárí òye rẹ̀ agbára yìí yóò ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ̀ láṣáálẹ̀ yìí lórúkọ jésù nínú éfésù orí kẹta éfésù orí kẹta ó yẹ kí o máa fi ọkàn ro ohun ńláńlá tí ọlọ́run yóò ṣe fún ọ ní àṣálẹ̀ yìí bí a ti ń wo agbára atóbi jù ọlọ́run wa éfésù orí kẹta ẹsẹ ogún ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọ́pọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa ó sọ fún wa wípé agbára yìí agbára ọlọ́run yóò ṣiṣẹ́ nínú rẹ ó sì sọ fún wa wípé yóò ṣe ohun tó ń béèrè ìkejì yóò ṣe èyí tó ń rò lọ́kàn ìkẹta yóò ṣe gbogbo ohun tí a ń béèrè tàbí tí a ń rò ìkẹrin yóò ṣe ju gbogbo èyí tí a ń béèrè àti èyí tí a ń rò láṣáálẹ̀ yìí lórúkọ jésù ó wá sọ pé ó jù bẹ́ẹ̀ lọ wípé ọlọ́run alágbára atóbi jù tí ń ṣí òkè nídìí yóò ṣe lọ́pọ̀lọ́pọ̀ ju gbogbo èyí tí a ń béèrè tàbí tí a ń rò ó ní irú agbára yìí yóò ṣiṣẹ́ nínú wa mo rò wípé ó múra sílẹ̀ mo ní ṣe ó múra sílẹ̀ nítorí wípé lónìí ọlọ́run yóò ṣiṣẹ́ àrà ní ìgbésí ayé rẹ nítorí agbára ńlá tó jí Jésù Kristì dìde láti inú òkú ó ṣetán láti ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ èyí ni ó mú wa lọ sí kókó kejì ńsìn ó ń sọ nípa òkè ńlá ńlá tó ń ṣìdí nípasẹ̀ ọlọ́run wa òkè ńlá tó ń ṣìdí nípasẹ̀ ọlọ́run wa nínú Matthew orí kẹtàdínlógún Matthew orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkọkàndínlógún nígbà náà lé àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ ọ́ wá lẹ́yìn wọ́n bí i pé èé ṣe tí àwa kò lè jáde ohun kan ṣẹlẹ̀ ọmọ kan ní ẹ̀mí èṣù ẹ̀mí tó ń da lóró wọ́n gbé ọmọ yìí wá sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù ṣùgbọ́n wọn ò lè ṣe é wọn ò lè lé ẹ̀mí èṣù yìí jáde ṣùgbọ́n nígbà tí Jésù dé pẹ̀lú ọ̀rọ̀ àṣẹ kan ó lé ẹ̀mí èṣù yìí jáde èyí wá ṣe àwọn ọmọ ẹ̀yìn ní kàyéfì wọ́n á bèrè wípé kí ni ṣe èé ti ṣe tí àwa ò lè ṣe nǹkan yìí nínú ẹsẹ̀ ogún Jésù sì wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni lóòótọ́ ni mo ṣàwí fún yín bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustardi bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ ṣe o ní ìgbàgbọ́ mo ní ṣe o ní ìgbàgbọ́ bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustardi ẹ̀yin ò wí fún òkè yìí pé ṣí níhìn lọ sí ọ̀hún yóò sì ṣí Jésù ní yóò sì ṣí láṣáálẹ̀ yìí yóò ṣí gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ yóò sì ṣí kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe kò sí nǹkan tí ẹ kì yóò lè ṣe nínú Máàkù orí kọkànlá Máàkù orí kọkànlá ẹsẹ ìkẹtàlélógún Máàkù orí kọkànlá ẹsẹ ìkẹtàlélógún lóòótọ́ kì í ṣe ti ọ̀rọ̀ eré lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni nínú àwọn ọmọ ọlọ́run ẹnikẹ́ni nínú àwọn tí ó bá gbàgbọ́ ẹnikẹ́ni nínú àwọn tí ó gbàdúrà ní orúkọ Jésù eni keni ti o ba wi fu oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba si siye meji li okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o wi yo se yo ri be fun yo ri be fun yo ri be fun sugbon ibere kan lo je wa logun kini a npe ni oke oke ni awon isoro ati lasigbo to lagbara jo wa lo ti a ko le funra wa mukuro ti o si nira pupo lati gba mora to si se pe gbogbo agbara wa ati ti awon oluran lowo wa lapapo ja si otubante oke yi je o sese ki o je aisan tabi isoro tabi wahala to taku to ni ohun ko ni lo fun eni ti o ni iru oke be iwaju ko se lo be ni eyin ko se pada si o dabi e ti awon eyan wa ma nso wi pe oba ran ni nise odo oba kun ise oba ko se ma je odo oba ko si se rolu bi o mo we oke ni eru ti esugberu eniyan orun wo eleru ko si eni ti yo so kale sugbon lasale yi gbogbo eru lorun re lori re a o so kale loruko jesu ki o le ye wa dara dara ohun ti an pe ni oke ati ohun ti an gbadura ni asale yi wo pe yo sidi je ki n se awon apere die fun o ikini bi awon oke se gaju eniyan giga yowu laye lo be ni awon isoro na gaju imo ogbon ati agbara idalo ohun ti an pe ni oke o gaju enikeni yowu laye be na ni awon isoro awon aisan awon ajogunba lo gaju agbon ogbon ati agbara idalo won je isoro tabi aisan to diju to takoko to sunisu tabi to gontio ikeji awon oke won je adayeba bi a ba npe nkan kan loke o je wi pe adayeba ni won ti wa nibe ki atobi wa gege bi oke apata olumo ni ilu egba bi o ti wa nibe ki atobi lagbaja ti oke sapati ti wa ni ibadan ki atobi lakasegbe be na ni ki atobi arugbo ti nbe ni abule wa igun idile ti wa eyi ni a npe ni oke awon nkan wonyi ti o ti wa ninu ebi to je as aisan ajogunba bi warapa bi atogbe bi as aisan buburu miran ti ko se fenu soto awon nkan wonyi ni a npe ni oke sugbon lasale yi won pora loruko jesu iketa bi oke se man je idena to taku sibe to nse idiwo fun itesiwaju be ni opo arun ojo pipe ati idaloro emi esu ndena itesiwaju ebi ati aseyori lenu ise pelu iru oke be aye eniyan ninu aye eniyan bi won ba fa ki to ara won sugbon lasale yi yo to ara won loruko jesu gege bi oke ti a ko le sinidi awon elomiran ni ese to rorun lati dimoni to je wi pe won ti jija kadi pe popo ninu agbere ninu tabi ninu aliyan tabi ninu tete tita sugbon ti won o bo lasale yi a o to sile awon elomiran o sese ki o je asa baraku to soro lati dawo de duro bi igbo mimu tabi siga tabi oti mimu tabi taba sugbon lasale yi o dominira loruko jesu ti elomiran to je oke ni ipada seyin igba gbogbo ki eniyan ki o di igbekun fun ese sugbon ati to sile ikerin telomiran je igun tabi epe tabi itakasini to je wipe lati igba na ni onitohun ti yagan ti tabi ti okuta ba oja re ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki o ki orire wi pe bi o ti wa nihin lasa le yi gbogbo re yo dopin loruko Jesu ti awon miran ni aisan olori kunkun to ngbon owo lo lai ni awotan telomiran ni idojule ni osho tabi aje tabi awon elegbe awo sugbon mo gbagbo wi pe o ti di ominira elomiran si ni emi mategbe airise airise osi to dogo tini to dabi eni wi pe o je igbese to taku to pinu wi pe owo ba okale ijakule eru to je wi pe o nso ni di eru ati wahala ti mo eniyan ma ro wi pe iku ya je si lo sugbon lasa le yi loruko Olorun loruko Jesu a mu gbogbo re kuro o si di eni ti o ni ominira loruko Jesu iketa oniruru ise iyanu anu lati odo Olorun wa oniruru ise iyanu anu lati odo Olorun wa Matthew ori kedogun Matthew ori kedogun ese ikarun din logbon titi de ikeji din logbon nigba na le o wa o si teriba fun wi pe olowa ran mi lowo sugbon o da wi pe ko to ki a mu akara awon omo ki a fi fun aja o si wi pe be ni olowa awon aja a ma je ninu erun ti o ti ori tabili olowa won bo sile on ti Jesu so nihin ni wi pe bi obirin yi yo ba ri ise iyanugba ki se ise iyanu bi eto be ni wi pe o ye o to o pe lati ri ise iyanu yi gba o nso fun wi pe bi aja ni obirin yi ri sugbon obirin yi o mo on ti Jesu so o wa nso wi pe be ni olowa sugbon awon aja ma je ninu erun ti o ti ori tabili olowa won bo sile nigba na ni Jesu dahun o si wi fun o pe obirin yi igbagbo nla ni tire mo gbagbo wi pe Olorun o so be fun ni asale yi igbagbo nla ni tire ki o ri fun o ki o ri fun o gege bi iwo ti nfe gege bi iwo ti nfe se o fe nkan kan lodo Olorun lasale yi o ni yo ri fun o gege bi iwo ti nfe a si mu omobirin re larada ni wakati kan na ninu ise awon aposteli ni mo fe ka oro kan fun o mo gbadura we pe ki Olorun ki o se oloju emi lati ri itumo ti o se iyebiye ninu ohun ti an ka yi ise awon aposteli ori kerindinlogun lati ese ike dogbon de ikerin de logbon sugbon laarin oganjo Paul ohun si la ngbadura won si nkorin iyin si Olorun awon ara tubu si tete si won lojiji isele nla si se to be ti ipele ile tubu mititi ogan gbogbo ile kun si si ide gbogbo won si di si tu sile ranti wi pe awon elewon won yi won o to won o ye ki a tu ide won sugbon gere ti Paul o sila ti won gbadura ti won si nkorin yin ni a gbo wi pe ide gbogbo awon onitubu awon ton wa nile tubu ide won tu sile iwo na lasale yi ki se nipa tito ki se nipa yiye ki se nipa mimo se sugbon bi a ba tin gbadura nitori anu Olorun ni gbogbo ide to de o ni o ma tu loruko Jesu ye ran leti we pe balogun orun ijo si ko ye sibe amu omo odo re larada yi ni an pe ni ise iyanu anu obirin ara Kenani Timothy kafun ti o dabi aja ni waju Olorun sibe o gba iwosan ati idande fun omobirin re ko ye
1: ko leto si sugbon o gba nitori ise iyanu anu olorun obirin onisun eje ko ni onkohun bi ore bi ore bi oluranlowo bi alagbawi bi ewa bi okiki sugbon bo tile je wi pe obirin yi ko ni nkankan sibe sibe amu larada lese kese eyi ni a npe ni ise iyanu anu nitori be je ki o yi o wi pe akoko ti re ti de gbogbo oke to wa ni igbese aye re won pora loruko jesu on kon ti baje e baje ike ti o da bi oke to shu si os leyin amu okoro gege orun ni amu okoro jejere ni to nje inu re amu okoro ibaje ogbe inu ninu ifun amu okoro bi o si je ifoti ifoju iyadi iditi iyaro ikope arumolegun amu okoro loruko jesu ide ki o be si ni gbadura ki o so fun olorun wi pe gbogbo oke ti o wa ni igbese aye re aisan ko gbogbo ti o wa ni igbese aye re egun ajogun ba to wa ni igbese aye re ati ohun ti o ti wa nibe ti o ti gbadura ti o ti gba awe fun ojo pipe ṣugbọn ti o wa nibe wi pe ni asale yi a o mu gbogbo won kuro patapata ise anu ni o ise iyanu anu ni ki se wi pe o leto si ki se wi pe o pe ki se wi pe o lo nkan to fi le jalanka to ni waju oluwa wi pe nitori eyi ni se fun mi ise iyanu anu olorun ni ise iyanu anu lati odo olorun wa oke re yo sidi wahala re yo dopin aisan yo kuro outwo sile au mo larada au da onide mura sile ise iyanu ti de mura sile anu olorun po mura sile ko si ko sese pelu olorun wa mura sile gbogbo aisan gbogbo isoro gbogbo wahala to dabi oke ni olorun yo mu kuro
2: gba olorun gbo gba olorun gbo bi o ba le gbagbo ohun gbogbo ni sise fun ni ti o ba gbagbo looto ni mo wi fun yin enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba siye meji le okan re ṣugbọn ti o ba gbagbọ pe ohun ti o n wi yo se yo si ri be fun

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀ tẹ́tí sílẹ̀, bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú lé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídìí, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀tí fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde lórúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín, ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè, ẹ ṣídìí lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yẹ ara rẹ wò, orí wípé Ọlọ́run ti ṣe fún ọ, ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yẹ ara rẹ wò, iṣẹ́ ìyanu àánú ni, kì í ṣe wípé bóyá nìkan kan lẹ́tọ̀ sí, ó tọ́ àbí ó yẹ, tirẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣé àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò? Gbogbo òkè ni yóò ṣídìí. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tirẹ, kí o máa nawọ́ sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tuberculosis, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tirẹ, tí o ti ń rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó jọ àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ni kí o yí ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ, ó ń dúró de ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bá a tì, kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí, gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dà, kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, àpàwọ́run, amú wọn kúrò, gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, àpá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú, tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn, ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó fara ju àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kówó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídìí, ó ní láti ṣídìí. A gbàgbọ́ wípé ẹ ti ṣe, a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo, ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re, ki o ma jade bo.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí egun ìdílé, bí o bá ní egun àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí egun, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú o kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Egun ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Egun ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: Abayirayi, eni ti o fẹ wa, ti o mọ wa, inu oṣi ati ẹsẹ ti a wa tẹlẹ tẹlẹ, ṣugbọn ti o ṣe a n fun wa jọjọ, ti o sin lọ Jesu Kristi, ọmọ bibi rẹ ṣoṣo, ki a ma ba ṣe de, ṣugbọn ki a le ni iya ni pẹlu, a dupẹ lọwọ rẹ. Wípé àwa ni ó ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé, gba pé àti yìn wá ní orúkọ Jésù. A tún dé láṣáálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́. Wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmí. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á, tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì, níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi lati se iwosan awon okan onirobinu je ati lati waasu idasile fun awon igbekun ituriran fun awon afoju ati lati jowo awon ti apalara lowo mo fe ki o fiye si ohun ti won ka ni ojo na ituriran fun awon afoju eyi ni ori ese oro ti a so le lori ni asale yi nipa eyi ti Jesu Kristi omo olorun iye otito ati ona eni ti a so fun wa wi pe a fi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo si wa ni ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran omo alade alaafia baba ayeraye olorun alagbara a si so fun wa wi pe alaafia nbe le owo re pelu oni o so fun wa wi pe agbe ohun dide lati fi ituriran fun awon afoju eyi ya awon farisi ati awon sadusi lenu nitori wi pe awon farisi je eni ti o ti le man je wi pe bi o ba ti foju tele tele bi o ba lo si ipejopo won bi o ba lo ni oye igba o daju wi pe won a so di afoju bi o ba si ti foju tele tele ki o to de arin awon farisi ati awon agbowo ode o daju wi pe won a mo ji sinu ikoto ki o to pada sile nitori Jesu Kristi so fun won wi pe awon wonyi ni afoju ti o n fi ona ha afoju ti won sin ri sinu ikoto ti won segbe o si so fun wa gbangba wi pe awon wonyi ni o so awon ti o n tele won di omo orun apadi ni ilopo meji sugbon bi o se ti Jesu ni bi o ba wa oni fi iriran fun awon afoju ni orin Dafidi orin Dafidi ori 146 ese ikejo bi o ba ni isoro nipa sisi bibeli ki o so fun eni ti o wa legbe re ki o ran o lowo orin Dafidi o kan erin efa 146

gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára ọlọ́run hàn ní Isaiah orí ìkejìléní ogójì ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ. Èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ mọ́, èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa, èyí lé orúkọ mi, ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ kẹrìndínlógún orí yìí kan náà, èmi ó sì mú àwọn afọ́jú bá ọ̀nà tí wọn kò mọ̀ wá. Èmi ó tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀. Èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn, àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí lé èmi ó ṣe fún wọn, èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Lí àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kìí tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kìí yẹ̀. Àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Abrahamu, tí ó ré kọjá ti Mose, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì, tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún wa wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù, bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú. Nítorí ó ṣe é ṣe nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣe é ṣe kí o dìde, kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá, nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wò ẹ́ lọ́ọ̀kan, màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yí ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí, tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù, kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Isaiah tí mo ń kà fún ọ, ní orí ìkejìléní ogójì, láti ẹsẹ̀ ìkejìdínlógún, ó wí pé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ, bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń kérara, tí a ń sọ wípé Jésù Kristì.

máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí abi tí bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, torí ó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀ tí mo sọ fún. Ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì wípé kí wọ́n jẹ́ alóore àti ajíhìnrere fún àwọn �ké wọn tó kù ni Ọlọ́run wá ń ké sí wọn. Ó ní ẹgbọ́ ẹ̀yìn Adití, wọ́n bá wò fẹ́fẹ̀ẹ́fẹ́, wọ́n sọ pé ta ni Ọlọ́run bá sọ̀rọ̀? Ó lẹ́yìn ni. Ó ní ẹrí ẹ̀yìn afọ́jú wọn ní ta ni Ọlọ́run pé ní afọ́jú? Ó ní ẹ̀yìn ìránṣẹ́ mi ni. Àwọn oníwàásù, àwọn tí wọ́n ń gbé Bíbélì, àwọn tí wọ́n ń gbàdúrà, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀sìn, ó ní àwọn ni òun pè ní afọ́jú. Ó ní ta ni Adití bí ikọ̀ tí mo rán? Ta ni afọ́jú bí ẹni pípé? Ẹni tó sọ wípé ọ̀nà mi mọ̀, ọkàn mi sì mọ gaara, mo tilẹ̀ pé pàápàá bí Ọlọ́run bá ń bèrè wípé àwọn ni wọ́n pé nínú, àwọn wo ni wọ́n pé nínú iṣẹ́ ẹ̀sìn, mo jẹ́ kan. Ọlọ́run wa ń sọ wípé ìwọ tó jẹ́ kan nínú àwọn tí wọ́n pé ní iṣẹ́ ẹ̀sìn, ìwọ tó mọ bí a ti ka sáàmù, ìwọ tí o sì mọ bí a ti kó àwọn ẹlòmíràn lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o pé nínú orin kíkọ, ìwọ tí o pé nínú iṣẹ́ ajíhìnrere, ìwọ tí o pé nínú iṣẹ́ ẹ̀sìn. Ó ní ìwọ ni afọ́jú tí mo fẹ́ kí Jésù kí ó là lójú. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé mo ní láti jókòó, mo sì ní láti gbọ́, mo sì ní láti pe Jésù kí ó wá sí ìgbésí ayé mi wípé ojú mi fọ́, mo sì ń fẹ́ kí Jésù kí ó là á. Wo ẹsẹ̀ 20 ní rírí nǹkan púpọ̀, ṣùgbọ́n ìwọ kò kíyèsí. Ó ń rí nǹkan púpọ̀, àwọn ìránṣẹ́ Olúwa ń rí nǹkan púpọ̀, ṣùgbọ́n wọn kò kíyèsí. Nítorí bẹ́ẹ̀ ni ó fi ń pè wọ́n ní afọ́jú, ní ṣíṣe etí, ṣùgbọ́n òun kò gbọ́. Nínú ìwé wòlíì Aísáà yìí kan náà, ní orí 84, ló ń sọ fún wa ní ẹsẹ̀ 10, mo sì gbàgbọ́ wípé kò sẹ́ni tí ó fẹ́ bá Ọlọ́run jiyàn, àbí ó wà? Kí n tó ka ẹsẹ̀ yìí, mo fẹ́ kí o wo jàm̀bá àti èṣe tí ó ń ṣe àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn. Àwọn tí Ọlọ́run ń sọ wípé afọ́jú ẹ wá kí n làyín ní ojú, tí wọ́n jiyàn wípé ó ń da o, èmi kọ́, mi ò kì ń ṣe afọ́jú, èmi tí mo ń ṣe iṣẹ́ ẹ̀sìn, èmi tí ó jẹ́ pé láti kékeré láti sàmì fún mi, èmi tó jẹ́ pé láti kékeré ìyàwó tí mo gbé pàápàá arédè lágbéra wa tí wọ́n fún wa ní òrùka nínú ilé ìsìn, èmi lẹ́ ń pè láfọ́jú. Èmi ni mo ń gbé ọ̀pá fún àlùfáà wa ní àkókò ìkórè, ó ní ojúṣe tí mo ń ṣe. Gbọ́ o, àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn ní Aísáà orí 55, ẹsẹ̀ 9, Aísáà orí 55, ẹsẹ̀ 9, ègbé ni fún ẹni tí ń bá ẹlẹ́dàá rẹ̀ jà. Àpáàdì nínú àwọn àpáàdì ilẹ̀, a mọ̀ yóò ha wí fún ẹni tí ó mọ̀ pé kí ni ìwọ ń ṣe, tàbí iṣẹ́ rẹ̀ pé òun kò lé ọwọ́. Ó ń sọ fún wa wípé ègbé, ègún, ìdájọ́ wà lórí ẹni tí ń bá ẹlẹ́dàá rẹ̀ jà, ẹni tí ń jiyàn, ẹni tí Ọlọ́run pè ní afọ́jú pé kí ó wá gba ìrìnà tó ń jiyàn, tó sọ pé rárá o, èmi kọ́, Ọlọ́run fi tiẹ̀ ṣe tiẹ̀, mo ríran tó. Ṣé a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìrìnà lọ́dọ̀ Jésù? Ṣé ó wà?
so wa nbi rara biru eni be ba wa o pada lo le nitori wi pe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba to si ona wi pe afoju ni to ni rara to ni oriran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni aisaya ori kerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese kokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ke awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi Yesu wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wa ese yin kia kia kia si gba okan yin la ese yin ba ti di pipare eyin ki ba ti le ese iba se pe eyin foju sugbon nisisin eyin pe awa riran nitori na ese yin wa sibe bi a ba njiyan bi a ba so wi pe a je ni ti o riran nigba ti a je afoju o so wi pe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun tin pe afoju to nkire pe mo wa nbi o sanu fun mi lami loju je kin riran iru eni be lo man gba anu mo si gbagbo wi pe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma pala pala pa bi o ba wa wi a wa wi ati awijare bi o ba so wi pe o nje ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe ohun mo gba wi pe anu wa ni asale yi ore ofe si wa pelu wo Isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wi pe ta ni afoju ese ikewa Isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re o pe ni gbogbo won o di aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma to gbe awon alore awon ni wasu la n pe be awon to lu ago ni owuro kutukutu wi pe eronu piwada ijoba olorun ku si dede eji ninu onu yin ki e gbadura e ke pe oluwa jesu nbo awon wonyi dan pe ni alore awon ti won pe wa pe ki a wa sin olorun awon ti won jade waasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se nbimo bi won se ntomo o wa ni afoju le awon alore re o si so wi pe o pe ni won nkan to sise wa laanu ni wi pe awa ti a nfe itosona o se wa laanu wi pe awon afoju ni a ntele Jesu si je ki o di mo fun wa wi pe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won segbe igbala osi furu fun afoju te afoju n fi ona han wi fun mi eni to n sepe to n ko ebon se n gbadura eni ti le o toro to n so fun o e bi le ti e se le toro eni to n mu oti amuyira to si n so fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si n so fun o wi pe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si n sina eni ti o n to sara ti o mu amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo
olo ntele kaakiri lo lo ran lo nfi kan ran kan to so pe ohun sogo eyi ni si wo lohun fe ko ebon se ngbadura olohun fe ko bi le ti e ba se toro olohun fe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa awon niyan o wa nso wi pe afoju le awon alore re o mo so pe ohun to se wa laanu ni wi pe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo nba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wi pe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to nbo lowo ese mo dupe wi pe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o o ye ko se wa ni kayefi elomiran ti o ba mo pe o nje afoju ngba to wa sibi ni asale yi ti awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko ebi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won so mi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti fayo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa duro si waju e tan so wi pe ka ma musuru ka ma ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe se a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi adogba da po pelu awon alai gbagbo ki a ma si fe eni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to nyowo se mi agbalagba we pe baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko buru sha bo ba gba pe o ja fojo ni joko be abi o se se lati joko be iru awon eyan ti won ro pe won laju pe awon o tun ni itosona kankan mo bon ba de tan ri iru awa kekeke won yi ti an kan won ni eko oro olorun won mu fila won ni wa si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o sugbon pe iwo ti olorun se lo lori re to je ko ni irele o je ko fe gba ti ijoba olorun mo dupe lowo olorun wi pe gbedi gbedi to ma ngbe awon elese ti ki je ki won ki o fe gbo oro olorun ko je ko ba le o e to ma je kan saka kiri ti won oni mona ijoba olorun o je ki ori re ki o wale o je ki okan re ki o bale gba ti won so wi pe e si iwe oro olorun o be si ni so be si ni ka bi won ti nka ti o ngun o bi abere ti o nsa olada ti o nsa laake be ni o nso pe olorun ibi ti mo ku si ba mi yodanu bo ti le nsoro bo ti le dabi eni wi pe nkan ti won so yi o dabe ni pe nje emi ti mo ti dagba nje ko ti peju o wa nso fun e pe mi o ni je ko peju fun mi gba to olorun ti mu mi wa ni o fe se mi lo lori re ni mo ki oko orire nitori pe o de ibi ti jesu ti ma lani loju bo ba ti de to ti fokan e bale to si fe gbo oro olorun o daju wi pe omo igbala oni segbe sugbon bo ba mo be bi awon oluko wa bi won ti e kereju yi ni mo se bi Josiah omo odun mejo ni ngba to njoba abi be ko mo se bi omo kekere ni David ni ngba ti o lo gba gbogbo awon omo Israeli kuro lowo Goliath ti o nfeju mo ti o fe pa won mo se bi Jesu papa ti won wo ti won so pe se bi omo Maria ni eyi ni o ranti pe omo ogbon odun ni nigba ti o duro ni waju awon eniyan ti o nko won ni eko oro olorun ti o si bedi fun won ti o npe awon agbalagba awon arugbo awon iyabirin awon baba ti o npe won wi pe ki won ki o wa ki won ki o so ronu pada ese won bi o ba je pe won mara won ni afoju ni won ni gbo nkan to nso sugbon adupe lowo olorun wi pe ni asale yi o je ki a mo awon wo ni a npe ni awon afoju wo korinti keji ori iketa
ori ikerin korinti keji ni majemu titun ori ikerin ese iketa si ikerin ṣugbọn bi ehin rere wa ba farasin o farasin fun awon ti o nu eko ehin rere we pe ki a je we se wa ki a ko sile ki a gba Jesu Kristi gbọ ki o le gba wa la ki o le gba gbogbo ese patapata lowo wa bi iru eko be bi o ba farasin o farasin fun awon ti o nu eko wi pe bi a ba ti ni igbala tan wi pe atun lati wa oju oluwa lati le ni isodi mimo ni ekun rere ki gbongbo ekoro abinibi ti o wa ninu wa ki olorun ki o le fi owo agbara re ati iwenu meje jesu ki o le fi fa tu kuro ki ife ife ti olorun ki o le joba ninu okan wa ki a le fi olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye wa ati pelu gbogbo agbara wa ihin rere ti isodi mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba ngbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Kristi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba ngbo pe emi olorun kan wa ti an pe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti an se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se nsa mona o nso fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma nsa mona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi nso fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re patapata olorun ri enikan ti o ri oju rere ni odo re ti o si ni ore ofe ni oju re eyi ni a n pe ni noa o si ni awon omokunrin melo gege bi omo won je melo noa ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti iku omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to bege ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won
gbogbo àwọn bẹ́ẹ̀ omi ìkúnmínà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gòmórà rẹ̀, wọ́n pọ̀ ńbẹ. Àwọn tó fẹ́ wọn mẹ́ta, mẹ́rin, mẹ́wàá, tàbí ogún, tàbí ọgbọ̀n. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́? Rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ. Ṣùgbọ́n aya kan tá a ti ń wí iná pàápàá, ó kúrò nínú iná Sódómù àti Gòmórà. Ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀, o kò lèsì sọ́rùn, lèsì lè wà nínú ọkàn ẹ̀. Ibi tí ìṣúra ẹ bá wà, ibẹ̀ ni ọkàn ẹ máa wà. Bó bá ní wọn síta, àwọn wọ̀nyí tí Jésù Kristì bá dé, àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn. Gbà tó oníkan sí sùúrù lérè, oníkan sébùté mẹ́ta, oníyàwó kan sí ibòmíì. Bí Jésù tiẹ̀ fẹ́ dé, bó tiẹ̀ ń pè, o ò ní gbọ́ ìpè. Nítorí pé igbe ìyàwó púpọ̀, adìọ létí, ara ọ níyè, afọ lójú, o ní mọ̀nà. Èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo, àjọ tí wọ́n ń dá, owó tó dá síbi kan kò júlẹ̀. O ní gbogbo ẹ̀ á parun. Gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní, àwọn ilé tá a kọ́, àwọn dúkìá tá a ní ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí. Bí àwọn áńgẹ́lì ti sọ pé ẹ sáré, ẹ jáde, ẹ má ṣe ìlọ́ra, ìdájọ́ ń bọ̀ ni Lọ́ọ̀tì pàápàá àánú Ọlọ́run pọ̀. A fàsẹ́yìn. Lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé Ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀, bó sì ṣe dé tán ni ó yá o, ẹ wá jáde o, kò méyí tó máa mú un. Bó ṣe mú èlé ojú lẹ̀, ó tún mu tìbí, ó tún jùlẹ̀. Àwọn áńgẹ́lì ilé wọn nílé pé ẹ jáde, bàbá yẹ jáde, iná ń bọ̀. Ó ní mò ń bọ̀, mò ń bọ̀, kò méyí tó máa múnú ẹ̀. Gbà tó yá tí ò méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́mú pé ó yà jáde, sáà sálà fún ẹ̀mí rẹ̀. Ni ìyàwó kan náà tó fẹ́. Ó dúpẹ́ pé Lọ́ọ̀tì ò ní àlè ní Sódómù àti Gòmórà. Ìwọ tó sọ pé ìyàwó kan ló fẹ́ tó láàlè ń ta. Gbangba adẹkùn kedere abẹ́wò. Lọ́jọ́ tí Jésù bá dé, ọ̀pọ̀lọpọ̀ àní sìsá ń kọ́, sìsá ò wà. Ní ìjọba Ọlọ́run, ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè, nígbà tí Jésù Kristì bá dé, bọ̀dá àwa tó máa ń wàásù fún akọ́ tó máa ń wàásù nínú bọ́ọ̀sì. Tó sì jẹ́ wípé gbà tí wọ́n fẹ́ kọ́ ilé Ọlọ́run wa, òun ló fi òkúta igun lé, òun ló fi lélẹ̀, bọ̀dá ò wà, ó lálé ń ta. Ẹ̀yin ní o mọ, ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní, ìyàwó kan ni mo ní? Ẹ jókòó bẹ́ẹ̀. Jésù kúkú mọ ọkàn ẹ, ó mọ ibi tó ń rìn dé, ó mọ ibi tó ń sá lọ lóru. Ó gbà tó jùyàwó ẹ lẹ̀ tó lọ síbì kan, ó mọ nǹkan tó lọ ṣe. O lè pamọ́ fún ènìyàn, ṣáfọ́jú làwọn èèyàn tó ń pamọ́ fún àwọn náà òkúnkú ríran. Ṣùgbọ́n gbà tí Jésù bá dé, ìyàlẹ́nu ni lọ́jọ́ náà. Àwọn tí wọ́n ti wàásù jákèjádò ilẹ̀ Nàìjíríà, gbà tá a bá dé ọ̀hún tí a bá fẹ́ wọn kù, ẹkún á gbọn àwọn ọmọ ìjọ mìíràn gbà tí àlùfáà tán bá fẹ́ kù. Àlùfáà mìíràn nígbà tí ó bá rí àwọn díkìn, àwọn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tí ó bá fẹ́ wọn kù, tó lọ bí Jésù pé àwọn òṣìṣẹ́ mi dá, àwọn òṣìṣẹ́ ò péye, wọn ò kẹsẹ̀ járì, wọn ò sí níbì. Àwọn alága àgbàgebè, àwọn aláfaraṣe, àwọn afọ́jú tí wọn mọ̀ pé wọ́n fọ́jú, wọn ò wà. Iná wa máa jó. Ìyà, ìparun, ìṣẹ́níṣẹ́, títí ayérayé, ìka àbámọ̀, a wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀. A ní kí n mọ̀, kí n ṣe bí wọ́n ti wí, kí n mọ̀ kí n ṣe àtúnṣe, kí n mọ̀ kí n gbàdúrà.
kin mo kin gba agba yori lati bo lowo ese eti an so yi ni awon angeli won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won e ma boju won yi o e ma boju won yi o ina njo e ma se panu o iyawo ba ro wi pe ah so gbogbo damask lace gbogbo bata onile gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni seju kan bi ise ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati e nlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko ki lo ma sele o ba don wo ba don ton bo ti boju woyin o ba di awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju woyin ah oni lo ri lo so fun wa pe eh kin de te wa seko ibeli iyawo mi ni o je kin wa joko be sister ke a de ri yin e wa seko bibeli ojo nlo e wa gba laye wa e je ko ko wa ninu okan yin oko mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko center 20 kan lara tori pe ojo anu ati koja patapata o de wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni bo se boju woyin niyan o ni Jesu ba wa ran wa leti ki Jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesu ba nbo opolopo ni o dabi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan awon ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iya eni pekun jin ki onikaluko ti o ba gbagbo ki o le je ti eni kookan wa sugbon so fun wa wi pe ti ihinrere ti a n waasu re ẹkọ ọrọ ọlọrun ti o ma n tun aye ẹni ṣe ti o ma n yi ni pada ẹsẹ ìkẹrìnlá ẹ jọwọ wọn si afọjú ti n fọnà han afọjú ni wọn o mọ o ni wọn ṣe n kele olórí wí pé o n lọ sí ẹgbẹ ìkẹkọọ bíbélì bó ba lọ tó kú bá kú fún ẹ kò sẹ́ni tá a bá ẹ lọ ọ̀rọ̀ yìí la ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí a nípa ẹkún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ ẹ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì ẹ bó bá bímọ wọn ní wàá bẹ́ẹ̀ kó jáde ẹ má wà ṣebí báwọn èèyàn wàá bá wa kọ́mọ jáde ṣebí jésù wàá wá ẹ̀mí ọlọ́run a sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn a sì wà pẹ̀lú wa àwọn angẹ́lì ọlọ́run ò sì ní fi wálẹ̀ mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọmọọ̀tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́mọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọọ̀tí àlùfáà tó ń ṣe pé ìyẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde èyí tó ṣe ìlùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà á wá kúrò mẹ́ẹ̀ á wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde bó bá súre àdúrà ò lè gba ṣọ́lọ́run kì í gbọ́ tẹ́lẹ́ṣẹ̀
won si so fun aye pe bo ba lo keko bibeli bo ba lo sibi ton tin soro igbala bo ba lo bo ba bimo ani wo be ko jade joko le e bo ba ni wa ko mo jade se bi mo ba wa na inawo no ma ko wa si won ni wa kan ma bere bi o teju biscuit die abi won wa lenu ofo awon ni gbagbo nikan lo le wa lenu ofo abi ki se be sugun ba won ba ti wa ti won to ti joko na nbere we pe pese nkan kan sile ni abi a mi je iresi ti omo te se bi igbesi na nko na nko ba wa bon ba ti e joko le wa ile won mo te ro pe o da na papa abi o da kebi laye ati jo ta ba bi mo won wa mu amu yira nle wa ati ile na ma ti ma so so ku so kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo e pe oko mi nko ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subu nu gota lati ile e se igbagbo niyan igbagbo ni ifoju okan ati sina pupo ni oni afoju tin fi ona han etin fona ha afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho eya pupo lo wa fun awon afoju sugbon iki lo wa fun awon eniyan ti won wa su sugbon ti awon fun awon oni igbala bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afojuli ona elese to wa jeje ti e to nfe lo si ijoba olorun afojuni orin kan so fun wa ni awon ilese pe afojule alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si wasu ti o tun si won lona a so fun wa wi pe egun ni fun eni ti o si afojule ona gbogbo eniyan yo si wi pe ami ori ikeji din ogbon Deuteronomy ori ikeji din ogbon ese ikokan din ni ogbon ohun to ma nsele si awon afoju ni yi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si rirere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo nbi olorun pe ke yi ki o ma se je ipin re awon ti won ko ese won sile awon ti won wa wo mo boya iyawo keji iyawo keta iyawo kerin o nso fun wa wi pe afoju ni won o si nso wi pe won ko ni ri re le ona won eni ini lara sa ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Kristi bi o ti so fun wa ni isaaju o n so fun wa wi pe ohun ni ohun wo awon afoju ohun lo n wo won san o Marku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisiyi a ti mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye ainipekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti fole oju awon ti oso aye jije awon ti o ti ra ni iye awon ti o ti fole oju awon ti o fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti hin rere awon won yi li afoju sugbon ani eleri Jesu Kristi wi pe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju a si nfe ka Marku ori kewa yi lati mo bawo ni Jesu Kristi se nse iru nkan be bo ba je afoju bo ba je elese
mo ba je eni ti o ni ilo igbala ti Jesu Kristi mu wa wo lati ese ikerin din ni adota 46 Marku ori kewa ese ikerin din ni adota won si wa si Jericho bi o si tin jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o nsagbe ranti o gbogbo awon elese ni won ma nsagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekire pelu abetele gbogbo afoju patagba lo nsagbe awon elese ti imole ihire o ti imole si loju won ma nsagbe nigba ti o gbo pe Jesu ti Nazareti ni o bere si kigbe le ohun rara wi pe Jesu iwo mo Davidi shanu fun mi bi a ba n gbadura awon elomi won mo ba ti gbadura won adake sibe bo ba dake Yoruba so fun wi pe tara ya ba adake oni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba kigbe to Olorun wa to so fun Olorun wi pe elese ni mi to tiju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to kigbe le ohun ra wi pe sanu fun mi iwo omo Davidi sanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si ihirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni adota opolopo si ba wi ki o pa enu re mo bo se n ba ewe niyan bo ba de le nsin o se se ki oko ki o titi legun ko mu kokoro ko lo wa kan legun titi ti bo ba si de agbayin ko le wole a ora wole ifoju okan ni iwo to wa ko beyan se nse ore fun oko beyan se ntoju oko beyan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba mi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o pa enu re mo iwo lo ni panu mo se o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jo mo de ni le iwe ni bo ba tin kepe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hinrere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo tin di ago marun ti ago marun abo lo nso fun oga bi ise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo tin so pe o lo se eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro olohun be elese se nigbala to ba lo ko fo nso ohun aro la ma wa si bi ise osogbo o si gbe bibeli e o nbo ba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to ngbe lodo e bi pe ti bi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e debi don don don titi ti iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n yagbe sori ibusun e gba tan ba ti yi aso e pada le meji ti gbogbo e runku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu o sora e o fẹ ti mi sinu koto ni e se bo fẹran e
ebo so pe bi nanjo ma ba lo bojo nro emi pelu eni airo o ise ti ku o awon ore ti o fe ko nigbala niyan awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku ba to ti pa jude na ti wa iwe account owo e na ti so pe kilo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo e na fena bo ba dola to nda to lenu e ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon ton fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran o lowo won o si ni je ko kepe olorun to le ran o lowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ti o pa enu re mo sugbon o si ki gbeju be lo iwo omo dafidi saanu fun mi jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o npe o o si bo ewu re sonu o dide o to jesu wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to nso pe olorun saanu fun mi to nso pe jesu npe o fe gbo kan ela bẹni gbogbo aso ero to npa tele tele aso ese aso rin de oru gbogbo eto oni tele tele o yan gbo esonu ije owo ese niyan o npo ese sile nitori pe oba awon oba ki lajuri ese gbogbo egbin gbogbo idoti to wa ni gbesi aye e wa ko won sile bo ba nbo lodo jesu jesu si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni olukoni ki emi ki o le riran Jesus si wi fun pe ma lo igbagbo re mu olarada loju kan na o si riran gba to si riran tan o ba nwa ile asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade tagbangba mo ti ba Jesus pade won na ba Jesus pade won tun bona le ti ile oti lo mo ba Jesus pade irede oruko ju won le iyen o ba Jesu pade o si won wa ni oni o si riran o si nto Jesu leyin le ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to nfi ire han to ndari esere ji o to nwo esere nu to si so wi pe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e I oro irere eko to ye koro a ma dun mo bọ́n sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe bọ́ọ̀ ni kí n ṣe sọ fún kó lè lọ bí ọlọ́run sì ti ń dáríjì ọ bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ ìgbésí ayé ayípa bó ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní lè jà mọ́ bó ti ń búyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébú adòhun ìríra fún ọ bó ti ń wọ aṣọ tí ó bò tìjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi òhò rẹ hàn gbogbo àṣírí ara ẹ tó ń kó tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹgbẹ bó bá ti ń díẹ ní ìgbàlà bẹẹ ló ń bo ìhòhò rẹ gbogbo ọṣọ ayé tó kọkọra tẹlẹtẹlẹ èyí tí èṣù bẹ ọ níṣẹ tẹlẹtẹlẹ tó ń fi àwòrán èṣù hàn bó ti ń ní ìgbàlà bẹẹ ni gbogbo ẹ ló ń di ìríra sí ọ àwọn èèyàn tán bá rí ẹjọ́ kejì wọn á sọ pé tí ò sí nǹkan o wà ní kò sí nǹkan wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀ wọ́n á ní oyí padà ni ògo jésù ẹ wà jésù nìyẹn a ní èyí tẹ kó gbogbo èyí tẹ ń kó sétí ńkọ àti ankov tẹ ń kó sọwọ ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n wọ́n á fẹ́ mú ọ lọ sínú black maria èyí tán kó sọwọ àti okùn tá ń so mẹ́ran lọ́rùn tó ń kó sọ́rùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà á ní ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi èyí tán kó sẹ̀sẹ̀ nǹkan pátápátá lọ́lọ́run ti já kúrò ara mi wá mọ ara mi fúyẹ́ gbogbo ẹrù èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o àti lábẹ́ bẹ́ẹ̀dì àti èyí tá a so mọ ojú wíńdò àti èyí tá a so sọ́rùn àti èyí tá a fi sí ìka ọwọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ti yán sọ́nù ẹ̀jẹ̀ jésù ti wẹ̀ mo ti di mímọ́ nísinsìn ojú mi là dáadáa èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo jẹ́ afọ́jú ń sìn mo mọ̀ pé nǹkan burú nù ẹ̀ ìgbàlà nìyẹn o bọ́kùnrin bí jésù ti ń là á lójú
be lo nju awon nkan to ti koja loju won sile lo ntele Jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe lami loju dari ese mi jimi bọlọrun ba ti dari ji otele tele ko ma dupe lo olorun bo ba ti nigbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba ti so be ina lati orun wa eje Jesu a so kan re di mimo bo ba si ti so kan di mimo be lo nbere fun agbara mimo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fọlọrun a gba okan re la a si se oloju ti emi emi wi pe mi o ni lo eko yin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilo di si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori ru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa ambe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise ipanu ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o n je ki o di mo fun a wi pe idajo n bo fun won nje a nbe o wi pe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronuku ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekun rere fi fun ni oruko Jesu sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon awon to ti dari ese won ji a nbe o wi pe iwa won igbesi aye won je ki o di otun iyi pada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku wa ni oruko Jesu a mọ̀ pé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọn máa ń pani lọ́kàndà àwọn atanijẹ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeéṣe kí wọn kí ó fẹ́ dá padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọ wá kúrò lé ọwọ́ wọn bí wọn bá ti ń sọ̀rọ̀ tí wọn fẹ́ pa wálé ọkàndà jẹ́ kí ẹ̀mí rẹ kí ó ṣe ààbò fún wa ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú Jésù Kristì títí dé òpin má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ Jésù pa wá mọ bí a ti ń lọ pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ ṣàmọ̀nà wa níbi owó tá ń lọ a sì ń bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà àwọn tí o ti gbàlà àwọn tí o ti dárẹ́ ẹ̀ṣẹ̀ wọn dì àwọn tí o ti sọ di ẹ̀dá titun a ń bẹ̀ ọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajíhìn rere láti sọ ìtàn àgbélébù fún àwọn ẹlòmíràn a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa.

ṣùgbọ́n kí a gba ọ̀rọ̀ ọlọ́run sí ilé gẹ́gẹ́ bí alábàágbé pẹ̀lú wa wípé kí a ṣílẹ̀kùn fún ọ̀rọ̀ ọlọ́run kí ó ba lè wọlé wípé kí a fi ààyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ó ba lè máa bá wa gbé wípé àwọn ohun mìíràn tí wọ́n ti jókòó sí orí ìjókòó ní àárín ọkàn wa kí a jẹ́ kí wọn kí ó dìde nítorí wípé ọ̀rọ̀ ọlọ́run tí ó ga jù wọ́n lọ ọ̀rọ̀ ọlọ́run tí ó lágbára jù wọ́n lọ ọ̀rọ̀ ọlọ́run tí ó gbọ́n jù wọ́n lọ ọ̀rọ̀ ọlọ́run tí ó ní ìtọ́ni jù wọ́n lọ ó fẹ́ wọlé nítorí bẹ́ẹ̀ àwọn ohun mìíràn àwọn èrò mìíràn àwọn ọ̀rọ̀ mìíràn àwọn ìṣe mìíràn tí wọ́n ti fi ọkàn wa ṣe ibùgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí a jẹ́ kí wọn kí ó jáde kí a wá gba ọ̀rọ̀ ọlọ́run láàyè láti jókòó nínú ọkàn wa ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín èyí tí a ń sọ fún wa yìí ó ń jẹ́ kí ó yé wa wípé ìpìlẹ̀ àti òkúta igun ilé ti ojúlówó ní ìgbésí ayé kristẹni ìgbésí ayé onígbàgbọ́ bí a bá sì fẹ́ gbé ìgbésí ayé onígbàgbọ́ bí a bá fẹ́ ṣe rere tí a fẹ́ ṣe dáradára a ní láti mọ ọ̀rọ̀ ọlọ́run èyí tí ó ti ọ̀dọ̀ kristi wá nítorí pé kristi ni òtítọ́ ìyè àti ọ̀nà ó sì yẹ kí a mọ̀ wípé bí a ò bá fẹ́ máa ṣubú kí a máa kọsẹ̀ nínú òkùnkùn a ní láti gba ìmọ́lẹ̀ nínú ọkàn wa láàyè nínú ọkàn wa èyí ni ìmọ́lẹ̀ ayé tí í ṣe jésù kristi láti jẹ́ ẹni tí ó lágbára ẹni tí ó lókun ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ìrìn ìhìn rere tí ó sì rìn gẹ́gẹ́ bí òdodo a ní láti máa jẹ ọ̀rọ̀ ọlọ́run nígbà gbogbo nítorí wípé ọ̀rọ̀ ọlọ́run òun ni ó ń jẹ́ iyè èyí ni a fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ o ní láti fi ààyè gba ọ̀rọ̀ ọlọ́run kí ọ̀rọ̀ ọlọ́run kí ó tó lè máa gbé inú rẹ nítorí pé ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe bí abẹ́rẹ́ tí a máa ń gún fún ọmọdé tí a ó pe àwọn àgbàlagbà wípé kí wọn kí ó di ọmọdé yìí mú kí a sì fi agbára àti ipa mú wọn láti gba abẹ́rẹ́ yìí ọ̀rọ̀ ọlọ́run kì í fi bẹ́ẹ̀ wọlé nítorí bẹ́ẹ̀ bí a ò bá gba ọ̀rọ̀ ọlọ́run láàyè kí a pè é wọlé kí a kà á kí a jẹ ẹ́ kí a fún un láàyè nínú ọkàn wa ọ̀rọ̀ ọlọ́run kì yóò lè ráyè nínú ọkàn wa nítorí bẹ́ẹ̀ ó ń bẹ̀ wá ó sì ń rọ̀ wá wípé àwa ni a ní láti ṣílẹ̀kùn àwa ni a ní láti lé àwọn nǹkan tí ó wà nínú ọkàn jáde kí a sì gba ọ̀rọ̀ ọlọ́run láti wọlé kí ó ba lè máa bá wa gbé nínú ayé tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ kristi ni a máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ tí mú kí ọkàn pòróró ọ̀rọ̀ tí ń tan ni jẹ́ yàtọ̀ sí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ni wọ́n wà ní àrọ́wọ́tó wa tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí kò mú èrè wá ọ̀rọ̀ tí kì í ṣeni láǹfààní ọ̀rọ̀ tí máa ń múni ṣìnà èyí ni a fi ní láti gba ọ̀rọ̀ ọlọ́run láàyè nínú ọkàn wa sàtánì pẹ̀lú èyí ni èṣù fún ara rẹ̀ ó máa ń jẹ́ ẹni tí máa ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sínú ọkàn wa àwọn ọ̀rọ̀ tí ó lè gbéni ṣubú àwọn ọ̀rọ̀ tí ó lè kọ́ni lẹ́sẹ̀ àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ ọlọ́run kí ó ṣìnà tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà tí wọn ò tíì dúró dáradára tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run láàyè láti máa bá wa gbé bí a bá fẹ́ ní okun bí a bá fẹ́ ní ààbò ọ̀rọ̀ ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ a ń sọ wípé kí ó máa gbé inú wa èyí ni bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run sí inú ọkàn wa ni ọ̀rọ̀ ọlọ́run ní láti máa gbé jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà ẹsẹ̀ ìkẹfà àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyè rẹ èyí ni lé ọkàn rẹ àwọn ọmọ ísírẹ́lì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani.

0: ó ṣeé ṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dá ìyàfóni, ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù, ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí á padà síbi tí a ti ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ń sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín, kí ó máa wà lé àyà rẹ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé bí Filistini tilẹ̀ ń sọ̀rọ̀, bí Goliati bí ó tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa. Kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnà rere sí ìjọba ọ̀run, kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ tí a ń gbọ́, ọ̀rọ̀ inú Bíbélì, ọ̀rọ̀ tí ó ní ìyè, ọ̀rọ̀ tí ó ní agbára, ọ̀rọ̀ tí ó ní ìmísí, ọ̀rọ̀ tí ó ní ìrètí, ọ̀rọ̀ tí ó ní àlàáfíà, ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀rọ̀ yìí ni kí ó yẹ kí a fi etí sí, àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó ní ìṣẹ́gun. Bí a bá ṣe èyí, a ó rí wípé agbára yóò wà nínú wa. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo, a ó lè wà ní ìwà mímọ́. Ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn, bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní ókan àyà wa, àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú. Jẹ́ kí n fọ ní àpẹẹrẹ, bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin, ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹjọ́ ń rin ìrìnkurìn, tí ẹjọ́ ń ṣe ìfẹ́kùfẹ́ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí. Bí o ti di onígbàgbọ́ nísinsìnyí, ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ, ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ẹ́ wípé kẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu, kẹ tún jọ máa rìn papọ̀. Bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ, àwọn ohun tí ó ń sọ fún ọ, àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ, ó dájú wípé ó ṣubú. Ṣùgbọ́n bí o bá fetí sí, bí o bá jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ, ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú ọkàn rẹ, ó jẹ́ aṣẹ́gun, ó lè borí èṣù, ó lè borí ìdánwò. Ó ṣeéṣe ìwọ tí o jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹjọ́ rin ìrìnkurìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ, ó ṣeéṣe kí o máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò. Bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí, àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú. Ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀, tí o fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, tí o ń ronú lórí ọ̀rọ̀ Ọlọ́run, tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára, yóò fún ọ ní okun, yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́. Wo orin Dáfídì orí 69, orin Dáfídì orí 69, 1:9, ẹsẹ̀ 11, ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere, o ti ní ìgbàlà, o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí, ó ṣeéṣe kí o padà sẹ́yìn, ó ṣeéṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ, owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní gbà á. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ó ṣeéṣe kí o jẹ́ ìyàwó nínú ilé. Bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn ń sọ nígbà tí a bá wà ní ilé ìdáná, ó ṣẹ̀ sí ọkọ rẹ, ó ṣẹ̀ sí Ọlọ́run, ó ṣẹ̀ sí ìjọ. Ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀, bí o bá pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lé àyà rẹ, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó pa ọ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ó ṣeéṣe ki o je wipe laarin oko ati aya ati ni ede ayede die iyawo soro si oko oko si soro si aya se o mo wipe ni akoko ede ayede bi a ba sora oro a ma jade lati enu wa lai si wipe a nse abojuto ohun ti a nso sugbon bi onikaluko ikini se eni keji bi o ba ti bebe wo pe ki a pari awon oro yi bi o ba nronu si awon nkan ti iyawo re so tele tele abi o nronu si nkan ti oko so tele tele oro yi o ni pari o ma da iseju be lo ni ibinu yo de aran kan yo de ki a ma nodi ki a ma fe ki ara wa yo de tabi ki a ma rin laarin ile gege bi eku si ologbo yo je iwa iru awon eniyan be sugbon bi o ba le awon oro won jade kuro ninu okan re bi o ba gba awon oro ede ayede ninu okan re bi o ba gba oro olorun laaye ninu okan re oro olorun ti o ni ki a dariji ara wa ki a feran ara wa ki a teriba fun oko ki a toju iyawo wa ki a teriba fun awon ti o ju wa lo ki a ni irele enikan si enikeji bi o ba je oro yi ni a n gbe yewo ni igba gbogbo oro re ni mo pamo le aya mi ki emi ki o ma ba se si o bi o ba je oro yi ni a n ronu le a o re we pe oro yi yo fun alagbara lati rin irin ododo ati lati ri wi pe ko si ikorira ko si ese ni igbese aye wa ye ki a wo Romu ori kewa ese ikejo sugbon kile o wi oro na wa leti odo re le enu re ati le okan re eyi ni ni oro igbagbo ti a wa nwa si o oni o ye ki oro ki o wa le okan wa ki o si wa le enu wa oro igbagbo ti a wa nwa si gege bi a ba tin gbo iwasu ko ye ki a je ki o gba eti otun wole ki o gba ti o si jade o ye ki a to jo si okan wa oro igbagbo ti a nwa si oro igbala ti a nwa si oro iye anipekun ti a nwa si oro iwa mimo ti a nwa si o ye ki o wa ninu okan wa o ye ki o wa le enu wa oro ti a n gbo ni ojojo aje oro ti a n gbo ni ojobo oro ti a n gbo ni ojo aiku oro ti a ti gba sinu cassette ti a n gbo ni igba gbogbo o ye ki a to won jo si okan wa eyi ni o je ki a gbe igbesi aye ododo ki a si ma rin deede niwaju oluwa niwaju olorun ninu Deuteronomy ori kejo Deuteronomy ori kejo ese iketa o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ti iwo ko mo be li awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa onje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu olowa jade le eniyan wa laaye bi ese oro ti a ka yi bi o ba ye wa a o din akoko ti a n lo ni ibi ise ni ile itaja a o din ku die ki a le wa si eko ijo eko bibeli ni ojo aje bi ohun ti a ka yi bi o ba ye wa bi a ba je ki olorun ki o ko sinu okan wa a o din irinkerindo ti a n rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o n je ki a pa eko ojo aje ti o n je ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi ohun ti a ka yi bi o ba ye wa daradara a o pale mo oja ti a n ta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun ye ki n tun ka si o leti bi mo ti n la aye o o si re o sile o si fi ebi pa o ohun ti a n so fun wa nihin ni we pe olorun din ounje ti ara ko ebi pa wa die ki a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni ounje emi mo fe ki o wo ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan eniyan nipa ti ara eniyan ti okan eniyan ti emi o seese ki o ma yi o yi olorun sugbon teti sile ninu awon eniyan meta yi o n fi ounje fun ti ara ni igba gbogbo ó ń bọ́ ara yìí ní ìgbà gbogbo ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ní ọjọ́ méje ní ọ̀sẹ̀ èyí jẹ́ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀ kan ni ó ń bọ́ ara ṣiṣẹ́ àpẹẹrẹ tí mo ń ṣe fún ọ yìí fetí sílẹ̀ dáradára ẹni mẹ́ta ni ó wà ní iwájú rẹ ẹnìkan nínú àwọn mẹ́ta yìí ó fún wọn lóúnjẹ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀ ẹni ìkejì ó fún ní oúnjẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo ní ọ̀sẹ̀ nítorí wípé ọjọ́ àìkú nìkan ni àwọn ẹlòmíràn ni wọ́n ń wá sí ilé ìjọsìn láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọjọ́ ajé wọn ò sí níhìn-ín ọjọ́ àlàmísì èyí tí í ṣe ọjọ́bọ̀ wọn ò sí níhìn-ín oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo ni à ń fún irú ẹni bẹ́ẹ̀ ìkẹta a ò tilẹ̀ fún ní oúnjẹ kankan rárá sọ fún mi gbàtí èyí tí ó fi èyí tó jẹ́ arọ́pò fún ara ó ń dàgbà èyí tí a fún ní oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́sẹ̀ kò ní pẹ́ kù èyí tí a ò fún ní oúnjẹ rárá ńkọ́ ikú ti dé ó yẹ kí a mọ̀ wípé ara ọkàn àti ẹ̀mí ó yẹ kí a máa bọ́ wọn ara kí a bọ́ pẹ̀lú oúnjẹ tí a ń jẹ tí a ń fi sẹ́nu ọkàn àti ẹ̀mí wa kí a máa bọ́ pẹ̀lú àdúrà tí a ń gbà pẹ̀lú ìsìn tí a ń sìn pẹ̀lú orin ẹ̀mí tí a ń kọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí a ń jẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí a ń fà sínú ọkàn wa ní ìgbà gbogbo ṣùgbọ́n bí a bá tilẹ̀ ní kí a wá ní ọjọ́ ajé àti ọjọ́bọ̀ àti ọjọ́ ìsinmi ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ṣé ẹ̀ẹ̀mẹ́ta yìí pọ̀ jù nígbà tí ó jẹ́ wípé ẹ̀ẹ̀mẹ́ta lójoojúmọ́ ni a ń bọ́ ara ó yẹ kí a fi àtúnṣe sí àwọn nǹkan tí a ń ṣe ó yẹ kí a rí i wípé a ń bọ́ ẹ̀mí àti ọkàn wa pẹ̀lú oúnjẹ iyì jẹ́ kí n tún kà á fún ọ lẹ́ẹ̀kan sí i ó sì rẹ̀ ọ́ sílẹ̀ ó sì fi ebi pa ọ́ ó sì fi mánà bọ́ ọ kí ìwọ kí ó lè mọ̀ bẹ́ẹ̀ ni tí ìwọ kò mọ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀ kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò tí ì pa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde lé ènìyàn wà láàyè bí a bá fẹ́ wà láàyè ní tòótọ́ ó yẹ kí a lè rí wípé a ń jẹ oúnjẹ ti ẹ̀mí oúnjẹ iyì a sì fi ọ̀rọ̀ iyì yìí a ń fi bọ́ ara wa ní ìgbà gbogbo báwo ni a ṣe lè ṣe èyí àwọn ẹlòmíràn orin dáfídì nìkan ni wọ́n máa ń kà wọ́n máa ń rò wípé dáfídì jẹ́ ẹni tí ó mọ ọlọ́run ó jẹ́ ẹni tí ó la inú rẹmìírí kọjá ó jẹ́ ẹni tí ó la ìpọ́njú kọjá ó jẹ́ ẹni tí ó wà ní ipò ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí jagunjagun gẹ́gẹ́ bí ẹni tí ó wà ẹni tí ó ń sá káàkiri tí ọ̀tá ń lé káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìṣẹ́gun gẹ́gẹ́ bí ẹni tí ó ní àwọn ọmọ gẹ́gẹ́ bí ẹni tí ó sin olúwa gẹ́gẹ́ bí ẹni tí ó jọ́sìn gẹ́gẹ́ bí ẹni tí a pè ní ẹni bíi ti inú ọlọ́run nítorí àwọn ohun àmúyẹ yìí tí ó wà ní inú dáfídì àwọn ẹlòmíràn wọn kì í ka nǹkan mìíràn bí kò ṣe orin dáfídì nìkan ṣoṣo ṣùgbọ́n a sọ fún wa níhìn-ín ní apá tí ó gbẹ̀yìn nínú ẹsẹ̀ ìkẹta ó ní bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde lé ènìyàn wà láàyè èyí jẹ́ wípé kì í ṣe orin dáfídì nìkan ni ó yẹ kí a máa kà gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde àwọn ẹlòmíràn ní tiwọn nǹkan tí wọ́n máa ń kà ní ìwé òwe wọn kì í ka nǹkan mìíràn ìwé òwe wọn ni nítorí sọlọmọnì tí ó kọ ìwé òwe yìí òun ni ọlọ́run fún ní ọgbọ́n ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀ tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀ yàtọ̀ sí jésù kristi ọmọ bíbí ọlọ́run nìkan ṣoṣo nítorí bẹ́ẹ̀ lóòrọ̀ lọ́sàn-án lálẹ́ ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka bíbélì ìwé òwe nìkan ni wọ́n ń kà àwọn ẹlòmíràn nǹkan tí wọ́n ń kà ní àwọn bíi samueli àwọn bíi chronicle àwọn bíi chronicle àwọn bíi àwọn ìwé àwọn ọba wọn ni nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ka àwọn ìwé bẹ́ẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ogun jíjà ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n mẹ̀bẹ́mẹ̀yẹ tí a fi jagun tí a fi ṣẹ́gun ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn máa ń kà àwọn ẹlòmíràn ní tiwọn òfin mẹ́wàá tí ó wà nínú ìwé ẹtí mose kọ nínú exodus àti deuteronomy èyí nìkan ni wọ́n máa ń kà ní tiwọn àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe àwọn ìwé wòlíì nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè ṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ ọlọ́run láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá nítorí bẹ́ẹ̀ Isaiah tàbí Ezekiel tàbí Jeremiah tàbí Daniel tàbí Hosea tàbí Joel ni àwọn máa ń kà ní tiwọn ṣùgbọ́n à ń sọ fún wa wípé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde èyí ni ó mú kí a wà láàyè àwọn ẹlòmíràn ò jẹ́mọ̀ wípé wọn kì í ka májẹ̀mú láéláé májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn wọ́n máa ń fẹ́ wo ìgbésí ayé jésù ọ̀rọ̀ tí jésù kristi sọ iṣẹ́ ìyanu tí ó ṣe wọn a tẹ̀lé lọ sí galili níbi tí a ti ń kà á wọn a tẹ̀lé lọ sí jericho níbi tí a ti ń kà á wọn a tẹ̀lé lọ sí jerusalem níbi tí a ti ń kà á wọn kì í ka gbogbo ọ̀rọ̀ ọlọ́run wọn a sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa jésù sí o mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé gbogbo wọn ni ó sọ nípa jésù kristi àwọn ẹlòmíràn a sọ wípé jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni mo ní láti sọ tí n kò tíì sọ fún yín nítorí ẹ kò tí ì lè gbà wọ́n nísinsìnyí ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé yóò fi òye ohun gbogbo yé yín nítorí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé ẹ̀písẹ́lì wọ̀nyí tí a kọ àkọ́ nípa ìmísí ẹ̀mí ọlọ́run nípa bẹ́ẹ̀ ìpísẹ́ nìkan ni àwọn ń kà àwọn kì í ka nǹkan mìíràn àwọn ẹlòmíràn ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tí wọ́n ń kà tí wọ́n ń yẹ̀wò wọ́n ní jésù pàápàá ti sọ nípasẹ̀ áńgẹ́lì fún Jọ̀hánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláìṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ọ́ nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn ń kà ṣùgbọ́n ohun tí ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo ó yẹ kí a máa ka gbogbo bíbélì ohun sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ kì í ṣe májẹ̀mú láéláé nìkan kì í ṣe májẹ̀mú tuntun nìkan gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa ó rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú kólósè bí a ṣe ń ṣe léòní bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú tuntun bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ ọlọ́run wá báyìí ni ọlọ́run fẹ́ kí a ṣe bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan a ó tún máa fi àwọn apá mìíràn nínú bíbélì a ó fi máa díwọ̀n wọn a ó fi máa ṣe àlàyé wọn a ó fi máa ṣe ìtumọ̀ wọn kí ohun gbogbo tí ó ti ẹnu ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa yẹ kí a wo Jóòbù orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkejìlá Jóòbù orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkejìlá bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀ èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ bí a bá ń sọ nípa òfin ti inú ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ bí ẹnìkan bá bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́ bí o bá sọ wípé jọ̀ọ́ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná bí o bá sọ wípé kí ló ń sọ fún mi a sọ wípé o kì í ṣe ọmọ káàárọ̀ òjíire ni ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun wípé òfin inú ń fà mí òfin inú ń sọ wípé nísinsìnyí mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣe èyí ni wípé kí o lọ jẹun bí o bá ka èyí ohun tí ó ń sọ ni wípé èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi mo pa òfin ọlọ́run mọ́ ju oúnjẹ lọ ohun tí a sọ yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ ó yẹ kí a mọ̀ wípé oúnjẹ ti ara ìkan ọ̀rọ̀ ọlọ́run ti ẹ̀mí ìkan àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ ọlọ́run kò sí oúnjẹ àárọ̀ èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀ ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́ àkókò tí wọn ó ka ọ̀rọ̀ ọlọ́run àkókò tí wọn ó gbàdúrà nítorí pé wọ́n ń fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó wà ní àkọ́kọ́ àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe jù báyìí lọ àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀ tí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́ wọn a fi kásẹ̀tì yìí wọn a fi síbẹ̀ bí wọ́n ti ń jẹun tí wọ́n ń bọ́ ara bẹ́ẹ̀ ni wọ́n tún ń bọ́ ẹ̀mí pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àwọn ẹlòmíràn ó ṣeé ṣe kí ó jẹ́ pé bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú kásẹ̀tì ni wọ́n wá ra àwọn kásẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ni ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun wọ́n á fi àwọn kásẹ̀tì yìí sínú ibi tí kiní yóò ti máa jáde kí wọn kí ó ba lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo àwọn arákùnrin wa àwọn arábìnrin wa tí ó ti ń ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé láàárọ̀ wọn ní àkókò ìdákẹ́jẹ́ wọn ka bíbélì wọn a gbàdúrà bí wọ́n jẹun wọn a fi kásẹ̀tì ọ̀rọ̀ Ọlọ́run wọn a fi sí ibi tí wọ́n ti lè máa gbọ́ kásẹ̀tì yìí bí wọ́n wẹ̀ lọ́wọ́ wọn a ṣe bẹ́ẹ̀ irú àwọn wọ̀nyí ni a rí pé wọ́n jẹ́ alágbára àwọn ni wọ́n ń di akọni nínú ìgbàgbọ́ àwọn ni wọ́n ń di ajagun ṣẹ́gun ní ìrìn àjò wa bí a ti ń lọ sí ọ̀run ṣùgbọ́n àwọn tí kò lè ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ àwọn tí wọn kì í ka bíbélì àwọn tí wọn ò tiẹ̀ mọ májẹ̀mú ti fi yàtọ̀ sí májẹ̀mú láéláé gbogbo ìdánwò tí ó ń wá láti ọwọ́ èṣù ni ó ń bì wọ́n ṣubú nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ báwo ni èyí yóò ṣe ṣeé ṣe òun márùn ni ìkíní kí a ka ọ̀rọ̀ Ọlọ́run ìkejì kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìkẹta kí a rí wípé a ń làkàkà láti ní òye ohun tí a ń kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìkẹrin kí a rí wípé a ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ìkarùn kí a rí wípé ohun tí a ń kà ohun tí a ń gbọ́ ohun tí a ní òye rẹ̀ ohun tí a ń ṣàṣàrò nínú rẹ̀ a mú u sí ìṣe bí a bá ń ṣe bẹ́ẹ̀ a ó rí wípé a ó di alágbára nínú Ọlọ́run jẹ́ kí a padà lọ sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún kí a rí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí ó ń sọ ni di ọlọ́gbọ́n ó ń fún wa ní ọgbọ́n ọgbọ́n ti ẹ̀mí wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo nínú ọgbọ́n gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ní máa fúnni lé ọgbọ́n jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú Tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀ a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ́ wọn kò pé níwájú Ọlọ́run kí a má tó sọ nípa ọkùnrin nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan wa ni a ti jẹ́ láti àkókò ìbí wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ ni ó fún wa ní ọgbọ́n láti rí wípé àbá àti gbogbo wa fún tálákà èyí kò fún wa ní ìgbàlà wípé kò sí ohunkóhun tí a lè ṣe nípa iṣẹ́ òdodo ara wa wípé a ò lè ní ìgbàlà ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ àti wípé a ó pe orúkọ rẹ̀ ní Jésù nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀ bí a bá rọ̀ mọ́ Jésù Kristi kí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà ọ̀rọ̀ Ọlọ́run ni ó sọ wá di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ tí a lè ní nínú Ọlọ́run wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀ yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inú ni bíni sí wa ṣe mọ̀ wípé lákòókò Jésù Kristi nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu tí wọ́n fẹ́ fi ìdẹ́kùn tí wọ́n fẹ́ fi mú un ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọ́gbọ́n ẹnikẹ́ni kò sọ bí èyí rí. Òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun kí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa wípé òun ó fún wa ní ọgbọ́n kí àwọn ọ̀tá wa àwọn tí ń ṣe lòdì sí wa àti àwọn tí ń ṣe nínibíni sí wa tí wọn kì yóò lè fi borí wa. Olùkọ́ orí kọkànlélógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Lúkù orí kọkànlélógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún nítorí tí èmi ò fún yín lé ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí tí wọn kì yóò sì lè kò lójú bí ọ̀rọ̀ Jésù Kristì bí ó bá wà nínú ọkàn wa bí ó bá wà nínú ẹ̀mí wa tí a tò wọ́n jọ tí ó kan àyà wa a rí wípé ní àkókò inúnibíni bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n ọgbọ́n ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí. Orin Dáfídì orí 69 orin Dáfídì orí 69 ẹsẹ 182 àti ẹsẹ 181 nípa àṣẹ rẹ ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ nítorí tí ó wà pẹ̀lú mi láéláé ní ẹsẹ 181 èmi ní iyì ju gbogbo àwọn olùkọ́ mi lọ nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe nínibíni sí wa ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tiwọn tàbí àbá tiwọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó kún inú ọkàn wa kí a tò wọ́n jọ sí òkan àyà wa kí ó ba lè fún wa ní ọgbọ́n ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kì í ṣe ọgbọ́n ti ayé kì í ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí Ọlọ́run a ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí èyí tí ó tún ìwà wa ṣe èyí tí ó jẹ́ kí a mọ bí a ti ń rìn bí a ti ń sọ̀rọ̀ àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́ jẹ́ kí a wo Deuteronomy orí 4 ẹsẹ 5 àti 6 Deuteronomy orí 4 ẹsẹ 5 àti 6 wo èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á nítorí náà ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n nítorí pé èyí lé ọgbọ́n yín ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa kì í ṣe ìtàn àròsọ kì í ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kẹfìrí kì í ṣe àwọn òwe ìbílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn bí a ti ṣe bí a ti jẹun bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọ́jú ẹbí ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni lé ọgbọ́n nínú Jákọ́bù orí 3 Jákọ́bù orí 3 ẹsẹ 17 àti ẹsẹ 18 ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá akọ mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ a kún fún àánú àti fún èso rere lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́ èyí tí ìṣe ọgbọ́n Ọlọ́run nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́ ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́. ìwà òdodo. A jẹ́ kí a máa rìn déédé. Ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kìí ṣe ọgbọ́n oníkópani, ọgbọ́n alágídí, ọgbọ́n ajínilẹ́sẹ̀, ọgbọ́n ẹni tí ó lè jalè, ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a máa rí. Ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, a sì ní àlàáfíà. Ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́, tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ, tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́, èyí kìí ṣe ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́, tí ó ń da ilé onílé, tí ó ń dàárú. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo, èyí kìí ṣe ọgbọ́n àtòkè wá. Ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà. A ní ìpamọ́ra. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà, tí kò ní ìpamọ́ra, èyí kìí ṣe ọgbọ́n tí ó ti òkè wá. Kìí ṣòro láti bẹ̀. Ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n bí a bá ṣẹ̀ ẹ́ kìí gbẹ̀bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó ní ọgbọ́n Ọlọ́run. A kún fún àánú àti fún èso rere, láìsí ègbè, láìsí àgàbàgebè. Ohun tí a pè ní ègbè níhìn ni wípé kìí gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀. Kìí ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn, ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè. Irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo, a ní àlàáfíà. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ọgbọ́n Ọlọ́run. A jẹ́ kí a mọ ìwà hù. A jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe. Wo Éfésù orí karùn-ún, kí a wo iṣẹ́ tí ọgbọ́n Ọlọ́run ń ṣe ní ìgbésí ayé wa. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kí kìí ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bí a bá jẹ́ ọlọ́gbọ́n a ó wà ní ìwà pípé, a ó rìn ìrìn òdodo, a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run. Àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́. Láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ máa ra ìgbà padà. Nítorí gbogbo olè àwọn ọjọ́, ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n Ọlọ́run, tí ó ní ọ̀rọ̀ Ọlọ́run, kì yóò máa fi àkókò ṣòfò. À ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó, bí a bá ń lọ sí ilé sinimá, bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́. À ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka bíbélì, àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí, àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́, àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn. A fi ń ta tẹ́tẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà. Nítorí búburú lè àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ má sì ṣe mu wáìnì lé àmupara èyí nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Rántí wípé àwọn nǹkan wọ̀nyí ni a ń sọ nípa ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo ó di aláìlọ́gbọ́n. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin, kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá lé orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n. Ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí. Wò ó nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. ṣe o ti mọ nipa atunṣe o ko awọn elomiran bi o ba ni ogbon olorun ṣe o ti mọ nipa igbala o ko awọn elomiran bi o ba ni ogbon olorun ṣe o ti mọ nipa bi ati woṣo gẹgẹ bi onigbagbo bi ati soro gẹgẹ bi onigbagbo ṣe o mọ nipa bi ati gbe ile duro lori oro olorun awa obirin ti ati loye bi ati ntoju oko bi ati ntoju omo bi a ba ni ogbon olorun a o ko awọn ti o sese ṣe igbeyawo ki awọn paapa ki o ba le mo bi ile ti toro awa ti a je okunrin bi a ba ni ogbon olorun ki a si ti gbeyawo fun ojo pepe die a o ko awọn ti won sese gbeyawo a o ma gba won ni iyanju eyi ni ogbon olorun o ni a o ma ko ara wa a o si ma gba ara wa ni iyanju ninu samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si oluwa ari awon elomiran bi a ba wa ninu ile isin won ka wo gbe abi a ba nkorin bi a ba ni ogbon olorun a o ma ko orin lati inu okan wa jade si oluwa orin yin orin emi orin ti o ni itumo orin ti gbe ni duro orin ti mu ni tesiwaju ninu ona ihin rere yi ni a o ma ko ni a ba ri enikeni ti nkorin aye orin ti ke se orin emi orin ti ke gbe ni duro orin ti tun fa okan wa pada sinu aye ati jo ti fa okan pada sinu aye eyi ke se pelu ogbon olorun sugbon ki oro kristi ki o ma gbe inu yin le opolopo le ogbon gbogbo ki a ma ko ki e si ma gbara yin ni iyanju ninu samu eyi ni orin dafidi tabi ninu orin yin ati orin emi ati ki e ma fi ore ofe korin le okan yin si oluwa iketa o wa ninu ese iketa dinlogun ipinu ti o wa leyin awon ise wa o ti o ye ki o je ipile fun awon gbogbo ti a nse o ni ohun ko ti eyin ba si nse le oro tabi ni ise e ma se gbogbo won ni oruko jesu oluwa e ma fi ope fun olorun baba nipasẹ re ohun ko ti eyin ba si nse ni ile tabi le ode laarin ebi tabi laarin awon ore ohunkohun ti eyin ba si nse laarin awon onigbagbo tabi laarin awon alaigbagbo ohunkohun ti eyin ba si nse ni ibise tabi ni inu ijo ohunkohun ti eyin ba si nse nigbati a wa laarin awon alaigbagbo tabi nigbati a wa laarin awon onigbagbo ohunkohun ti eyin ba si nse ibaje laarin ose tabi ni ojo isinmi ohunkohun ti eyin ba si nse e ma se gege bi fun ogun olorun ati ki a ma se ni oruko jesu oluwa wa eyi ni ipinu ti o ye ki o wa ninu enikokan wa igbesi aye ti ko ni iru ipinu bayi o dabi eniyan ti ko ni opolo bi abari eniyan kan ti ko ni opolo ko ma akoko ati joko akoko ati dide akoko ati jeun akoko bi ati woso bi ati rin bi a se se nkan pe bi omo luabi ko mo iru nkan be iru eni ti o n gbe igbesi aye re lai ni ipinu ki a ka ninu ese iketadinlogun yi o dabi oko oju omi ti ko ni itoko tabi o dabi moto ayokele sugbon ti ko ni atuko o dabi ile ti ko ni ipile o dabi awon akeko sugbon ti ko si oluko o dabi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo wepe igbesi aye wa bi a ba fe de ibute rere o ye ki a mo wepe igbesi aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki wepe ohunkohun ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko jesu kristi oluwa wese iketalelogun ohunkohun ti eyin ba si nse e ma fi tokantokan se gege bi fun oluwa ki se fun eniyan ninu korinti kini ori kewa korinti kini ori kewa ese ikokanlelogbon nitori naa bi eyin ba n je tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba n se ohunkohun ti eyin ba n se e ma se gbogbo won fun ogo olorun eyi ni o ye ki o je ipinu enikokan wa wepe ohun gbogbo ti a n se ni oro ni ise ni irin nibikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni arin odun ninu ijo tabi nibikibi ti a ba ti ba ara wa ogo olorun ni o ye ki o ma je ilepa wa ki se wipe ki a ma fe tàbí kí a máa gbéraga tàbí kí a máa gbé ara wa sókè bí ó bá jẹ́ wípé ohun tí a ń ṣe láti fẹ̀ a ń ṣe láti gbé ara wa sókè èyí kì í ṣe ìfẹ́ ọlọ́run irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú olúwa ṣùgbọ́n ohunkóhun tí a ń ṣe ní ibikíbi ní àkókò kákókò ní ìgbàkigbà ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a ń ṣe wọ̀nyí wọ́n wà fún ògo ọlọ́run nìkan ṣoṣo ẹ jẹ́ kí a dìde dúró kí a bá ọlọ́run sọ̀rọ̀ a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí ìpinnu wo ló ń mú ṣé o fẹ́ máa to ọ̀rọ̀ ọlọ́run jọ sínú ọkàn rẹ o fẹ́ máa kà á nígbà gbogbo o fẹ́ máa jẹ ẹ́ gẹ́gẹ́ bí ẹni jẹun o fẹ́ máa rí i wípé ọ̀rọ̀ ọlọ́run wà nínú ọkàn rẹ ó sì fún ọ ní ọgbọ́n tí ó jẹ́ kí o máa rìn kí o máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ó sì fún ọ ní ìgbàlà ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó rìn déédé ó rìn ní ìwà mímọ́ kí o bá lè ní ohun àmúyẹ kí mo lè lọ sí ọ̀run o sì rí pé ìpinnu yìí láti máa wà láti máa gbé fún ògo ọlọ́run nìkan ṣoṣo ni ó wà ní ìgbésí ayé rẹ gbàdúrà sọ fún ọlọ́run kí o bá lè fún ọ ní ọgbọ́n tí ó yẹ oore ọ̀fẹ́ tí ó yẹ kí ọ̀rọ̀ ọlọ́run kí o bá lè jẹ́ àjẹmọ́nú fún ọ kí ọ̀rọ̀ ọlọ́run kí o bá lè máa sọ ní ìgbà gbogbo sọ fún ọlọ́run bí o ti rí wípé o ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń jẹ́ afara àti máa ka ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo àti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo mú ìpinnu lónìí wípé gbogbo àwọn ìjáfara wọ̀nyí o mọ̀ kúrò ní ìgbésí ayé rẹ àti láti ìsinsìnyí lọ o rí wípé o ń rìn o ń ṣe fún ògo ọlọ́run gẹ́gẹ́ bí ìkọ́ni ọ̀rọ̀ ọlọ́run nìkan ṣoṣo
1: Kí a tó bẹ̀rẹ̀ lónìí mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí ṣé ó wà mo gbàgbọ́ wípé a fẹ́ mú nǹkan kan lọ sílé àbí kìí ṣe bẹ́ẹ̀ ní àwọn ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí kò bá yí wọn dáradára bí wọ́n ti lọ bẹ́ẹ̀ náà máa ń padà wọn kì í rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run láti ibi tí wọ́n lọ. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí Ọlọ́run fẹ́ fún ọ, ò fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ. Torí bẹ́ẹ̀, kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ. Yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun ní àyà ọjọ́ òní kí o gbé bíbélì rẹ lọ́wọ́. Iye àwa tí a ní bíbélì lọ́wọ́, mo fẹ́ kí o nà án sókè kí n rí i. Ẹ ṣé púpọ̀, a ṣe dáradára ní ti wípé a gbé bíbélì wá wá. Ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lé ó wà lọ́wọ́ rẹ, nà án sókè kí n rí i. Irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó. Ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀, wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì. Torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́, a ò mú lọ́wọ́. Bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ti Yorùbá, irú bíbélì wo ló yẹ ká gbé dání? Yorùbá. Àwọn bí a bá ti jókòó tán, a rí wípé àwọn kan dìde dúró. Àwọn wọ̀nyí ni adènà. Wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run láàrin wa. Bí wọ́n bá sọ pé kí a sún, a ní láti sún. Nílé Ọlọ́run, a kìí jà, a kìí jiyàn. A kìí sọ wípé mo ti gbé bíbélì mi síbẹ̀ láti jókòó síbẹ̀ ni. Ilé Ọlọ́run jẹ́ ibi tí ó lọ́wọ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, kí ẹ má jẹ́ kí a di àwọn tí Jésù tí a fi pàṣán ìdájọ́ tí a fi lé jáde. Bí a bá ti wá ibi tí wọ́n bá sọ wípé kí a jókòó sí, a kìí bínú sí àwọn òjíṣẹ́ Ọlọ́run pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀. A jókòó sí ibi tí wọ́n ní kí a jókòó sí. Bí a bá sì ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lọ, kò ṣàǹfààní, kò sì tọ̀nà kí a máa bá ara wa sọ̀rọ̀ tàbí kí a máa sùn. Bí o bá rí ẹni tí ó ń sùn, wà á fọwọ́ tọ irú ẹni bẹ́ẹ̀ kí ó lè ṣe etí sílẹ̀ láti gbọ́ ohun tí a ń sọ. Ṣé ó yé wa ohun tí a ń wí? Ẹ jẹ́ kí a dìjọ wá láti gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ìwọ tí ó dá ayé ṣùgbọ́n tí ẹnikẹ́ni kò dá. Ìwọ tí o wà kí ayé kí ó tó wà. Ìwọ ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Ọlọ́run Bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. A fi ògo fún orúkọ yín, a sì fi ìyìn fún orúkọ yín. Gbà ọpẹ́ àti ìyìn wá ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ní orílẹ̀-èdè àwọn ènìyàn dúdú, àwa tí a ò mọ Ọlọ́run ní ìgbà kan rí. Àwọn tí bàbá wa fi pa ìtàn fún wa wípé ẹnìkan wà tí ó ń jẹ́ Ọlọ́run Bàbá Jésù Kristì. Ṣùgbọ́n àwa tí ó ṣe ní olóríire láti jẹ́ kí a ṣe alárìnbá pàdé ìyìn rere. Bàbá gbà pé àti ìwà ní orúkọ Jésù. Nínú ìtàn, nínú ìṣẹ̀dálẹ̀ wa ni a ti gbọ́ wípé àwọn òbí wa, àwọn bàbá ńlá wa, wọ́n máa ń pa ènìyàn ṣe ẹbọ ni. Ìwé mímọ́ tí a ń pè ní Bíbélì, wọn ò rí i rí. Wọn ò sì pa nítàn fún ọ wípé olùgbàlà wà. Àti wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ni máa wẹni mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ṣùgbọ́n bí ó ṣe ti wá ni, àwa ni ó ṣe ní olóríire tí ó jẹ́ kí a jẹ́ alábàjọpín nínú ìhìnrere àti ìgbàlà tí Jésù wá pèsè rẹ̀ sílẹ̀ fún wa. Bàbá gbà pé àti ìwà ní orúkọ Jésù. Ṣùgbọ́n a mọ̀ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà ní àkókò tiwa yìí tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbé Bíbélì, wọ́n ń kà á,
2: won lo si ile isin sibe sibe esu ota wa ni olorun aye yi o fo won loju o ra won ni iye ko je ki won ki o mo otun si osi iwa ku wa kuro lowo won iwa ise kuro ni owo won sugbon sibe sibe won ke pe o won o si mo baba ambe o a o fe ki ti wa ki o ri be a o fe se ase danu a o si fe wa lasan ambe o wi pe awon igi ti o di wa leti awon ti o ra wa niye awon ti o fo wa loju ba wa yo kuro ni oruko Jesu nje je ni ti Jesu ta sile ni ore ke Calvary e ti o wi pe yi le eje mi ti ma je mu titu fun imukuro ese opolopo ambe wi pe gbogbo awon ese ti o si wa ti o le mo ni tabi ti o nsa pa mo ni igbesi aye wa e ti ko je ki oju wa ki o ri igbala olorun ba wa yo won kuro ni oruko Jesu shanu fun wa o ni igba na ni ikeyin aye nigba ti ipalarada awon eniyan mimo yo sele nigba ti o mo kan ti o fi ekeji sile nigba ti pe yo dun baba anbe o se waye ni oruko Jesu nje bi o tin kilo fun wa leoni ti o sin je ki oro re ki o ye wa shanu fun wa egbe kegbe ti ki je ki agboran yo wa kuro laarin won ni oruko Jesu awon ti won ba awon elomiran wa ti won wa nworan ti won gbo pe a lo si oluwa ti awon na nbo sugbon ti on ti anko ti ko ye won baba si won leti ni oruko Jesu shanu fo wa je ki ore ki o ye wa je ke ni kokan wa ki o le ni oruko ninu iwe iye ni oruko Jesu Kristi Oluwa wa. Amen. E je ki a joko. Loni anye iwe mimo wo ni ori eko pataki ti o se iyebiye. Eyi ni wipe elesin ni o tabi onigbagbo ni opolopo ibi ti a tin pe oruko Oluwa opolopo ibi ti a tin gbe bibeli ni iyato ti o wa laarin elesin ati onigbagbo ti ko ye dara dara be ba si nfi elesin pe onigbagbo ti a nfi onigbagbo pe elesin ede ayede yo wa nitori aimokan ti o wa ninu okan wa opolopo ni won ti le dabi eni wipe won si Oluwa sugbon ti o je wipe agabagebe ati afarase lo poju ti won o si mo wipe ko si ohunkohun ti elesin le ri gba lowo Olorun bi ko se iya idajo ati ibinu Olorun ti o gbona popo popo sugbon nitori aimokan ati ede ayede ti o wa ni opolopo ibi ti a ti ma nlo ni o sese pataki loni bi a ba ti n pe awon ori oro Olorun ki o ma se je ki ohunkohun ki o di olowo bi o ba mo bi ati kowe ki o gbegege re bi mo ba ti n pe awon ori ese wonyi ki o ma ko won sile bi o ba ti n dele ki o tun ma ye wo lati je ki o le da oloju iyato ti o wa laarin elesin ati onigbagbo lati isedale aye lati igba ti awon eniyan ti n ke pe Olorun ni o dabi eni wipe ati epo ati alikama ni won wa ninu aye lati igba ti awon eniyan ti a ti n fi oruko Olorun pe won ni awon onigbagbo tooto ati awon agabagebe elesin.

epo ti o ma nku lai je wipe ati owo agbe gbin won awon ni o ma npo ju awon ohun ti agbin ti o lere ti o ma mu eso wa awon epo ni o ma npo ju alikama lo be na ni ni ile isin gbogbo awon ti won ma nwa ṣùgbọ́n tí kìí ṣe láti jẹ́ onígbàgbọ́ tòótọ́ àwọn ẹlẹ́sìn àwọn tí wọ́n máa ń gbé bíbélì àwọn tí wọ́n ń pe orúkọ ọlọ́run mọ́ ara wọn ṣùgbọ́n tí ọlọ́run ò mọ̀ wọ́n ní ènìyàn tí rẹ̀ àwọn ni wọ́n pọ̀ jù àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Ó sì ṣeé ṣe a ò ní fẹ́ kù láàrin wa ní àṣálẹ́ yìí tí a jókòó ti a ro wipe onigbagbo tooto ni wa ṣugbọn ti o je wipe bi ojo ikeyin ba de ba o lai ni yi pada si iru ipo ti o wa nisisin yi eka abamo olorun ma je ki a fi hanu nitori pe ni ojo ni ti o nbo wa ojo idajo ọjọ́ tí oníkálukú yóò rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti rí ẹkún àti òṣè àti àbámọ̀ yóò pọ̀ lé ọjọ́ náà. Mo sì gbàgbọ́ wípé ìwọ tí ó wà níhìn lónìí nítorí pé o fẹ́ tan ara rẹ jẹ òun ló ṣe wá àbí bẹ́ẹ̀ kọ́. Nítorí bẹ́ẹ̀ ó ṣe pàtàkì bí ọlọ́run bá fi ọ́ hàn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kò ní ṣe àǹfààní láti bá ọlọ́run jiyàn. Ẹni tí ó bá bá ẹlẹ́dàá rẹ̀ jiyàn ìparun òjijì ni ó dé bá irú ẹni bẹ́ẹ̀. Bí ọlọ́run bá fi ẹ̀sùn sùn ọ́ wípé o jẹ́ ẹlẹ́sìn aláfaraṣe ẹni tí kò mọ ọlọ́run ẹni tó rò wípé òun lọ sí ìjọba ọ̀run nígbà tí ó wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀ bí ọlọ́run bá ti ń fi ọ́ hàn bí o bá lè ṣe bíi dáfírì tí o wípé ní tòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni mí àti ẹlẹ́sìn lásán ó dájú wípé ìdájọ́ yóò kúrò àánú yóò sì tẹ̀lé e. Ní ìwé wòlíì Isaiah ni ó ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí tí ó sì ń jẹ́ kí a mọ̀ àpèjúwe àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Ìwé wòlíì Isaiah orí ìkejì dín ní ọgọ́ta 58:58 láti ẹsẹ̀ ìkíní ké rárá má ṣe dá sí gbé ohùn rẹ sókè bí ìpè kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. O àti ń béèrè nínú ọkàn rẹ bóyá o ti ka ìwé tí a ń kà yìí orí ẹsẹ̀ yìí bóyá o ti kà á rí kíni ṣe tí ọlọ́run láti máa sọ fún òjíṣẹ́ rẹ̀ oníwàásù tí a ń pè ní wòlíì Isaiah wípé ké rárá kíni ṣe tí ò wípé sọ ní ohùn jẹ́jẹ́ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún àwọn ènìyàn mi nítorí wípé bí o bá ń bá agbọ́mágbà alágídí ọkàn ẹni tí ó ń fi ara rẹ̀ pẹ ẹni tí kò jẹ́ bí o bá ń bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ní láti gbé ohùn rẹ sókè bí o bá ti ń pe ènìyàn ní ìgbàkúùgbà tí o ti ń sọ wípé lágbájá tí ò ní dáhùn bí o bá ń ba irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ní láti ké rárá. Èyí jẹ́ wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ agbọ́mágbà aṣetinú ẹni olórí kunkun nítorí wípé kìí ṣe àkọ́kọ́ tí Ọlọ́run yóò ké sí wọn tí ó sì bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí agídí ọkàn wọn nítorí pé wọ́n fi mímọ̀ ṣe àìmọ̀ nítorí wípé wọ́n ń lọ ní ọ̀nà àìgbọ́ràn
Ọlọ́run láti sọ fún oníwàásù yìí wípé kí ó ké.

iwọ náà sì mọ̀ ní àwọn ibi tí a ti ń jọ́sìn wípé bí wọ́n bá fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wọn kì í ké rárá wọn kì í kígbe sókè wọn a sọ ní ohùn jẹ́jẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn yorùbá sì máa sọ fún wa wípé a kì í fi bọ̀rọ̀ gba ọmọ lọ́wọ́ èkùrọ́ ṣé a ti gbọ́ bẹ́ẹ̀ rí ẹni tí ó ti jinlẹ̀ nínú ẹ̀ṣẹ̀ kì í ṣe pé a máa fọwọ́ ra ní orí a máa fọwọ́ kọlé ọrùn a máa rẹ́rìn pẹ̀lú rẹ̀ wípé ẹ̀ṣẹ̀ ò dáa kò dáa kó ṣe bẹ́ẹ̀ bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ọlọ́run wà bó bá sọ bẹ́ẹ̀ kò ní gbọ́ ké rárá má ṣe dá sí kí ni ìtumọ̀ wípé má ṣe dá sí ó ń sọ fún wa wípé láti orí dé ilẹ̀ láti ọba títí dé àwọn ìjòyè títí dé àwọn ọlọ́gbọ́n títí dé àwọn mẹ̀kúnù tí ó wà ní orílẹ̀-èdè náà ni wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó sì ń sọ fún wa lónìí wípé àti àgbà àti ewé àti ọkùnrin àti obìnrin kò sí ẹnìkan tí a lè rí dá sí kò sí ẹni tí a lè rí yọ sílẹ̀ ó ní ké rárá má sì ṣe dá sí o gbé ohùn rẹ sókè bí ìpè kí ó sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n kò sọ wípé kí a fi ìrékọjá ènìyàn mi hàn àwọn ẹlòmíràn ó ní ẹni tí ó ń dẹ́ṣẹ̀ ẹni tí ó wà ní ìwà tí ó lòdì sí ti ọlọ́run àwọn ni kí a fi ìrékọjá wọ̀nyí hàn wọ ẹsẹ̀ ìkejì kí o wo ìwà àwọn tí a ń pè ní ẹlẹ́sìn bí wọ́n ti dẹ́ṣẹ̀ tóní bí wọ́n ti jẹ́ agbọ́mágbà tóní bí wọ́n sì ti jẹ́ aṣetínú ẹni tóní bẹ́ẹ̀ ni wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkejì ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọn ò yé lọ sílé ìsìn wọn ò yé ka bíbélì wọn ò yé lọ láti gba omi àdúrà wọn ò yé ka sáàmù wọn ò sì yé lọ sí ilé ìsìn ní ọjọ́jọ́ ìsinmi ó ń sọ fún wa wípé ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè ti ń ṣe òdodo tí kò sì fi ìlànà ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń béèrè ìlànà òdodo wọn nì lọ́wọ́ mi wọ́n á sì máa ṣe inú dídùn àti súnmọ́ ọlọ́run a ń sọ fún wa ìwà ẹlẹ́sìn ẹlẹ́sìn jẹ́ ẹni tí bí o bá dé ilé rẹ̀ ó ṣe é ṣe kí ojú bíbélì kan ni o máa rí ní orí tábìlì bí o bá dé ilé rẹ̀ kí ó tó jẹun a sọ wípé ẹ jẹ́ kí a gbàdúrà bí o bá sì dé ilé rẹ̀ tí ó ń bèrè wípé ohun tí o fẹ́ dáwọ́lé ni báwo ló ṣe lè ṣeé ṣe a ni mo gbẹ́kẹ̀lé olúwa ni olúwa yóò pèsè ó ṣe é ṣe kí ó tilẹ̀ kọ́ ilé rẹ̀ kí ó sọ wípé Jehovah Jireh olúwa ló pèsè tàbí kí ó ra mọ́tò kí ó kọ sẹ́yìn rẹ̀ olúwa lé olùṣọ́ àgùntàn mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọtí òye rùn lẹ́nu ẹ o ẹlẹ́sìn ó ṣe é ṣe kó ti fá ìyàwó ó ṣe é ṣe kó má tilẹ̀ tí ìsan owó orí ìyàwó ni ṣùgbọ́n kí wọ́n ti bí ọmọ méjì àbí mẹ́ta kí ó wá di lẹ́yìn ọmọ méjì àbí mẹ́ta kí wọ́n tún gba ilé ìsìn lọ kí wọ́n sọ fún àlùfáà wípé a fẹ́ ṣe ìgbéyàwó àwọn náà tún lọ sí iwájú pẹpẹ wọ́n tún wọṣọ àwọn tún pín àwọn ìwé pélébé pélébé wípé à ń ṣe ti ìgbéyàwó o wọ́n tún pẹran wọ́n fi ilé pọn wọ́n fi ọ̀nà pọn àwọn ọmọ sì wálẹ̀ rẹ́bẹ́rẹ́bẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó àwọn ẹlẹ́sìn bó bá ti rí wọn ò ṣòro mọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ó ṣe é ṣe kí wọ́n máa lo àwọn ẹ̀gbà ọwọ́ ti ọrùn ti òrùka etí òrùka gbogbo wọn a kó kọ́ra ṣùgbọ́n bí wọ́n bá ti ń bọ̀ ní ilé ìsìn wọn a ṣe àpamọ́ ọmọ àpamọ́ wọn a kó sínú ẹ̀ torí pé wọ́n fẹ́ gúrégéjé níwájú olúwa bí wọ́n bá tún ti ń jáde bí wọ́n bá ti ń tún fẹ́ wọ ọkọ̀ èrò wọn a tún ṣe àpamọ́wọ́ wọn a tún kó sétí wọn a tún kó sọ́rùn àwọn ẹlẹ́sìn là ń pè bẹ́ẹ̀
o so fun wa wipe sugbon bi iwa won ti buru to ni wipe lojojumo ni won wa mi ese iketa o tun so fun wa wipe won je eni tin gbadura awon ni bo ba di oru bi alakala bade ti won laagun wa lati ojo orun wa gbo jesu gba mi jesu gba mi jesu gba mi dariji mi dariji mi dariji mi ese to dasun lale ana ojule ologbo tabi ekute tabi adiye won oye le loju orun bo ba si tin jibe lo nwa samu ti oka be lo gbadura si omi ninu igo ti o mu omi ti o so pe aje kuro leyin mi ah aje e ba ti kuro leyin e ti pe ese ti o kuro lowo eni tori awon tese ba wa lowo e awon ti iwa kiwa irin kirin to ba wa lowo won awon la je le kakiri sugbon bo se ti awon nigbagbo to to ni awon ti won ti bo lowo ese awon ti a fi eje Jesu Kristi ra pada awon ti a koruko won sinu iwe eye le orun ba je nri won nsa ni bo so nri won o nsa ni esu papa bo ba wa pelu idanwo tabi idewo re bo ba tin so wipe akọ ninu oro olorun wipe mo je asegun be le su salo sugbon bo wa di wipe o lele mu latoju orun ansin o ninu omi ansin o ninu ninu sare tabi ansin o kakiri o si nji o laagun o so pe pada lemi satani pada lemi satani igbala lo ye ko wa sugbon awon eyan won yi won gbadura won gba awe ododun o sese ki won ka ogoji ojo ko pe pata pata kan so pe ah mi o yo kan kuro nu eri o si sese lasiko awe ni ko je memo ko je moti ko je mo siga awon alarede ti won wa nita awon ti won rent ile fun nita awon a wa nbe ni gbogbo ogoji ojo ni won ma gba awe won ma se isera eni bi ogoji ojo ba ti koja o pari o tun pada sinu ebi e sinu oti e o di ko ma sun gota sugbon bo wa dojo Sunday o an lati ri ninu lesin o si sese ko ti e ma sise papa ninu lesin awon wonyi ni bibeli nje ko ye wa wipe elesin lasan ni won bi ku ba pa oju won de niru ipo be o daju wipe orun apadi ni ni ese keta ni o so pe sugbon ese keta nitori kini awa se ngba awe ti iwo ko si ri iru awon eyan be won agbadura lasan won awa se ko bibeli lasan won agba awe lasan iwo na lo bere lowo won o sa mo won on wa leti okun bi won tin gbadura toni ti won sin gba awe toni aje oju won le awon ni won gbo ton so pe eye nke bo se ta won ton ni igbala ni awon ti a ti dari gbogbo ese won ji patapata be ye ke o kan ke danu ni sugbon bo je ten ti o ti ni igbala eni ti o ti dari ese eji bo logbo rin loru bo ba ri oju ologbo ah ani won de o koni lesun bo gbo ti ese awon kan ti won rin nita koni lesun ibi kibi to wa ko si bibedi to sun le lori ko si bo se le niye lori to o sese ko je pe se ni won mu bedi ni se ni won gbe wa lati oke okun sugbon sibe koni le rorun sun bo ko le sile awon osu ati aje won ni je gbe nu e o le ko le sile ki awon eniyan ki won wa ninu re sugbon ki ohun ko tun lo wa iyara kan nita ko ma dagbe iru awon eyan be awon na o to be lati lo le lati ko ere ko lo sile won o to be nitori bi awon eyan nu aye bi won ba ri won ki won fo ba won nitori kini nitori pe won mo oju olorun won mo bi ati sin olorun won je elesin lasan sugbon won ki se onigbagbo bi won ba si gba awe
olorun ki ri o ni o se so wi pe nitori kini awa se ngba awe ti iwo ko si ri nitori kini awa je okan wa ni iya ti iwo ko si mo kiyesi le ojo awe yin eyin se afe esin fi agbara mu ni se gbogbo ise yin kini bibeli npe ni wipe eyin se afe Isaiah ori keta mo nka lati ese ikerin dini ogun eyi je ohun ti o ba orile ede wa je o wa laarin awon ti won lo si ile isin o si wa laarin awon ti won ko ti e gbo kankan rara o wa laarin awon omowe o si wa laarin awon puruntu ti won o mo kankan afe o ba igbesi aye won je patapata won se nawo won fowo sofo lati ese kerin dini ogun ni Aisa ori keta pelu Oluwa wi pe mo fe ki o fiyesi dara dara ko so wi pe oni waasu wi pe awon elomiran bi aba bi won ti aba so wi pe ah se bi o gbo wi pe ana re nye eyin oku pada o se lo ah ani shoshi wa ni awon elesin niyan ko mo wi pe Oluwa wi pe a so pe shoshi wa ni bi ore bade to so pe ah mo de o wa fi oti se mi lalejo ah ani shoshi wa gba fun wa be awon ele bo ba se mo awon elesin niyan awon ti ki se onigbagbo awon ti won o ni idani loju ohun ti won gba won so wi pe ah bo ba so pe iyawo e o si bimo o si dake be bo ba dake tara ya ba dake o lo wa keji ko mu yawo keji latabule e boya o sese ko le bimo ah ani shoshi wo je gba mi ma se be won le mi jade abi ka so fun won pe obirin sa ni iyawo e nfi omo bi ekini ikeji iketa obirin bo ba bi okunrin o ni reni ta se arole e o ni reni ta duro sile to ba ku o se fe keji bi won ba gba fun yin ni church yi o se fe sita ani won mo ba se ma won elesin niyan won o ni dani loju kini oro olorun wi won o mo wi pe Oluwa wi pe bodi asiko kesimesi ninu elesi won abi asiko isa ajinde ta ba so pe ah o si wa be ni wi pe o nsofo o si mura gege be ni pe okunrin ni yo o mo bo tin se ni ba ona tin se won ko seti ni won si ma n ko sorun yadile gbogbo asi fi paju asi dabi egun nita obirin a wo aso to pon kanle latoke bo ba tiri to ti yo lokere wa ni awon na nbo yen awon elesin niyan sugbon won o si mo wi pe oro olorun ko fun won be won o mo tun mo wi pe Oluwa wi pe bi won o ba se won so pe ah a sese ri eko bibeli kan o won so fun won be wi pe ka ma jale o ah o me nti o fe ko jale ni won ne agbodo gba ri ba o pe owo eyin o buru o se won wi ni iwo ori ka ninu iwe oro olorun o ni pelu ta lo wi pe Oluwa wi pe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga o je mo e ti an pe ni afe irin to rin lese bo se yan ti o n fi ifekufe rin lati pe awon okunrin lati ba o se ifekufe oju olorun ri o abajo to gbadura tolorun o gbo abajo to gba awe titi sugbon ti wahala re ti o fi o sile o ni ati pelu oju ifekufe ewo la n pe loju ifekufe bo ba roju wa mo tiro ati eyi ti won fi n kun ete waasiri ton ma soju regberegbe beni to fe se agbere oju ifekufe niyen awon na n je ki awon pastor oluso agutan awon na n je kan dese
bo ba gbo pe ah pastor o tun ti bi mo kan o ti a mo nipa e o awon loju agbere na fa won si kun lesin kaakiri o si so fun a wi pe won rin pelu orun giga ati oju ife ku fe ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won roworo won fi saworo si ese awon mo esu la nfi si lese awon ti awon ti yoruba ba mo wi pe won tin wa won tin wa won tin wa ti ti won si mona olodun ton so pe iwo omo yi ma lo mo won wa ko nkan si won lese eyi ti won ko si awon abiku lese ni won na tun ko sese to ko sowo to ko se ti to yan esu lo ko nkan si oleti esu lo si ko si olowo be esu ba si tin ri o nigboro o ti mo pe ikan nu won niyan awon eniyan re kosi ye fi la kure gbe da iru awon eniyan be lola aisan ju won sile lugurungun ko ju won sile ori yiyi nko bo ba lo sile ogba tan tin wo awon tori won yi wari won be won o si mo o ma se o ki enikan ki o le so fun won pe ohun ti o sun won debe ni iru iwa ti won hu eyi ni olorun ko fi gbo ti won ṣugbọn bi o ṣe awa ti olorun si leti to si je ki oju wa ki o la mo gbagbo wi pe bi a ba jade a ma kilo fun won o so ni ese keta dini ogun wi pe nitori na oluwa yo fi epa lu atari awon omobirin si oni o ya mi lenu bo ba ri awon obirin to n pari Oluwa lo lu won ni atari idajo olorun ni Oluwa yo fi epa lu atari awon omobirin si oni won si kun igboro gbogbo irun ti lo tan patapata eyi ti run e o lo ina o kuro nbe opolopo itiju ni aso nbo mora eyi ti won ba si bo itiju won mora won tun ko aso oniho won tun wo gbogbo nkan táwọn òyìnbó ṣe ó ti jẹ wọn ní ara tán pátápátá a ò tí ì gbé wọn sí wọn ń para wọn wọn kú láàyè olúwa yóò sì fi ìhòhò wọn hàn wí fún mi jẹ wọn kì í rìn ní ìhòhò nísinsìnyí wọn rìn ní ìhòhò obìnrin onílé ọlọ́nà ó lè ní mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àtún mú ìró ẹ̀ àṣẹ sí méjì wa ma ri ihoho enta won ni tiju mo bo ba ri won lejo bo ri won nibi ti won tin wo cinema kakiri bo ri won legbe titi iwo na we fun bi o ba je wi pe opolo won pe nkan papa o tun tin sele nbe a fi moto si egbe titi onile olona a ma jo ni gboro bo ba je ni to wa moto wa ni ejo ega fa eje ka koja eni to n si esu oju won ki riran olorun si so fun wa wi pe awon elesin ni won se be ko si mo se le se be to ni ojo saturday bo ba ti jo di ojo sunday won tun gbe bibeli kurukere won lo si lesin nkan ton sin ka oye won bo ba si jade to so pe kini won so ni lesin a lo nkan lo na ni ohun gbo kina so ni ẹsẹ ìkejì ní lógúnlé ọjọ náà olúwa yóò mú ogo ṣàwòrò wọn kúrò àti ọṣọ wọn àti ìwérí wọn bí òṣùpá mo bá lọ sí ilé ìsìn ní ìgbà mìíràn gèlè tí ẹlòmíà wé òní ní oníwọ́sù wàá ṣẹ̀ máa garùn lẹ́yìn obìnrin aláfẹ́ayé kí ló sì kó sínú ẹ̀ pépà ló kó sínú ẹ̀ ṣé ìwà ọlọgbọ́n nìyẹn àbí òmùgọ̀ ká tún wọṣọ ká wégèlè ká má jẹ́ kárí oníwàásù ká má jẹ́ kí á gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹlòmíì wàá jókòó sẹ́gbẹ́ òórùn ní pátápátá látòkè délẹ̀ àti ẹ̀wọ̀n àti júfù àti ìbòjú àti akẹ́tẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí ṣe orin nínú bíbélì tiẹ
abi bibeli temi yato tori awon elomi won so pe ah ngba to de tin lo si eko bibeli ah won ma ti fi ofin de e kale won o ka bibeli awon ti won ki se onigbagbo ko ye won ona olorun o ye won ona awa omo olorun paapa ko ye won aboye won rara oruka ati oso imu iparo aso wiwo ati aso ileke ati ibo iborun ati apo ati awojiji ati aso ogbo daradara ati ibori ati iboju yo si se pe orun buburu yo dipo orun didun ti won ba ti jo irun ti ti won ti fi nkan wora ti awon de arugbo kale ko ti pe ogbon odun ati de arugbo bo ba woju e wa nkan lo nbe idajo olorun niyan awon elesin ni an so yi sugbon sibe won aka bibeli won agbadura won agbawe abajo to olorun o gbo olorun ki gbo ti agabagebe yo si se pe orun buburu yo wa dipo orun didun akisa yo si dipo amure o ye ke awo won daradara awon ton wa ninu aye o si sese ki wo na papa ko ti sonu sinu aye bo ba wo awon omokunrin mi won adaso eti aso won won tun ja welewele won fe wo akisa laye atijo bi aso eyan ba ya die ni eti aya gbe lo si odo awon ti won ranso pe e ba mi ran ko fe wo akisa sugbon nisisin yi funra awon won tun te blade abe won tun te bo won tun ja eti e welewele bo ba ri ni apa won tun ja welewele ah ki lo de gboro awon elesin ni won ti kode bi won na ba gba lowo won o di ara won o di ko gbadura ko olorun ma gbo o di ko gbawe ko olorun so pe won ri o di ko wo wahala ko olorun so pe ko ma nikan daran kan e yo si se pe orun buburu yo dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa yo si dipo irun didi daradara awon obinrin l'Olorun soro e nihi tori awon obinrin lo ma ndiri abi be ko oni ori pipa ni yo si dipo irun didi iwo lo wo awon elesin gbogbo nkan ti an ka nihi ni o je ipin won sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa won ti jo ara won si ti jo irun eyi ti je ki o di mo fun a wi pe awon won yi won je elesin lasan oni olorun o se gbo ti won je ki tun wo si ni ibi ti an ka tele Isaiah ori ikeji din ni ogota ese ikerin kiyesi eyin gba awe fun ija ati agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gbawe bi ti ojo yi ke le gbo ohun yi le oke eyi so fun apo lati ronuko ada bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronuko ada ti o so fun olorun wi pe o mo wi pe o je elesin tele sugbon nisisin yi o n fe je onigbagbo toto yo fi ojo anu re wo mo fe ki o wo awon oba ori iketadinogun 17 awon oba keji ori iketadinogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo fe ki awon nkan wonyi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo olorun ti o nkilo fun wa ti o nso fun wa wi pe ke a koja jije elesin ke a je onigbagbo toto awon oba keji
ori iketadinlogun mo nka lati ese ikeji le ni ogbon. Won beru Oluwa pelu, won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan lasan tin rubo fun won ni ile ibi giga won ni wo ese keta le ni ogbon. Won beru Oluwa, won si si orisa. Won beru Oluwa bi ara ba san ni oju orun wa so pe Olorun mi o. Bon bari eja ba moto won agbari won ni Jesu. Won beru Oluwa sugbon orisa kuro nile won. Iwo to fi orisa sile nle to wa debi to ngbe wa lenujo to nso pe e gbadura fun mi. Orisa oni je kadura tan gba fun oko ni je ko gba ere ibeji ni tabi e to ntapo si ninu ile e pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe mo ni wahala ni orisa to wa nle loko wahala ba o so mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si gbe bibeli o si so pe o beru Oluwa won kan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru Oluwa won si si orisa won si orisa won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won beru Oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o. Nje ohun to si se wa laanu ni wi pe awa ti a ma n kaakiri gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun looto lo n gba awe se won na ri paso e npon imototo ye eni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi tobirin se olorun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon yi lati lo nba leti okun e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi ama wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri to po ti o ti e moruko won tan a si lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe lati ojo ta won alagba won ti n gbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo funra ara re bo ba ko ese sile sugbon to so pe o beru Oluwa to so pe lati igba ti won ti n se eko bibeli ni ojo isegun mi o paje ri ooto lo paje o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni je sugbon sibe sibe to si nwa bon pe ro ijoba olorun wa so pe mi na wa nbe o je ronu po ada nitori idajo nbo wa je ki nson to sele ti awon ra bi fun o eyi a si je ikilo fun o wo ese ke dogbon o si se le atete kogbe ibe won ko beru Oluwa nitori na ni Oluwa se ran awon kini usarin won ti won se pa ninu won awon ti won dese ni ikoko awon ti won farapamo sugbon ti won dese nitori eyi ni won so fun wa ni ese ikesan awon omo Israeli si se ohun ikoko ti ko to si Oluwa Olorun won won si ko ibi giga fun ara won ni gbogbo ilu won lati ile iso ti awon oluso titi de ilu olodi ese ke dogbon wa so fun a wi pe nitori ese ikoko ti won da oni olorun se ran kini usarin won ti o si npa won se iwo na se on da ese ikoko bi o ba n da ese ikoko idajo nbo o sugbon bi o ba je ronupo ada ti o so fun olorun wipe saanu fun mi nitori elese ni mi mo gba ere olorun je wipe bi o ba ronupo ada jinle ti o ronupo ada tokan
yóò daríjì ọ́. Wo ìwé wòlíì Isaiah orí ìkíní. Ìwé wòlíì Isaiah orí ìkíní láti ẹsẹ ìkọkànlá. Olúwa ní kíni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ. Àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ. Àwọn ẹlòmíràn àtilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkóríta mẹ́ta. Èṣù ni wọ́n ń sìn o, wọn ò sin Olúwa. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà Ọlọ́run dà. Èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn. Bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀, Ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe Olúwa. Ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi. Ta ló bèrè ilé ọwọ́ yín láti tẹ àgbàlá mi? Nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́, wọn ò jẹ́ ọmọ Ọlọ́run. Wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èyí ni Ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀. Èwo ni ọ̀rẹ́ asán? Ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni. Ẹni tó lọ ṣe fàyàwọ́, ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì, ẹni tó ń jalè, ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá, owó ìpànìyàn, owó ọtí, owó ìpànìyàn, ó wá mú ìdámẹ́wàá nú ẹ̀. Ó ní mo wá fún Olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn á jó wá síwájú pẹpẹ. Ni wọn á sọ wípé Olúwa bùkún mi, mo sì wá fi oore Ọlọ́run hàn. Oore Ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n á sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa. A ní mo wá mo oore Olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn. Dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú Olúwa. Ọrẹ asán ni, tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì. Àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kó lè tẹ́lẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù, tí àwọn pàápàá jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré lóní ilé ìsìn. Àwọn ni igi lẹ́yìn ọgbà. Àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀. Ẹ má mú ọrẹ asán wa mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbàlà, ìgbà tí mo sì jẹ́ ẹlẹ́sìn. A wọ aṣọ funfun, inú wa dúdú ju kínì lọ. Ìwà ìkà, ìbínú, ìjà, àránkan, ṣíṣónú, agídí, ọ̀tẹ̀ kò kúrò nínú wa. Bí a bá ti wọṣọ funfun, a gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú. Inú tá a sì wọṣọ funfun sí pàápàá ó dúdú ju nǹkan míì lọ. Àwa ni ayé ìgbani, a fìyàn sínú. Bó ṣẹ̀ wá, ọdún márùn-ún, ọdún méje, ọdún mẹ́wàá, ó wà nú wa síbẹ̀.
mo je kan ninu awon to lulu fun won nigba na alakala okuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won po soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olohun ki yi yan mole a ko tun lo sile esin kemi olohun ko tun do ti aso e ko to de kan ni mo lo tin bo oloja ni abe o lo lo se ah ko ni emi olorun ni emi olorun ko yi ni awa ti wa nbe tele bi nba tin lulu atawon ti won se agbere ti won se panshaga atun ati awon ti won ko bi ni jo be ni emi nba le won ni won fi oriru bench ninu lesin mo ri ni o ki se ti won pa ni tan fun mi mo joko saarin won ni ajo n gba awe ni ajo n ka saamu ago mejila ago mesan loru lajo la n gbadura a lo n se iso oru paapa a je wo bata bi so ba gun elese bo ba ku lo sorun apadi wo ese keta la n so fun pe turari je so irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to n gbadura tolorun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to n gbadura tolorun so pe ta lo n yo mi lenu yen omo onina kuna woni e ti o pada wale to n gbadura to ranse latokere sile wipe oun fe alaafia oun fe ilera oun fe iwosan ye yo mi lenu bi olorun ba ka adura e si yo lenu o pari fun e sugbon bo ba le ronu po ada bo ba so fun olorun wipe saanu fun mi emi o to se elese olorun a saanu fun o nitori alaanu ni olorun bo ba jo ara re loju ni ipo elesin ti o wa ti o so fun olorun wipe o gbagbo pe jesu ku lati ku ese re lo bi o ba si ti ku ese lo be ni o nju ese sile patapata to je ko sumo sakani re mo ni ese kerinla o so wipe osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyo lenu fun mi o sun mi lati gba won ni igba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto ni igba ti eyin ba gba adura pupo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma laagun o ni bo ti e gbadura to laagun to da omi loju bo ba ju ese sile o so wipe emi ki o gbo owo yin kun fun eje sugbon olorun wa fi wa sile be sori olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan olorun lo n pe wa wipe ma duro sibe sa sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wipe mo wa ni egbe awon ti won ma n wo aso funfun tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto isin la n pe be awon ti o mo wipe bi o ba la ala bayi ko wa si wojo ko so pe mo la la o bayi lori o kan ma tun ala fun wa kan so fun wa pe ala eyen agba samu bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri oso ati aje aye so pe awon aje won sa adura wa je a ma n so pe a o te ori oso mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan woli wa papa aisan ojule toro ba kobo lowo e ki woli eni to je tolorun ko tun ma toro je bo ba n sise fun olorun a toju e a o se di ologbon ka so funra wipe eyi ta se ninu esin o to a fe sin oluwa le emi ati ni otito sugbon mo je so fun o nsin oju odun bi 18 seyin leni kan so fun mi
lo so pe ko sona nbi to wa yi ko kokko ye mi mo ro wi pe o nfi mi se eleya ni oni arakunrin wa ti o ndari awon akorin wa nisisin yi lo pe o ni ki wa gbo yin rere mo e ta wa na ni yi kan na ni irere na ni agbara papa wa lowo wa baba tin gbadura tan gba awe tan fo soke tan lulu be ni emi ba le wa asin la la ngba na mo ni awon iwe ti mo nko ala sini bi n ba ti ji laro mi o je ki e kin to ko ala mi ile tori mo le lo gbagbe mi o je ki eni keni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo yin rere bo ti le je wi pe ori mi kokoko mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ba ngba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma nkan mi ni sugbon inu yi foju yi ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma nigba la ni to tin bo lowo ese awa omo kan bo lowo ese pe ke eyan bo lowo ta la wan ro sugbon olorun to je alaanu to sin ni suru to be ge lo fi pe yin fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo kokko gbo ko ye mi mo so pe awon ele o mamadura agba atori pe mo ba ngbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yin se alako be lawon ele yin ni emi o farahan bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo okuro lowo won lemi na wa danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on to gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni o be si ni gbadura yato si tele tele la tele tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa ni lesin mo soro bo n waasu ma ti ma sori bayi tori kina ati ma tami npa ko ma ti ma so pe we emi nde niyan asin lati jura le fun emi sugbon ojo yi adura ti mo gba njo na yato mo so fun olorun wi pe osu mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi awon ese to wu mi da tele tele awon ti mo ti ma n baja ti mi o kin ki nkan na wa na okan mi lati ma ki won lati dariji won mo abe si ni ko orin ere orin aye atijo pe baba fosoke a wo ri esu mole wom wom mo ju gbo ele mo yi pada patapata woli ba wa mi wale o ba so pe ohun ori mi mo mo lo le ri mi mo yi kuro ni waju oju mi da wo duro lati se gbogboro ko lati se rere wa idajo no awon eni ti ani lara lowo se idajo alai ni baba iyen so pe se eto fun won gba ejo opo wi oluwa wi pe wa nisisin yi olako o ma fi ojo igbala re dola wa nisisin yi ke si je ke aso asoye po bi ese yin ba ri bi ododo won o fun ju won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe ti e se gboran eyin o je ire ile na e dide ke je ke agbadura bo ba fe duro nipo elesin awon ti ko mo oluwa and awon ti won tesiwaju ninu ese sibe oku sowo e o
ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá. Tòde onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀.

Oluwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti fẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ikọ̀ LSC. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronúpó padà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí ààtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Tí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu ò sí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọn ni wọ́n lè pè ní léèsì, àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n ń sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wá Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warùn òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. Afẹ́ jẹ́ tirẹ̀. A bẹ̀ ọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run jẹ́ kí ó fahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gege bi omo aye gege bi eni okunkun awon ton fi won tele tele gege bi elesin laso laso baba pelu iwe nu mo je jesu ba wa we kuro awon ibare aye ti se isota olorun a fi aye ti se eniyan die ni orun apadi baba nitori anu re nitori suru re nitori iya ti jesu christ je ni ogba getsemani ati nitori iku re ni orige agbelebu nitori eje ti o ta sile deriji won ni oruko jesu gbogbo ita kokora lati nu aye lati owo esu akisa ta fin saso oruka itini towo ni ti orun owo ni baba gbogbo awon ohun oso aye ti o so wa di eni rira loju re eto fin ko wa sile eti adura wa tele tele ti o fin je iyo lenu si o nje baba bi awon omo re bi won tin ko won danu ti won ye ogbo ile won wo gbogbo iwa ese aworan ese ati ohun ti o je ki won ki o je ti esu tele tele bi won tin ko won sonu baba je ki ayo lati oke orun wa ye ki o wo inu won ni oruko jesu nje ambe o agbara lati ma lo lati ma dese mo fifo olukuluku ni oruko jesu nje ambe o awon ti o nfi agbere se sese tele awon ti won ise lowo gege bi obirin ti won tun ka kiri ti won di atoroje ti awon okunrin ki mole ti won fi lakalaka ti won se bi o se won awon ti won je irin ise lowo esu ati won awon ti won ko okunrin lese nipa ewo won nipa irin won nipa eje won nipa ewoso won nipa isoro won baba ma je ki won ki o se gbe be ironu po ada lati orun wa okan to ronu to yi pada okan to nke pe oluwa okan to nko ese sile fita olukuluko lore ni oruko jesu ese ti a tin sogo ninu re tele tele iwa isin ti elesin ti a sogo ninu re tele tele ti ilu ni ti jo ni ti omi amu omi amuse nkan mi ni baba aso ti a n wo sorun nkan ta pe laso adura ti abela ti turari eti ati fi sina eti a fi jina sile eti a fi ko ona esin to to sile baba dariji ni oruko jesu awon ti won tin se be tele ti won tin ko sile nisisiyi nje ambe olorun emi ti ki pada sinu ebi emi ti ki pada sinu eti akosile fi fun won ni oruko jesu ki awon ti o wa nitosi wa ki won mo pe ni tooto ati ba jesu pade inu oro ta nso lenu ninu iwa ta nhu ninu ba se ngbe ninu ile bi a se ba oko lo bi a se ba iyawo soro bi a se wa ni bi ise ki awon eniyan ki o le ri ogo ati ewa jesu lara wa nje abe o nigba ki igba ti aye yo wa sopin nigba ki igba ti o so pe ki a siwo ise ti a se ninu aye ma je ki a pofo ati nwa ati nlo an ka bibeli an korin an gbadura baba ambe o yọwọ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásánlásán má jẹ́ kí ẹ pòfo ìsìn ìgbàgbọ́ tí a sìn má jẹ́ kí ó di ìbọ̀rù ṣàmọ́ wa lọ́wọ́ bíbélì tó fún wa ìwé ayérayé ìwé tí ó ń fi ọ̀nà ìjọba ọlọ́run hàn

0: ọwà ní ẹ̀kọ́ ìhìnrere bí a ti wá lónìí adúpẹ́ wípé ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa nínú Epístélì ti Paul Apostoli sí àwọn ará Kolose. Ní ọ̀sẹ̀ tí ó kọjá a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní orí kẹta. Atika ati ti kọ ẹ̀kọ́ lórí ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Lónìí a ń wo ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje. Jẹ́ kí n kà á sí ọ létí bí ìwọ náà bí o ti ń fojú ba lọ nínú Bíbélì rẹ. Kolose orí kẹta láti ẹsẹ̀ ìkarùn-ún dé ẹsẹ̀ ìkeje. Nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run: àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje tí a ti jọ kà yìí ni a fẹ́ kí ẹ̀kọ́ wa kí ó dúró lé lórí lónìí. Bí a ti sọ ní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run. Èyí ni a fi pé àkórí ẹ̀kọ́ yìí ní ikú ẹ̀dá àtijọ́ ni. Ẹ̀dá àtijọ́ ni, ikú ẹ̀dá àtijọ́ ni. Kí àwọn ẹsẹ̀ wọ̀nyí kí ó lè yé wa, ẹ jẹ́ kí a tún ran ara wa létí ohun tí a ti kọ́ nínú ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Ó ní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Níhìn ni Paul Apostoli nípa ìmísí ẹ̀mí Ọlọ́run ni ó ti rán wa létí. Ó ní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé bí a bá wo èdè tí a lò ní Gíríkì ni tí a fi kọ Bíbélì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ń sọ wípé nígbà tí a mọ̀ wípé a ti jí yín dìde pẹ̀lú Kristi, èyí jẹ́ wípé a ti darapọ̀ pẹ̀lú Kristi, a ti faramọ́ Kristi nínú ìjìyà rẹ̀, nínú ìkànmọ́ àgbélébu rẹ̀, àti nínú ikú rẹ̀, àti pẹ̀lú nínú àjínde rẹ̀. Ó ní nígbà tí a ti ní ìrírí ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù Kristi, nígbà tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nígbà tí a ti fún wa ní ìrírí ìgbàlà nípa wípé a ti gba ọkàn wa là, a ti dáríjì wá, a ti di ẹ̀dá ọ̀tún, ẹni tí a sọ wípé a jí dìde pẹ̀lú Kristi, ó jẹ́ ẹ̀dá ọ̀tún. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. A ti jí dìde pẹ̀lú Kristi. Ó ní nítorí náà kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Níbi tí Kristi gbé wà lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó wá sọ ní ẹsẹ̀ ìkejì wípé kí ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé gbà tí ó ní kí a máa ṣàfẹ́rí, kí a máa lépa, kí a máa fẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè, báwo la ṣe lè ṣàfẹ́rí, báwo la ṣe lè lépa àwọn nǹkan tí ń bẹ lókè? Èyí jẹ́ wípé kí a máa ronú lórí àwọn nǹkan tí ń bẹ lókè. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, ó jẹ́ ẹni tí ń bẹ lókè. Jésù Kristì olólùfẹ́ ọkàn wa, olùgbàlà wa, kí a máa ronú nípa Jésù Kristì tí ń bẹ lókè nígbà gbogbo. Ẹ̀mí Ọlọ́run tí Ọlọ́run fi kún àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì tí a ti gbàlà, tí a ti sọ di mímọ́, ó ní kí a máa ṣe àfẹ́rí, kí a sì máa ronú àwọn nǹkan wọ̀nyí tí ń bẹ lókè. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ilé wa tí ń bẹ lókè, àwọn èrè tí a ti pèsè fún àwọn aṣẹ́gun tí ń bẹ lókè, ó ní kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Kí a máa ronú wípé Jésù tó dé, kí a máa ronú wípé Jésù Kristì ń padà bọ̀, kí a máa ronú wípé a ó pa wá láradà, kí a máa ronú wípé a ó gbà wá sókè pẹ̀lú àwọn àyànfẹ́, kí a máa ronú ilé ògo, kí a máa ronú àwọn èrè tí Ọlọ́run pèsè sílẹ̀ fún wa, kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe nǹkan tí ń bẹ lé ayé. Ó wá sọ wípé nítorí ẹ̀yin ti kú, èyí jẹ́ wípé a ti kú sí ẹ̀ṣẹ̀, ati iku pelu Jesu Christi ati faramo Jesu ninu iku ati ninu ajinde re o wa so wepe a fi iye wa pamo pelu Christi ninu Olorun e je wepe asumo Olorun to bege to je wepe ati fi wa pamo ati fi iye wa pamo ninu Christi pelu Christi ninu Olorun o wa so wepe nigbati Christi eni tin se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo awon ese merin wonyi ti a ti ko ni ose ti o koja won so nipa wese ikini awon nkan tin be loke ese ikeji nkan tin be loke ese iketa Christi ninu Olorun eyi ni na loke Lorun ese ikerin eti o farahan pelu re ninu ogo awon nkan wonyi ni o je ki o ye wa wipe bi ati duro bi eniyan ba duro ke a se apejuwe gege bi eniyan eleran ara bi a ba duro a o kori si oke ese wa yo wa nile o wa nso pe bi a ti kori si oke ki oju wa ki o wa loke ki okan wa ki o wa loke ki ilepa wa ki o je mo awon nkan to wa loke ati we pe atelese wa nikan ti a fi ntele bi abawo iye ti atelese wa ko ninu gbogbo ara wa a o ri wipe atelese wa o je kekere ninu gbogbo ara wa oni bi a tin fi atelese tele ke a je ki o je pe iwon ba atelese yi le a fi ntele ke a fi owo dengbere ke a fi mu nkan ti o wa ninu aye ki o je wipe bi a ba ti fun ipe bi olori angeli ba ti fun ipe ti Jesu Christi ti fahan wipe ko si ohun ko ohun ti o le mu wa wa ninu aye yi lai je alabapin ninu ipalarada awon eniyan mimo o wa so fun wa pe bi a ba fe nipin ninu awon nkan won yi bi a ba fe je ni ti o farahan pelu Christi ninu ogo nigbati Christi yo farahan oni ani se nkan kan ani oju se kan lati se oni ani pa eya ara wa run eyi ti nbe le aye lati ese ikarun mo ro pe o ye ko ye wa ju be lo nisinsin yi o nso fun a wi pe iro wa ife wa ilepa wa o nta nsaferi o ye ko je nkan to wa loke oni bi a o ba se yi ti a o si mu inu Olorun dun oni ani lati se nkan kan si awon eya ara wa ti nbe le aye nitori na e ma pa eya ara yin run ti nbe le aye ki a se apejuwe ki oro yi ki o le ye wa dara dara bi abatimo agbe ti a si mo ise ti agbe nse ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wi pe bi agbe ki o to gbin nkan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won run ki lo de o n se be ki o ba le gbin awon eso dara dara ki o ba le je wipe awon nkan to fe gbin ko ni si awon nkan to ti wu lori ile yi tele tele ti yo le di lowo ari wipe bi okunrin yi ti o je agbe bi o ba ti ge gbogbo koriko ti o ti fa won tuti gbongbo ti gbongbo a ko won si apa kan a jo won nina gba to ba ti jo won nina a wa se gbogbo nkan to ye ko se lori ile yi a si be sini gbin boya oka boya ewa boya iresi boya gbagoda boya isu onkan to ba fe gbin gege bi eso eyi ti a le je senu yo gbin won sile nje bi a ba ti gbin nkan yi se agbe a wa kawo gbera ko ni de oko mo a so wipe ohun ti gbin awon ewebe ohun ti gbin awon irugbin nitori be ko si se mo bi a ba mo ise agbe daradara a o ri wipe lojoojumo ni agbe yo ma pada de oko yi bi agbe ti n lo kaakiri a to ba ri awon epo a to ma fa won tu bi o ba ri awon nkan miran to fe jeyo to ri wipe o le di idagbasoke oka tabi irugbin re lowo a ma fa won tu ki lo n se o n pa awon nkan wonyi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa ti wa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wipe opolopo orisirisi nkan lo n hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ija nko aso ka ma nodi ka so wipe a ni enikan ti a o ni ki ifekufe nko ati opolopo nkan miran bi oju kokoro bi iborisa awon nkan wonyi lo nhu jade ojo ti aba jesu pade ojo yi ni a se bi agbe ti nse ni abersi nimu ada oro olorun ida oro olorun ni a nke gbogbo nkan wonyi kuro ni a ronupo ada ni a fa awon jo se apa kan ni a bebe we pe ki ina emi mimo ki o wa jo awon nkan wonyi bi a tin ronupo ada ti a tin gba awon nkan won ti gbogbo ti gbogbo be ni a so fun olorun wi pe ki jesu christi omo olorun ki o wa si inu aye wa be ni a ngbin oro olorun gege bi agbe tin gbin oka be ni a ngbin sinu o kan aya wa nje nigba ti a wa ti di atunbi nigba ti a ti mo jesu se eyi wa je wi pe awon nkan ti a ti parun tele tele a o tun ni se nkan kan nipa won eni paul apostle bi so fun a wi pe gege bi eni ti o gbon gege bi eni ti ko fe ki awon nkan won yi ki o tun jeyo ni igbese aye wa o ni a ni ojuse kan lati se e ma pa eya ara yin ti nbe le aye e ma pa won run eni a fi fe wo nkan meji pataki ninu eko ti a nko loni ikini ara ati eya ara eya re ara ati awon eya re bi abaka nkan wonyi nitori na e ma pa eya ara yin ti nbe le aye run eni ti ko ba ni eko ihin rere ti ko mo ohun ti a nso nihin a ma se ni kayefi we pe ewo la tun ri ka ninu bibeli nkan ti a wa ti a mo si eya ara ni apa ese eti enu imu awon gbogbo eya ara bawo ni a se wa nso fun wa nigba na we pe ki a ma pa eya ara ti nbe le aye run je ki nkoko so nkan kan fun o bi eniyan ko ba ni emi olorun ko le mo itumo oro olorun nitori wi pe a ko oro olorun lati owo emi olorun lati imisi emi olorun eyi ni o fi je ohun isina ki a gbe bibeli lo ba awon ti ko loye ihin rere bi enikan ba ka eyi o le ro wi pe nkan ti olorun so fun ani pe ki a ma ge apa wa sonu ki a ma ge ese wa sonu rara ki se be ohun ti olorun so fun ani hin o nfi ara gba to so wi pe ara o nfi we gbongbo ese o nfi we itakun ese ni igbese aye wa o nfi we okunrin ti inu ni ti ko ti iba jesu christi pade o nfi we eyi irugbin ese ti o wa ninu okan olukuluku awon eya ara ti o si nso ni awon nkan ti o njeyo awon ita awon eka igi to njeyo lati gbongbo ese eni o npe ni eya ara yin ti nbe le aye o si se alaye fun wa o so wi pe awon eya ara ti a n toka si ni agbere iwa eri ifekufe ife buburu oju kokoro ti se iborisa je ki a wo Romu ori kejo ese iketala si bibeli re kia kia Romu ori kejo ese iketala nitori bi eyin ba wa ni ti ara eyin o ku sugbon nipa emi bi eyin ba n pa ise ti ara run eyin oye ohun kan na ni emi olorun tun toka si nihin wipe bi a ba wa nipa eni ti ara e je wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi a ba je iru eniyan be wipe a o ku ki se ku ti ara lo nso o nso nipa iku ti emi wipe a o ya wa ya olorun a o ku wipe sugbon bi a ba n pa awon ise ti ara bi a ba n pa awon agbere bi a ba n pa awon iwa eri ifekufe ife buburu oju kokoro bi a ba n pa won run ti a o je ki won ki o tun gberi ni igbese aye wa wipe yiye ni a o ye je ki a wo Galatia ori karun lati ese ikokanlelogun Galatia ori karun lati ese ikokanlelogun ikokandinlogun se gafara fun mi nje àwọn iṣẹ́ ti ara farahàn tí ṣe wọ̀nyí panṣágà àgbèrè ìwà èérí wọ́bíà ìbọ̀rìṣà òṣó ìríra ìjà ìlara ìbínú asọ ìṣọ̀tẹ̀ àdámọ̀ àránkan ìpànìyàn ìmọtípara ìrédè òru àti irú wọn ni àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí láti gbé Kólósè orí kẹta ẹsẹ̀ karùn-ún lẹ́sẹ̀ àwọn ni ó jẹ́ kí ó yé wa èdè tí bíbélì lò nígbà tí ó pe àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀yà ara wa tí ń bẹ̀lé ayé tí ó sì ń sọ fún wa wípé kí a máa pa wọ́n run. Yẹ kí a tún padà sí Kólósè tí a ti ń bá bọ̀ orí kẹta ẹsẹ̀ karùn-ún. Nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run. Nítorí náà bí àwọn àgbà bí wọ́n bá ń sọ̀rọ̀ bí wọ́n bá fẹ́ fi òpin sí nǹkan tí wọ́n ń sọ tí wọ́n sì fẹ́ fi àáké lé ìpinnu tí wọ́n mú lórí èyí tí wọ́n ti ń bá sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á sọ wípé nítorí náà èyí jẹ́ wípé nítorí èyí tí a ti sọ sílẹ̀ nítorí èyí tí a ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí èyí tí lágbájá sọ títẹ̀mẹ̀dù pàápàá tí ó fikun nítorí náà báyìí ni nǹkan tí a ó ṣe. Nígbà tí Paul apostle tó sọ wípé nítorí náà nítorí kíni ó ní nítorí wípé àti jìyìn dìde pẹ̀lú Kristi lórí nínú ẹsẹ̀ kìíní nítorí wípé ó jẹ́ ìlépa ọkàn wa nísinsìnyí láti máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Ẹsẹ̀ ìkejì ó ní nítorí ẹ ti fẹ́ láti máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè nítorí wípé ẹ kò ní inú dídùn sí àwọn nǹkan tí ń bẹ nínú ayé mọ́ ó ní nítorí ẹ̀yin ti kú àti nítorí a ti fi ìyẹn pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run nítorí wípé ẹ ń retí ìpadàbọ̀ Jésù Kristi. Lẹ́ẹ̀kejì ẹ sì ń retí wípé bí ó bá farahàn ẹ̀yin pàápàá yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo òní nítorí náà bí a bá ní àwọn ìrètí nínú wa nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé kí ẹ máa pa wọ́n run. Ní ẹsẹ̀ karùn-ún yìí ni ó dárúkọ àwọn nǹkan márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní àgbèrè, ìkejì ìwà èérí, ìkẹta ìfẹ́kúfẹ̀ẹ́, ìkẹrin ìfẹ́ búburú, ìkarùn-ún ojúkòkòrò. Ojúkòkòrò yìí ni ó tún wá sọ fún wa wípé òun àti ìbọ̀rìṣà ọ̀kan náà ni wọ́n. Yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan àwọn ohun tí Ọlọ́run pa láṣẹ fún wa àwọn tí ẹ̀mí mímọ́ kan dandan gbọ̀n fún wa wípé a ní láti parun a ní láti mú kúrò ní ìgbésí ayé wa. Ìkíní ó dárúkọ àgbèrè. Kí a kọ́kọ́ dúró níhìn-ín kí a sọ nǹkan kan láti ran ara wa létí wípé ó ṣe dandan láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run fún ara wa nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló wà ò jẹ́ mọ̀ wọn kì í fẹ́ dárúkọ àgbèrè. Bí wọ́n bá rí ẹnikẹ́ni tó ń wàásù tó ń dárúkọ àgbèrè wọ́n á ní èwo ni oníwàásù tó ń dárúkọ ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ ní àgbèrè. Àwọn wọ̀nyí ò sì ká sí ẹ̀ṣẹ̀ wọ́n rò wípé ìwà gbajúmọ̀ wípé kò sí ẹni tí ó lè ní ọ̀làjú nítòótọ́ tí kò ní nípa nínú àgbèrè. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé kí a má dá wọn lóhùn kí a má gbọ́ ti àwọn aláhesọ tí ó wà níta tí wọ́n rò wípé bí ènìyàn bá ti ń dàgbà wọ́n máa sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dàgbà tó tójú bọ́ tí kò ní ní ẹ̀ṣẹ̀ àgbèrè ní ìgbésí ayé rẹ̀ nítorí àwọn kà sí ìwà ọ̀làjú. Nítorí bẹ́ẹ̀ ibòmíràn wà tó jẹ́ wípé wọn kì í dárúkọ àgbèrè. Èyí ni nínú àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà tí wọn ò dúró lórí kíkún ẹ̀kọ́ ìhìnrere ṣùgbọ́n ó ṣe wá láàánú láti tún sọ wípé àwọn mìíràn wà tí ó tilẹ̀ jẹ́ wípé àwọn jẹ́ oníhìnrere. Wọ́n máa ń sọ nípa ìgbàlà wọ́n máa ń sọ nípa ìrírí wípé kí a wẹ ẹ̀ṣẹ́ wa nù ṣùgbọ́n àwọn wọ̀nyí pàápàá wọn kì í fẹ́ dárúkọ àgbèrè. Wọ́n sì máa ń sọ fún wa wípé oníwàásù láti ṣọ́ra. Wọ́n máa ń sọ wípé oníwàásù tó bá ń dárúkọ àgbèrè nígbà gbogbo tí ò bá ṣọ́ra nǹkan tó ń dárúkọ ton la gomo lojojumo ni esu papa o le fi nkan be ko lese ko fi gbe esubu nitori be awon ma so wipe awon ki fe daruko agbere nitori nkan elege ni awon ka agbere si bu sugbon ki a me ki a feti wa si oro olorun ki a gboju kuro ninu agalamasa awon elesin ki a mo wipe oro olorun o kan dandangbon fun a wipe ani lati pa eya ara wa tin bele aye run ikini o daruko agbere je ki a wo bibeli ki a wo bi bibeli papa bi o se menu kan awon nkan won yi ninu Marko ori keje Marko ori keje lati ese ikokanlelogun nitori lati inu lati inu okan eniyan ni ero buburu ti jade wa panshaga agbere ipaniyan do nibe ohun ti Jesu Kristi omo Olorun ti o kokko daruko nihin nigba ti o so wipe ero njade wa lati inu ohun ti o kokko daruko ti o je abayori si ero buburu to njade yi ohun ni panshaga ati agbere nitori be bi Oluwa olugbala wa bi eni ti o je jagun jagun asegun fun wa bi eni ti o je apere wa pipe bi o ba daruko agbere ti o si nki awon omo ehin re nilo wi pe won ko gbodo lowo si ohun ti nje panshaga ati agbere bawo ni o se je wi pe awa ti a je omo lehin re bawo ni a o se fenu menu ti a ko ni daruko ohun ti Jesu Kristi fun rara re ti o daruko ti o si kilo fun awon eniyan ya wo Romu ori kini Romu ori kini ese ikokandinlogbon won kun fun aisododo gbogbo agbere eka oju kokoro aran kan won kun fun ilara ipaniyan ija itanje iwa buburu afi oro kele banije ohun ti a kokko daruko nihin ki a tun fiye si daradara o je agbere a n so wipe ki a sora kini de ti bibeli ti o n daruko agbere nigba gbogbo ti o si n kilo fun awon ti won fe fi ojoba orun sere je edi eredi ti a fi n daruko re ni igba gbogbo ni wipe o je ohun ti o wopo bi o ba je eni ti o n foju sile bi o ba je eni to mo nkan to n lo nigboro o ri wipe iwa agbere o je ohun to wopo ati le ma n ri laarin awon omo kekeke ti won sese n lo si ile eko alakobere a n ri iwa agbere laarin won bi a ba wo awon ti won tun ti dagba tan lojo lori die sugbon ti won o ti to bi omo ogun odun ti won se n lo si ile iwe ese agbere o je ohun to bale je o je ohun to wa ohun to wa lowo awon omo kekeke wonyi bi a ti n ri lowo oluko won be la n ri lowo awon akeko bi a ti n ri laarin awon omo kekeke be la n ri laarin awon to dagba ju won lo bi a ti n ri lodo awon eni to kawe be la n ri lodo awon kuruntu ti ko gbo kankan bi a ti n ri laarin ilu be la n ri labule nitori eyi ni olorun fi n tenumo wipe bi o tile je ohun to wopo wipe ohun to le se ni lose ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi n tenumo sugbon o se ni laanu wipe kii se lodo awon omo kekeke wonyi nikan ni ese buruku yi lo ti jinle si a tun ri lowo awon ti o tile ti se igbeyawo awon a ma se panshaga won a fi oko ti won sile won a tun ma kaakiri emi o awon miran won a fi iyawo won sile won a tun ma wa awon elomiran won a ma wa won kaakiri won a ni ale nita owo ti won gba won o je ko dele sugbon awon ale to wa nita oni won na gbogbo owo won fun oni ki a sora o bi awon ese won ti o tin gbile kan ki a ma je ki awon ese won ki o wa si igbesi aye wa ninu korinti kini ori kefa korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaisu to ki yo jogun ijoba olorun oni abi eyin ko mo we pe orun je ibi mimo ijoba olorun je ibi mimo olorun paapa je ibi mimo awon angeli re je mimo bibeli paapa je bibeli mimo awon ajogun igbala won lati je mimo oni abi eyin ko mo wipe awon alaisu to ki yo jogun ijoba olorun oni ki a ma se tan yi je opolopo ni ati fi eko eke ni ati fi tan won je opolopo ni awon woli eke ni won ti tan je o se ni laanu wipe bi a ba ndaruko woli bi ati ri awon woli an woli ti igba isinsin yi ti won ma nko ile isin won si eba okun si eti okun awon ni ari wipe ese agbere ojoba ni igbese aye won ojoba ninu ago won oni ki a ma se tan yi je ki a ma se ro wipe tori pe woli lo ba o da ese agbere abi panshaga ki o ti ro wipe ko si nkan kan wipe idajo olorun ko ni de o ya wa lenu o si se laanu lati so wipe nigba miran owo bishop lati nri ese agbere o se ni laanu owo awon elesin lati nri ese agbere iru awon be won ma so wipe ah ko se en to mo pe bi olorun ba sami ese tani o le duro wipe nitori be olorun lati sanu fun won ni nitori pe ko seni to le wa laye yi ko ma da ese agbere oni ma je ki enikeni ki o tan o je ki a ma se tan yi je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin fi okunrin ba ara won je tabi awon ole tabi awon olotu kokoro tabi awon omoti tabi awon elegan tabi awon aloni lowo gba ni yo jogun ijoba olorun oni ko da wa loju wipe awon agbere awon panshaga awon tin fi okunrin ba ara won je awon tin fi obirin ba ara won je wipe awon wonyi ki yo le jogun ijoba olorun ye ki a wo heberu ori ketala ese ikerin ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan ki akete se je alaile ri ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan bi a ba nso wepe ki igbeyawo ki o ni ola elomiran itumo ti won ni wepe bi awon ba fe gbeyawo ki ile isin wa ki o se ifilo ki a si so fun tekuteye awon to wa nilu awon to wa loko gbogbo eniyan patagba wepe ki won ki o pese lati wa se ajoyo pelu eni tin se igbeyawo ki a je ki ilu ati ijo ati oti ati opolopo nkan ki o wa nibe ekan ni bibeli nso ara mi oni ki igbeyawo ki o li ola ki o ni owo laarin gbogbo eniyan ki a mo wepe igbeyawo o je ohun ti olorun fun ara re ti o pele oni ki a si je ki akete je alaile ri duro nibe nje o je mo opolopo igbeyawo ti won se ni awon ile isin kaakiri awon okunrin ati awon obirin wonyi won ti mo ara won tele tele o se se paapa ki a fe sona ki o ti loyun o je wipe iru igbeyawo be ko lola o je wipe akete won je ile ri awon elomiran ti won ti loyun to ti je wipe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wipe ki a tun a ma se iru isopo be ki a ma se ninu ile isin e je ohun ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese ikarun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run oni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa run bi a ba so pe ki a pa nkan run ede wa ni yoruba o je ki o ye wa gba ti a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma n se ni wipe a ma n jo won nina bi a ba pa awon eya ara wonyi bi a ba pa won run agbere bi a ba pa run o je wipe a ti jewo re a ti ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo báwo ni ó ṣe lè jẹ́ wípé báwo la ṣe lè pa nǹkan wọ̀nyí run? Ohun tí a lè ṣe ni wípé àkọ́kọ́ kí a jẹ́wọ́ fún Ọlọ́run, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí a bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ pẹ̀lú ìgbàlà Ọlọ́run kí ó jẹ́ tiwa, kí a rí wípé a jẹ́ ẹni tí ó ti ní ìdáríjì, ẹni tí ó ti ní ìgbàlà, ẹni tí ó ní àlàáfíà ọkàn wípé a ti bọ́ nínú ẹ̀ṣẹ̀ wọ̀nyí, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ohun tí a tún ní láti ṣe ni wípé bí a bá rí ohun kan tí ó ń fà wá sínú ẹ̀ṣẹ̀ agbèrè, yẹ kí n ṣe àpèjúwe, ó ṣeéṣe kí ó jẹ́ ọmọbìnrin nínú ilé tí a fi ṣe ọmọ ọ̀dọ̀, tí a ní kí ó máa ran ìyàwó wa lọ́wọ́. Ọmọbìnrin yìí, bí ìyàwó bá ti jáde, bóyá ìyàwó lọ sọ́jà, tàbí ìyàwó lọ pọnmi, tàbí ìyàwó lọ kí àwọn òbí rẹ̀, tàbí ó lọ síbì kan, ó ṣe é ṣe pàápàá kí ó jẹ́ wípé ìyàwó jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, ó lọ pẹ̀lú àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹni tí obìnrin tí a fi ṣe ọmọ ọ̀dọ̀, obìnrin ta ni kó máa bá ọ lọ sọ́jà, obìnrin ta ni kó máa bá ìyàwó ṣọ́ọ̀bù, obìnrin tí a ní kó máa bá wa lọta, kó máa bá wa wá oúnjẹ, obìnrin tí a gbà wípé kí ó máa bá wa gbálẹ̀, ni obìnrin yìí la máa ṣe bí ìyàwó sí ọkọ. Ọmọ ọ̀dọ̀ a tún máa ṣe ojú règbérègbé bí ẹni wípé òun ni ìyàwó inú ilé. A di ẹni tó jẹ́ wípé a tún máa fa ọkàn ọkùnrin yìí pàápàá tí ò mọ ìhìn rere, ọkùnrin yìí tí ò jẹ́ ọkùnrin tí ó jẹ́ olóòótọ́ sí aya rẹ̀, a tún máa wọlé pẹ̀lú obìnrin tí ó jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ ni nínú ilé. Ó ní bí a bá fẹ́ pa ẹ̀yà ara wa tó wà nínú ayé, bí a bá fẹ́ parun, ohun kìíní ta ní láti kọ́kọ́ ṣe ni wípé kí a sọ fún ọmọ ọ̀dọ̀ yìí, ọmọbìnrin yìí, pé kó kẹ́rù ẹ̀, wípé kó máa lọ sílé àwọn òbí ẹ̀. Ó ṣeéṣe kí ìyàwó má mọ kí ló ń ṣẹlẹ̀, kí ìyàwó máa sọ wípé ta ló máa bá mi ṣọ́ṣọ́ọ̀bù bí a bá lé ọmọbìnrin yìí lọ, ta ló máa bá mi gbọ́njẹ bí a bá lé ọmọbìnrin lọ. Wàá sọ fún pé bí a bá fẹ́ dé ìjọba Ọlọ́run, bí a bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣeré jẹ, bí a bá fẹ́ kí ọ̀bọ̀lẹ̀ kí wa ní ọjọ́ ìdájọ́, bí a bá fẹ́ kí nǹkan kí ó yà wá lẹ́nu, jẹ́kí ọmọbìnrin kí ó lọ, kí n ba lè ní àǹfààní láti mọ Ọlọ́run tí mò ń sìn. Nítorí bẹ́ẹ̀, láti pa àwọn ẹ̀yà ara wa tí ń bẹ nínú ayé run, ohun ta ní láti ṣe nìyí? Tàbí ó ṣeé ṣe níbi iṣẹ́ kí obìnrin kan, kí ó jẹ́ pé bí a bá ti ní àkókò díẹ̀ níbi iṣẹ́, a wá jókòó sórí tábìlì wa, bí a bá fẹ́ jẹun, a sọ pé ẹ ra oúnjẹ fún mi ni o, ẹ ṣàánú fún mi ni o, ẹ ṣe báyìí ni o, wá sọ mo ti níyàwó, a ní kò ṣe nǹkan kan, bo níyàwó ńkọ, òun lè jẹ́ ìyàwó kejì, bó tiẹ̀ jẹ́ kẹrin, òun ò kọ̀, òun lè jẹ́ kẹrin. Bí o bá fẹ́ ká jọ gbé nínú ilé, èmi pẹ̀lú ìyàwó, èmi pẹ̀lú ìyáálé, o lè gba ilé fún mi níta. Ìwọ ló máa já nǹkan yìí kó lọ́rùn ẹ, ló máa sá fún èṣù, nítorí èṣù ló jókòó tì ẹ, èṣù ló wà ní pàkó ẹ tó fẹ́ tì ọ lọ sọ́run àpáàdì. Ìwọ ló máa sá wípé ó ti o ìyàwó kan ti tó mi o, nítorí bẹ́ẹ̀ mi ò fẹ́ àgbèrè tàbí panṣágà. Ó sì ṣeé ṣe àwọn ẹlòmíràn, wọ́n lọ máa wo fíìmù nígboro, wọ́n máa lọ sí ilé sinimá tí wọ́n ń lọ yìí, tàbí ẹ̀rọ amóhùnmáwòrán tí a ń pè ní tẹlifíṣàn tí wọ́n ń wò. Òun ló ń jẹ́ kí ìròkurò kí ó máa wá sọ́kàn wọn. Nǹkan tó o ní láti ṣe láti fi já nǹkan wọ̀nyí kúrò ní wípé tí o bá fẹ́ pa ẹ̀yà ara tí ń bẹ lé ayé run, kí o gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sí ìgbésí ayé rẹ. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ wípé ibi tí òun ti ní wàhálà jù ni wípé bí òun bá wà ní inú ọkọ̀ èrò, tàbí bí òun bá ń lọ ní ìgboro, bí òun bá rí àwọn ọmọbìnrin kan tí ó jẹ́ wípé bí wọ́n ti wọṣọ, gbogbo ara wọn ni wọ́n fi sílẹ̀, àwọn nǹkan wọ̀nyí sì máa mú ìdánwò wá sí ọkàn òun wípé kí ni ènìyàn lè ṣe nígbà tí a sọ wípé kí a pa àwọn ẹ̀yà ara wa tí ń bẹ lé ayé, kí a pa wọ́n run, kí ni a lè ṣe nírú ìgbà bẹ́ẹ̀? Ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ kí ó yé wa nínú Jóòbù orí 21:1, ẹsẹ̀ ìkíní: èmi ti bá ojú mi dá májẹ̀mú, ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá? Ẹni tí ó bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣeré jẹ, ẹni tí ó bá fẹ́ lọ ní àkókò ìpalárada àwọn ènìyàn mímọ́, ní àkókò tí a ó gba àwọn àyànfẹ́ sókè, ó ní irú ẹni bẹ́ẹ̀ tí kò fẹ́ kí àgbèrè tàbí ìwàkiwà nínú ayé yìí, tí kò fẹ́ kí ó jọba ní ìgbésí ayé òun. Ó ní láti bá ojú rẹ̀ dá májẹ̀mú. eni olorun fi se wa ni olori ire wi pe ani nkan ti a npe ni ipe npeju bi o ba ri nkan ti ori wi pe nkan wonyi o le mu nkan miran wa si okan re wa diju e wa je ki ipe npeju e ki o pajude ki o ma ba ri awon nkan ti o mo osina awon nkan ti yo mu ki okan re ki o fa si ife ku fe Job lo so wi pe emi ti ba oju mi damaje mu nje emi o ha se tejumo won dia je kin bi oni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se mo we pe Job o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibe sibe idanwo ma nde bi on ba ri awon won dia bi on ba tejumo won wi pe bi on ba tejumo won o se se ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye ohun ele o fi so wi pe on da maje mu pelu oju ohun wi pe ki ohun ki o ma se tejumo won dia awon won dia ti ani ni akoko ni igba ti wo yi awon obirin ti ani ni akoko ti wo yi ti won ki wo sokanle awon ti o je wipe bi won ba joko aso won afo soke bi a ba sora bi a ba lo wo bi ti o ye ki a wo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sere je iwo ni oni lati da majemu pelu oju re wipe bi awon wonyi ti won ko ma so wo awon wonyi ti won ko lo lorun awon wonyi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro ni tosi re tabi won wa nibi kibi ti won si fe je okun fa tabi won fe je idewo idanwo fun o iwo ni on lati ba oju re ati okan re damaje mu wi pe oni lo sinu ese je ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon eyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti ati ya awon obirin to wa ni ho ti aya won si awon miran won ma tan ara won je won agbe iru iwe be won agbe lowo won ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabirin won asare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti a tan ara wa je ti a nwo awon obirin ihoho awa ti a tan ara wa je ti a tun lo ngbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun won lo wo nkan wonyi ti okan wa ti o kuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sereje o so fun a wepe ki a mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma n ri eyin obirin e tete sile ni ibi ti e ti lo n dirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabirin wepe arabirin ran mi lowo lati wa ba mi dirun ti o je wepe o lo sibi ti won ti n dirun ninu aye wa ri wepe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma ma so nibe awon adirun awon ti o n diri wonyi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wipe bayi iwo ti o so pe o je omo olorun bi o ba n joko si iru ibi be o mo wipe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o ti n gerun ni awon ti won n gerun won ma so sokuso won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o seese nidi ayo nidi emu nidi oti nidi ludo ni won ma ti n so awon nkan wonyi ti ko dara fun eti onigbagbo lati gbo e ni a fi n so fun a wipe ki a pa nkan wonyi run ki a mu won kuro ni igbesi aye wa ki a ma tile debe o ni ifekufe ifekufe gba ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbeyawo sile ti o tun lo fo okan leke tan pe e ba o lo se ri nbe ba o le o mo pe ife ku fe niyan iwo ti o je wipe eni ti o n gbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to o je ara ile mi ara ile e to tun lo nye pata ewo nigbati iyawo esun o ri wi pe nkan mi tin wa sinu okan e iyen no npe ni fe ku fe ati ife buburu e to ma je ki eniyan ki o jade o agumokan ladu okunrin tun jade le nbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade la agumokan la ki se wi pe oni ise oru to fe lo se nbo lo nlo en bo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki asora bi a ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisa oju kokoro nigba ti okan ba nfa si on ti ko ye ki o fa si eyi ni a npe ni oju kokoro bi nkan wonyi ba ri be a nkilo fun a we pe ki asora o idajo olorun ko jina si awon eniyan be wese ikefa nitori ohun ti ibinu olorun fi n bo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan wonyi o so fun wa ni apa keji iwaaso wa ninu eko wa loni awon idi ti ani lati pa won run awon idi ti ani lati pa awon eya ara wa ti o nbele aye ti ani lati pa won run o ni nitori ibinu olorun o nbo wa sori awon omo alaigboran idi kan pataki ni wo pe idajo olorun ibinu olorun o nbo sori awon elese ki a wo romu ori kini romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu olorun han lati orun wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran won ma nse be ni we pe won ko mo otito a si ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je we pe e ko dara ko bo si gege bi eko oro olorun won ma so pe awon o mo ni o si mo o emi olorun si n kilo fun o si ti ka ninu oro olorun o ni awon ti o fi aisododo te otito mole oni iru awon be idajo olorun yo wa sori won ninu iwe ifihan ori kokanlelogun ese ikejo ifihan ori kokanlelogun ese kejo sugbon awon ojo awon ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu adagun tin fi ina ati sulfuru jo yi ni kokeji o nso fun a wi pe iya ayeraye iya ailopin o nbe fun awon eniyan ti won ku sinu ese eni o fi ye ki a ba olorun soro eni o fi ye ki a so fun olorun wi pe a fe bo kuro lowo ese a ko fe ki ese ki o ni ipa ki o ni ipin ninu igbese aye wa a fe ki eje Jesu Kristi ki o we wa mo a fe ki awon nkan won ki o kuro ni igbese aye wa o ti ri oro olorun loni o ti ri eko ihinrere o ti ri ohun ti olorun be lowo re ohun ti o ku fun ni pe ki o lo ba olorun soro ki o ni ki olorun ki o fun olagbara lati le pa awon eya ara tin be ninu aye run lati le pa agbere run lati le pa ewa irirun lati pa ife ko fe run lati pa ewa buburu mu lati pa oju kokoro lati pa run dide ki o so fun olorun dide ki o ba olorun soro bi a ba ti gba okan re la o ye ki o bere ore ofe ti o fi jolo oto si eko ihinrere bi a ba ti dari ese re ji o o ye ki o bere ore ofe lowo olorun ti o fi ma gbe ni ododo ni iwa mimo ni iwa bi olorun le ojo aye re gbogbo yala ni ikoko yala ni gbangba yala nibi ti awon eniyan wa yala nibi ti awon eniyan ko si yala nibi ti awon onigbagbo miran ti won ti le ri o yala nibi ti awon elomiran ko ti le ri o so fun olorun wi pe o fe jolo oto o fe pa eko yi mo o fe pa awon eya ara tin bele aye o fe pa won run o fe je ti olorun dede ki o so fun olorun ma je ki enikeni ki o di o lowo ma je ki enikeni ki o tun pe o si ipade kan leyin isin ma je ki ohunkohun ki o gba adura lowo re dede ki o ba olorun soro ki o so fun olorun ki o gba adura ti o fi gba adura agbayori titi o fini ori ofe lati odo Olorun titi o fini agbara lati odo Olorun titi o fini okan lati pa gbogbo nkan wonyi run ni igbese aye re Olorun yo fun lori ofe ki o ba le je oniwa mimo olooto titi di ojo ikeyin titi pe yo fi dun ti o fi pa awon eniyan mimo larada so fun Olorun wi pe o fe bo lowo ese o fe ma gbe igbese aye ododo o si nfe lati gbe igbese aye ti o ba oro Olorun mu so fun Olorun wi pe ki o fun olore ofe o sese ki awon eniyan ki o ma ro wi pe o je eniyan Olorun sugbon iwa re nko irin re nko awon nkan ti o nse nko so fun Olorun wi pe o fe je ti Olorun lati sinsin lo titi Jesu yo fi de
1: Thank you.

0: orin ìkẹtàlélógójì. Ṣe ìdájọ́ mi, Ọlọ́run, kí o sì gbọ́ ọ̀ràn mi rò sí aláìláàánú orílẹ̀-èdè. Gbà mí lọ́wọ́ ẹlẹ̀tàn àti ọkùnrin aláìṣòótọ́ ni, nítorí ìwọ ni Ọlọ́run agbára mi. Èṣe tí ìwọ fi ṣá mi tì, èṣe tí èmi fi ń rìn ní ìgbàwẹ̀ nítorí ìnilára ọ̀tá ni. Ràn ìmọ́lẹ̀ rẹ àti òtítọ́ rẹ jáde, kí wọn kí ó máa ṣe amọ̀nà mi, kí wọn kí ó mú mi gun òkè mímọ́ rẹ àti sínú àgọ́ rẹ wọn ni. Nígbà náà ni èmi ó lọ sí ibi pẹpẹ Ọlọ́run, sọ́dọ̀ Ọlọ́run ayọ̀ ńlá mi, ní tòótọ́, lára dùrù lèmi ó máa yìn ọ́, Ọlọ́run, Ọlọ́run mi. Èṣe tí orí rẹ fi tẹ̀ba ìwọ ọkàn mi, èṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi, ìwọ ṣe ìrètí ní ti Ọlọ́run, nítorí tí èmi ó ṣáà máa yìn síbẹ̀, ẹni tí ṣe ìrànlọ́wọ́ ojú mi àti Ọlọ́run mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristi ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìhìnrere tí ó máa ń yí ayé padà, tí ó sì máa ń fọ ọkàn funfun ju snow lọ. A dúpẹ́ wípé ó ń pèsè ibi ìyè ayérayé fún wa. A sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìnrere lè jìnà sí wa ní orúkọ Jésù. Bí a ṣe wá lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà, yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìnkiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ ní ìgbẹ̀yìn, kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Mo ń ka ìfihàn orí karùn-ún, ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọ orin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀, nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje, ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, imọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì sin Ọlọ́run wípé àmì, ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára ati ipa fun Olorun wa lai ati lai lai ami okan ninu awon agba na si dahun obi mi pe tale awon woyi ti awo le aso funfun ni nibo ni won si ti wa mo si wi fun pe Oluwa mi iwo le o le mo o si wi fun mi pe awon woyi le o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo agutan na nitori na ni won se nbe ni waju ite Olorun ti won si nsin le osan ati le oru ni waju tempili re eni ti o joko lori ite na si yo si sijibo won ebi ki o pa won mo be ni ogbe ki o gbe won mo be le orun ki yi o pa won tabi oruko oru nitori odo agutan ti nbe le arin ite na ni yi o ma se oluso agutan won ti yi o si ma se amona won si ibi orisun omi iye Olorun yi o si nu omi je gbogbo nu kuro le oju won ni ori karun ese ikesan ati ori keje ese ikesan ni ati ri ipese ti o ni imuse lori awon orile ede gbogbo awon eya gbogbo ati ede gbogbo on to je ki nka itoka si ninu awon oro won yi ni wepe ede gbogbo ti akosi awon ese won yi ni opolopo igba gbogbo anfani ti o wa ninu ihirere bi igbala kuro ninu ese bi atunse ti a gbo iwasu ni ori re lana bi isodi mimo abi sise okan ni funfun tabi agbara emi mimo ti o je anfani gbogbo awon ti a sodi mimo nipa ewe numo eje ti o wa ninu Jesu Christi ati awon eko nipa iwosan nipa agbara Olorun ati ipadabo Jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede gesi o wa dabi eni wipe awon oniwasu tabi ajere okan tabi awon ti won ti ba ihinrere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede gesi o ni anfani lati je ere lori awon eko ihinrere wonyi sugbon bi o ba je pe ede Yoruba ni o mo ti o gbo ede gesi dara dara o dabi eni wipe bi o ti efe ni igbala ko se eni ti o le se alaye re fun o ni kikun ni ede ti o gbo sugbon nigba ti a wo oro Olorun ari wipe awon ti won o wa ni iwaju ite ijoba Olorun ti won o si ma yo ninu olanla ogo ti odo agutan.

Ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè, nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́ bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀ òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka Bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì bóra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ ìkarùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò ti ẹ̀gún orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀, ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé ta ni yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run? Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nubà nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà, ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ
ipese aye sile fun yin eyin so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo feran leti wipe nigba ti an so stefanu lokuta a so fun ani ise awon aposteli ori keje yi wipe sugbon ese ikarun dini ogota sugbon on kun fun emi mimo o tejumo orun ko so wipe o tejumo ile o nwo oke o nwo ibi mimo olorun o nwo oke oga ogo o tejumo orun o si ri ogo olorun ati jesu nduro li owo otun olorun o si wipe wo mo ri orun si sile ati omo eniyan nduro li owo otun olorun ese ogota o si kunle o kigbe li ohun rara pe oluwa maka ese yi si won li orun nigbati o si wi eyi o sun ni ese kokan dini ogota ni o ti wi pe won so stefanu le okuta o si nke pe oluwa wi pe jesu oluwa gba emi mi oke ti dafidi nso nipa re gege bi oba o nso nipa ibi mimo olorun o nso nipa orun rere nibi ti enikeni ti o ti wa si aye ti won fe lo nigbati won ba pajude ninu aye o si wa nbere we pe tani yo gun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun wa nda lohun we pe eni ti o li owo mimo eni ti o li owo mimo elesin popo lo wa ti owo won ko mo opolopo lo wa ni won ke pe oruko oluwa ti won si wi pe awon paapa je onigbagbo nitori pe won ti sami nitori pe won je onje ale oluwa tabi nitori pe awon na ma nka bibeli nitori pe ni ojo isimi ni owuro won adide won si lo si ile isin tabi nitori pe won ma fun alagbe lowo nitori be bi o ba nso wi pe awon wo lo ti e ma lo si orun rere won ni won ti e dupe lowo olorun nitori pe lati igba ti a ti bi won won sami won ma san owo apo alufa tabi ida mewa bi o ba si je awon ti o mo ona nipa adura won ma so wi pe won ma gbadura papa aso adura won o funfun ko si le ri bo si je ona ti abela ati turari won o kere bo si je pe ati mo samu orin dafidi ti amaka bi oso nle ni bi aje nle ni tabi bi abanpa owo si ajade apo gbogbo ona ti o ye ki won rin nipa aya omi si mimo nipa angba awe ko se eyin won won mo dara dara nitori be bi o ba nso wi pe ta lo ma lo sorun rere won ma nsogo wi pe nibi ti won se igbagbo de bi enikeni ba de orun rere
awon lati wa nbe sugbon olorun je ki a mo wi pe awon ti o lo si orun re ni awon ti o ni owo mimo ati aya funfun iya to wa laarin wi pe awon ti won ni owo mimo tabi aya funfun bi a ba so pe owo mimo tabi aya funfun o tumo se wi pe bi o ba sare le owo mimo to ba to ni o tun le jije kade fun aya funfun boya ti o ba ni okan ninu meji o yege a o si le gba o si inu orun rere sugbon so wi pe awon ti won ni owo mimo ni akoko ati lekeji pelu re aya funfun ko pari sibe o so wi pe awon wonyi pelu won ko gbe okan won soke si asan ko si fi mo nibe nikan o so wi pe awon ti ko si bura etan o wa je ki o di mimo fun wa wi pe bi a ba nsare lati ni ibukun bi a ba ngbadura lati ni ibukun bi a ba nbere lowo olorun lati ni ibukun o so wi pe ki a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese ikerin awon nikan soso ni yo ri ibukun gba lowo oluwa ati ododo lọwọ ọlọrun igbala re ṣugbọn kini a npe ni ọwọ mimo ṣe ki a gbe omi sita bi pilatu gbati a fe ṣe ipaniyan ṣugbọn ki a ma tan ara wa je ki a gbe omi sita ki a so wi pe eyin eniyan mo n fọ ọwọ mi kin ba le ni owo mimo tabi ki a fi ose tabi onkon ti a fe fi fowo wa ki a fi fowo wa se ohun ni olorun pe ni owo mimo rara o se ki a gbe omi sita ki a fo enu ki a fo ese ki a fo oju ki a fo owo se yi ni olorun se bi apejuwe ti o n so wi pe bi a ba fe de orun rere bi a ba fe wa ni alaafia pelu olorun eleda wa bi a ba le se ifo owo ifo ese ifo enu eti bi a ba si we ninu odo ti a ba se be ni ojojumo titi ojo aye wa ṣé o ni ọlọ́run pè ní ọwọ́ mímọ́ rárá ṣé o ń sọ fún wa wípé bí a bá rántí Naamani bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa kí a jẹ́ kí àwọn wòlíì kí wọn wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́ rárá kí sì ni a ń pè ní àyà funfun gbogbo nǹkan wọ̀nyí ni bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè wọn kì ó ṣe ọ̀nà náà bí wọn bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run wí fún wa ní orin dáfídì orí kẹẹ̀dógún ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí ìkẹrìnléní ogún kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè
Ibere na ni o tun so fun wa ni ori ke dogun ti Samu ese ikini Oluwa tani yo ma se atipo ninu ago re tani yo ma gbe inu oke mimo re idaun ni we pe eni ti o ni owo mimo ati aya funfun ṣùgbọ́n kini alaye ati itumo owo mimo ati aya funfun alaye ni we pe ese ikeji eni ti o rin deede ti sise ododo ti o si so otito inu re eyi nje ki o di mo fun wa wipe oju ki a fi omi fo owo oju ki a we ni eti odo oju ki a wo aso ti o funfun oju ki a lo si ile isin o si ju wipe ki a gbadura o nso fun wa wipe bi o ba je otito ni o wa lokan wa lati ba Jesu joba lati wa pelu Olorun nigbati aye yo wa si opin tabi nigbati awa papa bi aye otile ti wa si opin te o fi aye sile bi o ba je wipe o kan wa ni okan lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si wepe eni ti o rin deede eni ti o nsise ododo ti o si nso otito inu re eni ti ko fi ahan re soro eni lehi ti ko si se ibi si eni keji re ti ko si gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan sugbon a ma bu ola fun awon ti o beru Oluwa eni ti o bura si bi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki yo yese lai lai sugbon kin to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wipe won ko ni owo mimo won ko ni aya funfun ki o ma ba di wipe enikeni ntan ara re je wipe oun ni nigbati ko ni iwe owe ori kefa ese ikerin dini ogun titi de ikokandinlogun iwe owe ori kefa ese ikerin dini ogun titi de ikokandinlogun eyi nje ki o di mo fun wa awon ti bibeli so wipe ko ni owo mimo ko ni aya funfun mo n gba eri Olorun je wipe ko ni tan oje bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma n tan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun Olorun
ti o nfe ki awon ileri olorun ki o di sise si o lara fun rere bi olorun ba fi han wi pe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje Jesu ti o si jewo ese re ti o ko awon ese won sile o daju wi pe bi o ba jewo ti o se ko ese re anu olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o npese orun rere sile fun o pelu ese ekerin din logun ohun mefa le oluwa korira ni toto meje le o se irira fun okan re oju egberaga ete eke ati owo tinta eje alaise sile aya tinkumo buburu ese ti o yara ni resisa si waika eleri eke tin so eke jade ati eni tin da ija sile laarin awon arakunrin awon woyi ni olorun so wipe o se irira le oju ohun o si se alaye lese lese nipa awon kan wonyi ti o je ki owo ki o je aimo ati ki okan ki o di idibaje o nso wipe oju igberaga eyi ko so nipa oju re nikan soso o nso nipa iwa igberaga irin igberaga eyi je owo aimo bi o ba fe mo awon iwa ti o ma ntumo si igberaga o le wo Isaiah ori keta lati ese ikerin din ni ogun pelu pelu oluwa wi pe nitori awon omobirin si oni igberaga ti won si rin pelu orun giga ati oju ife kufe awon nkan wonyi ni o ntumo se wi pe ani owo aimo a o si mura sile lati ba olorun rin ati lati je eni pipe ati mimo ni waju oluwa o si nse itumo igberaga fun wa wi pe won rin pelu orun giga ati oju ife kufe oju agbere ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na oluwa yo fi epa lu atari awon omobirin sioni oluwa yo si fi ihoho won han le ojo na oluwa yo mu ogo saworo won kuro ati awon oso won ati iweri won bi osupa ese ikokan leni ogun oruka ati oso imu ese ogun akete ati osho ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese ekejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo
ẹsẹ̀ ìkẹrin lé ní ogún ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà ni yóò sì dípò àmùrè orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin, ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára, sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà, ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga. Rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ kẹtàdínlógún ojú ìgbéraga ètè èké. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tíì bí, ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí ó lè jẹ́ ọmọ ilé-ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nàkọ́nà tí ó fi lè ṣẹlẹ̀, yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé, tí bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ, ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. Ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé, ìyà yóò jẹ ọmọ yìí, yóò sì jẹ àwa pàápàá. Ó ṣeéṣe kí ó jẹ́ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ohun kan ni ó dájú, àti obìnrin àti ọkùnrin àti oníṣègùn àti àwọn agbẹ̀bí tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀, wọ́n lè fi orí sìn kí wọ́n fi ọrùn sìn. Wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún. Wọ́n lè lọ sí orí òkè nínú ayé tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun. Ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun. Ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere, ìrònú pò àdà ni ó yẹ kí o ní. Kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò
pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya, pẹ̀lú ìrònú pọ̀ àdá tí ó jinlẹ̀ tòótọ́ wípé ó ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí, ó ṣeéṣe, ó fẹ́ ilẹ̀, ó fẹ́ kọ́lé. Ohun tá a máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run, ilẹ̀, ilé, mọ́tò, tàbí obìnrin, ó ṣeéṣe ó fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn. Ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí, tàbí lórí ilẹ̀, tàbí lórí okóhun. Ó wá di wípé kí a máa wá oògùn káàkiri, kí wọ́n ti sọ fún ọ wípé ẹni tí ó wà ní ìdílé lágbájá, òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́. Ó wá sáré títí, yálà nípa oògùn dúdú, tàbí nípa ẹgbẹ́ awo, tàbí nípa gbígbé àdá, tàbí ìbọn, tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan, tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ. Ni ó ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀ tí o sì pa á, gbà tí o pa á tán, ilẹ̀ wá di tìrẹ. O wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé, bó o bá mọ láti sáré, láti nílẹ̀, láti ní mọ́tò, bó o bá mọ ibi tó yẹ kó rìn, àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí, àwọn balógun ní ìlú tí ó yẹ kí ó bẹ̀ wò láti fún ọ ní oògùn, àwọn tí ọwọ́ wọn gbó, o ní lè ní nkankan. O sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀, o ti ní ohun ìní nípa bẹ́ẹ̀, nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ wípé òun dúró dè ọ́, wípé ọwọ́ rẹ kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó, tàbí nítorí à ń gba obìnrin. Ó ṣeéṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́ yàwó. Ó wá jẹ́ ẹni yìí gan-an lóhùn ọ láti fẹ́. Obìnrin pọ̀ ní ìlú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni yìí gan tí a tiẹ̀ ti ń ṣe owó orí lórí rẹ̀, ṣùgbọ́n tí ó sì jẹ́ àfẹ́sọ̀nà, òun nìkan lóhùn ọ láti fẹ́. Ìgbà mìíràn ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ wípé o ti ní ìyàwó kan sílé, o tiẹ̀ tún ti fi àfọwọ́fà mú ẹni kejì, obìnrin kejì wálé. Ó ṣeéṣe ìkẹta pàápàá ti ń bímọ fún ọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹyọ obìnrin kan tí ẹlòmíràn fẹ́ òun gan ló wọ̀ lójú. Ló tún sọ wípé mọ́ mẹ́ta tó wà nílé ẹ tó tí ì lálàáfíà, tẹ ń parí ìjà lọ́sàn lóru, tó lè tọ́jú ìkíní tàbí ìkejì, tọmọ òró ń jẹjẹ, sìgá àtọ̀ tí ò sì jẹ́ kó gbádùn, ìwọ fúnra rẹ orí búburú àti àlákàlà, kò jẹ́ kó mọ ibi tí wàá fi orí ayé tirẹ tì sí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tún jà fún obìnrin kẹrin pẹ̀lú oògùn, tàbí ìjà, tàbí àdá, tàbí ìbọn tó pa aláìṣẹ̀ nítorí ìyàwó. Ṣùgbọ́n ìwọ kọ́ ni àkọ́kọ́ láti ṣe bẹ́ẹ̀. Àwọn ìran kan ti ṣáájú tó jẹ́ pé ipá, ìjà àti ìpànìyàn ni wọ́n fi máa ń ní ohun ìní tiwọn. Lára wọn ni a sọ fún wa ní ìwé àwọn ọba kìíní, orí ìkọkànléní ogún. Àwọn ọba kìíní, orí ìkọkànléní ogún, láti ẹsẹ̀ kìíní. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí
ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afi Ahabu oba Samaria gidigidi. Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ki emi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o. Naboti si we pe se we fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o. Ahabu se wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun un nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi. O si dobule lori akete re. O si yoju re pada. Ko si fe jeun Jezebeli. Ikan ninu won niyan o. Jezebeli iran awon apaniyan. Aya re si to wa. O si wi fun pe ese ti inu re fi baje ti iwo ko si jeun. O si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re. O si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi. Jezebeli aya re si wi fun pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli. Beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipola laarin awon eniyan. Eyi ni Yoruba ma npe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa. O n so fun wa nisisiyi wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu Olorun ati oba e mu jade ke se so le okuta ki o le ku. Won so fun wa wipe won se be o so fun wa ni ipari ese keta la wipe nigba na ni won mu jade kuro ni ilu won se so le okuta o si ku. Ese ike dogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku. Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba ajara Naboti ara Jezreeli.
ti o ko lati fi fun o fun owo nitori Naboti ko si laaye sugbon oku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba ajara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to Elija ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o on ti an se ni ikoko Olorun ri awon ti an pa awon ti an ta eje won sile laise nitori a fe gba iyawo lowo won tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega ni bi ise tabi a ro wipe awon ni won ko je ki a gba ise contract te a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja bi a ba mo kuro bi a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti o le ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni tire pelu ibon pelu ada lati duro loju ona we pe ki moto oni moto ko sa je tire bi atile pa omode ti o wa ninu moto te apa obirin te apa okunrin ti o wa ninu moto bi ata eje alaise sile ki moto ki o le je ti wa Olorun ri o owo eje ko ni se na bo jeun aisan ade nipa ounje to je nitori owo to fi ra ounje yi ki se owo eto bo je yawo lo fi fe iru owo be awon ti won fe yawo be pelu owo eru won ki gbadun yawo won ohun kon to ni bo je moto bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju Olorun wo ni bi kibi ti o ba nlo oro Olorun to Elijah wa wipe dide sokale lo ipade Ahabu oba Israeli ti o wa ni Samaria wo o wa ni ogba ajara Naboti nibi ti o sokale lo lati jogun re iwo si we fun pe bayi ile Oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile Oluwa wi pe ni ibi ti aja gbela eje Naboti ni awon aja yo la eje re ani ti re Ahabu si we fun Elija pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju Oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro Olorun ninu iwe owe ni an pada si nisisiyi iwe owe ori ikefa ese iketa dini ogun wipe oju igberaga ete eke ati owo ti n ta eje alaise sile aya ti n humo tabi ti n gbero tabi ti n se asaro ohun buburu ese ti o yara ni ire sisa si iwa eka
ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀ tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn àwọn àlùfáà tí wọ́n máa ń pe ìyàwó wípé ọkọ rẹ̀ ń fìyà jẹ ọ́ ni ó jẹ́ má gbàrú bẹ́ẹ̀ fún tí wọ́n

gẹ kò sí ẹnikẹ́ni tó sọ pé òun ò ní wá ó wí pé ẹ̀yìn mọ̀ láti ọjọ́ àkọ́kọ́ tí mo wá sí Asia bí èmi ti bá yín gbé ní gbogbo àkókò náà ẹsẹ̀ kọkàndínlógún bí mo ti ń fi ìrẹ̀lẹ̀ sí ọkàn ó ń sin ìjọ ó ń sin ọlọ́run nínú sísin ọlọ́run ó ń sin ìjọ ó ń ṣiṣẹ́ ìrànṣẹ́ fún ìjọ nínú ṣíṣe iṣẹ́ ìrànṣẹ́ fún ìjọ ó ń sin olúwa ó ń jèrè ọkàn ó ń kọ́ wọn ní ọ̀rọ̀ náà ó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ká kọ́ sí tábìlì ọkàn wọn nínú ṣíṣe gbogbo eléyìí ohun gbogbo òun náà ni sísin olúwa bí a kò bá lóye pé ohun tí a ń ṣe nínú ohun rere gẹ́gẹ́ bí ìrànṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí adarí ní ìjọ gẹ́gẹ́ bí òṣèlú ìjọ ní ìhà iṣẹ́ kọ̀ọ̀kan tá à ń ṣe bí òye ò bá yíwá pé iṣẹ́ ẹ̀sìn fún olúwa ni a ó ṣe gẹ́gẹ́ bí ẹni pé ṣebí lágbájá ni mo ń ṣe fún tàmẹ̀dúró ni mo ń ṣe fún wàásì wà á ronú pé ohun gbogbo tó ń ṣe ó wà fún ènìyàn ọ̀nà tí wà gbàhùwà yóò yàtọ̀ bí inú ẹ̀rọ bí inú ẹ̀rọ bá dùn sí ọkùnrin yẹn nípa ti paul apọ́sẹ́lẹ̀ ó tẹnumọ pé òun fi ìrẹ̀lẹ̀ ọkàn gbogbo sin olúwa àti omijé púpọ̀ pẹ̀lú ìdánwò tí ó bá mi nípa ìdènà àwọn jùù ní ẹsẹ̀ ogún ó wí pé bí èmi kò ti fà sẹ́yìn láti sọ ohunkóhun tí ó ṣe àǹfààní fún yín àti láti máa kọ́ yín ní gbangba àti láti ilé de ilé ẹsẹ̀ kọkànléníogún tí mò ń sọ fún àwọn Júù àti fún àwọn Eléni pẹ̀lú ti ìrònú kú àdà sípò Ọlọ́run àti ti ìgbàgbọ́ sípa Jésù Kristì Olúwa wa. Nínú ẹsẹ̀ ìkẹrin ó dín ní ọgbọ̀n 26 nítorí náà mo pè iṣẹ́ ẹlẹ́rìí lónìí yìí pé ọrùn mi mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ ènìyàn gbogbo ó wí pé bí ẹnikẹ́ni ò bá dẹni ìgbàlà èmi kọ́ ni mo fà á mo ti kọ́ ní ọ̀rọ̀ ìgbàlà bí ẹnikẹ́ni ò bá funfun kó mọ́ fún ọ̀run bí ẹnikẹ́ni bá pàdánù ọ̀run nítorí pé kò lè pa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mọ́tẹ́pẹ́ láìsí èyí ni kò sí ẹni tí ó rí olúwa ó ní ẹ̀bí mi kọ́ leléyìí ọrùn mi mọ́ kò ná ẹ̀jẹ̀ ènìyàn gbogbo torí pé ó ti sọ fún wọn ó ti kọ́ wọn ó ti darí wọn ní ọ̀nà tí olúwa ó wá kò sí wọn lọ́wọ́ láti yọ̀ǹda láti túbà fún olúwa láti gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ní lẹ́yìn èyí kí wọ́n wá ní gbogbo ìbùkún tó ń ti káfárì bọ̀ kó lè sọ ayé wọn àti ọkàn wọn dọ̀tun kí wọ́n sì lè gbé kí wọ́n ó lè rìn ní ọ̀nà tóró tó lọ sí ọ̀run rere ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n 27 nítorí tí èmi kò fà sẹ́yìn láti sọ gbogbo ìpinnu ọlọ́run fún yín èmi kò fà sẹ́yìn láti sọ gbogbo ìpinnu ọlọ́run fún yín bó ti ń ka eléyìí òye ohun tí paul apọ́sẹ́lẹ̀ ń sọ yóò yẹ ọ wò ní ọ̀nà yìí nítorí èmi kò fà sẹ́yìn láti sọ gbogbo ìpinnu ọlọ́run fún yín gbogbo yín pátápátá mo ti kéde ìpinnu ọlọ́run fún yín mo ti sọ ọkàn ọlọ́run fún yín mo ti fi ọ̀rọ̀ ọlọ́run bọ yín àwọn díẹ̀ nínú yín wọ́n kọ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n mi ò jẹ́ kí eléyìí kó mú agara bá mi àwọn kan wà wọ́n ń jẹ́ ẹni tó ń jiyàn eléyìí kò nípá lórí mi àwọn kan wọ́n ń fi tí mò ń sọ wé ohun tí

0: Pásìdá ìjà sílẹ̀.
1: Ọlọ́run, àwa ti fi etí wa gbọ́. Àwọn bàbá wa sì ti sọ fún wa ní iṣẹ́ ńlá tí ìwọ ṣe ní ọjọ́ wọn. Ní ìgbà àtijọ́, bí ìwọ ti fi ọwọ́ rẹ lé àwọn kèfèrí jáde, tí ìwọ sì gbìn wọ́n, bí ìwọ ti fòrú àwọn ènìyàn náà, tí ìwọ sì mú wọn gbilẹ̀. Nítorí tí wọn kò ní ilẹ̀ náà nípa ìdá ara wọn, bẹ́ẹ̀ ni kì í ṣe apá wọn ni ó gbà wọ́n, bí kò ṣe ọwọ́ ọ̀tún rẹ àti apá rẹ àti ìmọ́lẹ̀ ojú rẹ, nítorí tí ìwọ ní ìfẹ́ rere sí wọn. Ìwọ ni ọba mi, Ọlọ́run. Pàṣẹ ìgbàlà fún Jákọ́bù. Nípasẹ̀ rẹ ni a ó bi àwọn ọ̀tá wa ṣubú. Nípasẹ̀ orúkọ rẹ ni a ó tẹ àwọn tí ó dìde sí wa mọ́lẹ̀. Nítorí tí èmi kì yóò gbẹ́kẹ̀lé ọrùn mi, bẹ́ẹ̀ ni ìdá mi kì yóò gbà mí. Ṣùgbọ́n ìwọ ni ó ti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa. Ìwọ sì ti dójú ti àwọn tí ó kórira wa. Ní ti Ọlọ́run lè àwa ń kọrin ìyìn ní ọjọ́ gbogbo. Àwa sì yin orúkọ rẹ láéláé. Ṣùgbọ́n ìwọ ti ṣá wa tì. Ìwọ sì ti dójú ti wá. Ìwọ kò sì bá ogun wa jáde lọ. Ìwọ mú wa pẹ̀yìndà fún ọ̀tá wa àti àwọn tí ó kórira wa ń ṣe ìkógun fún ara wọn. Ìwọ ti fi wá fún jíjẹ bí ẹran àgùntàn. Ìwọ sì ti tú wa ká nínú àwọn kèfèrí. Ìwọ ti ta àwọn ènìyàn rẹ lé asán. Ìwọ kò sì fi iye owó wọn sọ̀rọ̀ rẹ di púpọ̀. Ìwọ sọ wá di ẹ̀gàn sí àwọn aládùúgbò wa, ẹlẹ́yà àti ìyọṣùtì sí àwọn tí ó yí ni ká. Ìwọ sọ wá di ẹni òwe nínú àwọn orílẹ̀-èdè àti ìmírí sí nínú àwọn ènìyàn. Ìdààmú mi ń bẹ níwájú mi nígbà gbogbo. Ìtìjú mi sì bò mí mọ́lẹ̀ nítorí ohun ẹni tí ń gàn tí ó sì ń sọ̀rọ̀ búburú nítorí ipa ti ọ̀tá olùgbẹ̀san ni. Gbogbo wọ̀nyí ni ó dé sí wa, ṣùgbọ́n àwa kò gbàgbé rẹ, bẹ́ẹ̀ ni àwa kò ṣe èké sí májẹ̀mú rẹ. Àyà wa kò padà sẹ́yìn, bẹ́ẹ̀ ni ìrìn wa kò yà kúrò ní ipa tirẹ̀. Bí ìwọ tilẹ̀ ti fọ́ wa bàjẹ́ ní ibi àwọn ìkookò, tí ìwọ sì fi òjìji ikú bò wá mọ́lẹ̀, bí ó bá ṣe pé àwa gbàgbé orúkọ Ọlọ́run wa, tàbí bí àwa bá na ọwọ́ wa sí Ọlọ́run àjèjì, ǹjẹ́ Ọlọ́run kì yóò rí ìdí rẹ̀? Nítorí ó mọ ohun ìkọ̀kọ̀ àyà. Ní tòótọ́, nítorí rẹ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́. À ń kà wá sí bí àgùntàn fún pípa. Jí, èéṣe tí ìwọ ń sùn, Olúwa? Dìde, má ṣe ṣá wa tì kúrò láéláé. Èéṣe tí ìwọ fi pa ojú rẹ mọ́, tí ìwọ sì fi gbàgbé ìpọ́njú wa àti ìnira wa? Nítorí tí a tẹrí ọkàn wa ba sínú ekuru, inú wa dì mọ́ ìrùpẹ̀ ilẹ̀. Dìde fún ìrànlọ́wọ́ wa kí o sì rà wá padà nítorí àánú rẹ.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin ìkarùndínláàádọ́ta. Àyà mi ń hù mọ̀ràn rere. Èmi ń sọ ohun tí mo ti ṣe fún ọba nì. Kálàmù ayáwó akọ̀wé lè ahọ́n mi. Ìwọ yanjú ju àwọn ọmọ ènìyàn lọ. A dá ore ọ̀fẹ́ sí ọ létè. Nítorí náà ni Ọlọ́run ń bùkún fún ọ láéláé. San ìdàrẹ mọ́ ìdí rẹ alágbára jùlọ. Àní ògo rẹ àti ọláńlá rẹ. Àti nínú ọláńlá rẹ máa gẹṣin lọ lé àlàáfíà. Nítorí òtítọ́ àti ìwà tútù àti òdodo. Ọwọ́ ọ̀tún rẹ yóò sì kọ́ ọ lé ohun ẹ̀rù. Ọfà rẹ mú lé àyà àwọn ọ̀tá ọba. Àwọn ènìyàn ń ṣubú nísàlẹ̀ ẹsẹ̀ rẹ. Ọlọ́run, láyé àti láéláé ni ìtẹ́ rẹ. Ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni. Ìwọ fẹ́ òdodo, ìwọ kórira ìwà búburú. Nítorí náà ni Ọlọ́run, Ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ ṣo lórí àwọn ọgbà rẹ. Gbogbo aṣọ rẹ ni ó run tùràrí àti aloe àti kasíá. Látinú ààfin yín irin jáde ni wọ́n gbé mú ọyọ̀. Àwọn ọmọbìnrin àwọn aládé wà nínú àwọn àyànfẹ́ rẹ. Bí ọwọ́ ọ̀tún rẹ lè ayaba náà gbé dúró nínú wúrà òfìrí. Dẹtí sílẹ̀ ọmọbìnrin, sì ronú, sì dẹtí rẹ sílẹ̀. Gbàgbé àwọn ènìyàn rẹ àti ilé bàbá rẹ. Bẹ́ẹ̀ lè ọba yóò fẹ́ ẹwà rẹ gidigidi. Nítorí òun ni Olúwa rẹ, kí ìwọ kí o sì máa sìn. Ọmọbìnrin tírè tí òun ti ọrẹ àti àwọn ọlọ́rọ̀ nínú àwọn ènìyàn yóò máa bẹ̀bẹ̀ ojúrere rẹ. Tí ogo lé ọmọbìnrin ọba náà nínú ilé. Iṣẹ́ wúrà ọ̀nà abẹ́rẹ́ lé aṣọ rẹ̀. Nínú aṣọ iṣẹ́ ọ̀nà abẹ́rẹ́ lé ọmọ tọ ọba wá. Àwọn wúndíá ẹgbẹ́ rẹ̀ ti ń tọ̀ lẹ́yìn lé ọmọ tọ wá. Pẹ̀lú inú dídùn àti pẹ̀lú ayọ̀ ni a fi mú wọn wá. Wọ́n ó sì wọ ààfin ọba lọ. Nípò àwọn bàbá rẹ ni àwọn ọmọ rẹ yóò wà. Ẹni tí ìwọ máa fi jẹ oyè lórí ilẹ̀ gbogbo. Èmi ó máa ṣe orúkọ rẹ ní ìrántí ní ìran gbogbo. Nítorí náà lé àwọn ènìyàn yóò ṣe máa yìn ọ́ láé àti láéláé. Orin ìkẹrìndínláàádọ́ta. Ọlọ́run ni ààbò wa àti agbára, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà ni àwa kì yóò bẹ̀rù, bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá nípò lọ sí inú òkun. Bí omi rẹ tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀. Odò ńlá kan wà ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn. Ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo. Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣì ní ìdí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba ṣì dé, o fo ohun re aye yo oluwa awon omo ogun wa pelu wa olorun jakobu ri abo wa e wa wo awon ise oluwa iru aporo ti o se ni aye o mu otetan de opin aye o se orun o si ki oko meji o si fi keke ogun jona e duro je ke si mo pe emi le olorun a o gbemiga ninu awon keferi a o gbemiga ni aye oluwa awon omo ogun wa pelu wa olorun jakobu ri abo wa
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura. Baba, awa siwaju yin gege bi omo. Adura wa ni we pe bi elti ma ba wa soro. Lati inu iwe mimo. Pelu iranwo emi yin. Efun ni eti omo ke a je eni tin gbo ke a je eni tin gba ke a je eni tin sasa lori oro yin ki oro yi ki o ba le se wa lanfani ni aye yi ati ni eyi tin bo adupe wepe ti gbo nitori agbadura loruko Jesu Christi oluwa ati olugbala wa eje ke a si bibeli wa si Epistle keji ti Peteru seniyan gbogbo Peteru keji ori kini ese iketa ati ese ikerin Peteru keji ori kini ese iketa ati ese ikerin bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa pe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro Olorun meji ti akayi ni won la wa loye ohun ti o je didun inu Olorun ati opolopo ipese Olorun fun enikokan wa ki ilana ti rapada ki o ba le je ti wa ife Olorun ni wipe ke a bo kuro ninu ibaje ti nbe ninu aye ati wipe ki eda Olorun aworan Olorun ati iwa Olorun ki o le je ti wa nitori eyi ni ohun ti a jogun lati odo Jesu Christi nitori iku ti o ku fun wa sugbon o se ni laanu wipe opolopo ni ko mo idi re ti Olorun baba ti o fi ran Olorun omo sinu aye ti o si fi fun wa ni Olorun emi lati ma ba wa gbe lati ma topase wa lati ma je ki iwe mimo ki o ye wa opolopo ti won lo si ile isin ni won ti padanu awon ohun ye biye ati ogun e ti a pese sile fun wa nipase Jesu Christi oluwa wa sugbon o je aye okan ti wa wipe a wa sihin loni ki eyi ti a fe wo ninu iwe mimo ati eyi ti a fe gbo gege bi oro isiri ati oro iyanju ki o ba le je ohun ti o je ki aje alabapin ohun ti Olorun ti pese sile fun wa awon ese meji ti akayi eyi ni ni Peteru keji ori kini ese iketa ati ikerin awon ni o fi nkan wonyi han wa opolopo ni o ma nro we pe aran Jesu Christi wa sinu aye yi ke ba le gba wa kuro lọwọ idajo aye raye ibinu ati irunu olorun ni iya aye raye ti orun apadi ni tooto ni we pe o je ife olorun we pe keni keni ninu wa ki o ma ba segbe ki a ma ba lo si inu iya aye raye ti orun apadi sugbon ko mo nibe ni kan soso awon elomiran won ton ma ro we pe aran Jesu Christi lati fi ru ebo fun wa ati we pe ki o ba le fun wa ni awon ibukun bi iwosan bi ipese ati awon ibukun miran ti ko koja aye yi o ye ke amo we pe ki se ati lowo ati loro ati ni iwosan ati ni idande nikan ni a se ran Jesu Christi wa sinu aye o da bi eni we pe awon eniyan ti won lo si ile isin won ro we pe olorun fi ete sile lati ma pa lapa lapa nitori o ti o mu Jesu Christi wa sinu aye o ni we pe aye di baje aye kun fun ese ati pe ninu agbara ti wa a o le bori ese a o le bo lowo agbara ese ati ti esu e ti o de wa ni igbekun e ni afiran Jesu Christi wa sinu aye sugbon o se ni laanu we pe opolopo ti o wa sinu ijo ohun ti won wa ki se ohun ti o je ki Jesu Christi ki o ku lori igi agbelebo ibokun ti ara ki la o je ki la o mu bawo ni a o se ni iwosan bawo ni a o se bo lowo ofa awon eni bi awon ota won ronu aye raye won ronu bi a se le jere iye ni pekun won ronu bi a se le bo lowo ese ke asi ma gbe igbese aye wa mimo ati ododo sugbon eyi ni o wo olorun lati je ke awo ninu iwe mimo loni o ti a soro lori re ni alabapin aworan olorun alabapin aworan olorun a le so wi pe alabapin iri olorun tabi ewa olorun sugbon mo ro wi pe oye gbogbo wa bi aba so wi pe alabapin aworan olorun nkan ti olorun nfe lowo enikokan wa ni we pe ke a fi iwa ati ise ke a fi jo eni ti o da wa bi omo ba jo baba ninu ohun gbogbo inu baba ma ndun bi baba ba je eni ti o logbon eni ti o lagbara eni ti o le rin dara dara eni ti o ja fafa bi omo yi ti abi ninu ebi bi o ba fi ohun gbogbo jo baba bi baba ba ti nri inu baba a ma dun o ye ke amo we pe bakan na ni pelu olorun o nfe ke a fi iwa irisi isesi ati gbogbo nkan ti a nlepa o nfe ke a fi jo ohun bi abale jo olorun ninu iwa ninu ise ninu irin ninu oro ninu ohun gbogbo ti a dawole inu olorun yo dun popo yi ni a fi nso nipa jije alabapin ninu aworan olorun tabi ninu iwa olorun ye ke a tun wo ese ikerin ti a ka lekan ke a tun ka lekan si nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o se se yebiye fun wa pe nipa iwon yi eyi ni nipa awon ileri won yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun o nfe ki a je alabapin ninu iwa re tabi ninu aworan re nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ifekufe wa ninu aye ibaje si wa ninu aye sugbon olorun ko fe ki a fara ko eri Olorun ko fe ki a je alabapin ninu awon ibaje ati ife ko fe ti o wa ninu aye. O nfe ki a je eni mimo olododo eni pepe eni ti o je alabapin ninu iwa ati aworan Olorun. Ibeli so fun awe pe lati enu eni meji tabi enu eni meta ni a o ti fi idi otito mule. Ibere wa ni wipe se ese oro kan yi lo so fun wa nipa wipe ife Olorun ni yo je inu didun Olorun bi abale je alabapin ninu aworan ati iwa re ki se ese oro yi nikan ye ke wo iwe Romu ori kejo ese ikokandinlogbon Romu ori kejo ese ikokandinlogbon nitori awon eni ti o ti mo tele li o si ti yan tele lati ri bi aworan omo re ki oun le je akobi laarin awon arakunrin popo nihi ni aposteli ni o so fun wa nipa imisi emi mimo wepe o je ohun ti Olorun ti gbero tabi ti o ti gbimo tele tele ki aye ki o to wa ti o si je wepe ileri ati ilepa ati ife yi ni o si wa ninu okan re sibe sibe eyi ni ni wepe ki eni kokan wa ki o le ri bi aworan omo Olorun ati wipe ki Jesu Christi ki o ba le je akobi laarin awon arakunrin popo ye ki a se alaye die lori eyi bi aba wa lati inu ebi ti baba ati iya ti bi omo popo ti akobi omo si je ologbon oni wa tutu eni jeje omo ti ki jale omo ti ki poro omo ti ki ririn idoti ti o si je iru akobi yi ni Olorun fi ta wa lore o ma nje didun inu wa wi pe awon omo ti won tele iru akobi rere be wi pe ki awon omo won yi ki won ki orin ni pa isise omo akoko yi ohun ti a mo nipa Jesu Christi ni wi pe o je eni tutu o je ologbon o je olododo o je eni mimo o je eni ti a ko ri iwa ese kankan ninu re tabi lowo re le kan ri o je eni ti o wo Olorun nje mo fe ki o ma ye wo I a se ilepa yi lo wa ninu okan eni kokan ti o wa si lesin I a se ilepa yi lati dabi Jesu ninu okan ninu ero ninu ilepa ninu ife ninu ise ni ikoko ni gbangba ni abule ni ilu ninu oja tabi ni ibi isowo wa I a se ilepa yi ni o wa ninu eni kokan lati ri bi Jesu lati rin bi Jesu lati se bi Jesu lati soro bi Jesu ati lati wo Olorun gege bi Jesu eyi ni ilepa Olorun eyi ni ife Olorun eyi ni erongba Olorun eyi ni ohun ti Jesu Kristi fi wa ti o fi ku fun wa lori ige agbelebo nitori be bi o ba je ero okan re ni we pe ilepa re tabi eredi ti o fi wa si lesin ni ati ni iwosan nikan ilepa ti re ni ati ni duke aye yi Jesu papa so fun wa o ni kini ere ti o ja se fun eniyan bi a ba jere gbogbo aye yi sugbon ti a so emi wa nu o mo we pe idi ti a fi ran Jesu ni ki o ba le gba wa lowo ese ese nipa ti ode ara ese nipa ti inu ki o ba le je olugbala wa kuro ninu ese patapata je ki a wo peteru kini ori kini ese ikerindinlogun nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo bi o ba je eni ti o mo Olorun o mo we pe ke a to ko iwe mimo ni Olorun ti ro dara dara o ti a fe ko sile o si so fun anisinsin we pe ke a ranti o ati ko sile o ti Olorun ko ko si eni ti o le yi pada ye ki ran leti we pe ninu ori ti o keyin ninu bibeli ni a ti fi egun le eni ti o ba yi ohunkohun ti a ti ko eni ti o ba yi pada ni a ti so wi pe bi eni keni bi o ba yo kuro ninu awon nkan wonyi a o yo oruko re kuro ninu iwe iye bi eni keni ba se fi kun a fi kun awon iyonu ati iponju ti o deba ran ti wi pe ati ko pe e je mimo nitori ti emi je mimo jo je mo opolopo ilesin ni o ti yo iwa mimo kuro ninu eko won opolopo awon onigbagbo ni o ti yo iwa mimo kuro ninu ilepa won ninu adura won je kin bi o lere nje o ti yo iwa mimo kuro ninu adura to ngba ki se adura fun mi lowo fun mi lomo fun mi lonje fun mi ni iwosan fun mi ni idande langba nje a o ti yi eti akosile a o ti yi pada nje a o kin mu egun olorun wa sori ara wa nigba ti a so wi pe nitori a ti ko pe e je mimo nitori ti emi je mimo ninu opolopo ilesin ni a ma nri ti awon igbimo ninu ijo to ma so fun olosu agutan wi pe o to ge iwasu wi pe ke a ma wasu lodi si ese ke a ma wasu lodi si awon oso aye ke a ma wasu lodi si awon ibaje ti o wa ninu aye wi po to ohun ti a nfe ni wi pe sa ma gbadura fun wa sa ma ko wa bi a se le ma ni awon nkan aye yi sugbon nipa ti ke a ko ese sile nipa ti ke a ni igbala nipa ti ke a wa ni iwa mimo yen na to iyolenu to ti fun wa o ti poju nitori be bo ba se fe je oluso agutan fun wa alufa ninu ijo yi ohun ti an fe ni we pe danu duro ti iwa mimo won yi iwe mimo pada egun si wa lori awon ti o ba n yi eyi ti a ti ko sile ti o ba n yi pada egun wa lori won o sora ki egun olorun ki o ma ba wa sori re oni nitori a ti ko pe e je mimo nitori ti emi je mimo o ye ki a tun fiyesi ohun ti a n ka ko so wi pe ki a tele apeere awon ti o je mimo awon elomiran bi won ba wa si inu ijo won ma toko si lagbaja won ma toka si elomiran won ma so pe ah o setan en lagbaja to saju mi denu ijo ohun na o sa je mimo won ma so wi pe arakunrin arabirin ti o ti le n se ojuse ninu ijo ko sa je mimo panomo ko so wi pe ki a je mimo nitori ti awon elomiran je mimo o ni nitori ohun ti o yi pada nitori lati aye baye lati aye raye titi di aye raye ni o fi je mimo nitori pe ko si akoko kan ko si iseju kan ko si ojo kan ti ohun ko fi je mimo o ni nitori be ohun ti o je baba fun wa ni o je apere wa o ni nitori emi je mimo ki eyin paapa ki e je mimo ye ki a wo Matthew ori karun ese ikeji dini adota nitori na ke eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe eyi ni oro ti Jesu Christi so fun wa awon elomiran won ti gbagbe we pe eyi ni oro Jesu Christi nitori be bi won ba wa ninu ese tabi won ni ailera nipa ti ara

jẹ́ alábápín ìwà Ọlọ́run, alábápín àwòrán Ọlọ́run, alábápín ìṣe Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí a ti kà látinú Pétérù, látinú Róòmù, àti láti Pétérù kìíní, Pétérù kejì, àti láti Mátíù, òun ni ó ń jẹ́ kí ó yé wa wípé ìfẹ́ inú Ọlọ́run ni wípé kí a bá lè ní àwòrán Ọlọ́run fún ara wa. Ó sì fún wa ní àwọn ìlérí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àti agbára rẹ̀ ni ó fi ti àwọn ìlérí wọ̀nyí lẹ́yìn wípé bí a bá ń fẹ́ ní tòótọ́, bí a bá fẹ́ láti gbàdúrà sí Ọlọ́run, bí a bá fẹ́ láti ké pe Ọlọ́run, òun ṣetán, ó sì lágbára tó láti jẹ́ kí a jẹ́ mímọ́, láti jẹ́ kí a di pépé, àti láti jẹ́ kí a ní àwòrán Ọlọ́run nínú ọkàn wa, kí ìṣe wa, ìwà wa, ìrìn wa, kí ó ba lè wo Ọlọ́run lọ́rùn, kí ó ba lè jẹ́ wípé ní ìgbà gbogbo, ní ibikíbi tí a bá wà, a ó lè máa gbé ìgbésí ayé tí yóò máa mú inú Ọlọ́run dùn. Ọ̀rọ̀ yìí bí a ti ń wò nínú Bíbélì ni a ó máa wo ìlàsílẹ̀ Ọlọ́run tàbí ète Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run. A ó sì máa wo ìkejì, agbára Ọlọ́run láti lè mú ète tàbí ìfẹ́ inú rẹ̀ lórí wa yìí láti lè mú ṣe. Àti ìkẹta, ipa tí àwa kó kí alábápín tí Ọlọ́run fẹ́ kí a jẹ́ yìí kí ó ba lè jẹ́ tiwa. Jẹ́ kí a wo ìfẹ́ Ọlọ́run, ète Ọlọ́run, ohun tí Ọlọ́run ń fẹ́, ohun tí Ọlọ́run ń fẹ́ ṣe ní ìgbésí ayé wa, kí a ba lè jẹ́ alábápín ìwà àti àwòrán Ọlọ́run. Nínú Pétérù kejì tí a ti kà, mo tún fẹ́ wò ó lẹ́ẹ̀kan sí i. Pétérù kejì, orí kìíní, láti ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, yẹ kí a dúró níbẹ̀ náà. Ó ní pẹ̀lú agbára Ọlọ́run ni ó ti fún wa ní ohun gbogbo, tí ṣe ti iyè, èyí ni tí ṣe ti iyè ẹni pẹ̀kun, àti tí ṣe ìwà bí Ọlọ́run, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè ẹni pẹ̀kun. Bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè nínú Jésù, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí ìwà ìgbésí ayé rẹ̀, ìrìn rẹ̀ tí kò yí padà, èyí kì í ṣe wípé Ọlọ́run ò tí ṣe ohun tí ó yẹ kí ó ṣe. Ọlọ́run ti ṣe ohun gbogbo tí ó yẹ kí ó ṣe. A sọ fún wa wípé ó ti fún wa lé ohun gbogbo nígbà tí ó ti rán Jésù Kristi láti kú lórí igi àgbélébòó. Nígbà náà ló ti fún wa ní ohun gbogbo tí ó yẹ kí ó fún wa, kí a ba lè jẹ́ alábápín nínú iyè ayérayé, iyè tí kò ní pẹ̀kun, àti kí a ba lè jẹ́ alábápín ìwà bí Ọlọ́run. Ó ní nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀, nípa ìmọ̀ ẹni tí ó pè wá, èyí ni a fi rí pé àwọn ẹlòmíràn wọn kò ní ìmọ̀ nípa Jésù. Èyí ni ó fi dàbí ẹni wípé wọ́n wà nínú òkùnkùn, wọn ò mọ̀ bí a ti lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn ò mọ̀ gẹ́gẹ́ bí a ṣe lè di ọmọ Ọlọ́run, wọn ò mọ̀ bí a ṣe lè ní ìdáríjì àti ìwẹ̀nàmọ́. Ó ní nígbà tí a bá ní ìmọ̀ ti ẹni tí ó pè wá, ẹni tí ó pè wá kúrò nínú ayé wá sínú ìjọba Ọlọ́run, gbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀, nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú ìbàjẹ́ ayé, tí ó pè wá sínú òdodo àlàáfíà Ọlọ́run, nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò lábẹ́ ìsìnrú èṣù láti wá sí abẹ́ agbára olùdáǹdè àti olùgbàlà olùṣọ́ àgùntàn wa. Ó ní nígbà tí a bá ní ìmọ̀ yìí ní iyì àìnípẹ̀kun àti ìwà bí Ọlọ́run yóò jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, nígbà tí a bá dé inú ìjọ, ohun tí ó yẹ kí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn wa ni láti ní ìmọ̀ bí a ti di àtúnbí, bí a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, bí a ti di ènìyàn Ọlọ́run, bí a ṣe lè gba Jésù Kristi gbọ́, tí ó jẹ́ wípé a ó kọ orúkọ wa nínú ìwé ìyè. Ìyè ẹnipẹ̀kun yóò sì jẹ́ tiwa, ìwà bí Ọlọ́run yóò sì jẹ́ tiwa. Jẹ́ kí n bí ọ́ jẹ́ oní ìmọ̀ wípé gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run. Ǹjẹ́ o ní ìmọ̀ wípé kò ṣeé ṣe nínú agbára tirẹ, nínú agbára

Kí a wo Jésù Kristì, kí a wo wípé ó wà ní àárín gbùngbùn ìfẹ́ Ọlọ́run. Ó dàbí ẹni tí ó wà ní ibi tí ó jìnà réré. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àti wá sínú ìjọba Ọlọ́run, ṣùgbọ́n a ò sí nínú ọ̀gangan ìfẹ́ Ọlọ́run. Ohun gbogbo tí Ọlọ́run fẹ́ kí a ṣe ní pípé ní kíkún, gbogbo rẹ̀ kọ́ ni a ti ń ṣe. Ṣùgbọ́n Jésù Kristì, ó jẹ́ ẹni tí ó ṣe ìfẹ́ Ọlọ́run ní pípé àti ní kíkún. Ó wà ní ọ̀gangan ìfẹ́ Ọlọ́run. Níbi tí Jésù Kristì wà yìí ló wá ti ń pe ẹnì kọ̀ọ̀kan wa tí a jẹ́ onígbàgbọ́ wípé kí a wá sí ọ̀dọ̀ òun. Kí àwa pàápàá kí a fi hàn wípé a fẹ́ wà ní ọ̀gangan ìfẹ́ Ọlọ́run. Ní ẹsẹ̀ 29 ni wá ti ṣe àfikún fún wa wípé ẹ gba àjàgà mi sí ọrùn yín. Kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé mi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín. Àwa tí ó jẹ́ wípé a dàgbà ní ìletò tàbí ní abúlé, ó yẹ kí a lè mọ ohun tí a ń pè ní àjàgà. Bí a bá ní ẹran ọ̀sìn, tí a kò fẹ́ kí ẹran ọ̀sìn kí ó máa jáde káàkiri láti lọ jẹ oúnjẹ nínú oko ẹlòmíràn, kí wọ́n máa lu ẹran ọ̀sìn yìí pa mọ́ wa lọ́wọ́. Ohun tí wọ́n máa ń ṣe ní abúlé ni wípé wọ́n ó sọ àjàgà mọ́ ẹran yìí lọ́rùn. Bí ẹran yìí bá ti fẹ́ wọ ọgbà ẹlòmíràn, àjàgà tí ó wà nínú lọ́rùn rẹ̀ kò ní jẹ́ kí ó lè wọlé. Ohun tí Jésù Kristì ń sọ fún wa ni wípé a ní ní àjàgà yìí ní ọrùn wa, kí a má bàa lè lọ sínú ayé mọ́, kí a má bàa lè ṣe ohun tí àwọn yòókù tí wọ́n wà nínú ayé tí wọ́n ń ṣe. Ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín. Bí a bá ti gba àjàgà Ọlọ́run, àjàgà Jésù sí ọrùn wa, a kò ní lè lọ sí ilé ijó ti àwọn ayé mọ́. A kò ní lè lọ sí ibi ìmùtí wọn. A kò ní lè ṣe ti ìkóbìnrin jọ àti ìbọ̀rìṣà, àti wípé èèyàn tún lọ ń gbégún. Onígbàgbọ́ kì yóò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀, nítorí wípé à ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀. Ó ní onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi. Onínú tútù, onírẹ̀lẹ̀ ọkàn, bí a bá di ọmọ Ọlọ́run, a kì í lè jà mọ́. Ẹni tó jẹ́ sọ̀ṣẹ́ sọ̀ṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí a bá ti di ọmọ Ọlọ́run, a kì í lè sọ̀ṣẹ́ mọ́, a kì í lè mutí mọ́, a kì í lè jalè mọ́. Ṣé àwa náà mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ó jẹ́ pé bí a ò rí ìjà, a ó dá ìjà sílẹ̀. Ṣùgbọ́n ìgbà tí a bá ti di ọmọ Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run ni wípé kí a jẹ́ onínú tútù àti onírẹ̀lẹ̀. Bí ẹnìkan bá sì ti ṣe ọ́, ṣe o mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí kí a tó di onígbàgbọ́, a kì í fẹ́ dáríji ẹnikẹ́ni. A ó sọ wípé títí a ó fi kú, kò sí ẹni tí ó lè parí ìjà láàrin àwa àti lágbájá. Ó ní ṣùgbọ́n kí a farabalẹ̀, kí a jọ̀wọ́ ara wa fún ìfẹ́ Ọlọ́run. Àwa ẹni tí ó jẹ́ ẹlẹ́ran ara, ó máa ń fẹ́ láti gbèjà ara rẹ̀, ó máa ń fẹ́ láti gbẹ̀san, ó máa ń fẹ́ láti sọ pé lágbájá ó sọ òkòlù mí, èmi náà láti sọ òkúta sí i padà. Ó nígbà tí a ti di ọmọ Ọlọ́run nísinsìnyí, a ò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Èyí ni wípé kí a fi ọ̀rọ̀ wa, kí a fi lé Ọlọ́run lọ́wọ́, kí a jẹ́ kí ó jẹ́ wípé Ọlọ́run ni yóò gbèjà wa, kí ó má jẹ́ wípé àwa la tún jà láti gbèjà ara wa. Èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe lọ sílé ẹjọ́. Èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe kọ ìyàwó rẹ̀ sílẹ̀. Èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe sọ wípé ọmọ yìí ó jẹ́ ọmọ ìpáǹle nínú ilé. Nítorí bẹ́ẹ̀, mo láti fi hàn, mo láti jẹ́nìyà dáadáa kí n tì í mọ́ta. Ọmọ Ọlọ́run kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ìfẹ́ ni a fi ń bá ènìyàn lò. Ṣé o mọ̀ wípé Ọlọ́run fẹ́ wa? Ìfẹ́ tí Ọlọ́run ti fi hàn fún wa, òun ni ó yẹ kí a fi hàn fún àwọn ẹlòmíràn. O Jákọ́bù orí kẹrin, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun ó sì sá kúrò lọ́dọ̀ yín. Nǹkan méjì ni a ń sọ níhìn-ín. Ìkíní, ẹ tẹríba fún Ọlọ́run. Ìkejì, ẹ kọjú ìjà sí èṣù. Bí kì í bá ṣe wípé a gbé ìṣísẹ̀ kíní, kì yóò ṣeé ṣe láti gbé ìṣísẹ̀ kejì. Bí kì í bá ṣe wípé a tẹríba fún Ọlọ́run, kì yóò lè ṣeé ṣe fún wa láti kọjú ìjà sí èṣù. Èyí ni ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fi ní ìṣẹ́gun ní ìgbésí ayé wọn. Wọn ò lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀, wọn ò lè ṣẹ́gun àrùn, wọn ò lè ṣẹ́gun èṣù, wọn ò lè kọjú ìjà sí èṣù, nítorí wípé wọn ò tẹríba fún Ọlọ́run. Wọ́n ṣá ọ̀rọ̀ Ọlọ́run tì nígbà tí Ọlọ́run sọ fún wa wípé ẹnìkan tí ó ṣe ọ nì wípé kí o dáríjì. Bó bá tẹríba fún Ọlọ́run, ó sọ wípé Ọlọ́run, ní tòótọ́ ni nǹkan yìí dùn mí, ṣùgbọ́n nítorí tìrẹ mo dáríjì ẹni yìí.

L'ONU. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káàánú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá. Kí ó sì fún wa ní oore ọ̀fẹ́. Láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run, ni ó máa fi hàn ní ìgbà gbogbo. Yálà ní ilé tàbí lóde. Yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà, tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá, ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá Ọlọ́run wa, a dúpẹ́ wípé a wá sí yìí kí a ba lè gbọ́ ọ̀rọ̀ yín. Ó ṣeé ṣe kí àwọn ilé ìsìn mìíràn kí ó ti máa pè wá, kí a sì ní wọn lárọ̀ọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí ó mú wa wá sí yìí ni wípé a mọ̀ wípé a ó gbọ́ ọ̀rọ̀ yín láì fi bọko bọyọ̀, àti wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ yìí ni yóò lè ṣe wá pé láti múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ǹjẹ́ bí a ti ní ìpinnu tí a sì wá sí yìí, a ń bẹ̀bẹ̀ wípé ohun tí a wá láti gbọ́, tí a wá láti ṣe, ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, oore ọ̀fẹ́ láti ṣe é, ẹ ó fi fún wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé Ọlọ́run ẹ̀mí fún ara rẹ̀ yóò ṣe ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún wa, kí a ba lè jẹ́ àjùmọ̀dí ogún pẹ̀lú Jésù Kristì nítòótọ́, kí èrè kíkún àti èrè pípé kí ó lè wà fún àwọn iṣẹ́ wa nínú Olúwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń wo ọ̀rọ̀ Ọlọ́run lórí èso àti èrè iṣẹ́ wa. Èso àti èrè iṣẹ́ wa. Yẹ kí a wo Kọ́rìntì kìíní orí kẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Nítorí náà, ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Ní ìwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ ẹ̀yin kì í ṣe asán nínú Olúwa. Níhìn-ín ni a rí.

ìwà aṣòdì, ìwà àìgbọ́ràn, ìwà tí ìjà àti ọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ Ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwa onígbàgbọ́ máa ń pè ní ìkóríta, nítorí wípé Ọlọ́run béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀. Ẹni yìí ni a ń pè ní Saulu ara Tarsu, ẹni tí a mọ̀ sí Paulu apostoli lẹ́yìn ìgbà tí ó yí padà. Bí Ọlọ́run ti bá pàdé, bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún Ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kò fi ohunkóhun pamọ́. Ó gbàdúrà, ó wọ ojú Olúwa, ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ìdáríjì àti àánú ni òun fẹ́. Kò pẹ́ jìnà ni a rán òjíṣẹ́ Ọlọ́run kan sí tí a ń pè ní Ananiah. Ó gbàdúrà fún, ojú rẹ̀ tí ó ṣókùn, tí ó fọ́, Ọlọ́run làá, a sì ní kí ó dìde. Kò pẹ́ púpọ̀, abaptisi rẹ̀ a rí bọmi ní orúkọ Bàbá, ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ó wá bẹ̀rẹ̀ láti máa ṣe ìgbọràn sí Ọlọ́run lẹ́nu, ṣùgbọ́n ó di ọjọ́ kan ni ó bá àwọn ènìyàn kan pàdé, àwọn tí wọ́n fẹ́ dí ìgbọràn pípé rẹ̀ lọ́wọ́. Mo jẹ́ sọ fún ọ wípé bí o ti wá bí lónìí, ó ṣeéṣe bí o bá ti délé, bí o ti ní ìpinnu wípé bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni o ń fẹ́ ṣe ìgbọràn pípé. Àwọn tí wọ́n máa ń ta epo sí ààlà tí ó wọ̀, àwọn abatí ẹni jẹ́, àwọn tí wọ́n fẹ́ ti ilẹ̀kùn ọ̀run, kí wọ́n sì fi ilẹ̀kùn ọ̀run àpáàdì sílẹ̀ fún ọ, wọ́n ti ń dúró dè ọ́. Bí o ti ń délé tí o fẹ́ múra pẹ̀lú ìpinnu, pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé, bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé, ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má lè ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Paul yìí kan náà, ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnìkọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá, Ìṣe àwọn apostoli orí ìkọkànlénígún. Bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Paulu, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé, báyìí lè ẹ̀mí mímọ́ wí, báyìí lè àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n ó sì fi lé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí, àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Paul ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ti gbọ́ ìpè, ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu. Bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Paulu, bẹ́ẹ̀ ni Paulu ń ṣe ọkàn akin, ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin. Ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu.

ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eni olorun ki se keferi sugbon woli eni ti on paapa mo nipa eni ti an pe ni emi mimo o debe o si mu amure paulu o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni ah o lo ma se o o ni wahala wa ni waju isoro a po fun nitori wi pe bi o ba gboran si olorun lenu esu ota emi wa koni je ko gbadun asi ko si awon ju ninu won se lodi si pupo pupo eru ba bere si ni ba awon arakunrin arabirin awon ore awon ti o mo paulu ni won bere si ni so wi pe paulu ma se lo gbo idahun paulu ni ese ketala nigba na ni paulu dahun wi pe ewo le eyin se yi ohun ti o ye ko so fun onile niyan nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe ati gbo pe lagbaja eni ti abi sinu ile igbagbo eni to je pe lati kekere le o ti ja fafa ninu esin eni to je pe opolopo wa ni ansore tele omoluabi si ni iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile a tun gbo wi pe o nlo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibata ati awon ana won si joko won ni ko joko sarin won ni o kunle sibe mo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile isin to wa labule yin abi won fi pitan fun eni on lo fi okuta so le sibe baba o si kere ninu ise isin ago church onora awon aga iwasu onoye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun nkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu ile won awon ni wasu o dun lenu won won ma so fun wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lo joko ti won fe pa e lokanda igba ti gbogbo ba soro tan patapata iya e awa bere a ma sunkun o temi laarin ijo laarin egbe o doju ti mi o n gbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kaakiri o tun wa asu pada iya je mi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amuni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to n gbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun paulu wi pe ma lo ma gboran si olorun lenu o wa gu ese iketala nigba na ni paulu dahun wi pe ewo le eyin se yi ti eyin so ku
ti e si mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma sokun won ma daya fo nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihinrere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori ti o je ki oni eti omo ti o ngboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu ṣùgbọ́n Paul ń sọ fún ọ wípé nítorí èmi ti múra tán kìí ṣe fún dídè nìkan ṣoṣo kìí ṣe fún dídè nìkan ṣùgbọ́n láti kú pẹ̀lú ní Jerusalemu nítorí orúkọ Jésù Olúwa a ò tí ì pè ọ láti kú. Wo ẹlẹgbẹ́ wa aṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tí a fẹ̀jẹ̀ Jésù Kristì kan náà ra padà bí a ti rà wá padà àwa tí ó ní ìgbàlà ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run bí àwa náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó pinnu nínú ọkàn rẹ̀ tí kò sì ṣe iyèméjì tí ó ń sọ wípé bí ó ṣe ti kú ni mo ti yá nígbà tí a kò lè pa á ní ọkàn dà àwa dákẹ́. Ohun tí mo fẹ́ kí o ṣe àkíyèsí nìyẹn kò sí bí wọ́n ṣe lè sọ ọ̀rọ̀ tó kò sí bí wọ́n ṣe lè wíjọ́ tó pẹ̀lú rẹ ni tí wọ́n bá rí wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà wọ́n á dákẹ́. Ṣùgbọ́n bí o bá jẹ́ ẹni tí ó dẹ̀ ẹni tí kò mọ Ọlọ́run púpọ̀ ẹni tí kò ní ìpinnu tí ó dúró ẹni tí wọ́n lè dẹ́rùbà tí wọ́n lè fẹjú mọ́ tí wọ́n lè sọ fún ọ wípé bó o bá gbọ́ àárí sí ọ táyà ẹ ti ń já kí wọ́n á pè é pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì ó tó sọ pé ẹ máa nìṣó ẹ̀mí ń fẹ́ ó ṣàìlera fún ara bó bá ti ri pé bẹ́ẹ̀ ni wọ́n tún kẹ́nu tí ó ju bẹ́ẹ̀ lọ bó bá wà nínú àwọn ẹni tó ránṣọ àwọn gbogbo ẹgbẹ́ wọ́n sọ pé owó tiẹ̀ ń kọ́ ta fẹ́ fi ṣe ìrúbọ kí káwọn èèyàn lè máa mú aṣọ mi ò kì í ṣe ìrúbọ mọ́ wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ mi tó ti ránṣọ wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́ pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n á sọ pé ó yá ẹgbẹ́ machine ẹ̀ wọ́n á gbé lọ wọ́n gbà tán bá ṣe fìtínà sí ẹ tán bá fi ẹ̀ báyìí pé a lọ lọ́kàn ẹ ó ṣeéṣe kí wọ́n náà kó lọ bá wọn pé kò burú ẹ jọ̀ọ́ òrìṣà náà á jọ má sìn tàbí ó ṣeéṣe kó ti jẹ́ pé ó ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run nínú iṣẹ́ rẹ tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àṣálẹ́ yìí àwọn èèyàn sì máa wá bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ ọlọ́run ò gba òun láyè láti dúró nínú ilé ẹ tó sì ti ń ka bíbélì àwọn òbí ìyàwó yìí wọ́n á ti pè pé ó ṣọ́ ọkọ ẹ ibi tó ń lọ yẹn wàá rí àbọ̀ ẹ tó bá máa dé a gbé bíbélì rù níjú àwọn tó ń kọ lọ́hùn a kàn dé ni tá a sọ fún ẹ wípé o jẹ́ palẹ̀ ẹrú ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì ṣọ́ o bó o bá sì ti dé ló ń fún ìjàmọ́nú wípé ń bo lo ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o tó bá kọ́ ẹ lọ́hùn wípé kó wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa jẹ́ ká yé le fún ẹ o ti ẹ̀ tí sọ bẹ́ẹ̀ o ti ń sọ sí ẹlẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí ọlọ́run nígbà tí wọ́n bá ti rí wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà wọn á dákẹ́ ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti olúwa ni kí a ṣe. Wo Galatia orí ìkíní Galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá
nítorí ẹ̀yin ti gbúrò ìwà ayé mi ní ìgbà àtijọ́ nínú ìsìn àwọn Júù, bí mo ti ṣe inú ni bí ni sí ìjọ ènìyàn Ọlọ́run ré kọjá ààlà, tí mo sì bà á jẹ́, mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi, mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Èyí tí a ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Paul ń sọ fún wa wípé òun pàápàá owó fàsẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú iṣẹ́ ìsìn, ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé ìsìn àtọwọ́dọ́wọ́ lásán ni, ìsìn tí kì í gba nílà, ìsìn tí kì í gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ènìyàn, ìsìn tí kì í gba ìjẹkújẹ, ìmukúmu, ìfẹ́kúfẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ní òun ta àwọn tó kù yọ nínú ẹ̀sìn, nínú ìṣìnà, nínú ìwọ̀ òkùnkùn, nínú inúnibíni, òun ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run ré kọjá ààlà. Wá wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run, nígbà tí ó wu Ọlọ́run, ó jẹ́ mọ̀ pé àkókò tí ó wà yìí ó wu Ọlọ́run ni. Ìwọ tó tún wá síhìn, tó wá jókòó, tó ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣé bí o mọ̀ wípé àwọn ẹgbẹ́ wa bí a ṣe ń sọ̀rọ̀ níhìn-ín báyìí, wọ́n wà ní ilé tẹ́tẹ́, wọ́n wà ní ilé ọtí, wọ́n mu àmuyíra, àmutọ̀sára bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn ẹgbẹ́ wa nísinsìnyí bí a bá gbà tá a bá ń kọjá lọ, a máa rí nínú wọn ní ẹ̀bá títì tí wọ́n ń jó ìjọ ẹlẹ́yà, ìjọ ẹ̀sìn. Àwọn mìíràn nínú àwọn ẹgbẹ́ wa, wọ́n wà ní ilé sinimá tí wọ́n ń wo àwòrán tí àwọn ọmọ èṣù tí wọ́n ṣe fún wọn, tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn. Owó sì ń bá tẹ́tẹ́ àti ijó àti sinimá àti ọtí àti ìkóbìnrin jọ àti ti àgbèrè, ó ń bá a lọ. Ṣùgbọ́n bó ṣe ti àwa ni, ó wu Ọlọ́run nínú àánú rẹ̀. Ó pè wá, ó ní kí a súnmọ́ ọ̀dọ̀ òun. Mo ń bẹ Ọlọ́run wípé oore, àánú àti ọwọ́ ẹ̀fẹ́ tí Ọlọ́run náà sí wa, kí Ọlọ́run kí ó má jẹ́ kí orí wa kí ó kọ̀ ọ́. Paul wá ń sọ wípé nígbà tí ó wu Ọlọ́run, ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa oore ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi, kí èmi kí ó lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn wo lé ara àti ẹ̀jẹ̀? Bàbá, ìyá, ara, ẹbí, àwọn àna, àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ni ara àti ẹ̀jẹ̀. Ó ní lójú kan náà, nígbà tí mo ti gbọ́ ìpè, nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí a ti sọ fún mi wípé dìde kúrò nínú ìfọ́jú ọkàn tí o wà, kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ, kí o gba Jésù Kristì Olúwa gbọ́, kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébùú yìí fún àwọn ẹlòmíràn. Ó ní lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn ara, ó máa ń fa ni, àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ara, àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ, ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀, ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, rówó àti ẹ̀sọ́tán náà, ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀, o fẹ́ ṣe àtúnṣe, o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, kí ló fẹ́ jẹ? Láyé ọ̀dá ta wà nínú ẹ̀ yìí, àbó gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé ta, wọ́n mọ lára, wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ìsìn. Iṣẹ́ fátìrì ò tiẹ̀ lè rí, iṣẹ́ pé bojí ojí mi kò tiẹ̀ sí. Nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan, o fẹ́ febi para ẹ o. Inú ilé tó wà tán fún ẹ lóúnjẹ mẹ́ta lóòjọ́, ọmọ nìyí tó bí kalẹ̀, kí ló fẹ́ fi tán wọn? Ìgbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ, àwọn ará àtọ̀rẹ́ nìyẹn, àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn, ká gbìmọ̀ pọ̀ pẹ̀lú wọn. Ìwọ tí o ti gbọ́ ìpè
lati wo ijoba Olorun iwo lo so fun won wipe rara mo ti deru ijoba Olorun kale keni keni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo tin ka ise awon aposteli ori ikarun ese ikeji din ni ogbon wipe awa ko ti kilo fun yin gidi gidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalem esin pete ati mo eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo Olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si ari awujo won wa so fun won wipe ewo la n gbo te n se yi ewo lo n danwo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidi gidi ki se die a si so fun yin o a te mo yin leti wipe eko te n ko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo nko bi rijo ta ko won jo ti won pon le bo fe keni kan lo pon mi wa re ni pe bo fe keni kan lo segi wa re ni pe bo be te ni kan odun wa ya si yara te lo mi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan daada ni awon omo luabi gbogbo awon omo luabi ton sun sile oti awon omo luabi ton je ajigbese awon omo luabi ton se fayawo awon omo luabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun ari pe awon obi e won si je omo luabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si ti nkunle we ninu ile awon isin mi ni won so fun e wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se lalejo daada o nitori wi pe omo po ninu e wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kọlé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kọlé Ọlọ́run ni àwọn wọ̀nyí wá pẹ̀ wípé a ti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ̀ tún gbédé yìí wípé Jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ àtún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣe ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ Jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣe nsìn ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwàdí ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́stélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní Ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn wo Exodus orí ìkọkàndínníogún bí a bá gbọràn kí ni èrè rẹ̀ kí ni ó jẹ́ ìní àti ìpín wa Exodus orí ìkọkàndínníọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún ǹjẹ́ nísinsìnyí bí ẹ̀yin bá fẹ́ gba ohun mi gbọ́ nítòótọ́ tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́ nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ nítorí gbogbo ayé ni ti èmi ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́ wọ̀nyí lé ọ̀rọ̀
ti iwo o so fun awon omo Israeli nigbati abagboran si Olorun lenu lese kese te ati nfi igboran pade eko oro Olorun ti an gbo lese kese ile an di isura fun Olorun kini an pe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o se won fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma fun ni itoju pupo gba ti a ba di isura fun Olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma da abobo wa a ma fi iso re so wa ni Exodus ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun Exodus ori iketa le ni ogun lati ese ogun kiyesi imiran angeli kan siwaju re lati pa omo leona ati lati mu ode ibi ti mo ti pese sile mo n fe ran o leti pe ki Jesu Christ ki o to faye sile ki o to lo le o n so fun awon omo ehin re o si n so fun awa naa pelu wipe e ma se je ki okan yi ki o daru e gba Olorun gbo e si gba mi gbo pelu wipe ninu ile baba mi opolopo ibugbe le o wa iba ma se be emi iba ti so fun yin emi si n lo lati lo pese aye sile ni ti mo ba si lo lati lo pese aye sile emi a si tun pada wa wipe nibi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu awa n so fun a wipe ni akoko kan ni igba kan ni aye awon omo Israeli ni awon naa ni iru ileri be bi o tile je wipe ileri yi ko sunmo ti wa ko to ti wa wipe ile kan wa ti a pe ni ile ileri ile Kenani ti a gba lowo awon kan ti a si nfe lati fun won se o mo wipe orun rere ti a so pe a fe lo yi ogun logo awon angeli la le jade ninu re esu ati idameta awon angeli le orun ni a le jade a si n so fun wa wipe aye ti awon angeli wonyi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Christi ni o lo pese fun wa sugbon Olorun so fun awon omo Israeli wipe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile ibi ti won lo angeli ko lo mu awa lo sibi ti a n lo nigba ti Jesu Christi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere a si n kilo fun a wipe ki a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba Olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wipe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun a wipe emi Olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti a n gba bi a ti n gbo oro Olorun emi Olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo Olorun ki se bayi bo ba ti n fe soro emi Olorun a so pe omo Olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi Olorun ninu okan e a ma ta e ninu Olorun wipe ma se be omo Olorun ki se be bo ba fe jeun ti aye bo fa fe irin ti aye o fe woso bi ti aye emi Olorun ti wa ninu okan re ta ma so fun o wipe ma se be o omo Olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba ti n fe gbe iyawo ti o dabi eni wipe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wipe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo Olorun ton so pe
ori eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ifeku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe ni to ba n wa iwa ku wa a ri ri ku ri nkan to mo eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti n se ifeku fe ara lo n ti emi olorun o si ko salaye je olooto lati kin ni ilo sugbon ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba yin rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa wa be sin ni so fun e je jesu lagbara mi bibeli ni oro olorun ti to ni sona o lagbara mi emi olorun ni bo ti so yen bẹ́ẹ̀ ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fa orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ́lílà yìí ni ó tún sọ pé samsoni jí dìde àwọn filistini wọ́n ń dọdẹ rẹ wọ́n dé samsoni bá jí ó lọ wọn ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọn ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun aparada ni tẹ́mi ọlọ́run bá lọ òtó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rí ẹ mọ́lẹ̀ lójú orun wọn pàdé ẹ bó o pe jésù jésù wa ni ṣe bó ti kọ̀ mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run alóòtí o alóǹkì gbénú dọ̀tí ṣe bó o ti wọnú òkùnkùn lọ bó sọ pé bàbá ṣàánú fún mi ò ti kọ àánú sílẹ̀ ṣé bó ti lọ gbé obìnrin kan o sì ti fi dípò àánú àti oore àti oore ọ̀fẹ́ ọlọ́run ni santoni bá jíride ó bá mi ara agbára òde ni wọ́n mu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fiṣẹ̀ sí náà wọ́n ayò ojú ẹ̀ méjèèjì náà wọ́n sọ fún yín pé ó yá wọ́n á kóra wọn jọ ẹgbẹ̀ẹ́dógún ènìyàn wọ́n ní ó yá o máa ṣeré fún wa gbà tán bá tún bí ẹ nílé ọtí pé orin tẹ máa ń kọ níjọ sí gbà tó ń lọ sílé èsì gbà tó ń san ẹkọ àsun ìdáàbọ jésù fẹjẹrẹ wẹmí jésù ṣàánú fún fánú ẹmọ ń bẹ wọn kọrin fún wa gbà táwọn ẹgbẹ nínú ayé àwọn onítẹ́tẹ́ tán bá mu tí yó tán wá sọ pé michael lórúkọ ẹ o yá bí wákà psalm 23 fún wa olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì í ó ṣe aláìní ò tí ì ṣaláìní di ọtí ò tí ì ṣaláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́ òun ni àwọn ọmọ isẹ́ ni wọ́n sọ ó ní àwọn tí ó kó wọlé ẹrú wọn ń bèrò ní lọ́ọ́ wa wọn ní kí a kọrin sí òní fún wọn ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì níbo ni wọ́n ti fẹ́ lọ kọrin sí òní orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn orin tó ń da lárayá orin ìhìnrere mbò ló ti fẹ́ lọ kọ́ ni samsoni ló bá ń ṣeré fún wọn ẹkún bá gbọ̀n àánú ara rẹ̀ ṣe ó fọwọ́ bọ orí rẹ̀ irun ìrònú pèwàdà ó ti ń hù lórí rẹ̀ ó wá sọ pé ọlọ́run mo tẹ́ mo ń fọwọ́ kan ìtẹ́ ọ̀run ṣùgbọ́n mi ò lè débẹ̀ bó lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo ń fẹ́ gbọ́ràn mo ń fẹ́ ṣe ìpinnu torí pé ó ti dé bá mi nísinsìnyí àwọn tó ń kì mí nílọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ò lè tẹ̀lé mi débí àwọn tó ń wọ aṣọ ọlọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbà tí mo ti pẹ̀yìn dà tí mo ti kọyìn sí ìrere wọn ti jù mí sílẹ̀ ọlọ́run bó o bá lè ṣàánú fún mi lẹ́ẹ̀kan ṣoṣo yìí ti agbára ọ̀run agbára tí borí ẹ̀ṣẹ̀ agbára tí borí èṣù agbára tí borí ọ̀tá agbára tí dúró ṣinṣin agbára tí lè gbọ́ràn bó bá lè padà dé lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo fẹ́ gbọ́ràn ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó wá sọ fún àwọn tí wọ́n darí rẹ̀ ó ní ẹjọ́ ẹ fi ọwọ́ mi ba àwọn òpó ilé mo tún fẹ́ dábìrà fún ọlọ́run mo tún fẹ́ ṣiṣẹ́ fún ọlọ́run
mi o kan fe ku ni iku alairise bo se n gbadura yen to ronu pada to so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku sinu igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo tin kepe olorun awon ti won sere awon aborisa sawon okun ko mo tun madura won bon bon re nton gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun jeleri wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti penda tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo n fe gboran o di isura fun olorun yo shanu fun o angeli ni emi olorun eni ti anan lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma shamona re yo bo ba tin fe gbese la ma so fun e pe ibi ni ko gbese si bo ba tin fe si so ama panu e mo bo ba tin fe lo sibi kan ma lo sibe o bo ba si tin gbona o daju wi pe bi pe ba dun bi jesu ba fara han ni awo somo o lo ko tun ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa so fun e pe ki a ma dabi Saul o ni ma jemu lai lai aran onise a so fun yi pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan ba ko ti agutan yi da ma je apa agutan yi eleida oba gagi na je ka da si o ba ju olorun sile o ba ngbo ti eniyan olorun ba wa lo so fun samuel pe o se mi laanu nitori mo yan Saul loba o ti pe yinda si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti Samson ni abotun o fe di bi Saul o ran ti wo pe Saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon osoka kiri o lo lohun o da ohun lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri Jesu ko ri olorun o wa ninu ise oro nisinsiyi sugbon bo se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolo mo kuro ninu okan re bọlọrun si ti npe wa lati gboran loni mo gbagbo wi pe gbogbo ola nfe gboran e bo ba fe gboran wa so fun olorun e je akunle ki a so fun olorun pe emi ai gboran patapata ki olorun ki o yo kuro olorun bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje Jesu Kristi wa sibe lati we omo emi olorun tin toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran olowo lati je itileyin fun onigba ti o ba ngbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

போனோம்.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún, ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ ìhìnrere, gbogbo nǹkan wọ̀nyí ni ó ti farahàn ní ìgbésí ayé wa. Nítorí àánú yín lórí wa àti nítorí ìfẹ́ yín fún ọkàn wa tí ẹ kò fẹ́ kí a ṣègbé, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìyè. Adúpẹ́ bàbá, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Adúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ ti dà wá lé wa lórí. Adúpẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ ṣe ní ìgbésí ayé wa. Kí a tó ní ìpàdé ti àgọ́ àjọ àti láti ìgbà náà ni ìbùkún yín ni ó ti ń ṣàn lórí wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Adúpẹ́ wípé ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Adúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire láti lè gbàdúrà àgbáyọrí sí ìgbàlà. Adúpẹ́ fún ìyípadà ọkàn. Adúpẹ́ fún ìdánilójú ọ̀run rere. Adúpẹ́ wípé bí a bá fi ayé yìí sílẹ̀ ní gbòóṣe, wípé a ó rí yín, a ó sì wà pẹ̀lú yín. Adúpẹ́ fún àwọn ohun tí ẹ ti ń jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Adúpẹ́ fún ìpéjọpọ̀ wa lónìí. Adúpẹ́ pé ẹ ti bá wa bẹ̀rẹ̀. Adúpẹ́ fún àwọn ohun tí a ń gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí, gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ìyanu tí ẹ ń ṣe. Adúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lónìí. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó là wá lójú, ẹ ó kọ́ wa, yóò sì lè yé wa dáradára bí ẹ ó ti pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ ní ìgbésí ayé wa. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa. À ń fẹ́ ìfarahàn yín ju bẹ́ẹ̀ lọ láàrin wa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́. Adúpẹ́ fún àwọn iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, iṣẹ́ ìyanu ti ìdánilójú ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wa, iṣẹ́ ìyanu ìsọdimímọ́, iṣẹ́ ìyanu ìfiagbára ẹ̀mí mọ́kúni, iṣẹ́ ìyanu ìwòsàn àti ìdáǹdè àti ìtúnisílẹ̀ kúrò nínú túbú èṣù. Adúpẹ́ fún ìpèsè Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́, àwọn ẹ̀rí tí ó ń tó wa létí láti ẹkùn kọ̀ọ̀kan àti láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ṣe ìpàgọ́ ní oṣù kejìlá ọdún tí ó kọjá. A ní ọkàn ọpẹ́ àti ìyìn sí Ọlọ́run fún àwọn nǹkan tí ó ń ṣe àti àwọn nǹkan tí a gbàgbọ́ wípé yóò máa tẹ̀síwájú láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, ohun tí ó dára fún wa láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ni bí a ó ṣe pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ nínú ọkàn wa, nínú ayé wa, ní ìdílé wa àti nínú ìjọ. Ó yẹ kí a lè wo inú ìwé mímọ́, kí a lè rí ọ̀nà kí a ó fi pa ìbùkún Ọlọ́run mọ́. Èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí, ẹni ìbùkún. Ẹni ìbùkún, èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa títí a ó fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́, yálà ní àsìkò Kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa, ohun tí ó sì kàn wá gbọ̀ngàn ni wípé ó yẹ kí a lè sọ fún ara wa nínú ìwé mímọ́ bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run. ti ibukun Olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni ati ri opolopo iwuri nipa bi ibukun Olorun se po ni igbese aye awon omo Israeli ati ni igbese aye awon omo ehin Jesu Christi ati ni igbese aye awon ti o gba Olorun gbo awon ti won gba Jesu Christi bo ti a si gba okan won la ninu majemu titun gbogbo awon iranse ti Olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati Jesu Christi omo bibi Olorun kan soso papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibukun ni igbese aye wa ati bi a se le pa awon ibukun won yi mo je ki a wo oro Olorun ninu Deuteronomy ori ogbon lati ese ikokandilogun emi pe orun ati ile jeriti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adronihi ki a wo ohun ti Olorun so fun awon omo Israeli ki a se mo we pe Olorun wa o yi pada bakan na ni lana loni ati titilai ife inu re we pe ki awon omo Israeli ki o ni ibukun ki ibukun yi ki o wa pelu won titi won fi pe aye sile ti won fi wa si odo Olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon omo Olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje Jesu Christi nipa kiko ese sile nipa wiwa idariji lodo Olorun nipa nini alaafia pelu Olorun nipa ise Jesu Christi lori igi agbelebo awon ti won ti ba Olorun laja ti won ti di omo Olorun ti won je eni igbala o je ife Olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibukun ki a ni alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese ikokandinlogun yi ni Olorun ti nso fun won o si nso fun awa na we pe emi pe orun ati ile jeriti yi le oni pe emi fi iye ati iku ibukun ati egun si waju re nitori na yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo ani amo gege bi eni to dagba die eni to toju bo eni to ti wa ni aye yi fun igba die wo pe bi a ba fe soro ti ari wo pe oro yi je otito a ma n pe awon eleri si oro yi a ma n so wi pe mo pe lagbaja ati temedu jeri oro yi awon oro ti a ba fe fidi re mule bi oro won yi bi o ba se nipon to bi o ba se je otito to bi o ba se pataki to ni awon eni ti a pe jeri ni won ma n se pataki bakan na nihin ni Olorun fe soro oro ti ko fe ki eni keni ki o ro we pe ki n se otito oro ti yo duro titi orun ati aye yo fi koja lo eyi ni Olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun Israeli oni egbo oni mo pe orun ati ile jeriti yin le oni pe e je ki o ye wa wi pe ohun ti Olorun so o se pataki to be ti o fi nfi orun ati ile jeri gege bi eleda eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihin je ki o ye o nigba na we pe ohun ti Olorun so fun wa nihin o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki a yan o je ki o ye wa wi pe gba ti ohun da eniyan o da wa gege bi eni ti o le yan ohun ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihirere ti won je ni aini oye ohun ti a pe ni ihirere Jesu Christi tabi aileko oro olorun ni kikun won a ma so wi pe olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won won ma so wi pe olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohunkohun to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yipada ayanmo ti o wa ni igbese aye won nihin ni olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayanmo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi ibi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun oni ki iwo ki o le ma fe oluwa olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma faramo nitori pe ohun ni iye re nihin ni a so fun wa nipa eni igbala nihin ni a so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe oluwa olorun re a si mo wipe ko sese fun eda lati fe oluwa olorun bi ki ba se wipe akoko mo ife olorun ni igbese aye wa nitori olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni wipe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wipe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife olorun o je mo nigba ti olorun ba da wa lebi ese wa ife olorun ni nitori pe awon elomiran ni olorun fi sile fun yirira ti lati ma se ohun ti ko to kile ti o fun sile fun yirira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni olorun se lori ire to ta wa lolobo awa ni olorun se lori ire ti o so fun a wi pe ona ese ko dara awa ni olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi olorun tin da wa lebi ese wa be ni okan wa n gbogbe be ni a sa to olorun lo be ni a so fun olorun wi pe a ko fe segbe ife olorun ni bi ki ba se pe ife olorun bawo la se mo bi ati gbadura bawo la se mo bi ati toro idariji bawo la se mo bi ati so fun olorun wi pe ki o sanu fun wa báwo ni a se gba ẹbọ Jesu Christi lori igi agbelebo báwo la se gba gbọ ife olorun ni bi a si ti gba gbọ bi a ti je ki ife olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re o ni nisinsin ki a wa ki o fe oluwa olorun wa ikeji o ni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a nso nipa re lati oni lo je ki o ye o wi pe igbagbo ati igboran won je ibeji ti o jade lati inu iya kan na
0: bi abati ri taye ni a o ma ri kende bi abati ri igbagbo ni a o ma ri igboran o ye ki o ye wa wi pe igba ti o so wi pe ki iwo ki o le gba ohun olorun re gbo o so fun a wi pe bi a ba gba olorun gbo a lati gboran si lenu bi a ba gba olorun gbo a lati rin gege bi ilana ti o fi sile fun wa nitori be je ki o ye olatori lo wi pe igbagbo ati igboran won ki fira won sile awon ti o ba ni a igbagbo awon ni a ma ri ko ma nse igboran si olorun awon ti o ba gboran si olorun awon wonyi ni o gba olorun gbo won gba oro olorun gbo won gba ileri olorun gbo won gba idaje olorun gbo won gba gbogbo ti olorun so ninu iwe mimo won gba gbo awon inu ma gboran si olorun lenu o wa nso ni iketa wipe ki iwo ki o le faramo wipe ki a faramo olorun ki a joko ti olorun se eyi ni so yi o nitori wipe mimo le olorun aimo ko le faramo olorun eni pipe le olorun aipe ko le faramo olorun eni ti o funfun gbo lai si okunkun ni olorun okunkun ko le faramo olorun nitori be bi a ba nso nipa wipe ki iwo ki o faramo o nso fun a wipe bi a ba fe faramo olorun ohun kan lo ma pin ni niya ohun kan lo ma ya ni nipa si olorun ohun ni ese a ko gbodo gba ese aimo alebu ni igbese aye wa bi okunkun bi o ti ba tin wo igbese aye enikeni iru eni be ko le faramo olorun nitori be o ye ki a lakaka o ye ki a gbadura o ye ki a se ohun gbogbo ti olorun be lowo wa ki a ri wo pe ise okunkun irubo ti a ko fese mule ninu oro olorun irubo ti o pa ebo jesu christi ti o pa ti sapa kan ti o tun wa irubo miran iru eni to ba nse be o nto ise okunkun leyin iru eni be ko le faramo olorun bi a ba si fe ki ibokun ki o wa ni igbese aye wa bi a ba fe yan iye ni toto ti a si fe yan ibokun ni toto o so pe ki a fe oluwa olorun wa ki a gba ohun re gbo ki a si gboran si ati pe ki a faramo oni nitori pe oni iye re ati gigun ojo re mo ro pe o ye oni sisiyi pe bi a ba n fe emi gigun bi a ba n fe alaafia bi a ba n fe ibukun o ye ki a faramo olorun ki iwo ki o le ma gbe inu ile naa ti oluwa ti bura fun awon baba re fun abrahamu ati fun isaki ati fun jakobu lati fun lati fi fun won ye ki a wo deuteronomy yi kan naa lati ori kejidinlogbon deuteronomy lati ori kejidinlogbon ese ikini yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn olúwa ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní ǹjẹ́ olúwa ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn olúwa ọlọ́run rẹ ìbùkún ni fún ọ ní ìlú ìbùkún ni fún ọ lé oko yẹ kí a dúró níbẹ̀ ó ń sọ fún wa wípé ọlọ́run jẹ́ olùbùkún ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀ ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa.

gbọ́ wọlé àwọn aláìsàn. Nígbà ni wọ́n sọ wípé kí àwọn àrùn àti àwọn àìsàn àti àwọn àléébù gbogbo tó wà ní ìgbésí ayé wa wípé kó pòórá. Kì í ṣe àdúrà ni àkọ́kọ́. Bí a bá ń gbàdúrà ṣùgbọ́n tí a kò fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, irú àdúrà bẹ́ẹ̀ kì í jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Jẹ́ kí a wo ìwé ìwé mo ṣe ń padà bọ̀ ní ìwé Deuteronomy, ṣùgbọ́n mo fẹ́ fi ohun kan hàn ọ́ ní ìwé òwe orí 28 ẹsẹ̀ 9. Ìwé òwe orí 28 ẹsẹ̀ 9. Ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin àní àdúrà rẹ̀ pàápàá yóò di ìríra. A rí ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí wọ́n máa ń rò wípé àdúrà nìkan ni ọ̀nà sí ìbùkún. Ó ṣeéṣe akóbìnrin jọ á wá a fẹ́ gbàdúrà láì ṣe àtúnṣe. Ó ṣeéṣe èyí tó jẹ́ wípé ó ń gbé bíbélì lọ́sàn-án, ó ń gbé ẹbọ nínú òkùnkùn lóru á wá a fẹ́ gbàdúrà. Ó ṣeéṣe àwọn tí ó jẹ́ wípé wọ́n máa ń fẹ́ fi sáàmù bá ti ẹlòmíràn jẹ́ gẹ́gẹ́ bí èrò tiwọn àti gẹ́gẹ́ bí ìṣe tiwọn, àwọn náà wá wọ́n á fẹ́ gbàdúrà. Ó ṣeéṣe àwọn tí ò ti ronú pọ̀adà, àwọn tí ò ti ipò ẹ̀ṣẹ̀ sílẹ̀, wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n máa ń sọ wípé àwọn sáà ń fẹ́ ìbùkún Ọlọ́run nítorí pé oṣù kínní ọdún la wà yìí. Nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ kí wọn kí ó wá sínú ìjọ, kí a sá máa gbàdúrà fún wọn, kí a máa gba àwẹ̀ fún wọn, kí a máa jẹ́ kí wọn kí ó rí olùṣọ́ àgùntàn, kí ó lè máa gbàdúrà fún wọn, kí gbogbo ìṣòro ìgbésí ayé wọn kí ó lè pòórá ní sòro. Ó ní bí a bá fara balẹ̀ láti gbọ́ ohùn Olúwa Ọlọ́run wa, Ọlọ́run kì í ṣe ìránṣẹ́ wa tí ó jẹ́ wípé kí a kàn máa ran níṣẹ́, ẹ lọ mú ìwòsàn wá fún mi bẹ́ẹ̀ yẹn, lọ mú owó àti àásìkí lọ mú wá fún mi ibi tó fi pamọ́ sí, lọ mú àwọn dúkìá ayé yìí ṣòmọ̀ wípé mo ní ẹbí tó gbòòrò àti àwọn ọmọ tó pọ̀, ẹnu tó ń jẹun lórí tábìlì mi wọ́n pọ̀, nítorí bẹ́ẹ̀ lọ mú ìpèsè wá fún mi. Ọlọ́run kì í ṣe ìránṣẹ́ wa. Bí a bá ń fẹ́ ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run, a ní láti kọ́kọ́ fetí sílẹ̀ kí a farabalẹ̀ láti gbọ́ ohùn Ọlọ́run wa. Nítorí bẹ́ẹ̀ ni ó fi sọ fún wa, ó sì yé wa, ó ní ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin àdúrà irú ẹni bẹ́ẹ̀ pàápàá yóò di ìríra. Nísinsìnyí jẹ́ kí a padà sí Deuteronomy orí 28 ẹsẹ̀ 1 yóò sì ṣe. Bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, àwọn ẹlòmíràn bí wọ́n bá ń kọrin ègbè wọn kì í kánjú, àwọn ẹlòmíràn bí a bá dúró láti gbàdúrà ìbáàṣẹ 30 ìṣẹ́jú wọn kì í kánjú, ṣùgbọ́n bí a bá ti ṣí bíbélì gbà tí a bá ti ń wàásù fún ìṣẹ́jú 5 fún bíi 20 ìṣẹ́jú, wọ́n máa fasẹ̀ ralẹ̀, wọ́n máa dìde, wọ́n máa nà, wọ́n máa ṣe bí ẹni pé nígbà ni ìwàásù máa parí, eléyìí náà dẹ̀ ti ń pọ̀ ju, a ò ní ka bíbélì tán lọ́jọ́ kan. Kí ló dé? Bíbélì ṣá. Bẹ́ẹ̀ ni èyí ni a fi lè rí ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run, nítorí pé ó ti sọ fún wa kí a tó wá síwájú rẹ̀, ó ní bí a bá ti ń bọ̀ níwájú Ọlọ́run, ó ní kí a ṣetán, kí a múra sílẹ̀ láti farabalẹ̀ gbọ́ òfin Olúwa Ọlọ́run wa. Ó ní bí a bá sì ti ń gbọ́, kí a múra sílẹ̀ láti kíyè sí àti láti máa ṣe àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún wa lé òní. Kì í ṣe díẹ̀ nínú àwọn àṣẹ rẹ̀, kì í ṣe púpọ̀ nínú àwọn àṣẹ rẹ̀, àwọn àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún wa. Àwọn ẹlòmíràn máa wá sáàrin wa ṣe gáfárà fún mi. Ìrèdí tí mo fi ń sọ àwọn nǹkan wọ̀nyí ni wípé mo fẹ́ kí ìbùkún Ọlọ́run kí ó máa ṣàn ní ìgbésí ayé wa nínú ọdún yìí. Mo fẹ́ kí ìbùkún Ọlọ́run kí ó pọ̀ yanturu ní ìgbésí ayé wa ní ọdún yìí. Mo sì gba Ọlọ́run gbọ́ wípé bí a bá ṣe ojúṣe tiwa yóò rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ìbùkún ti ìwòsàn ni, ìbùkún ti ìpèsè ni, ìbùkún lọ́nà gbogbo nínú ẹbí, ìbùkún fún ara wa, ìbùkún fún àwọn ọ̀rẹ́ wa, ìbùkún fún àwọn ìdílé wa, ìbùkún ní ìrìn àjò, ìbùkún ní ilé, ìbùkún lóde, ìbùkún níbi iṣẹ́ wa, ìbùkún níbi ọjà wa, ìbùkún lórí àwọn ọmọ wa. Mo gba Ọlọ́run gbọ́ wípé bí a bá ṣe ojúṣe wa, ìbùkún Ọlọ́run yóò wà fún wa lọ́pọ̀lọpọ̀ nínú ọdún yìí lórúkọ Jésù. Ṣùgbọ́n kí ó tó rí bẹ́ẹ̀, èyí ni a fi ń sọ wípé ó yẹ kí a fetí sí ìfẹ́ Ọlọ́run, kí a fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí a máa ṣe àṣẹ rẹ̀ gbogbo.

ẹlòmíràn tí ó bá dé àárín wa bí a bá ń sọ fún wípé arákùnrin bí o bá sọ wípé o jẹ́ ẹni ìgbàlà èéṣe tí ó fi jẹ́ wípé o tún jẹ́ akóbìnrin jọ ani má ka òfin sí mi lẹ́sẹ̀ má kọ́ mi lófin ohun tí mo mọ̀ ni pé aláàánú lọ́lọ́run bẹ́ẹ̀ ni aláàánú lọ́lọ́run ṣùgbọ́n ó jẹ́ ẹni mímọ́ aláàánú lọ́lọ́run ṣùgbọ́n ó ní àṣẹ ó ní òfin ó sì ní ọ̀rọ̀ tí ó ń fẹ́ kí á tẹ̀lé bí o bá sọ fún ẹlòmíràn wípé arábìnrin ariwo pé ẹ ti ń wá fún ìgbà díẹ̀ a sì rí wípé ó dàbí ẹni wípé ẹ ń jẹ́rìí pé ẹ ti di ẹni gbà á ní bẹ́ẹ̀ ni á ní mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti ìgbà tí mo ti dénú ìjọyè wípé ọlọ́run ò fi mí sílẹ̀ bí mo ti ń kúnlẹ̀ báyìí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún mi bí mo ti ń béèrè bẹ́ẹ̀ lọ́lọ́run dá mi lóhùn àti wípé àwọn nǹkan mìíràn ti wà tó ṣe ìlérí fún mi tó jẹ́ pé mo gbàgbọ́ pé yóò mú wọn ṣe bá sọ pé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ẹ máa tẹ̀síwájú o ṣùgbọ́n èwo lẹ tún kó kọ́ra yìí tètí tọrùn tọwọ́ ti gbogbo ẹ̀ ẹ fẹ́ fi òrùka sí ẹsẹ̀ pàápàá èwo lẹ tún kó kọ́ra èyí tẹ́ni lọ́rùn èyí ti bí létí èyí ti bí nímú ní gbogbo ẹ̀ a ní mi ò wá fún yẹn èyí tí mo wá fún ni ìbùkún ọlọ́run bẹ́ẹ̀ ni arábìnrin ìbùkún ọlọ́run wà ṣùgbọ́n ìbùkún ọlọ́run wà fún àwọn tí wọ́n pa gbogbo àṣẹ rẹ̀ mọ́ bí a bá ń fẹ́ ìbùkún ọlọ́run ó yẹ kí a fetí sílẹ̀ ó yẹ kí a farabalẹ̀ kí a máa sọ fún ọlọ́run wípé ọlọ́run mi ò fẹ́ jẹ́ ọmọ láńgidi ọmọ aláìgbọràn ọmọ tí ó ń kọ etí ikún sí ọ̀rọ̀ tí bàbá rẹ̀ máa ń sọ ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ẹni tí ó ń gbọ́ràn sí gbogbo àṣẹ ọlọ́run mo sì gbàgbọ́ wípé bí o tilẹ̀ ní ìṣòro pé bó bá sọ fún ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́ ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ àwọn nǹkan tó ṣòro fún ọ lónìí àwọn kan tó rò pé àtúnṣe yìí ṣòro ìwọṣọ bí onígbàgbọ́ kó ṣòro pé kí a má kóbìnrin jọ ọkọ kan aya kan kó ṣòro ọlọ́run á fún ọ lóore ọ̀fẹ́ ṣó mọ̀ wípé ìkan náà ni wá ẹran ara tó gbé wọ̀ ni àwa náà gbé wọ̀ àwọn ìṣòro tó ní ni àwọn onígbàgbọ́ mìíràn náà ní pẹ̀lú ṣùgbọ́n ọlọ́run fún ọ lóore ọ̀fẹ́ ọlọ́run tó fún àwọn yòókù lóore ọ̀fẹ́ ó dájú pé bó bá sọ fún ọlọ́run bó bá béèrè ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ láti pa gbogbo àṣẹ rẹ̀ mọ́ orí ọ̀pọ̀lọpọ̀ wa ni ọlọ́run ti yí padà àwọn tí ó jẹ́ wọléwọ̀de tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí ó jẹ́ wípé bí wọn ò rí obìnrin láti ṣe pálapàla láti ṣe ìwà ìfẹ́kùfẹ́ẹ́ wọn ò lè sinmi àwọn tí ó jẹ́ wípé bí wọn ò mu ọtí àmúyíra tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lè sinmi lọ́jọ́ kan àwọn tí ó jẹ́ wípé bí wọn ò jalè bí wọn ò já ilé onílé láti bo tiwọn lẹ́yìn bí wọn ò yí ìwé níbi iṣẹ́ wọn ò lè sinmi àwọn tí ó jẹ́ wípé owó oṣù wọn kì í tó wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn a máa ti ojú léde ilé wọn a máa di ẹni tó ń tọrọ àwọn obìnrin wọn a máa tọ lọ́wọ́ ọkùnrin wọn a máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì wọn a máa wá mọ́tò wọn a máa wá owó ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ ọlọ́run wá sí ìgbésí ayé wọn ìyípadà má dé ìyípadà àtọ̀runwá tó yí ọ̀rọ̀ wọn padà tó yí ìwọṣọ wọn padà tó yí ìṣe wọn padà ọlọ́run tó fún irú àwọn bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ ó dájú wípé bí ìwọ pàápàá bá farabalẹ̀ bí o bá sọ fún ọlọ́run wípé o ń fẹ́ yí padà o ń fẹ́ ìgbàlà tòótọ́ yóò gba ọkàn rẹ là yóò yí ọ padà yóò mú àtúnṣe wá sí ìgbésí ayé rẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé a ó farabalẹ̀ a ó gbọ́ òfin ọlọ́run a ó ṣe ìfẹ́ ọlọ́run ó sì ń sọ fún wa o jẹ́ mọ̀ ọlọ́run ní èrò gíga nípa wa bí mo bá ka àwọn ẹsẹ̀ ọlọ́run wọ̀nyí fún ọ mo fẹ́ kí o fọkàn balẹ̀ wípé bó ṣe ti ìbùkún ni ìbùkún wà lọ́dọ̀ ọlọ́run bó ṣe ti òjò ìbùkún ni ọlọ́run ṣetán láti rọ òjò ìbùkún sí ìgbésí ayé wa kìkì wípé ó fẹ́ kí a jẹ́ elétí ọmọ ẹni tí ń gbọ́ràn ohun tí ó sọ fún wa ní ẹsẹ̀ ìkíní yìí ó ní ǹjẹ́ olúwa ọlọ́run rẹ yóò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ wípé olúwa ọlọ́run rẹ yóò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ wòkè níhìn-ín àwọn ẹlòmíràn tí òye òye wọ́n máa ń tanra wọn jẹ wọ́n sì máa ń fẹ́ láti tàn wá jẹ bí ẹnikẹ́ni bá fẹ́ tàn ọ́ jẹ ìwọ má ṣe gbà wọ́n máa sọ pé ó lọ darapọ̀ mọ́ àwọn oníbíbélì àwọn alátùnbí àwọn tó jẹ́ pé dàtúnbí àdúrà ṣáá ní gbogbo ògbà bíbélì ní gbogbo ògbà wádìí aláìní iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ gbogbo nǹkan apanrun lọ́wọ́ ẹ má dá wọn lóhùn ọlọ́run sọ fún wa pé bí a bá jẹ́ ẹni tí ó ń gbọ́ràn ó ní èmi ò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ ọlọ́run máa ń jẹ́ ẹni tí ń wí bẹ́ẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀.